0: ọjọ́gbọ́ bíbélì ti mọ́ra ọmọ ní ọjọ́gbọ́ iṣẹ́ ọwọ́ mi.
1: Lẹ́nu ọjọ́ Wednesday ọmọ rẹ̀ máa kọ́ nípa ẹ̀fọ́ oríire tuntun. Ibi ọba yé wadé lé ní ọpẹ́ náà ni. Olúbukú ni Ọlọ́run ṣe dákì mí sájú àti àbẹ́gi mi gò. Ọba tó tó gba ni tó tó gbẹ́kẹ̀lé tó tó sinmi lé tó tó sìn. Ọba tó tó gbára lé tó tó farati. Gbogbo ẹni tí Ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ọ́ pariwo ògo. Bàbá Lábìyàmọ́ yín ti wọlé wọlé pásítọ̀ Fọ́kẹ́ Yemane ni mò ń jẹ́. Òpó òní yẹ̀ lójú tìrú ọmọ rẹ̀. Ló sì yí olúwa yóò gbẹjọ́ ìwọ àti ọmọ rẹ̀ rò. Àwọ́ tó fi gbọ́mọ ní kókó tẹ̀síwájú jẹ́ ń gbàdúrà àsí. Wà á fi gbóúnjẹ ọmọ. Òní fi gbọ́mọ sìn. Òní fi wá òkú ọmọ máyà. Ọwọ́ tó tẹ̀ yìí òní fi dóúnjẹ ọmọ rẹ̀ sí gọ́tà. Ọwọ́ tó tẹ̀ ìrí ọmọ ló fi máa gba o. Ọwọ́ tó fi ṣiṣẹ́ lórí ọmọ wà á fi jẹun ọmọ. Ọwọ́ tó fi kú pọ́dà fára ọmọ wà á fi jẹun ọmọ. Ọwọ́ tó fi tọ́jú ọmọ rẹ̀ wà á fi jẹun ọmọ. Orí tó fi gbàrú lórí ọmọ wà á fi jẹun ọmọ. Ẹsẹ̀ tó fi sáré kó lè dé ọkọ ọmọ lórúkọ Jésù wà á fi jó ijó ayọ̀ lọ́jọ́ ayẹyẹ ọmọ. Ọwọ́ tó fi fún aṣọ ọmọ àkókò tó yẹ kó jẹun ọmọ àkàndù òní mú ọ lọ́wọ́. Oúnjẹ ọmọ tó ń jiná lọ́wọ́ ayé òní bá dá iyẹ̀pẹ̀ sí. Oúnjẹ ọmọ òní á lọ́fun. Oúnjẹ ọmọ bá jiná wọn òní fi nù ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn òní fi bẹ̀ ọ. Oúnjẹ ọmọ bá jiná tán ọmọ òní gbóúnjẹ ọmọ sá fún ọ. Ọwọ́ rẹ tó fi ṣiṣẹ́ ọmọ ló fi gba kọ́kọ́rọ́ mọ́tò ọmọ. Ó ní àwọn náà ló fi gba kọ́kọ́rọ́ ilé látọwọ́ ọmọ. Ó ló fi gba ìwé visa ìlú òyìnbó. Bàbá ọwọ́ rẹ tó fi kọ́ owó ilé ìwé ọmọ lẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ. Bàbá ọlọ́ọ̀sì tó ṣe láti tọ́jú ọmọ lóru wà á jẹun ọmọ. Bàbá ayé òní gbóúnjẹ ọmọ fọ́ọ̀rù. Bàbá tí ọmọ bá gbé 10 million wá fún ìwọ àti ìyá wà á dúró gba tiẹ̀ o. Oúnjẹ ọmọ nù tó bá di tọ́ọ̀nù tiẹ̀ kò ní kan. Oúnjẹ ọmọ rẹ wọ̀n ní gbẹ́sínú àpẹ̀rẹ̀ tó ń jò. Ìgbẹ́kígbẹ́ wọ̀n ní fi gbóúnjẹ ọmọ fún ọ. Oúnjẹ ọmọ ò mà ní báyí lórí àárẹ̀. Kò ní báyí lórí dùbúlẹ̀ o. Má máa má kí kàràgbá bu jíjẹ ọmọ kù ọ́ o. Má máa bọ́ oúnjẹ ọmọ rẹ sí ìyàwó o. Kẹ́lẹ́rẹ́ lé jíjẹ ọmọ ti dùn wẹ́ẹ̀ máa jẹ́ jíjẹ ọmọ rẹ lẹ́yìn kùlé o. Gbangba lóúnjẹ ọmọ ti dùn òní jẹ́nu yàrá tó ṣókùnkùn. Matthew 27:11 ọmọ rẹ ò ní rojọ́ níwájú baálẹ̀. Ó ti kì í ṣe tọmọ rẹ wọ̀n ní yímọ lẹ́sẹ̀. Amúnibínú kò ní dọ̀rẹ́ àwọn ọmọ rẹ. Ẹni tí kì í gbẹ́bẹ̀ kò ní dọ̀rẹ́ bí yí o. Ó ní tókèlè bọ́mú torí ọmọ. Ó pàdé olóore afáyéwu ní gbé. Èpè mọ́tímọ́tí kò ní ràn àwọn ọmọ wa. Adúnilọ́ kò ní ju àwọn ọmọ wa nù. Ọmọ rẹ ò ní rúgbó oko dídì. Orí pé Ọlọ́run wà ọmọ rẹ máa rọ́gọ̀lò. Erin inú ilé yìí ò ní wó lójijì. Ayé ò ní famọ dá ọlọ́rọ́. Ìtàn rere rẹ ò ní bàjẹ́ lọ́wọ́ rẹ. Ọ̀rọ̀ ìwà tọ́mọ rẹ máa di àríyànjiyàn. Oore òun ni òun kọ́ yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Olúwa yóò fọ̀rọ̀ àwọn ọmọ wa rú àwọn ẹni ibi lójú. Ó jà lóde dá àpò yín ò ní gbẹ fọwọ́. O ní rí àkóbá tọmọtọmọ. O ní ráre lọ́jọ́ alẹ́. Àlékún iyì àti àpọ́nlé. Kángun kàngun kángun kàngun kàngun kò ní kángun sílẹ̀ rẹ. Àkọ́bí rẹ ò ní useless. Àkọ́bí wọn máa yùsù. Èso tó tara rẹ jáde kò ní rẹ dànù. Òdi jẹ́ríkọ ayé ọmọ rẹ wọlé ni. Olórí aṣọ rẹ olórí aṣọ gbogbo wọn ò ní fàyà lójú ẹ̀mí wa. Ọmọ rẹ ò ní fọ̀fọ̀kun fàlẹ́ orí ara rẹ̀. Òkè tí ò ní tọ̀ sí gbẹ̀gìrì ọmọ rẹ̀. Rom 8:28 gbá di bẹ́ẹ̀sì lérí láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó ní rọ́gùn ìpọ́jú abominire lára ọmọ rẹ̀. À ń pè yí sọ ọ́ di lílà. Ayé ò ní dín dùn bí ìyà fọ́mọ rẹ̀. Ẹ̀dùn má lọ jìnà bàjẹ́ nu ilé ẹlẹ́ ni. Ó ní rí wàhálà ìdáwó jọ fọ́mọ rẹ̀. Tọmọtọmọ nínú ilé yìí àtẹ̀mí àti ìwà àárí ọdún tó ń bọ̀ láyọ̀ àti àlàáfíà. Ọmọ rẹ̀ ò ní yan kádàrá ibi. Ìdílé yìí ò ní yan kádàrá ìyà. Ayé ò ní dẹrọ ayọ̀ rẹ sínú ibú. Igbá tó bá ti fẹ́ kò lè gbomi dúró. Igbá ayọ̀ ọmọ rẹ̀ ò ní fọ. Ọmọ rẹ̀ ò ní di oníṣòro. Ọ̀tá akọ̀rọ̀ ọ̀tá àgbagbà kò ní rí ẹ̀sì rẹ lọ́dún yìí. Olúwa máa fún ọmọ rẹ lọ́rọ̀ sọ. Ayé ọmọ rẹ wo ibi tí ire rẹ wà. Jésù mú ọlọ yàrá agbára. Olúwa yí ogún alájọ́ pípẹ́ àìní ìdánu o. Ibi ẹlẹ́nìí ní bájáde lórí ọ̀rọ̀ ayé rẹ lọ ká kúrò. Ohun tó ń là kọjá yìí ọmọ rẹ ò ní larú ẹ̀ kọjá. Èyí tó dẹ̀ ń là kọjá olúwa fòpin sí lẹ́nì. Ọmọ rẹ máa di orílẹ̀-èdè. Ó ní dikú rẹ tẹ̀kọ́ tó dọjọ́ alẹ́. Ayé yóò sin àwọn ọmọ rẹ. Gbogbo èèyàn kan lè yẹ ó ní ṣiṣẹ́ tọmọtọmọ. Gbèsè àjogúnbọ́ lanú nu lé yìí o. Ayé ò ní fi kòsíkòsí bá ọjà. Jésù olúwa wa. Ṣé orin ní ìrọ̀lẹ́ ní ago mẹ́jọ? adura osu tutu fa bere lori Facebook ati TikTok. Ebi adura re po osu September ti omi ni ko mu pade mi. Omi yen lo ma fi wole re po osu tutu yi. Se Oloju baba ibankuba ko ni bale eleyi o. Ana la si n gbe ri yo engineer gbe soke.
2: Ni March ti baba so wipe awa tawon oko ka jade.
3: Ile len wa.
2: Oko. So ngba te wa ni pe ka wa white wa apo gan. So mo wa lo si GB mo fe lo ra nkan. So nkan bi owa ago meje. So be mi na se pade oko temi niyan.
3: Ile len wa. Ani kan so pe Tu so be ni pe oh my god o.
4: Oh my god o.
2: Test mi gaga ti mo wa nwa ni
3: pe. Yes yega.
2: Test.
3: Test.
2: Test. Test. Test. Test. Test. Test. Se lawon mo ti mo bi tele o si ati se ni mo fi to won. Se ri eleyi ko tin ti mi je tan iya mi o je sawa ma ri gbogbo e mo nje le fi.
3: Olorun baba alabi ama o.
4: Haleluya.
3: Omo dun melo leyin gan.
4: 53.
2: Eni ti mo de fe 47 years.
3: 47 lefe eyin 53
2: so awon ye de gba mi towo tese tori mi ni ati baba mo be ti mo legbon ni badon won lo sibe
3: won ti lo yoju
2: be
3: se o le to yen ni
4: o le ju be lo sir
2: mo wa dupe lowo ori oke yin baba confirm ni o eni ti o ba towo a mo wo pe boya ko si oluwa mo emi ka ti sore tinu
3: confirm
2: be ni
3: nigba ta yin go focus si pe
2: be ni
3: okunrin kankan le wa
2: be ni o de ni se gidi lowo moto tutu te ba mo npe so ma lo ba won clear moto lati bi awon le yibo yen
3: o ma fun yin shawama
2: go every day
4: shawama o jojumo
2: ko si nkan ti o ki ra fun
4: daily shawama
2: ifu gan ni to je baba won mo mi gan
3: ko ra shawama ori
2: shawama kini ati ri sawa gangan jeje gan o da
3: je ba so pe fe je ja tetos class o
2: ah ko te 9000 gan la se lana mi je la ru e
3: eni ala loyun ifun
2: be
4: aje jo fun fun kiri
1: baba ba se wonu osu tutu yi bi emi mi ma ndari mi wupe ki gbogbo eniyan fi omi ori oke fo ori re omi ori oke yen ni mo n gbe bo wa si fo ni ola to ba ti n bo ko mu ike dani bọ́ọ̀lù ẹ̀ ní bọ́ọ̀sù bọ́ọ̀sù tó wà ní ìfọ̀nì ogun state ní bọ́ọ̀sù ọ̀bì ẹ̀sọ́ fún alọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ fàkẹyẹ aago mẹ́sàn-án ni òwò àríre gbà ọ̀rọ̀ pọ́jọ́ kejì nínú oṣù tuntun la máa dálẹ̀ ní májè ń da lórí dádì mọ́mì ládàá lórí àwọn ọmọ olùfẹ́ àwọn ọ̀rọ̀ yìí la fi ń gbé ètò yìí lárugẹ láì sí ọ̀rẹ́ rẹ iṣẹ́ ìránṣẹ́ yìí ò lè sáré mo tiẹ̀ jẹ́rìí ọyàn ọmọ lórí wípé máa fi ọ̀rẹ́ yẹn ránṣẹ́ òkè òkè báyìí lọ wá fún ní gbé lórúkọ jésù òní wọ owó tì màmá ìsọjí agége yẹn ọ̀sẹ̀ méjì péré ló kù báyìí o níbi tí ọwọ́ ọlọ́run yóò ti máa yí àwọn ọwọ́ kéékèèké padà on the 16th of September gangan ló máa bẹ̀rẹ̀ ọjọ́ Wednesday ìwé gbìyànjú kó o bá mi ròyìn fún ó kéré ju ènìyàn ogún aago mẹ́ta ọ̀sán la máa bẹ̀rẹ̀ September 16th ni àwẹ 21 days wọ́n tá máa ń gbà lọ́dọọdún máa bẹ̀rẹ̀ màmá ó ní àwọn ìgbésẹ̀ kan tí ẹ̀dá máa gbé nílé ayé tí ó sún kádàrá ọmọ rẹ síwájú sí ìpele mẹ́ta bẹ́ẹ̀ ni àní ó ní àwọn ìgbésẹ̀ òdìtẹ́yìn máa gbé lórí ọmọ ló máa sún kádàrá ọmọ sẹ́yìn ní ẹsẹ̀ bàtà mẹ́ta àìsà tí ó rí ìgbésẹ̀ tó fẹ́ gbé ní September 16 mo fi ọwọ́ ọlọ́run sọ̀yà ní sà wípé ìgbésẹ̀ tó máa yí ìpé ọmọ padà ní ìpele mẹ́wàá ni ojoojúmọ́ ló ń gbọ́ ẹ̀rí tuntun tuntun lórí afẹ́fẹ́ yìí ìyá ti fìdí rẹ̀ múlẹ̀ wípé jésù ṣiṣẹ́ nínú ìpè yìí nítorí náà rí wípé ó wà nínú ìsọjí tá a fẹ́ ṣe yìí ọlọ́run bàbá alábìyámọ́ o
5: ààyè ló wà.
6: Hello, hello, prophet 09060 57 1110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 7714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamo.

0: tó bá lè mú tó jí sí mọ́lẹ̀ àlàyé tó sì gbóhùn mi dandan ni kí ìrèkò bá ọ jí. Orúkọ mi wòlíì àti ajírere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù láti inú ìjọ New Image International. Ẹ gbọ́ ohùn Olúwa láàárọ̀ yìí, gbogbo ọkàn tó ti jí sí ìmọ́lẹ̀ àlàyé. Mo sọ tàṣẹ tàṣẹ, agbára tó dá dúró fún ọjọ́ pípẹ́, bí wọ́n bá fààyè lẹ̀ tó dẹ̀ rí àmì ṣe, lórúkọ Jésù agbára náà wọlẹ̀.
1: Amen.

0: ojúgbò.
1: Bí wòlíì tèmi tó gba ẹ̀jẹ̀ Jésù ṣe máa sàn kalẹ̀ látorí òkè.
0: Lẹ́yìn ọjọ́ méjìlélógójì.
1: Transformation.
0: Ìyípadà làkúrí ìtẹ́nu yìí o.
1: Gbogbo ènìyàn tí ayé máa bọ̀.
0: Ìṣòro tó máa wáyé lọ́jọ́ 7 September 13 ọdún yìí.
1: Ìyànà tó wà ní Èkó Park Park Filling Station.
0: Tó wà lórí Bridge Wall Road lábẹ́ ojúkọ ajá Jọ̀kú.
1: Ẹgbẹ́ ìgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan.
0: Àgọ́ mẹ́jọ alẹ́ ni ṣòwò ti bẹ̀rẹ̀.
1: Ẹgbẹ̀rún méjì.
0: 2000 yẹn tó bá pàdé lóru ọjọ́ yẹn máa gbá oyin àti òróró tí wò ní ìmúbọ̀ látorí òkè lọ́fẹ̀.
1: Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni.
0: Láàrin Kẹ́rìmà tó ń ṣe.
1: Yinka Alvin.
0: Prophet Suma.
1: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Ẹ pè 0902-520-2724.
1: Yéesu pété ìrẹ jẹ́ kájọ pàdé níbẹ̀.
2: Ohun tí mo mọ̀ tó dá mi lójú láàárọ̀ yìí ni pé gbogbo ọkàn tó gbọ́ mi tó gbọ́ ìkànnì láàárọ̀ yìí kìí kàn ṣe pé ó dédé wọlé o. Olúwa ní ayé rẹ fi ṣe ni. Ìrànlọ́wọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ tó fẹ́ yọ̀ǹda. Ṣerere ń bẹ nínú àgbàlá rẹ̀ tó fẹ́ pé. Ó ló fi lè ní orí ọ̀fẹ́ láti lè gbọ́ mi nírú àárọ̀ báyìí. Àná ni mo ti bẹ̀rẹ̀ sí ní tẹnumọ́ bí láti jẹta gan orí àkòrí oyin àti òróró nínú àpàtà. Mo sì sọ nǹkan tó pọ̀ nínú ìrìn àjò yìí bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wo bí yìí ní àwọn ọjọ́ bíi mélòó tí màá fi máa sọ̀rọ̀ àti àdúà lórí tí Olúwa fún mi. Màá rọ̀ bàbá àti màmá Èkó jẹ́ àjọ gbàdúà yìí torí àdúà tó nítumọ̀ ni. Bí ènìyàn bá jẹ oyin àti òróró nínú àpáta àwọn mẹ́sàn kan wà tó nílò láti mọ̀ tó nílò láti kọ bí ara sí. Bí bẹ́ẹ̀ kọ́ kò ṣeéṣe fún ẹnikẹ́ni láti jẹ oyin àti òróró nínú àpáta torí bàbá wò ó àpáta ohun tó le ni. Kò dẹ̀ ṣe é fojú rí pé òróró gbẹ́ jáde nínú àpáta àbí oyin yọ jáde mbẹ̀. Ṣùgbọ́n bíbélì gan fìdí rẹ̀ múlẹ̀ nínú ẹsẹ̀ bíbélì tí mo kà lánàá ìwé Deuteronomy bẹ́ẹ̀ ni orí 22:30 ẹsẹ̀ 13 bíbélì fìdí ẹ̀ múlẹ̀ wípé a sì mú gbu orí òkè láti jẹ oyin àti òróró nínú àpáta. Ẹ kíyèsí láàárọ̀ yìí màá máa lo ìtàn ìgbésí ayé àwọn ọmọ Ísírẹ́lì bí wọ́n ti lọ láti ilẹ̀ Egypt sí ilẹ̀ Kenani. Bàbá wọn Ábírámù lolúwa bá dá májẹ̀mú pé màá mú irú ọmọ rẹ lọ sí ilẹ̀ kan tó ń ṣàn fún wàrà àti foyi. Anywhere tẹ́ ẹ bá ti gbọ́ wàrà ẹ gbọ́ òróró ń bẹ̀. Torí oníṣẹ́ òróró àbò oníṣẹ́ wàrà ni òróró jẹ́. So ọmọ ìyá ni wọ́n. Tí wọ́n bá ń sọ nípa wàrà wọ́n á sọ nípa òróró. In fact a lè gbádùn wàrà láì sí òróró bẹ́ẹ̀ ni sà. So tí bíbélì bá ń sọ pé ẹ ó jẹ wàrà ilẹ̀ tó ń sàn fún wàrà àti fún oyin in tó túmọ̀ sí náà nìyẹn pé wọ́n lọ bìkan tí oyin àti òróró yóò ti ṣe kíni tí yóò ti sun jáde. Ẹ kíyèsí láàárọ̀ yìí màmá sun mẹ́sàn tí mo rí nínú ìrìn àjò wọn kán tó lè jẹ nínú wàrà àti oyin tó ń bẹ ní ilẹ̀ Kenani. Ṣùgbọ́n kí n tó lọ ọbẹ̀ yẹn ẹ gbọ́ mi láàárọ̀ yìí gbogbo ẹ̀yìn ọmọ náà màá dúró nínú ẹsẹ̀ bíbélì yìí ó ní màá fi fìdí ọ̀rọ̀ mi múlẹ̀ àti àdúà láàárọ̀ yìí. Ìwé àwọn ọba kejì orí kẹrin ẹsẹ̀ kìíní yẹn nìkan náà ni màá kà. Ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bá jẹ́ òǹkà bíbélì eléyìí yóò jẹ́ ohun tá a ti mọ̀ ní ọjọ́ tó ti pẹ́. Ṣùgbọ́n ẹ jẹ́ ń kà á fún wa náà. Obìnrin kan nínú àwọn ọmọbìnrin àwọn ọmọ wòlíì ké bá Elisa wípé ìránṣẹ́ rẹ ọkọ mi kú ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa. Àwọn onígbèsè sì wá láti mú àwọn ọmọ mi méjèèjì lé ẹrú nígbà kọ́kọ́ tí mo ka bíbélì gẹ́gẹ́ bí olùka bíbélì as a bible scholar mo ní àwọn nǹkan kan wà tí ò ráì tì nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ èèyàn bẹ̀rù olúwa ó jẹ gbèsè bó ló ṣe rí bẹ́ẹ̀ ẹ̀kejì wọ́n tún ló kúkú àìtọ́jọ́ bó ló ṣe rí bẹ́ẹ̀ ẹni tó jọ̀dá rẹ̀ bẹ́ ṣe ń bẹ láyé òun tó ń kọ́ṣẹ́ gan ti lọ kíyèsí sá ẹlẹ́ẹ̀kẹta àwọn ọmọ rẹ̀ tún fẹ́ jẹ̀yà ohun tí wọ́n mọ̀ kí ló fa mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú ayé ẹni tó bẹ̀rù ọlọ́run so mo ní tírẹ̀sì nínú ẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí kà á so mo stọ́dì rẹ̀ dáadáa mo rí i pé àwọn nǹkan kan wà tí ọmọkùnrin yẹ kò mọ̀ bí ènìyàn ò bá mọ àwọn tó yẹ kó mọ̀ ẹ̀sà èèyàn lè mọ̀ gbé nílẹ̀ ọlọ́ràá kó sì mọ̀ jẹ ìpọ́njú níbẹ̀ bí ènìyàn ò bá mọ àwọn tó yẹ kó mọ̀ ènìyàn lè wà nídìí omi adùn kó dẹ̀ mọ̀ mu kíkorò ẹ kíyèsí o ẹ̀yin kan ń gbọ́ mi láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tẹ̀yìn náà ẹ̀ ń gbé láwùjọ ibi tí ìrànlọ́wọ́ wà ṣùgbọ́n síbẹ̀ wọn kò ràyìn lọ́wọ́ ẹ wo bí ìlérí ń bẹ lórí yìí ṣùgbọ́n síbẹ̀ ìlérí kò ṣẹ ògo lẹ mú wáyé ṣùgbọ́n ayé òfolẹ̀ ń gbé ẹ̀ka dàlú bí agadáyà nọ́dọ̀ sí àdáhà wọ́n tiẹ̀ ti fẹ́ máa fi ọ́ bú olúwa àwọn èèyàn ti ń wo ayé rẹ wọ́n ti ń sọ pé tó bá jẹ́ ọlọ́run yín bó ti ń ṣe leléyìí èmi ò lè tẹ̀lé irú ọlọ́run bẹ́ẹ̀ kíyèsí o èèyàn lè gbé nílẹ̀ ọlọ́ràá kó sì mọ jẹ ìpọ́njú bí ò bá mọ ohun tó yẹ kó mọ̀ bíbélì sọ pé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ kò sọ wípé nítorí pé wọn ò ní ìgbàlà kò sọ wípé nítorí pé wọn ò gbàdúrà kò sọ wípé nítorí pé wọn ò gorí òkè kò sọ pé nítorí pé wọn ò mọ ọlọ́run ẹ̀sà èèyàn lè mọ ọlọ́run èèyàn lè mọ gbà àwẹ̀ ẹ̀sà èèyàn lè mọ gbàdúrà ṣùgbọ́n síbẹ̀ kó tún ṣègbé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ bíbélì tún sọ pé ìwọ mọ òtítọ́ òtítọ́ yóò sọ ọ́ dòmìnira ìyẹn túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń gbé ní ẹrú òtítọ́ ni kò mọ̀ ihun tó yẹ kó mọ̀ ni ò mọ̀ bí ènìyàn ò bá dẹ̀ ti mọ̀ ìyẹn ò ní í ṣe pẹ̀lú ibi tó wà ìyẹn ò ní í ṣe pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ìyẹn ò ní í ṣe pẹ̀lú tó gbàgbọ́ ìyẹn ò ní í ṣe pẹ̀lú agbára tó ń ṣiṣẹ́ lórí ayé rẹ̀ ẹ sà ohun tí mo fẹ́ kó mọ̀ láàárọ̀ yìí ni pé àwọn nǹkan kan wà tó ò mọ̀ tó mú àdúrà rẹ dàbí pé ọ̀lẹ ni àwọn nǹkan kan wà tó kọ bí ara sí tó mú ọ dàbí pé aládùúà lásán ni ọ àwọn tí wọn ò gbàdúà tó ọ àwọn wá ń sọ pé táyé rẹ bá dáa pẹ̀lú àdúà rẹ ó yẹ kó o ti lè ṣe ju àwọn lọ mẹ̀náká bàrúbà lé àgàdáyàbá olúwa rán mi láàárọ̀ yìí I am a living proof tí ayé mi bá gba ìyẹjú wo bí mo lè fi hàn nínú bíbélì sòkò lè mọ̀ pé ohun tí mo ń sọ kìí ṣe àròsọ ó ti ṣe nínú ayé tèmi ẹnu mi sì tọrọ so I can tell you vividly that my God is a God of favor mo lè sọ fún ọ gbangbangbangba pé ọlọ́run mi ọlọ́run ojú rere ni ọlọ́run ìrànlọ́wọ́ ni mi ò nílò láti sọ nípa ayé ẹ́stérì fún ọ torí pé o lè sọ pé o ò sí mbẹ̀ nígbà tá a bí ẹ́stérì mi ò nílò láti sọ nípa ayé dáfídì fún ọ o lè sọ fún mi pé o ò sí mbẹ̀ nígbà tí dáfídì gbẹ láyé ṣùgbọ́n èmi sì wà láyé ẹ̀mí mi sì wà mbẹ̀ èmi sì ń sọ̀rọ̀ mo dẹ̀ lè sọ fún ọ nílùú ìbàdàn kan náà tí olúwa fi mí sí ẹ̀sà níbẹ̀ náà ni mo ti ń lọ sí oko bí oṣù pé láràárọ̀ kìí kàn ṣe pé èèyàn kàn lọ ibì kan bẹ́ẹ̀ jọ ebi ń pa mí mo fẹ́ ru yẹ̀pẹ̀ náà o mo mú as profession ni o màá lọ mẹ́ẹ̀ jókòó ní ìwòròdù láràárọ̀ and that is what I've been doing more than a year ẹ̀sà màá gbé pọnpọ́n mi dání wo bí ọ̀tọ̀ ni àwọn tó ń ṣe lébìrà tí wọ́n ẹ̀ gbé pọnpọ́n àwọn yẹn wọ́n àwọn ò tí ì ní sátífíkẹ́ẹ̀tì ẹ̀sà wà pọnpọ́n tèmi wà fúnra mi mọ́ra mo lóṣù ká tèmi sà ẹ̀sà mo ní ṣọ́bẹ̀ tí mo fi máa ń rẹ́ǹtì sà so kìí ṣe pé mo kàn dédé pé mo yẹ bí pa mí débẹ̀ no profession ni sà àwọn ènìyàn mọ̀ mí mọ̀ ládùúgbò ẹ̀sà wa ma pe bi ki wa ba wo gbe sotawe esa wa ma pe bi ki wa ba wo gbe titi ewo bi wa ma pe bi ki wa ba wo kokota tori wi pe aye mi ko si ninu iranlowo nigba naa beda kabarwa bahadaya. So I can tell you vividly, mo le fi aye mi sapejuwe fun o pe olorun ti mo nso fun o nipa re a ma yi itan pada na lisa. So ohun ti mo nso fun o kii kan se pe mo ro so o esa. It takes a lot of millions for me to be on this radio consistently fun ogo ti gbogbo ogo je ti olorun o ti le ni odun merin bayi esa ti a ti wa ni ikande ta ti se bayi ti a o de duro esa millions upon millions and God has been providing. Iye tumo si wipe aye ti e na le gba iyipada. There is something about God ti ma fi o ninu kan mesan ti mo so yi. So mo ma ma lu esa bibeli ya fun oni awon kan wa na ninu oluwa nu bibeli ti won gba olorun ti aye wo be yipada be di sa toro le so pe daddy lati bi odun meta mo tin gbadua agba ku adua ni mo gba sugbon kankan o yipada o nilo lati gbo ohun ti oluwa ran mi o nilo lati gbadua pelu mi mo de gba olorun gbo pe to ba ba mi lo ninu e aye re yo ni iyipada. Aye re yo ni iyipada. Awon to sonu nigba kan mo so tele anu yo gba fun igbolo ma fun yin ni mesesan adua meta ni mo fe ka kokko gba laaro yi tori mo so fun yin pe eni ti o ba ti le gbadua e so fun pe eniyan ye pere ni mi o fe moru ebu to ni e kiyesi sa mi o fe moru ipo to wa e kiyesi mi o fe moru anu tori gba ti o ba le gbadua yo so gbogbo edun laipe ojo be ni sa o gbogbo te eyan fe pamo ninu aye yi adua wa ninu ti o fi pamo be ni sa iwa mi mo wa ninu ti o fi pamo be ni sa igboran si ase olorun o wa ninu ti o fi pamo be ni sa bi o ba ni jabo lowo e be ni. I don't respect you because of the level you are. I respect you because of the longevity of the value of your possession. Mi o bowo fun o nitori ipele to de ninu aye sugbon awo mi po fun o nitori bo ti pe to mi o ju ona iye bi iye re ba kwada yana sudalia. So ti ma bere pe igba wo leni ti se nkan yi ti won ni 35 years ma mi ki in to fi le duro for 35 years a nilo lati tabi iwe beni owo mi yo po fun o o ba ga lati le de somo ni ojo kan ba ni eja ni suru eja funi time o gbogbo ni igba ati akoko wa fun be bi sa eyin kan wa bi eja jo gbadua meta ni tin ba so meta ye tan ti akoko ba wa fun mi ba wa mu alakoko ninu mesan ti eniyan le foju si abi ti o wu ni wa abi ti o kiyesi bi o ba je oyi ati oro ninu apata esa adua meteta ri eja lo akoko leleyi e poruko jesu ke pe ememema agbara to fi iya je mi agbara to fi iya je mi ninu irin ajo yi oluwa ba agbara na je eya agbara je mi niya agbara to fi iya je mi loju ona ti mo wa agbara ile baba mi agbara ijakule agbara ibi ta ti bi mi agbara to fi iya je mi loju ona ti mo wa oya edoku edoku edoku oya adua manga baru bani ataya agbara to fi iya je mi loju ona ti mo wa yi edoku eya agbara ta sora yi dolorun lori aye mi agbara to fi iya je mi edoku edoku edoku edoku edoku edoku edoku edoku edoku edoku edoku orúkọ mi wòlí àti ajé rere tèmi tọpẹ ẹjẹ Jésù mo máa bọ́lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

0: Ọlọ́run kan tó dúpẹ́ dábìrà nínú ayé onípojúpo. Irú ní tèmi tó pa ẹ̀jẹ̀ Jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì. Transformation. Ìyípadà là kórí tọdún yìí o. Gbogbo ènìyàn tí ayé máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 ọdún yìí. Ìyànà tó wà ní Èkó Park Police Station. Tó wà lórí Bridge War Road lájojúkọ adájọ́ Nkú. Ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọn ní ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Àgùn mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì. 2000 yẹn tó bá pàdé lówùú ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìmúbọ̀ látorí òkè lọ́fẹ̀ẹ́. Àwọn olórí ẹ̀mí tó ń bọ̀ ni. Láre Kẹ́rìmà tó ń ṣe. Kínga Alvin. Prophet Suma. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ 0902-520-2724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: So àárọ̀ yìí ni ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Òní wá jẹ́ ọjọ́ kejì. Ẹ kíyèsí, mo ti sọ ní àìmọye ìgbà níbí. Nọ́mbà méjì nọ́mbà ìrànlọ́wọ́ ni. Ádámù wà nínú ọgbà. Olúwa ní kò dáa kó nìkan wà ńbẹ̀. Màá ṣe olùrànlọ́wọ́ fún un. Wọ́n máa pé méjì. Bíbélì sọ wípé bí ènìyàn méjì bá ń lọ, bí ọ̀kan bá ṣubú, ìkejì rẹ̀ yóò gbé dìde. Èyí kan wà ń bí ohun tẹ́ ẹ nílò lóṣù ìnikẹ́ rí ẹnì kejì. Ohun tẹ́ ẹ nílò lóṣù ìní kí wọ́n gbé yín dìde. Ohun tẹ́ ẹ nílò ni pé kí wọ́n bá yín dá sí. Ẹ̀sà ó ti gbìyànjú bí ènìyàn. Ìrànlọ́wọ́ ni kò jáde. Ó ti gbìyànjú bí ènìyàn. Àánú ni kò tẹ̀lé. Ẹ̀sà Olúwa ràn mí o. Olúwa ní ọmọ, jẹ́ kí gbogbo ènìyàn tó bá gbọ́ ní àárọ̀ yìí kí wọ́n lọ ní ọrẹ àánú. Ìgbà àkọ́kọ́ leléyìí ní oṣù kẹsàn-án. Ọjọ́ àánú àkọ́kọ́ leléyìí sà. Olúwa ní gbogbo àwọn tí wọ́n bá dá ọrẹ àánú ni kò bẹ̀. Kò sọ fún wọn wípé kí wọ́n wá ọ̀nà kí àwọn náà ní omi tó bá tutù ní òní kílẹ̀ òní tó ṣú. Ẹ̀sà ìgbà mẹ́sàn-án ni kẹ́ ẹ pe Ọlọ́run kankan. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kankan tó yàtọ̀, ẹ bèrè sínú omi. O lè ṣe ní alẹ́ tó bá fẹ́ sùn. O lè ṣe ní àárọ̀ yìí ní kété tó bá ti dá ọrẹ yẹn. O lè ṣe pẹ̀lú omi. Ẹ̀sà téèyàn pọn ní ìdajì kùtùkùtù. O lè ṣe pẹ̀lú omi tútù. O lè ṣe pẹ̀lú omi tó ń bẹ nínú ike tí wọn ò tí jarí. Ẹ̀sà bàbá mi ní ọmọ, ní kí àwọn ènìyàn ní ẹgbọ́ ìrànlọ́wọ́ ní ọwọ́ wọn láàárọ̀. So gbogbo tí a máa ṣe ní àárọ̀ ìsà nígbà tẹ́ ẹ bá ń gbàdúrà sí omi yẹn fúnra yín, yóò máa nílò kẹ́ ẹ máa bẹ Ọlọ́run ìrànlọ́wọ́ kó dìde fún ìrànlọ́wọ́ yín. O lè dá ṣe sà. Kò sí bó ti lè ṣe. O lè dárìn. Gbà mí gbọ́ sà. Ìdí tó fi pẹ́ fún ọ ni pé o ò rí èèyàn kankan tó kí ọ lẹ́yìn. Ẹ̀sà kò sẹ́ni tó bọ́ ọ dá sí. Ìwọ ló gbé láti bẹ̀rẹ̀. Ìwọ náà ló fẹ́ yọrí ẹ̀. O ló fà á tó fi lè sà. Olúwa ní mo máa ṣe olùrànlọ́wọ́ fún wọn láàárọ̀ yìí. Oṣù kẹsàn-án leléyìí. Àwọn tí wọ́n máa kógojá lóṣù yìí wọ́n nílò ìrànlọ́wọ́ ni sà. Wọ́n nílò kéèyàn kan pè wọ́n lórí aago. Wọ́n nílò kí ẹnìkan ṣọwọ́ sí wọn. Wọ́n nílò kí ẹnìkan fi ọ̀nà wọn. Wọ́n nílò kí ẹnìkan ṣílẹ̀kùn. Wọ́n nílò kí ẹnìkan jíwe ọ̀nà. Wọ́n nílò kí ẹnìkan sọ̀rọ̀ wọn fún ọba. Wọ́n nílò agbọ́ tí bíi ti Jósẹ́fù. Ẹ̀sà ẹ̀yìn kan wà bí màá fẹ́ kó mọ̀ pé ìwọ náà wá gbogbo ọ̀nà. Dá orí àánú láàárọ̀ yìí fún ìrànlọ́wọ́. Má kàn pé account number. Má wá gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ dá orí àánú yẹn. Now gbogbo ẹ̀yin tí ẹ máa fi orí àánú sílẹ̀, o lè máa fílẹ̀ sí account number yìí 02-71-96-92-04. Ẹ jẹ́ tún pé 02-71-96-92-04. Tèmi tọ́pẹ́ Okùn Adé Aládéwúrà Wema Bank ni báǹkì yẹn. gbogbo ẹyin ọmọ náà tí ẹ bá ní orí ọfẹ tí ẹ lè dá orí àánú yẹn láàárọ wá omi ni sẹ ẹ lè lomi tẹ pọ láàárọ kùtùkùtù omi àjípọn ẹ lè lomi tó bá tutù yẹn dáa gan cold water ẹ lè lomi tó ń bẹ nínú ike tí wọn ò tí já wàá wá pe ọlọ́run kankan ní ìgbà mẹ́sàn-án dìde fún ìrànlọ́wọ́ tèmi náà ẹyin ẹnìkan tí yóò jẹ́ onígbọ̀wọ́ fún mi wẹ́ isaiah 38:14 ló sọ bẹ́ẹ̀ ó ní bí àkọ́ tàbí bí alátàǹdẹ̀dẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mò ń dún mò ń káàánú bí òriri ó ní àárẹ̀ mú ojú mi fún ìwòkè ó ní olúwa ara ni mí ṣe onígbọ̀wọ́ mi so ẹ̀yin kan wà ń bí ohun tẹ́ máa ṣe nìyẹn ẹ bẹ̀bẹ̀ mi bẹ́ẹ̀ adániwáyé mo ti dá ọrẹ àánú gẹ́gẹ́ bí ọmọ rẹ ti sọ fún mi mo ti dá ọrẹ àánú gẹ́gẹ́ bí wòlíì mi ti sọ mo wá bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ jẹ́ kẹ́mi náà pàdé ìrànlọ́wọ́ ẹ̀sà èèyàn kì í momi kí ọkàn rẹ̀ má balẹ̀ jẹ́ kí n gba ìrànlọ́wọ́ tó máa mú ọkàn mi balẹ̀ máa ń bí ọgàn pé gbogbo ọ̀nà ìwọ náà wá ọrẹ àánú kódà ẹnìkan ní dádì lónìí ọrẹ àánú yẹn 1200 bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ wednesday ọjọ́ àánú nìyẹn eléyìí wá yàtọ̀ torí òní ni ọjọ́ àánú àkọ́kọ́ ẹ jẹ́ ṣe báyìí kí n tó máa lọ gbogbo ẹ̀yìn tí ẹ bá ní ike òfìfo ẹ lọ mú ike òfìfo yín jáde torí mo fẹ́ ká gbàdúrà sí màá máa sọ àṣírí àti agbára tó ń bẹ nínú ike yẹn tó fi gbọdọ̀ ní láti ọ̀la bẹ̀rẹ̀ ẹ wo bí ìsà gbogbo èèyàn ni kó gbàdúrà ẹ pe orúkọ jésù kẹ pe ẹ̀mí mi mọ́ ayé mi jáde ní òfo ìwọ ìṣẹ̀dá mi jáde mẹ́ èyí tó ṣe ní òfo ti tó ayé mi jáde jáde ní òfo mo lo ike òfìfo yìí gẹ́gẹ́ bí point of contact mo lo ike òfìfo ọwọ́ mi gẹ́gẹ́ bí ohun àdúrà ayé mi jáde jáde ní òfo ó yá àdúrà
2: orúkọ jésù kristo
1: ẹ̀mí mi mọ́ ayé mi jáde ní òfo
2: ẹ̀yẹ bá ìgbà
1: ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ayé mi jáde ní ọmọ ayé mi ó jáde mo lo ọwọ́ ìfò yìí gẹ́gẹ́ bí
2: ọjọ́
1: ọ̀tà ayé mi jáde ní ọmọ
2: ìfò
1: èyí tó ṣe ní ọmọ títọ́
2: ọmọ ìfò
1: mi mẹ́ta jésù olúwa wa
2: amen amen.
1: gẹ́gẹ́ gúgú sọ fún ọ pé ní àárọ̀ yìí màá bí ọ̀sà ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ prayer group wa kì í ṣe tó dáa màá pe nọmbà kan nọmbà yẹn ló lè fi jọ ìgbò bọ́ kí n tó lọ bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa dá ọrẹ àánú láàárọ̀ yìí ó bí ìsà ó ṣeéṣe kó o má tí ì gbọ́ àká nọmbà yẹn jẹ́ kí n tún pè fún ẹ àká nọmbà tó o lè fi ọrẹ àánú sí lélẹ̀ àlónìí ni ọjọ́ àánú àkọ́kọ́ ní oṣù kẹsàn-án ó dá àgbẹ̀ kéèyàn fi rú ọrẹ àánú báyìí kéèyàn fi bẹ̀rẹ̀ àká nọmbà tó o máa lò lélẹ̀ 02 71 96 92 04 jẹ́ tupè 02 71 96 92 04 wọ́n má báǹkì ní báǹkì yẹn o tèmi tọ́pẹ́ okùn adé aládìwúrà ẹ wọ́n bí ìsà ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ whatsapp prayer group wa ẹ máa mú nọ́mbà yìí kẹ́ ẹ lọ máa send message pé ẹ àdì mi sí group gbogbo ẹyin tí ẹ tí ní aṣọ májẹ̀mú mi ò mọ bí mo ṣe lè sọ fún ẹ̀sà ohun tó yẹ kó ní ni so gbogbo ẹyin tẹ́ ẹ bá máa wà ní òkè ìjẹ òtáwọ̀ lọ́jọ́ friday gbogbo ẹyin tẹ́ ẹ bá máa wà ní chọ́ọ̀chì wa ní ìwòrò ní ọjọ́ thursday that is the deadline friday ló parí sà lẹ́yìn friday wọ́n ní kò sí àkókò kankan mọ́ kò sí ọjọ́ kankan mọ́ so tó o bá ti lè fi ọrẹ tó o bá ti lè darapọ̀ ní ọjọ́ friday yẹn kò sí bó o tún ṣe lè rí aṣọ yẹn mọ́ gbogbo àwọn tí wọ́n bá fi owó lẹ̀ fún aṣọ yẹn ní ọjọ́ friday wọ́n á gba aṣọ wọn ní ọjọ́ sunday ó dẹ̀ ti tán nìyẹn kò sí orí ọ̀fẹ́ mọ́ bẹ́ẹ̀yẹn wá lọ́jọ́ sunday pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ wá lọ bá mẹ́ra kò sí bó ṣe fẹ́ jẹ́ wọn ò lè gẹ́ tiẹ̀ mọ́ so ìwọ tó bá ní orí ọ̀fẹ́ tó fẹ́ nípa nínú aṣọ májẹ̀mú yẹn ìwọ náà darapọ̀ ẹ̀yin tí ẹ bá tí ì mọ bẹ́ẹ̀ ṣe gẹ́ tiẹ̀ nọ́mbà yìí náà ẹ pé kẹ́ ẹ bèrè fún 090 25 20 27 0924 090 2520 2724. Thank you. God bless you.

fún kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Odẹkunle Epaphras, wòlíì yìí ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank. Ó gbé yẹn dìde, òní lọ́jọ́ àánú, òní ní àánú nínú. Bí èmi ṣe máa ń kígbe pé ọjọ́ mẹ́ta ni ọmọ fi ṣe àwẹ̀wà mọ́ ní ẹ̀dìde. Alákọ̀ọ́kọ́, òní ọjọ́ Sunday, tọ́jú ọjọ́ ìsinmi. Ọjọ́ Wednesday báyìí, ìkan nínú àwọn ọjọ́ tó ṣe pàtàkì ni ẹnìkan ní wáyé. Bíbélì gbé kalẹ̀ ojú ó di mímọ̀ fún wa pé irú ọjọ́ Wednesday báyìí, ọjọ́ àánú hanhan ni. Àtọjọ́ Jimo lóyún. So, ẹ já lọ síbi pẹpẹ ká lọ dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ náà àwẹ̀ wá di méjì lónìí. À ń bọ̀ ní church. Kí n tó ní ẹ lọ bo déédé omi tẹ́ ẹ lè mu tán. Ẹnìkan ní kí n mọ̀ tó dé, ọmọ ṣe é ṣe kí n break in church. Yes, ó gbé omi yẹn dání. So, gbogbo ẹni tí ń láǹfààní láti gbó mi

ọkọ ti ẹ lọ dúpẹ ná mọmi ẹ dìde dádì ẹ dìde ẹ wá dọbalẹ ẹ wá kí ológun àjọbọ ọba tó ń sàánú omi àti ẹ mo máa ń kígbe ní gbogbo ìgbà tí n bá ti wọ ọjọ wednesday bíi eléyìí àdúrà mẹta ni ọrun kì í kọ láyé àdúrà mẹta ni ọlọrun kì í ta á dànù tó sì jẹ pé a jọ sáré ṣe pápápá gbogbo ẹyin tẹ jí sí ìmọlẹ àlàyé láàárọ yìí o ṣe já lọ síbi pẹpẹ lọ dọbálẹ ẹ lọ kúnlẹ ẹ dúpẹ lọwọ bàbá mi bàbá rẹ ìkan nínú àdúrà tí ọlọrun kì í kọ láyé òun ni àdúrà pẹ so lè dúpẹ fún so lè gbéga pé bàbá mi mo gbé ọgà ẹ jájọ fẹnu sọ pé olúwa mo gbé ọgà o olúwa èmi gbé ọgà o àwọn ọrùn ń bá mi yìnbọn o pé ẹ ṣe àwọn ọrùn ń bá mi yìnbọn o pé ẹ ṣe gbogbo ẹyin ọmọ ọlọrun gbogbo ìgbà tí ọlọrun bá gbọ tí ọmọ ènìyàn gbàdúrà pé kì í kọ ó ní àwìn enter into his court with thanksgiving in my mouth èmi ó sì wọ gbọ̀ngàn rẹ̀ lọ pẹ̀lú ẹnu ọpẹ́ àṣekí ìtò sílẹ̀kùn yàrá elédùmarè àṣẹ ọpẹ́ ni so ọba mi ọba tiẹ̀ yíká ọ̀tún bó o ṣe kúnlẹ̀ yẹn yíká ó sì àdúrà àkọ́kọ́ tí ọlọ́run kì í kọ́ nìyẹn ẹ wá kígbe tẹ̀lé mi lẹ́yìn bàbá mi ààwẹ̀ di ọjọ́ kejì lónìí mo dúpẹ́ lọ́wọ́ rẹ tó tún jẹ́ ọba mi láyọ̀ àdúrà kejì tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ẹ̀ṣà èèyàn lè lọ bí ẹ̀ṣẹ̀ bá ń gbénú ayé ẹ̀ bíbélì ní àlè tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ nínú ìwé rome 6:1 ká ní kó ní òfin ọmọ pọ̀ sí ọlọ́run o ẹ̀ṣẹ̀ lọ́rọ̀ lérò àti níṣe mi ọlọ́run dáríjì mi níbi pẹpẹ náà ló ti ń tọrọ yẹn o mọ́ sùn báyìí o ó ní bí èmi ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ ta ló tó bẹ̀ tí ó lè dúró ó ní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ mi kẹ́ ẹ ní bá a máa bẹ̀rù mi a lè tẹ̀síwájú inú ẹ̀ṣẹ̀ ká ní kó orí ọ̀fẹ́ kọmọ pọ̀ sí ẹ̀ṣẹ̀ lérò lọ́rọ̀ mi ọlọ́run dáríjì mi mọ́ wo tẹ̀ṣẹ̀ mi mọ́ wo tẹ̀ṣẹ̀ àwọn òbí mi ọlọ́run dáríjì mi àdúrà kejì tí ọlọ́run kì í kọ́ nìyẹn níwọ̀n ìgbà tó fẹnu sọ adarí ẹ̀ṣẹ̀ jìnrẹ́ lónìí in jesus name àdúrà kẹta tí ọ̀run kì í kọ̀ òun ni àdúrà àánú àdúrà àánú bó o ṣe dọ̀bálẹ̀ yẹn o ṣe kígbe ọlọ́run ṣàánú fún mi lónìí olúwa ṣàánú fún mi nínú ọmọ bàbá mi ọlọ́run ṣàánú fún mi nínú ọmọ ìyá mi jọ̀ọ́ jẹ́ra mi gbà this is the voice of the lord mi tó bá ti ń gbọ́ mi ó ní àánú nìkan ló ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ṣògbọ́n ẹni tó lọ́nfààní àti gbọ́ mi ó ní bí ìsírẹ́lì bá pọ̀ bí yẹn retí òkun ó lèmi ó ṣàánú fún ẹni tèmi ó ṣàánú fún màá sì yọnú sí àwọn tí màá yọnú sí Romans chapter 9 verse 15 so gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ mi mi mọ bí tẹ́ wà ọya yìí mọ̀mọ́ yìí yìí tán dádì mọ́mì ẹ yí ẹ dọ̀bálẹ̀ kẹ yí ọlọ́run fi àánú fi bí ayé mi lórúkọ jésù so gbogbo tẹ́ ń ṣe mẹ́rin irú ẹ̀mí bẹ́ẹ̀ ní oṣù wednesday mẹ́rin bẹ́ẹ̀ mọ̀mọ́ ní káwọn èèyàn orú ẹ̀bù àánú bó tiẹ̀ jẹ́ pé ó ní ọrẹ májẹ̀mú nú lónìí so bó o ṣe dìde lórúkọ jésù ọyẹ dìde ńlẹ̀ gbogbo ọmọdé àtàgbà ti ń bọ́ mi just stand up ẹ wá náwó èèyàn méjèèjì sókè bàbá mi ààwẹ̀ mi di méjì lónìí olúwa pín mi ní àánú fàánú sàánú mi lórúkọ jésù ààwẹ̀ mi di méjì lónìí ọlọ́run fàánú sàánú fún mi lórúkọ jésù ṣé ẹ gbogbo ọ̀sẹ̀ yìí bí ń ṣe mọ gbàdúrà sínú omi tẹ́ ẹ lè dámú tán nìyẹn ọyẹ lọ bómi tẹ́ ẹ lè dámú tán ẹ mí ṣòpẹ́ ti ní bọ́tù kéńké ní dídí omi tó lè mu tán tá a bá ti fẹ́ bírèkì àwẹ̀ ní aago kan àbọ̀ òní wà á mu omi ìṣà à ń lọ sí chọ́ọ̀tì láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ mú padlọ́ọ̀kì yín èyí tá a gbà tí mo anointing lọ́jọ́ sunday gbogbo ẹ̀yin ọ̀dọ̀ jésù ẹ mú padlọ́ọ̀kì yín lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ̀mọ́ àti bàbá òní ìlà gbọ́dọ̀ gbàdúrà sí o nǹkan 21 tó gbọ́dọ̀ tilẹ̀kùn ẹ̀ nǹkan 21 tó gbọ́dọ̀ sílẹ̀kùn ẹ̀ nínú oṣù bàbá àbáyé mo ti sọ tẹ́lẹ̀ aago mẹ́jọ àbọ̀ nìṣẹ́ àkọ́kọ́ ìṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ọ bẹ̀rẹ̀ ní aago mẹ́rin láti ìwé road ẹ̀wọ̀ mọ́tò gbági ẹlẹ́bẹ̀ sọ̀kalẹ̀ ní wema ẹbìnrin chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn bí ẹ bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo sọ nípa iyọ̀ and

0: tún ti bẹ̀rẹ̀ nǹkan mí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run. Ẹ bu iyọ̀ díẹ̀ lónìí ọjọ́ kejì ànígbé wá chọ́ọ̀chì. Èmi ní ètí máa fún yín nígbà tí a bá dé Jesus. Ẹ kàn bá mi bu iyọ̀ díẹ̀ gbogbo ètò ẹ bá nílé. Ẹ gbé ìpàdé mi lórí Facebook ní sí. Ẹ gbé ìpàdé mi lórí YouTube àti TikTok báyìí. So anywhere, any place where you are, ẹ jẹ́ àjọ fòókè ni. Hallelujah lámẹ́sàn-án. Gbogbo lé ọyẹ gbé sókè. Somebody shout hallelujah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Ẹsẹ̀ ògo, ògo, ògo, ògo, ògo ni fún Mẹ́sàyà. Ẹ̀yin olùfẹ́, ìyanu àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sí ayé rẹ láti inú oṣù yìí lọ. O ni mo pè ní divine speed. Ẹnìkan ní kí ni ń jẹ́ bẹ̀? Agbára tí ó mú ọ yára. Ẹ̀mí láti tètè rìn lẹ̀. Wọ́n ti yà ọ́ lẹ̀. So ibi tá a dé báyìí oṣù mẹ́ta àbọ̀ ló kù. Àfikún ọ̀yà rìn lẹ̀ kó lè bá wọn kó tó lè yà wọ́n lẹ̀. Ẹnìkan ní báwọn àwọn èèyàn mẹ́tọ́ fẹ́ bá. Ṣùgbọ́n kinní kan tí wọ́n sọ sí mi létí ò ní pé ìrìn àjò ó bẹ̀rẹ̀ sí yá báyìí. Ẹ̀yin ọmọ náà ọ̀sán mẹ́ta mẹ́ta láàfin bírèkì lónìí pẹ̀lú ẹyin méjì méjì ní agbára ẹni tó ní ayé àtọ̀run. Má fi September ṣeré. Ọ̀dọ́ bí n bá ti kúrò bíi nísìnyí máa bọ́ sórí YouTube. Kété tí n bá ti kúrò lórí YouTube à ń bọ̀ ní church aago mẹ́jọ àbọ̀ nísìnyí àkọ́kọ́ mẹ́sàn-án ni ẹlẹ́ẹ̀kejì mọ́mì àti dádì. Ẹ múra láàárọ̀ yìí o. A sì jọ gbààwẹ̀ ní gbogbo ẹ̀yin ọmọ ọ̀dọ́ Jésù. Ẹ̀yin ọmọ kéékèèké mọ́nì jẹ́ àwọn ọmọ yóò gbààwẹ̀. Ìgbà tí ó bá fi di 132 àti break. Mọ̀ ń bọ̀ gbogbo lé ẹjẹ́ ṣe báyìí. Ẹnìkan ní divine speed. Ayé ìpegbà ó pegbà. Amen. So I will be talking briefly gẹ́gẹ́ bí ìṣípayá tí mo rí bí mo ṣe ń bọ̀ about the wisdom for divine speed. Amen. Màmá ẹ wò mí ìwé Jonah chapter 3 ẹ̀yin engineer. Jonah chapter 3 ẹ jẹ́ ń kà láti verse 1 lọ sí verse 4. The book of Jonah chapter 3 verse 1. Wọ́n ní ọ̀rọ̀ olúwa sì tọ Jonah wà lẹ́ẹ̀kejì wípé ìyẹn ni pé ọ̀rọ̀ ti kọ́kọ́ tọ̀ wá lálákọ̀ọ́kọ́ bọ́yọ fọ́ǹgù mọ̀ ó ràánú gbà padà. Ọ̀rọ̀ yẹn tó wá tọ̀ wá padà kì í ṣe gbogbo èèyàn ló ní grace yẹn o tí wọ́n fún láǹfààní ẹ̀kejì náwó ẹ̀ nínú ẹ̀yìn méjèèjì wà rí second chance. Ẹ kígbe ní màá rí second chance. Sit down. Ẹnìkan ní kí wọ́n pè bẹ́ẹ̀ ẹni tó ti fẹ́ ọkọ lálákọ̀ọ́kọ́ tó ti bímọ bímọ bímọ tó ti bí ọmọ mẹ́fà tí ọlọ́run tó wá fún ní second chance tó tún wá fẹ́ brother tí ò bímọ rí. Irú ẹni sister tó ti bí ọmọ mẹ́ta tó náà tó sọ testimony ẹ̀ tó tún pàdé brother kéńkélé kan tó sì ń tọ́jú ẹ̀bí ìranú sugar second chance nìyẹn. So àwọn kan bẹ kọ́ jẹ́ pé bí wọ́n ṣe wáyé ayé yín nìyẹn o lè ṣiṣẹ́ kan owó mẹ́ni kan ti bọ́ ọ sí ilẹ̀ kí mo lẹ́nu kan ti ṣe wọ́n á kàn pé ọ̀pẹ ọwọ́ mọ̀ jẹ́ ni ẹ̀yin wọ́n ń pè lọ́mọ jọ̀ǹtọ̀ nípọn àjìfà bọ́ bá ṣe wọ̀nà ẹni náà sọ́gbẹ́ yes. Sit down. Ọ̀rọ̀ olúwa sì tó padà tọ Jonah wà lẹ́ẹ̀kejì dìde lálákọ̀ọ́kọ́ nígbà tó tọ̀ wá ọ̀là gidi sọ́lọ́hun ọlọ́run gbé sínú ẹja lọ́mù. Amen. Ní chapter 2 ìwé Jonah ó ní olúwa gbà mí inú ikú ni mo wẹ̀ ikú ti dé ibẹ̀ ni mo ti ń kígbe láti inú ẹja kọ́ gbà mí ọlọ́run. Ọlọ́run sá fún second chance. Sọ lọ bí mọ́rán olóhùn ọlọ ó ní ọyá lọ pọ̀ sójú ọ̀nà ẹja pọ̀ lẹ̀. Ẹgbọ́n tó sọ ní verse 2 ti dé lọ sí Nínífẹ̀ ìlú ńlá ni kí o sì kéde sí ìkéde tí mo sọ fún ọ yẹ sani. Verse 3 Jonah sì dìde ó sì lọ sí Nínífẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa. Nínífẹ̀ jẹ́ ìlú ńlá gidigidi tó tó ìrìn ọjọ́ mélòó ẹ̀yẹ̀wò ọjọ́ verse 4 bíbélì ní Jonah sì bẹ̀rẹ̀ sí wọ inú ìlú náà lọ ní ìrìn ọjọ́ mélòó àwọn kí ló wá ṣẹlẹ̀ wọn ọkọ lọ́gbọ̀n àṣẹ kan ti dé bí ẹ kọ́yàn lọ́gbọ́n náà kò ní ó rìn ìrìn ibi tó yẹ kọ́ lọ ní ọjọ́ mẹ́ta lọ́jọ́ kan kò sọ́gbọ́n tó fẹ́ dá sí. Kò sí iye ọgbọ́n tó lè dá sí kò sí iye ọgbọ́n tí a lè kọ́ tó ọba fẹ́ gbéra láti Nàìjíríà lọ sí Australia o lè débẹ̀ lónìí. Bọ̀ nígbà tí ọlọ́run bá dé
1: ohun tí àwọn kan ṣe ní ọdún mẹ́ta wà síse lóṣù kan.
0: Next, mo rò bó wo fíìmù tá à ń wò bọ̀yì. Ìrìn tó yẹ kí Jóná rìn ní ọjọ́ mẹ́ta láti lọ ibi tí Ọlọ́run rán. Torí pé owó Ọlọ́run kan, ó rí ìyanu tí wọ́n ń pè ní divine speed. Ó sì débẹ̀ ní ọjọ́ kan. Mọ́mì, ẹ lọ bu dédé omi tẹ́ ẹ lè mu tán. Ó di aago méjìlá ká tó lò sóró mi. Ó domi abẹ́rẹ́. Omi tó gbé lọ́yìn tí màá ní ọlọ́bù. Ó domi àṣẹ lónìí. Omi tí mo ní ọlọ́bù. Ó domi májẹ̀mú. Dédé omi tó kọ̀kọ́ fi break. Á mú lọ́sàn-án nígbà bá bẹ́ tó bá tó táìmù láti break ní 1:30. Ẹ wá ọ̀sán mẹ́ta lẹ̀. Ṣé rí bó ṣe ń lọ lóṣù yìí? Yọ yàtọ̀ gédégédé. Ohun ọlọ́run ni. Mo rán yín létí o pé on the 7th ohun gangan ló bọ́ sí ọjọ́ ìbí mi. Ó jẹ́ 7-7 special. Àṣẹ báṣẹ ńlẹ̀ ni. So gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ẹ̀ dọ́gbọ́n gbọ́ mi. Mo farabalẹ̀ tẹ̀lé trend. Ibi ìpàdé 7-7 ni màá ti pín ọ́ìlì. Eléyìí tí mo máa ń pín gẹ́gẹ́ bí ohun olúwa. Anointing oil méjì because n ta dánwò ní oṣù. Ìpàdé yẹn láti gba bàbá wòlíì ikọ̀ àti ìrìjú elédùmarè bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel, the presiding pastor of Living Spring Chapel International worldwide. A gbà wọ́n lálejò nínú ìpàdé yẹn náà. Mi ì tí ì lè sọ bí ìpàdé ó ṣe lọ o. Gbogbo ṣe ń jẹ ti Ọlọ́run. Pọ̀ mo sá mọ̀ pé on the 7th òun ni ọ̀jẹ̀ ìpàdé má ní gbàgbé. Inú mi sì ń dáadọ̀. Torí mi ti gbàdúrà lẹ̀ mo sì tó ń gbà. Gbogbo ìyanu tó lọ́ fẹ́ fún mi lọ́jọ́ yẹn. Kó fi bé mi kó fẹ́ yẹn. Kó sọ gbogbo ìbùkún tèmi di ìbùkún tiyín. Bí wọ́n bá rọ́nà lọ, wòlíì ọ̀jọ́kun lè ti lọ. Ọlọ́run bá ń gbọ́. Bá a ṣe mo ṣe lọ́dọọdún nìyẹn. Àmọ́ gbọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run jẹ́nẹ́rálì tí mo lẹ́ẹ̀gbé ọmọ wá ní ọdún tó kọjá tẹ́ ẹ ti bí ọmọ lọ́wọ́. Ó gbọ́ ọmọ rẹ wá dúpẹ́. Gbogbo ẹ̀yin tí mo lẹ́ẹ̀kọ́ ní lọ́dún tó kọjá tó ti kọ́ ẹ̀ ń bọ̀ nínú ìpàdé agbára. Màá wá gbàdúrà fún ìpele èèyàn méjìlá mi. Ẹnjìníà, ẹ já mọ̀ wo fíìmù ayé Jóná ìbọ̀ bá a ṣe ń bá bọ̀.
1: Ẹsẹ̀ bíbélì tí wọ́n gbé sí i, ó ní mọ́ tẹ̀bàtìsà tó pa kádàrá mi dà. Àṣéyàn lè rin ọjọ́ mẹ́ta ní ọjọ́ kan. Àṣéyàn lè ṣe nǹkan 30 years láàrin ọdún kan. Ṣé báyìí? Ẹ múra ń bí gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbèmí ẹ̀mí lẹ́gbẹ́ àfikọ́ ọ̀yá àgbàdúrà yìí tí ẹ̀mí yìí báyìí lè bọ́ sára àbúrò Ọlọ́run gbọ́ yọ ya o. Jóná sì bẹ̀rẹ̀ sí wọ ìlú Nínẹ́vè tó tó ìrìn ọjọ́ mẹ́ta ní ìrìn ọjọ́ kan. And that is what they call wisdom for divine speed. You can't explain it. Tó bá ṣe lọ́dọ̀ àwọn ayé, lọ́dọ̀ àwọn Yorùbá, lọ́dọ̀ àwọn babaláwo, wọn ló ti fi kánàkù sára. Ṣé ẹ mọ̀ tí ń pè kánàkù? Àwọn bàbá tí wọ́n dẹ́ ni mò ń jẹ́. Ọdẹ ni bàbá mi. My father was an hunter. Ògbójú ọdẹ nínú igbó ajé ẹ̀rùn. Bàbá tó bí mi lọ́mọ. Àwọn bàbá wọn ọdẹ ni wọ́n. Wọ́n gbowó. So tí wọ́n bá fẹ́ rìn láti Ìbàdàn lọ sí Ifẹ̀ tàbí lọ sí Àkúrẹ́ ńbẹ̀ yẹn, wọ́n á so nǹkan mọ́ra. Ní tí wọ́n bá so mọ́ra yẹn. So nígbà tí wọ́n bá fi di ọwọ́ ọ̀rọ̀lẹ́, wọ́n á ti wọbẹ̀. Ẹnìkan rìn láti Èkó lọ sí Àbújá ńgbà tí Buhari wọlé. Ẹ̀yin wo lẹ rántí? Ó rìn fún 31 days. Tó o bá rìn láti Èkó lọ sí Àbújá, wàá lo 31, Èkó ló ti gbéra. Bọ̀ tó bá de kánà kò mọ́ra. Ìgbà tí wọ́n bá fi dalé ọ̀la yóò débẹ̀. So tó bá débẹ̀ bí ṣe ń rìn yẹn, yóò padà rìn. Fún odidi oṣù mẹ́fà tí bá ti ń sùn, yóò máa rìn ni. Èṣù ní orí ọ̀fẹ́. Ọlọ́run nìkan ló lórí ọ̀fẹ́. Ẹ kígbe jọ́ yàtọ̀ sí jẹun tó jókòó tí. Olórí ọ̀fẹ́.

0: lónìí, àṣẹ yìí ni tí ayé rẹ yóò fi sáré. Kìí ṣe pọ́ sáré, ayé rẹ yóò fò. Bìkọ́ tí wọ́n bá fún ọ ní abẹ́rẹ́ yìí, tó ọba ilé gbà á, má fi ọ́ ṣe yẹn. Jọ́nà bẹ̀rẹ̀ sí wọbẹ̀ ní ìrìn ọjọ́ kan, kò sì ní padà lójú oorun. Ọlọ́run ni, ẹ sọ pé Ọlọ́run ni. Ṣé ẹ wá rí nígbà tí mo rí ẹsẹ̀ Bíbélì yìí? Nínú àwọn tí ìrìn àjò ẹ pẹ́ jù láyé, èmi nọmba wá. Ilé kayọ ọdún tí mi ka primary school. Lẹ́yìn ìgbà tí mo wọ secondary school, mi ò fi ọjọ́ kan fẹ́ẹ̀lì rí. Ìgbà mo jáde tí mo fẹ́ wọ yunifásitì, ọdún mẹ́jọ mo ṣe ńlé. Ọdún mélòó? Kí n tó má rì ọ̀nà jìn. Ìgbà tí mo jáde school, tí mo jáde secondary school, ó ní mo pàdé ìyàwó mi tí mo di teacher lẹ́sìn rẹ̀. Èmi mo máa ń kó ohun tó sìn ẹ̀gbọ́n rẹ̀ àti ọ̀pẹ. Àwọn tó ṣáájú èmi wọ school, èmi ti.
1: Lẹ́nu kan ní wòlíì, tó rẹ́rìn ún nígbà ni ẹ kú ni. Ọlọ́run ọba ń gbọ́. Nígbà tó bá ráwọn tẹ́jọ bẹ̀rẹ̀ tí ó ti sún wájú, tó wá tó ráwọn ọmọ inú ẹ̀. Àwọn tí wọ́n ń kọ́ lẹ́sìn tí wọ́n tó ń yà ọ́ lẹ̀. Ó ní Bíbélì fi sọ̀rọ̀, ó ní awọ fún awọ. Ohun tí ènìyàn bá ní ni ó fi ra ẹ̀mí ẹ̀. Àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé tí Ọlọ́run ọba bọ́ dá sí, kò sí ọgbẹ́ tó fẹ́ dá sí mọ́ sà. Yẹ̀yẹ́ ni. Gbogbo ẹ̀yin ọmọ náà yín wọlé tí ìsọ̀rọ̀ ẹ má jẹ̀mú yín. Ọba torí nǹkan wo nǹkan, ó tún lè wo abaláì láti fi sàánù tiẹ̀ náà. Ọ̀rẹ́ má jẹ̀mú ẹ̀ẹ̀kan la máa ń sọ lóṣù, àwọn kan ṣe tiwọn lánàá. Mo ti sọ ẹ̀ẹ̀mejì lolúwa ní àṣọ ọ̀rẹ́ má jẹ̀mú lóṣù. Àwọn kan ti sàn kan lánàá. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì sàn lánàá tó tiẹ̀ tí ì dá sí pàápàá débi pọ́ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì. Kí ló dé tó lè bẹ̀rẹ̀ lónìí ọjọ́ kejì? Ẹnìkan ní ọ̀rẹ́ má jẹ̀mú. Psalm 50:5. Ó ní kú àwọn àyànfẹ́ mi, jẹ́ kí wọ́n fi ẹbọ bá mi dá má jẹ̀mú. So gbogbo ilé ò níbo ló ti ń gbọ́ mi? Solomon lọ́bọ̀ dádàkúdà yẹn lẹ̀. Olórí màálù, ó fi ẹbọ màálù 1,000 rúbọ sí Ọlọ́run. Ọlọ́run wá yọ sí. Ó ní sọ́ńtọ́ ọba fẹ́ láyé. Ní tí mo ń sun ayé èèyàn síwájú nìyẹn. Ẹ rántí Cornelius ní oṣù kẹsàn-án bí eléyìí. Bíbélì ní ọgbàdúrà ó sì tó rú ẹbọ. Méjèèjì ológòkè lọ sí ọ̀run fún ìrántí. And this is September to remember. Èmi lọ́jọ́ kejì báyìí, bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ fẹ́ rú ẹbọ má jẹ̀mú yín lónìí. Méjì méjì ni ẹ̀mí Olúwa ní ká ṣe lóṣù. Oṣù tó ṣe pàtàkì. Oṣù míì tó ní àǹfààní láti kí gbogbo ẹlẹ́dà. Oṣù míì tó mọ̀ọ́mọ̀ wọnú ìpinnu àti má jẹ̀mú Ọlọ́run lọ. Èmi a sì mọ sọ àkọ́bí òkèlè kì í ráwọn ọbẹ̀. Ó ní kú àwọn àyànfẹ́ mi jọ jẹ́ wọn fi ẹbọ bá mi dá má jẹ̀mú. Ẹ jẹ́ kí n fún yín ní àkáǹtì nọmba church. Gbogbo ẹni tó fẹ́ rú ẹbọ má jẹ̀mú. Ọ̀rẹ́ má jẹ̀mú bẹ̀rẹ̀ láti 2000 lọ sókè. Ẹlòmíì san 5, ẹlòmíì san 10, ẹlòmíì san 20, 50. Bí Ọlọ́run bá ṣe dá sí ọ sí ni. 2017 ṣe tiẹ̀ náà láàárọ̀ yìí, ṣe nọmba 1. O tó ṣe kan sí kó tó pọ̀ ní 7. 2017 42-90-47. 2017 42-90-47. Comfort Life Mission International First Bank. Comfort Life Mission International Local Bank First Bank. Bí ìyàn ọba wọlé lo eléyìí 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Ẹ̀yin tẹ́ ẹ ti sàn, àpòsù lóṣù testimony. A sì ní testimony àkọ́kọ́ ni yíyára. Ọ̀nà bó la fẹ́ gbé gbà o. Engineer, ẹ jẹ́ àdéhùn agbára náà. Ọ̀rọ̀ yìí, àbò abáni bá ṣe máa mú bọ̀ díẹ̀ díẹ̀ rí. Ojú mi rí tó mọ̀ mọ̀.
2: Bàbá mi ò, ẹ káàárọ̀ sàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òjijì. Ọlọ́run pé Ọlọ́run má jẹ̀mú. Ọlọ́run tó da sí wa nínú ẹ̀mí àti ìdílé mi. Nígbà tá a bẹ̀rẹ̀ program yìí ní last àti mo join November. Bà máa sọ̀rọ̀ ká ní ibi òní pa ọmọ, ibi òní pa ọmọ, ibi òní pa ọmọ. Ọ̀rọ̀ eléèbí yẹn ní àṣẹ bàbá mi bá mi délé ni. Ebi yìí gangan ní pọ́ìntì àkọ́kọ́ ní life tẹ̀mí. Ebi ni mo gbọ́ Ọlọ́run òjijì, Ọlọ́run pé, Ọlọ́run má jẹ̀mú, ó dẹ̀ mú ibi kúrò. o mu ibi kúrò, o mu ìṣẹ́ kúrò, o mu òṣì kúrò, o mu àìní kúrò nínú ayé mi. Gbé tí mo dá ọ̀mọ́ ìpè yìí, èmi tẹ́ pé mi rẹ̀ ń fún mi lówó rí, mo dẹ̀ tán sẹ́ẹ̀dì fún 250 from 200,000 ó yá gbà lọ́nà àrà, lọ́nà ìyanu, ọlọ́run dẹ̀ ń ṣe, mo dẹ̀ tó tajà padà pé mi ò lè ta kankan mọ́, mo wà lé ìgbà máa pẹ̀lú àtàwọn ọmọ mi. Títí mo fi pé pé wọ́n bá invite mi sí programme yìí ní Sanko. Bẹ̀rẹ̀ mọ́kọ́ ti bẹ̀rẹ̀ tí mo máa bẹ̀ sí ní gbọ́ wọn ni kí n máa gbọ́ nu rédíò. Mo dúpẹ́ fọlọ́run ọlọ́run tó ṣe láti gbà náà kò sí mí sílẹ̀ kò dojú tì mí mò ń jẹ mò ń mu èmi náà tó jẹ tó ń fún èèyàn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run tó wá ṣe nǹkan ara ní àná ọmọ mi kan tó wà ọmọ mi ní ọmọkùnrin lọmọ yẹn tó obìnrin la ọmọ mi ọmọ kan wà ládùúgbò wa má tó mí màá sẹ́kọ́ mọ́ mi ó yin bí màmá ó ti travel out ó wá pè mí pé omi trọ́bù ní bí mo ṣe dé láti chọ́ọ̀chì bó ṣe sọ báyìí mo kò lọ síwájú pẹpẹ ni mo gbàdúrà mo ní kó tó di aago mẹ́rin mo fẹ́ kí ọmọ ìpè mi padà pé problem dẹ̀ ti solve mo wá ṣògo fún ọlọ́run exactly 3:53, 7:04 lọmọ yẹn pè mí pé wọ́n ti solve problem wọ́n ti wà lé mo fi ògo fún ọlọ́run yẹn bàbá mi ẹ ṣe o orin tí màmá kọ àwa lọ́kọ́ fún tọ́lá bro mi kan ó ní liver problem ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti gbogbo òróró agbákáṣepọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ṣe é nígbà tó ṣe sọ ìjọba tán ó wà sọ̀sẹ̀sù ọmọ yẹn wà láyé ó wà láyé lénìí a fi ògo fún ọlọ́run jíjì ọlọ́run jíjì ẹ ṣe o a fi ògo fún mi ẹ ṣe o ẹ̀rú máa ń bà mí ní pé èmi tí mi lè dáka mi gbà mí mo lè máa lé kankan lákàntì gbà mí lè jẹ 2,000 naira máa ń lákàntì àwọn 2,000 naira pẹ̀lú mo mẹ́rin àmọ́ ọlọ́run ṣeun ara ó ṣe ìyanu 200 wọ́n dáadáa àtúnjà ní kútó àtàrí ṣẹ́kù mo tún lè fún ìyàn lóúnjẹ mo fi ògo fún ọlọ́run ẹ bá mi kí màmá ẹ ṣe o bàbá mi o happy birthday in advance ẹ ṣe gan God bless you sir.
3: Here is another beautiful month, another beautiful day to celebrate a servant of God. We thank God for your life, divine blessings and grace. Happy birthday to Prophet Odekunle Epaphras, Baba mi of Comfort Life Mission International. Adupe, laani odun to koja sodo ta wa yi, opo jolo toro ti le ti fi wa dupe ori ofe. Adupe anu, happy birthday to Prophet Odekunle Epaphras, Baba mi of Comfort Life Mission International. Eku ori de ayeye jobi ti ma wa yi ni gbogbo ojo keje osu kesan gbogbo ẹ̀mí tó ṣe birthday tọdún tó kọjá náà ló tún ṣe tọdún tá a wà yìí. Àdúrà wa ni pé ẹ ò ní ṣẹṣẹ gbé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ò ní ṣẹlẹ̀ sí yín. Àrídunnú lẹ jẹ́ ẹ̀mí dàrí kù sí. Ẹ kú oríire ayẹyẹ ọjọ́ mi tuntun kò lọ́dún tá a wà yìí. Prophet Odekunle Epaphras, bàbá mi o, agbáládùúrà pé ìwà láyọ̀ lọ́rọ̀ láàyè kò ní fi ayé yín sí. Ẹ ti tẹ̀síwájú láti máa jẹ́ orísun ìbùkún Chief Usher àti gbogbo Usher Comfort Life Mission International káàkiri àgbáyé ni wọ́n ní happy birthday to Prophet Odekunle Epaphras. Ẹ kú oríire ayẹyẹ orí kádú ẹ̀mí yóò sọ̀pọ̀ rẹ̀ lókè òrùpẹ̀.
0: Nice, àwọn èèyàn ti ń kí mi happy birthday in advance. So gbogbo ilé ìpàdé májẹ̀mú oṣù September oṣù agbára ni ó ní mo fi gbọ́ ẹ̀mí olúwa ní san rẹ májẹ̀mú rẹ ní ìgbà méjì ó rí àwọn tó ń lé ìlò ń gbọ́ létí ó láwọn ọmọ fagídí jẹun tẹ́lẹ̀ ni wàá wo kan òjọ̀ kan bọ́ lọ́hún ṣe yí ká dára padà ọ̀dà bí ìyẹn bá yí ọ sí èwo tó lele ẹgbọ́ ti ya
2: ìyẹn. Ẹ̀lẹ́ bàbá mi ẹ káàárọ̀ sà, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìpè yín bàbá mi, ìpè yín pé mi o, èmi náà jí farun, bí ọ̀sẹ̀ mọ́sẹ̀ pé ká jáde lọ ká lọ jẹ̀fà ká lọ kéré níbi ká ṣiṣẹ́ sí bàbá mi, èmi náà má jẹ̀fà, mo mà rà ní bàbá mi, mo lọ kú ìrìn níbi tí mi ò ṣiṣẹ́ sí bàbá mi, nígbà fẹ́rẹ́ ń jogí bí mo ṣe rí àláti lórí fóònù mi ni bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé yẹn bí mo ṣe rí àláti bẹ 200,000 kẹ́rẹ́kẹ́ lórí fóònù mi ni bàbá mi mo wà nígbà mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé yẹn ìpéyín pé yẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé màá ṣẹ̀dá fún mi ní kíákíá báyìí mo dúpẹ́ o ẹ ṣe gan ni o ẹ ṣe gan ni bàbá mi mo dúpẹ́ o ẹ bá mi kí mama ó dàbọ̀.
0: Láìpẹ́ yìí a sì pàdé ní chọ́ọ̀chì bí ògbó ṣe ń jẹ́ ti ọlọ́run pẹ́pẹ́ yìí ọ̀pọ̀ mọ́ ẹ gbọ́dọ̀ gbé padlock yín o àtọmọdé àtàgbà ètò wá dáa jù sá gbogbo ilé ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà lónìí ti ìwé kólọ́sì ni o 1-4 Colossians chapter 1-2-3-4 ẹjẹ́ a tó ṣe yìí inú tàn oṣù yóò ṣeé ṣe pé jẹ́ pé lápárí májẹ̀mú tuntun náà ẹnìkan ní yóò wà jẹ́wọ́ náà ní àpò bẹ́ẹ̀ ni gbogbo ilé
1: ẹyin wo le be san re majemu oni ida mewa e bere si ida mewa ba mi e to yato ore abesis ore majemu ore majemu bere lana ore majemu bere lati 2000 lo soke nigba ti o ba fi don the 7 e ja gbon to lo wa ni ase e meji lo ni asan 2017 4290 47 2017 4290 47 sanja mewa son re majemu re son re adua mi gba comfort life mission international loko and first bank ni bank bi yan ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 access bank comfort life mission international ni o gbe jade eje n gbadua fun awon omo olodun ti won bi loni irin ajo yin laye yo ya o maki wedding e maki birthday yin the five speed from heaven loruko jesus ko wo mi pe awo yin happy birthday long life and prosperity happy wedding anniversary god bless you eyin wo le fe send the testimony ati no su testimony e ma lo number 080-88-71-65-66 send the message ire atanu ko bayin you are blessed it is well with you

0: Olúwa gba ọpẹ wa
1: mi
0: gba ọpẹ wa
1: mi
0: gba ọpẹ wa
1: mi
0: bi ere lati January on baba ku wonu osu kesun osu baba ba adupe oni ma demu an ba ni so na tun ni mari kaka bari asaka nitori pe wa pelu wa Olúwa gba ọpẹ wa
1: mi
0: Olúwa gba mi saki ati Jacob Olúwa awon eni mimu a ri nkan kan so duri pe ka keke ọpẹ se ni gbogbo ọna lo fi se Olúwa gbogbo lo fi se Olúwa to ni ogo alagbara Israeli nitori mo tun to bere Olúwa gba ọpẹ wa Olúwa gba eyin wa ha o tun ti bo si ose ma jemu ipe mi bo ba ti ma dojo Sunday ha ma celebrate ni pelu iso tele tawo yo ma je iso iso ma jemu ododun tawo yo tun de iwe didi e pada ha Friday bi te ti ma lagbara ju tawo lori ti ma ma ko ni tawo ma ni Olorun pelu awe ati adua ala kaka bori masa gugu wa ti se ibe ni gbe ni mo logun wa ti se ibe ni gbe ni mo logun wa ti se mo ma gbe mi ti ta ni ma eketo dia won ni gbadu afomo re ni
1: sa
0: agbara to dawo joli omo yen lori agbara yen segbe ni
1: amen
0: ilo setan dawo li lori awon de dawo joli lori awon odaju ma po o gbogbo odaju abiya ma awon abi agba te dawo joli omo wa lori lori ofa ba wa lori ofa ba wa ofa ba wa iku mu wa na kore akese lori
1: adan
0: ni na kapori
1: happy
0: ni agbara ti ota nlo lori awon omo wa ati lori awon fun wa lori ko Jesu o da san mo lo di asan mo lo di asan mo lo di asan o se ni ki gbadu ba mi pe gbogbo awon eyan ni kan ma bo bayi ase de njade bayi ni Oluwa ni ki gbogbo awon ti aye to mo to ka mo de ri omo yi ba o ni lo yibo lo fe lo o wa la tun ti se lori wa la yen ti po o ni lo yibo yi o de ti bo si Oluwa ni ki kede bayi ni mo kede loruko lo awon ogun lo yibo yen bo si lo yibo yen bo si na ri aka to ni na ka ba ewu ani to sise mi lejo yi ti aye de daduro o kan lo bi ise o sise o tun sise awon eto tun boda nu mo lowo gogo bo se gbiyanju to ire to ye ko to aba won ti daduro yen lo ma su ni ka ka ba ni abaria ni ni mo soro pelu ase ni oruko baba o ma ti e ni mo ni naya katoria ni oruko Jesu Kristi o ya bibeli ko wi pe eni ti omo ba so bi mi ni o di mi ni bi to ni bi ti aye de mo le to so do o ya gba itusile gba idande gba itusile gba idande gba itusile gba idande gba isodo mi nira in the name of
1: Jesus
0: ni gbadura fun principal ile iwe yi ọfọ olówó tí wọn ta sí ọ ní káàkiri lórí sa ọfọ yẹn jáde ọfọ yẹn jáde ọfọ yẹn jáde ọfọ yẹn jáde ẹni kan sáìdì ẹ kankan lẹ o gbẹrin rere ni rakabo si a nina kaya ba kari adẹ ti wọn mi si ọba kiki tí ọba gbàgbọ mi lọ sọ agbo ara ẹyẹ ibeli nínú ọrọ rẹ ọlọgbẹ mu alarada onípa ẹ máa ti àlàáfíà tó dé bí ẹ amú alarada ó yà agbo ara yẹn kó gba iwe sàn kó gba iwe sàn kó gba iwe sàn kó gba ìtúsílẹ kó gba ìdáǹdè ìdẹ nínú jíjẹ jẹ sẹyìn mọlẹba ló lọ apá yẹn báyìí ló ṣe ń ṣe nísinsìnyí wọn á jẹ lu olúwa sí ọ ó yà kó kẹ lára ó yà kàpórí àkàṣà dàdúrà kó sì gba ìtúsílẹ ìdẹ nínú jíjẹ kó gba ìtúsílẹ ìdẹ mẹtí nínú jíjẹ ó yà gba ìtúsílẹ ìdẹ nínú jíjẹ wọn ni gbàdúrà fún obìnrin yìí kókó kan wà ó di sí ọ ní ilé oúnjẹ ọmọ tó lakoka ìtẹ̀bà ẹ̀rù wa ń bà ẹ́ láti lọ yọ gbogbo èyí ń sọ pé ó máa kú Olúwa ni kò sọ pé ìwọ kì yóò kú bí kò ṣe yíyé kò lè máa rí ìjọba ọlọ́run bí mo ṣe ń gbàdúrà fún ẹ báyìí áńgẹ́lì olúwa ó máa lọ darapọ̀ mọ́ dọ́kítọ̀ dọ́kítọ̀ máa di áńgẹ́lì áńgẹ́lì máa di dọ́kítọ̀ wá dẹ̀ bẹ yọ o sì ní ní ìfarapa lólónìí ní ìfarapa ní ọwọ́ kan tẹ́ bá ti yọ ó ràn káàtà ní nàbá yàkú adá sí nàyà kàbá yẹ báyìí ni mo sọ orúkọ ọlọ́run àwọn ọmọ ogun orí òbẹ́ dẹ̀ kú ni ó dẹ̀ kú ló bẹ̀ sí in the name of Jesus máa dídí kàríbà ẹnì kan ó ti ní ṣọ́ọ̀bù ńlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí stọ́ọ̀ gan ni ká tiẹ̀ pé tí ó tóbi gan ṣùgbọ́n nǹkan kan dédé dagun lójijì gbogbo ẹ̀dẹ̀ dédé lọ́lẹ̀ ni wà káàkà maria oh my god ọba tó dá ìkó lọ sí òní padà ló máa dá ìkó lọ padà olúwa ni kí n gbàdúrà fún ẹ nínú àkókò tá ń bá àwẹ májẹmú lọwọ
1: rẹ
0: ní àkókò májẹmú ìpè mi ní pàtàkì ní ọ̀sẹ̀ ọpẹ́ ìpè májẹmú rẹ mo sọ gba ìkó lọ rẹ padà orere tán ti kó lọ gbogbo èèyàn ni kò sàmì ilé orí wa tán ti kó lọ ẹ̀mí mọ̀ dapà mo ní ẹ̀mí mọ̀ dapà ìdánimọ̀ jésù ẹnì kan níta ló sọ̀rọ̀ orúkọ mi ni wòlíì high o ajinori atamatasi ti le share share Christ artillery crusaders CAC atamatasi tolorun ba gbe bujoko agbara anu re kale si ru to lo na to ge te gboda ni Ibadan se ki moto e
1: yes sir
0: o ko komo ni o mo ma shibu bi yen
1: ni
0: o to ze mo dimo Friday my God ah eni kan mo ma shibu bi ojo kewa e gbe eleyi ke ma to ni mo si ma shi na di te mo shi amo iya to ni pe to ba ti shibu bi ojo kewa ogojo o ni mo ma shi bi ago ke bi ago meji lo bi ago ma ni bi ago ma nda ji won ti sare mo lo ni mo titi shibu eleyi sa to ba ti shibu bi to ze mo dimo Friday won o ni ti o a ti o sa ti o ni to fi ba di ago meji la ni ni akoko yen
1: bi
0: se ni ma control pe gba mi mi ni kogun gba mi mi ni ko so won ba go ma so ma gbeto a o de ma toro nibe oni ma je mo ti soro ki lo so fun wa oni gbogbo eniyan patapata gbogbo eniyan patapata bo se ngbo mi mama je ko re si die lowo bo se ngbo mi mama je ko re ijo die lowo bo se ngbo mi mama fi se awe wa bo se ngbo mi mama mu ni yeye my God,
1: yes sir.
0: Then you are doing your affair to the next year.
1: You are
0: doing your shopping with Benny Tobawa.
1: Yes, sir.
0: Pata Pata
1: Pata.
0: Tori, are you good to drag Barry? Tatu, don't go do I yet? Only Madame Musso, we pay.
1: Yes, sir.
0: I do have to fight back.
1: Yes, sir.
0: Only you pay the 20 points.
1: 20 points.
0: Then you could type between what in bad day. Oti lele.
1: Yes, sir.
0: Uba want to lele. Take it in Darufu. Don't you be a duty?
1: Don't
0: you be a duty? Only Madame Muba is so quick. You were in the bed.
1: Yes, sir.
0: Who be your dukoa? Who be your to ma gba
1: yes sir
0: oni wi pe
1: yes sir
0: ki kan ko gba atuse
1: gba
0: eh ko gba atuse
1: yes sir
0: ogun oju kan oluwa lo nfe pare
1: yes sir
0: gbe ni ti wa loju kan ti aye re ko sare ti ise o sare ti gbe ona wa loju kan oluwa lo nfe sise le
1: lori
0: that is why ojo
1: Friday
0: everybody lo pipi a o ma ni agbara
1: ma ni agbara
0: oni olohun to ki te gbeda iyen ni mi badan
1: mi badan
0: ani agbara ju
1: ni agbara
0: mi ni to to ba miss e adu ejo mo wa ninu adura
1: yes sir
0: mo gbe ko
1: wa
0: ni awon kankan kankan ni mo gbe
1: sa
0: nipa lo gba so fun ni pe ani se ati pe ni oju kan to o ye ka wo ni le ni
1: ri
0: mo mo yi mo ba ni so lori omo eye to ti pe towo ko bo si omo to ti pe towo fi se bo si omo to ti pe ti na je ti duro pa eni to ye ko ti gba promotion ti o ri promotion gba oluwa so pe akoko to wa ki wa si bodo ni eni to ye ko noyun to ti duro pa lati jo eni ye ko ti se wedding ati be
1: bello
0: oh my God Olorun o le soro Olorun so be
1: o so be
0: o nbo lonu o ojo Friday yin
1: sir
0: lati Eko o ma wa lati Ondo state lati Ekiti state lati Ogun state lati Kwara state gbogbo bi to tin gbe mi pe mo mo mu lawe wa Olorun fe da soro le ki ni oro Olorun ko ni lo lai se kaka ki le ri Olorun ma se aya pawe Oluwa ti soro
1: ile
0: so to le di lowo o to fe se ni ologun to logun alagba to lagbara alase to lase e je ka lo baba yi ka pada wa soro ya lo be ogun pada fe ni to lo nitori owa agbara e to ma lo nitori eri re to nfa wa nitori iyanu to sele nitori to je kasi re sogo nitori to tu asiri ogun wa wa kan gbe owo re soke wa gbe owo yen soke wa kan pe ogun ogun ogun ogun ya o Jesu Oluwa wa ehe wa ju orokun re mu wa wo gangan wa wo waju to wa ni oba awon oba o
1: oba awon oba o
0: a le wi le se o
1: mi le se
0: a le se le wi Olorun ma jẹmu o jẹ ki ma jẹmu rere rẹ ọrọ rẹ yóò fìdí múlẹ̀ láyé mi ogun tó ń jà mí ogun yìí kó tàn ẹlẹ́yà táyé fi ń ṣe kí òpin kó dé sí in the name of Jesus wọ́n wá kún lẹ́sẹ̀ méjèèjì báyìí ṣó ti kún lẹ́sẹ̀ méjèèjì wíyá da owó ẹ̀ dílẹ̀ wà á da owó ẹ̀ dílẹ̀ wọ́n á kò forí balẹ̀ fọba àwọn ọba wà á kí mímọ́ mímọ́ mímọ́ sí olúwa ọlọ́run àwọn ọmọ ogun bí àwọn angẹ́lì ṣe ń pè nìyẹn tó bá lọ wo ìwé ìfin wọn orí ẹ̀kẹ́rin láti ẹsẹ̀ ìkẹjọ tó bá láǹfààní láti lọ sínú ilé máyà orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹfà owó ni bí wọ́n ṣe ń gbọ́wọ́ sókè tí wọ́n ń forí balẹ̀ tí wọ́n sì ń fìbùkún fún ọlọ́run tó bá ní ìwé àìsáyà orí ẹ̀kẹfà láti ẹsẹ̀ ìkẹlẹ̀ kẹjọ ẹ̀kẹta ọgbọ́n àwọn gẹ́lì náà ṣe ń forí balẹ̀ tó ṣe adé lórí wọn tó ké mímọ́ mímọ́ sọ̀rọ̀ àwọn ọmọ wọn kí mímọ́ mímọ́ mímọ́ sọ̀rọ̀ àwọn ọmọ ogun yàwó mímọ́ mímọ́ sọ̀rọ̀ àwọn ogun mọ̀ gbẹ̀dúà gbogbo tó tẹ̀ wá tèmi dúró sódò ogun máa pò yìí máa lábàbà lójú kan yàká bárí ẹ̀ka sádàkà wọ́n dẹ̀ ń fi ẹnì kan wọ̀n mí ojú kan ló ti ń pò yìí bí omi inú ẹkùn ni wọ́n sọ wípé wọ́n ti parí iṣẹ́ kan wọ́n náà ti jù sínú omi ẹkùn káàdì yẹn kó máa pò yìí lójú kan olúwa wá ní kí n gbẹ̀dúà ní táyà kábàárí ọba tó wà kéke ní obìnrin tó padà sọ́wọ́ omi nǹkan ogún omi ogún rẹ táyé ti gbé jù sínú omi ẹkùn ó yá kó padà wá báyìí ó máa padà wá báyìí ó máa padà wá báyìí a máa gbẹ ògùn yẹn ayọ̀fẹ́ bí kákú sínú ogun ló máa ń wu ọ̀tá bí ká máa rọ̀ náà àbáyọ̀ mú ló máa ń wu àwọn èèyàn bí ká máa gbìyànjú ẹ̀ kó má lójútu ẹnìkan wàá pariwo wàá ní olùgbàlà o olùgbàlà o olùgbàlà o ọlọ́run ìsírẹ́lì jésù ọmọ ọlọ́run ó yá gbàmí mo gbọ́dọ̀ bọ̀ gbàmí mo gbọ́dọ̀ dominira gbàmí ogun mi gbọ́dọ̀ ṣẹ óyá sọ́dà ju àwọn ẹ̀mí mímọ́ o ọlọ́run àti ilé ìgbòdàgbà ọlọ́run àtàmátàsé o olùgbàlà o ọlọ́run ìsírẹ́lì jésù ọmọ ọlọ́run ó yá gbàmí gbàmí tọmọtọmọ gbàmí tayátayá gbàmí tilétilé gbàmí tipetipe mo fẹ́ dominira mo fẹ́ jẹ èèyàn ọlọ́run gbàmí ọlọ́run gbàmí ọlọ́run jẹ́ jẹ èèyàn ọlọ́run jẹ́ nǹkan nínú ogun olúwa ọwọ́ agbára tó dèmí mọ́lẹ̀ lọ́wọ́ ìdè tá fi dèmí lọ́wọ́ àkàdá gbogbo òkùnkùn tí ayé fi dèmí mọ́lẹ̀ ó yẹ gbàmí mo gbúdọ̀ dominira ogun mi gbọ́dọ̀ ṣẹ mo gbúdọ̀ gbu dominira mo gbọ́dọ̀ dókè ìdè gbọ́dọ̀ já ilé mi ò ní bọ́ sọ́wọ́ ẹ̀rọ mímọ́ níjà nímọ̀ jésù wa tó pariwo níyì o afiyawo náà nìkan wọn mi màkà bàbí àkàsà amúmiri inú igi ọ̀gẹ̀dẹ̀ yàkúrí àkàsà wọn dẹ̀ rí kankan mọ́bẹ̀ wọn wá sọ wípé kò sí bí aṣọ ọ̀gẹ̀dẹ̀ ṣe dáa tó ó máa ń yàá dàkísà dé ó wá ṣẹlẹ̀ pé ẹni yìí ó ti wà lókè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti débi gíga o àwa fi àwòrán wọn mi ẹni ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe díẹ̀ díẹ̀ nǹkan dẹ̀ bẹ̀rẹ̀ sí tán fún nǹkan bẹ̀rẹ̀ sí tán fún ó tiẹ̀ tún ti ń pa láṣọ láì kí ń ṣe rere olúwa ní kó gbọ̀dọ̀à gbogbo yẹn jáde gbọ̀dọ̀à kí ló ti lọ ṣe inú agbó ọ̀gẹ̀dẹ̀ èpè wo máa ṣẹ́ fún mi inú agbó ọ̀gẹ̀dẹ̀ wà á máa sọ mi kí ló ti lọ gbìyànjú inú agbó ọ̀gẹ̀dẹ̀ àfọ̀ṣẹ́ wo máa lò fún mi inú agbó ọ̀gẹ̀dẹ̀ àránsí wo máa ń sí mi láti inú agbó ọ̀gẹ̀dẹ̀ tó sọ pé kò sí bí ọ̀gẹ̀dẹ̀ ṣe dáa tó tẹ́ni yóò padà dà kí sá mi lórí mi òpin dé ti nínú ayé mi òun yá sọ dáa lọ́wọ́ kan dé ẹ̀mí mímọ́ ọlọ́run àti lẹ́yìn gbogbo ọlọ́run àtàmátà sí kí ló ti lọ ṣe fún mi nínú agbó ọ̀gẹ̀dẹ̀ kí ló ti lọ fọ̀gẹ̀dẹ̀ agbó ọ̀gẹ̀dẹ̀ ṣe àránsí ni àṣàsí ni àfọ̀ṣẹ́ ni àbìnú ni àjálágbodò ni ó yá máa bàjẹ́ lórúkọ bàbá máa tẹ̀ wọ́n ó yá máa bàjẹ́ báyìí ó yá wà á tún gbàdúrà yìí o làkóódà ìkẹsà bàkàdà mo dẹ̀ rí ẹni yẹn ó dẹ̀ sá lọ ó kàn sá lọ ni mo rí ẹ̀mí kan ó dẹ̀ wọnú ẹ̀ bí ẹ̀mí ajá ó wá ń gbó ẹnìkan wá sọ fún mi ó ní kí ariwo ṣe ń gbó yẹn ó làwọn sọ pé gbogbo ajá lásán ni màyí àkàbárí à mo wá béèrè pé kí ni ìtumọ̀ ẹ̀ wọ́n ní ìyànjú ẹ̀mí yẹn wọ́n ní bó ṣe ń pariwo fún olóore wọ́n ní wọn fẹ́ wọ́n kàn kà sí wọ́n kà rẹ̀ sí gbogbo ajá fún gbogbo ẹni tó yẹ kó lè súnmọ́ ẹ̀hún pé tájá bá ti ń gbó wọ́n máa jìnà sí ẹni yẹn ni wọ́n máa yẹ̀bù kó wọ́n máa sákò wọ́n máa sátájá wọ́n máa jìnà sájà ẹ̀rí bá yẹn gbogbo olóore tó yẹ kó ṣe lóore ẹ̀bẹ́ẹ̀ ni tó bá tiẹ̀ dóbìnrin nǹkan kan máa ń ṣẹlẹ̀ sá tó bá ti lo bí ajá tó ti fi gbé ìgbìmọ̀ òkùnkù ẹ̀mí burúkú kan ni oh my god báyìí ni mo sọ àmì ni kò ṣe ẹ̀mí yẹn jáde àyàkábàrẹ̀ àmì yẹn parẹ́ màkárì bò síbẹ̀ náà àmì yẹn parẹ́ ọmọbìnrin kan sometimes ago ọba wa nínú ọdúà ẹ̀mí mọ́tò àṣírí obìnrin yẹn ó ti wọ́n bí 36-37 ọkọ̀ ló wá ó ti kàwé ó níṣẹ́ gidi ṣùgbọ́n bí arúgbó ló máa ń rí lójú ọkùnrin ní ọjọ́ kan ẹ̀mí mọ́tò àṣírí jáde ògbólógbó kan ní t ti ogunlogbo kan ni won lu awo e ton fi bo loju o wa ngabi ogunlogbo alu leni to ti ye ko fe un o ni ya ni se ko rani aje lara un ile eni ti o laje kino ti fi si lara kino ti fi si lara ogunlogbo e ni lo nba wa ni ta wo yan fi sa fun wa to go fi sa fun wa ta fi sasete ta fi ma mu bo sami dada lo ka ya babo ya na ka sa alu ni amare abuju eje nko yen baje ide yen ja ogun yen se ide yen ja ogun yen se ide yen ja ogun yen se abiya mo ida ya ko re ba se ka o ni mo gbadura lori ni mo yen lori omo wa lori aya lori oko ide yen ja in the name of Jesus mama yi. Oh my God, many yawo toko re lo fe ayaba kan sa ni ma ko ri atu da wahala yen se won ni accessible ku de fun wa ti oko re won ni ki nkan te se nigba ti wahala ba ti bere ki da mu le ba won mo ki di wo de ba won ki di wo de ba ile yin ni o be ni lo bere adua o oro yi ki se oro ija o oro adua ni o oro adua ni o oro adua ni o ah oba to so fun ni omi o ni ko dake lowo ti o ku si gbohun re ki si dake lowo mo ran si ni igbeyawo yen wahala to sele yen ni taya kabaria ni ma ko ri akashaba ni ma bo ko ri ka ogun akada ya ni ma ba akata ri ni mi wahala yen dake ogun yen se in the name of Jesus ayan fe wo bi olorun o le soro ko lohun soro
1: ara nkan loro
0: kiki ko gbohun ni o
1: sa
0: bọ́ọ̀n ni o bọ́ọ̀n ni o olúwa ti sọ fún mi gbogbo èèyàn tó bá lè wà síbùdó agbára ogun ọlọ́mọ tó di ìtẹ́jọ́dá láti fẹ́ ìdí èyí mọ̀ mi odindi ọjọ́ mẹ́ta ni prayer retreat ni oh my God 72 hours màrá ìkàtàbà olúwa sọ wípé gbogbo nǹkan tó ti dá dúró gbogbo tójú máa pè lójú kan olúwa ni òpin máa dé sí kìkì kò bọ́ọ̀n ni o wọ́n bí ìsà bí ọlọ́run bá fi sọ̀rọ̀ kò lè kó jẹ mọ́ nítorí fún àwọn èèyàn ṣẹ́ni tí wọ́n ń pè ní ìpè tí wọ́n ń pè ní ìpè yẹn ẹni tí ọlọ́run bá pè abẹ májẹ̀mú ńlá ló máa ń fi sí máa sọ̀rọ̀ kan ó ṣeéṣe kó jẹ́ lọ́la wọ́n ń pè kíní kan ní ìpè àti májẹ̀mú ìpè èdìdí àti àṣẹ ìpè ó ń la ṣílẹ̀ agbára ẹlòmí àníwòlé àdúrà àtàmọ́tà sí tẹ bá ti dọ́dọ̀ ẹ̀ ẹ ní sọ tẹ ẹ bá wà ká dẹ̀ máa tó àṣírí ogun bọ́lọ́run ṣe fún mi nìyẹn májẹ̀mú ìpè ni èdìdí ìpè mi nìyẹn àṣẹ ìpè mi nìyẹn fi hàn pé tá a bá ti sọ pé báyìí ló máa ṣe ṣe báyìí náà fọ́lọ̀ mi tí n bá ti sọ prediction of the year tó wá ní kí n sọ prophecy for the year ẹ̀ẹ́dì pé yóò máa tẹ̀lé rà ni kì í tà sí mi lọ fọ́lọ̀ mi náà ajínlóore àtàmátàsí pé yálà ajínlóore àtàmátàsí pé yálà lọ́wọ́ gba àwọn sọ tẹ́lẹ̀ tí mo ti sọ lọ́wọ́ ti last year lọ́wọ́ ti pínlẹ̀ ọ̀ṣun tí mo sọ lọ́wọ́ ti gọ́ọ̀mù tí mo ló máa wọlé n mo sọ pé adélékè ló máa wọlé gbogbo ń pààyàn wọn ṣe dálò pínlẹ̀ ọ̀ṣun gbogbo ẹ̀ ni mo ti sọ ẹ lọ́wọ́ tèkìtì tí mo sọ ẹ̀rọ bẹ́ẹ̀ ni ẹ tún wọlé tí mo sọ nípa ìpínlẹ̀ ọ̀yọ́ gan àti gómìnà bẹ́ẹ̀ ọlọ́run ló ní bẹ́ẹ̀ òun ni májẹ̀mú ìpè ọ̀sẹ̀ ìpè mi ni mo wà olúwa mo fẹ́ lo májẹ̀mú yẹn fún gbogbo èèyàn tó bá wà láti dí wọn sílẹ̀ láti jẹ́ pé yé kú yìí lójú rẹ̀ láti mú wa lọ síbi tí májẹ̀mú wà tí ọba dàgbọ́ ni o èmi ò ní fọ̀sì ẹ̀ kí ló máa ṣe ọjọ́ fúrẹ́dẹ̀ yìí kẹ́rù máa bọ̀ màìgbọ́ kájọ gbẹ̀dọ̀ àti ẹ̀rọ nígbà tó bá di ọjọ́ sunday gbẹgbẹ́ ọba tó láyé àtọ̀ á jẹ èso á jẹun oh my God kì í ṣe ká máa jẹ wọ́n lásán nígbà bá jẹ oúnjẹ wàá tún dì lọ lé á gbé oúnjẹ fáwọn oúnjẹ tútù tán máa gbé lọ lé ọmọ kan mo ṣe máa ń ṣe lọ́dọọdún wàá gbé lọ lé bẹ́ẹ̀ ni lágbára ọba tó láyé àtọ̀ á fáwọn kan lówó bá a ṣe máa ń ṣe lọ́dọọdún lágbára ọba tó láyé àtọ̀ ẹ wá wo òru wa tún dè bọ́lá ṣe ń bẹ tẹ́ mi ń bẹ á tó pe fún gbogbo yẹn àwọn èèyàn ti ẹ̀ ti sponsor ẹ̀ á tó pe fáwọn èèyàn ẹ̀ gbé omi ibùdó agbára lọ ọ̀fẹ́ náà ni oh my God àwọn arúgbó kan wà tá a tó wà ta àwọn gan lọ rẹ̀ oh my God olúwa ti ṣètò ẹ̀ sílẹ̀ lọ múra nígbà tó ọba fi lọ ó ti gbẹ ẹ̀kúnrẹ́rẹ́ ìlú lágbára ọba tó láyé àti ọ̀rọ̀ ẹ wá gbọ́ sà ohun tó wá ṣe pàtàkì tó òun ni wíwà rẹ̀ kò bá lè bọ́ lọ́wọ́ ogun pétérù sọ̀rọ̀ kan nínú ìwé lúkùú orí karùn-ún ó ní nígbà tí yẹ́sù tó ti wàásù tán tí òun ti yọ tọ́jọ́ ti yọ bẹ́ẹ̀ bá wo pétérù tí gbogbo òun ṣiṣẹ́ o bó ṣe ṣiṣẹ́ tó ṣiṣẹ́ tó kò rí ẹja kankan pa o kò rí ẹyọ kan ṣoṣo ra o ṣùgbọ́n jésù wá wàásù tán ó wá níwọ̀ pétérù ó ní kó ti ọkọ̀ sínú ibú padà ó ní kó lọ ju àwọn pétérù sọ fún wípé ọ̀sán ti pẹ́ yìí òun ò lè rẹ́jọ pamọ́ ó ní àmọ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ ó lọ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ lẹ́rìí ẹ̀mí mọ́mì mọ́jọ́kọ̀ọ́ torí ọ̀rọ̀ ọlọ́run lọ pèpè àfún friday Saturday, Sunday. Friday, I have to go to my
1: boy.
0: Do my one dear, place 19. No, do my Saturday. How to my bad one? Mama, she can sell it.
1: Yes, sir.
0: You go to February, December. You go to the number. Do my joke with me. Do my joke with trout to
1: me.
0: Do my mama, she can sell it for
1: you.
0: Yeah, I'm gonna pray. I'm gonna share one with me. I will not buy to sell it. Do my one dear just Sunday.
1: But
0: join your meeting service.
1: But
0: join your man to be being. Apart from that, but join your to my family and lebby. At the same time, you're doing your act there. I'm
1: moving.
0: A se ope ati pe e tu wa gbe so e kan lodun e tori je ni so ki so lodun kan kolo ni so lodun ati ti o ba ya ku pata pata e wa wo so te ri lori ganyen
1: e
0: yo loko ni oluwa fe ko jere ni that is why ogbogbo wa
1: wa
0: ni
1: wa ni
0: ogbogbo ba tun aye
1: sa
0: e le wa ko ni di olorun in the name of Jesus e je ki wa fi eleyi kun olorun yi ti e ri yi kii ya ma jẹ mu gbogbo to ba ti mu mu se a ma se ni
1: se
0: ni ma jẹ mu kan lo nsise tan ka o pe abo lo se ri ase ni to sele
1: eh
0: to gbogbo to ba sele yo ma so ma jẹ mu ta fun mi ni
1: be
0: awon yo ma wa pelu ibe okan won emi si ma fun won lesi
1: ina
0: oro ti mo ba so o lo lo so amọ to n ti mo ba gba
1: ohun
0: lo n gba
1: ohun
0: fi ni se ri wa laye that is why to ba wa ti mo fi le ma tu asiri ogun
1: re
0: ibi to gun yen gba wa iyen to n to fe ogun yen ati bi se to ma gbe wa la n ni eje lo mura
1: gbogbo
0: ba ti la ya to emi ma de ma den kan o ma ni agbara se ri lo mi yi sa o tun ti wa soro o ni to ni point ikorita ti gbogbo nko to fi gba atuse o ni gbogbo eni to ma wa ni wo ikorita yi se olorun ki soro ko lo so be mo egbo to so ni ninu Psalm 89 ni ori David ori ka kan di ni adorin o adorin ori ka kan di ni adorin o so nkan kan ni be ṣùgbọ́n tó sọ oní májẹ̀mú mi ni èmi kì yóò gbà ọlọ́run kì í dalẹ̀ májẹ̀mú láyé àwa náà ò sì ní dalẹ̀ májẹ̀mú ó ní bẹ́ẹ̀ ni èmi kì yóò yí ohun tí ó ti ètè mi jáde padà mi ò ní yí ohun tó ti ètè mi jáde olúwa ti sọ gbogbo ẹni tó bá wà
1: ojú
0: ìdàkí wọn lẹ́rìí wà lẹ́rìí a máa lẹ́rìí ní the name of Jesus torí májẹ̀mú rẹ̀ dúró kì í kí wọ́n kan fáyà fún kristi ó dẹ̀ jẹ àní sọ̀jọ̀bọ lọ́rùn ẹ jẹ́ ká gbẹ̀rí àwọn ẹni kan.
2: Ẹni ni Mrs. Mustapha. Oṣù tó kọjá mo wá síbí.
3: Iwájú lóṣù tó kọjá.
2: Ní
3: nínú program ta ṣe
2: ní. Oṣù tó kọjá yẹn tí mo ti ẹ̀ pé mọ́mì bí wọ́n ti mọ̀ ní ìfò láti fi ṣe nígbà kan ṣe tán. So ẹsẹ̀ ni wọ́n complain fún mi pé ẹsẹ̀ yẹn ọ̀rọ̀ fẹ́ fi dààmú ọlọ́ta mi. Ṣùgbọ́n ìgbà tí ẹsẹ̀ yẹn dẹ̀ ń dé. Because tí n ti máa rìn láti bí láti bá.
0: Ohun tó ṣe pàtàkì gẹ́rẹ́ kó lọ sọ́dọ̀ wòlí kó má ti sọ̀rọ̀ kí ẹ̀mí mọ́dẹ̀ máa sọ ohun tó ń ṣe ẹ̀ kó tó máa sọ ìgbélẹ̀ ṣẹ̀ tó máa gbé sí ẹ̀mí wọn ti tún máa ń ṣẹ̀ ló ń gún ẹ̀ o wọ́n fẹ́ fi jẹ́ láàmúlò lọ́wọ́ omi àti òróró kẹ́ẹ̀ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀.
2: Ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wọ́n nípa kí n lọ ra omi àti òróró máa gbọ́ kàdà padà
3: ni. Ǹjẹ́ bá ń rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀dá ìjọba pé jẹ́rìí ètò èmi ò bẹ̀rẹ̀ ní ètò ẹ̀dá ìjọba ìjọba. Èmi ń bẹ̀rẹ̀ ní ètò ọjọ́ tèmi o.
2: Ìgbà tí mo wà lọ omi yẹn kí wọ́n ní kí n fa ṣe prayers tán mo lo fún ọjọ́ méjì. Ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ọ̀dọ̀ mi sí Rivers tí mo máa ń bọ̀ máa wọ̀ máa gbọ̀ ọ̀kadà délé yẹn.
3: Lẹ́nu bí síbẹ̀ yẹn.
2: Bẹ́ẹ̀ni
3: bẹ́ẹ̀ni
2: máa máa fi ìpè sí ẹ. So ìgbà tí mo wà lómi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rìn dé Rivers mo ń padà bọ̀ mo ní padà wálé mi. Àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n sìn wọ́n kan fi lọ wọ̀kọ̀ mo láti rìn padà rìn padà ní ọjọ́ ẹ̀bẹ̀ ni. Ní ọjọ́
3: ọjọ́ yẹn lè
2: kí mi ò tó bẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀
3: níwájú ọlọ́run àti ìjọ.
2: Bẹ́ẹ̀ ni màá fi ìpè sí ẹni nígbà mo ti sọ fún màmá tá a jọ wà lẹ́gbàá ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá.
3: Lórí bí ẹ̀tọ́ lórí ẹ̀tọ́ lọ́tọ̀lọ́tọ̀sí àti
2: àjẹjẹgbẹ. Nígbà nínú prógráàmù tí mo gbọ́ mo pé mọ́mì gan pé nǹkan báyìí tí mo rí ni lẹ́nu ìgbà tí mo lo omi tí wọ́n fún wa pa ṣe prayers mo sì fẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Mẹ́lò la fẹ́ ka ìwọ náà ló kù báyìí ló máa lẹ́rìí lórúkọ Jésù àwọn tó ti kú ọ̀pọ̀ pamọ́ ra
1: ni
0: ẹ máa gbẹ́rìí lọ́la máa fàyè sílẹ̀ kẹ́ gbẹ́rìí àwọn èèyàn ẹ̀jẹ̀ ká lọ ṣe omi sàn máa sìn. Máa fi ọwọ́ gbàbí tó ń bí ẹ̀ máa fi ọwọ́ gbàbí tó ń bí ẹ̀ báyìí a máa pe orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan á ní ọlọ́run àti Mani bo to ba ti ni gbagbo loruko Jesu o le gbe iwo so bai to sra a se ti lo Jesu Olorun wa ah ah iwo gan na le ri kan bai o mo fe gbe ri ti e bai mo fe gbe ri ti e bai amo ki to ma fe ni number to fi ma so ri eni yo gbogbo eniyan oni majamu so pe o fa shilapu aya lore fun awon eniyan meje kan leni aya lore ti won ba pade ri ni aya lore ti o sele ri ni aya mi ya mi to gbe oye eniyan Lomura lemi, bobe yon. Oluwa sope a wan meje yen. A wan to ti sore at, a wan to ti fè sore yon ni. Oluwa ni eni meje a koko. Tumba koko fi yore e rumbo anu shenge ni. Oh, yuwe jwa anu re karun. Oni wa ti angeli badi basi romi. Oni eni toba koko bosi mwe. A wan karun to uko maje yode kumbe. Oni toba ka meje wan tu meje ka. E gosa, eni meje a koko tumba koko fi yore e rumbo anu shenge. Oluwa ni o fè sheka anjalu iyanu ojiji kan. A jalu ore lakan. Iyanu ti o shefe mwe yi fekan. Tumi agbala. Fwa wan meje a koko yeni. Mwbe yi loma rumbo leni. Shuba wan meje a koko yeni. Mwade mwen kan ti dro lori aro mwen. Oh my God! Egba ile kore shiro. Bo shenda siba ona shiro. Ogun le shiro. Orona. Yalo mura gbogbo eniyan
1: mura.
0: Laiku enikan.
1: Yes sir.
0: Akoko ipe mi ni mo wa majemo seyen gangan ni. Gbogbo eyan ni mo fa ko fun mi lo re wo.
1: Yes sir.
0: Tori mo wa ma shure fe lati mo wa.
1: Beni o.
0: My God. Tu wa wo.
1: Wa wo.
0: Akoko to ma so re didi ni. Beni. Akoko ina gbogbo to fe se ida mewa. Iwo to fe so re ati mu wa. Iwo to fe se eje. Iwo to fe fo re bere. Ori o fe ni fa leni. Ma fe la kanti ko so. Egbon to ma sele.
1: Egbon.
0: Ko tu di ago meta lo se leni. Wa ni ibapade ibapade iyanu la ile to ti kan ti pete pete osi bi olorun se nbe te mi re olorun awon woli oba to le so ko ta si to je kudo se ni wa ba olorun pade leni ile kun ire to ti ma sisa
1: ni
0: ile ko to kan ma sisa
1: ni
0: wa de ba iyanu
1: mi
0: e so ni akan number to ma ni ko sile bayi you be ni
1: you be
0: ma ni oh my God you be ni o
1: you be
0: o wa de ba mi so pon mi ma ra ni leni ko lo mi sile you be ni o
1: be
0: 1 0
1: 10
0: UBA
1: Benny
0: 1 0 10 2 4 24 77 5 0 50 80 Christ Artillery Atamatase Onarela
1: Ami
0: Ogushe Amon Leni to Jojo Wednesday Ibo Lati Ma Apade Under Sabo Bridge
1: Sabo Bridge
0: Ni Ilu Shaga
1: Yes sir
0: Sabo Bridge
1: Sabo Bridge
0: Ni Ilu Shaga
1: Ilu Shaga
0: Ni Oni Choku Community
1: o. Yes sir
0: Ma Ada Weyanu Ma Sheka Seli Diye Leni
1: Yes sir
0: to ba ti wa leni ni shagam
1: ele
0: to ku di badon ni
1: badon
0: mi o ni wa ni next week o
1: ka
0: mo pe mi mi o ki so ko ta si so mi o ni wa ni next week
1: o
0: mo se fe fe yan ara ishagam eyin mo we da fo gbogbo eyin ogogiyan ogogo na ogo kekere gbogbo te wa lona bega te wa ni keju alapere gbogbo eni na ni ke wa Wednesday ni do ba ti wo ko de shagam so ko under bridge sabolo
1: lo
0: oni jo ko community hall to wa lebe npc yen ni Sabo Bridge, wọ́n lé sínú wall, a jọ gbẹ̀dú àbẹ̀, aago méje mẹ́jọ mẹ́sàn-án ni màá fi ṣe counseling, àwọn tó bá ti ọ̀nà jíjì wa máa fún un lórí ọ̀fẹ́ díẹ̀, tó aago mẹ́sàn-án ni program abẹ̀rẹ̀, adé parí aago méje, ogun ò ní já o, a bọ̀ lọ́wọ́ ẹni wa, ẹnìkan ló fẹ́ gbà kánú ọbẹ̀ ẹlẹ́ẹ̀kan sí, ó dàgbé báyìí, UBA,
1: UBA,
0: 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0704 0

ti yóò tún ní tírílíọ̀nù kan dọ́là nígbàtí ó bẹ̀rẹ̀ di ọdún 2030. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìpèníjà ilé tó ń kojú àwọn Nàìjíríà látàrí nǹkan ṣe rán gbówó lórí ògógó láwùjọ wa. Ẹni tó jẹ́ alága àpapọ̀ ìyẹn fún ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ olóṣìṣú ọ̀wọ̀ nílẹ̀ yìí Ọ̀jọ̀gbọ́n Nentawe Iwada ó ní ó fìdí ọ̀rọ̀ múlẹ̀ níbi abala kejì ètò láti ṣe ìgbéléwọ̀n àwọn àṣeyọrí tó ń ti àwọn ìlànà tí ààrẹ Bọ́lá Tinubu fi ìta lábẹ́ ìṣàkóso rẹ̀ nílùú Àbújá. Sínú ètò náà ti wáyé Tinubu ṣàfòmọ́ wípé àwọn ìlànà ọ̀tún yìí òun náà ló ti fi ìpìlẹ̀ ètò ọrọ̀ ajé Nàìjíríà nílẹ̀ tó sì jẹ́ pé yóò túbọ̀ jẹ́ kí ìdàgbàsókè tó lóore tí ó sì lẹ́lẹ́gbẹ́ kó bá ètò ọrọ̀ ajé wa. Tinubu ló ti bẹ̀rẹ̀ àwọn àtúntò sétò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà ọ̀hún látọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 lẹ́yìn tí wọ́n ti ṣe ìbúra fún un lẹ́yìn tí wọ́n pe ọ̀kanòjọ̀ kan wọ Nàìjíríà ló ti ṣe àríwísí sí àwọn ìgbésẹ̀ tí ààrẹ Nàìjíríà ń gbé látàrí bí wọ́n ṣe ta ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà àti ipa tí àwọn ètò ọ̀hún tó ń lára mọ̀kúnnù. Ẹ̀wẹ̀ láàrin ọdún mẹ́ta tí ìṣàkóso Tinubu ti dórí àlééfà iléeṣẹ́ ààrẹ ṣàfòmọ́ ọ̀rọ̀ dímọ̀ wípé àwọn àtúntò yìí òun ló ń wáyé fún ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn olùgbé ibẹ̀ àti kí ilẹ̀ yìí kó lè dàgbàsókè sí tó jẹ́ pé èso ayọ̀ òun náà ni gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu ń gbé yóò ní lórí ọmọ ènìyàn ní Nàìjíríà. Àjọ tí ó ń ṣàkóso àwọn sìrúlù nílẹ̀ yìí National Youth Service Corps NYSC òun ni wọ́n ti sọ̀rọ̀ lórí bí àwọn ikùn aláàbò ṣe ti dóòlà àwọn sìrúlù tó jẹ́ 16 tí àwọn ajínigbé jí gbé ní ìpínlẹ̀ Kogi lọ́jọ́ 26 oṣù kẹjọ ọdún tó wà yìí. Àwọn sìrúlù yìí ni wọ́n jí gbé lásìkò tí wọ́n rìn àjò bọ̀ láti àgọ́ àwọn sìrúlù tó wà ní ìpínlẹ̀ Bayelsa lọ sílùú Àbújá lẹ́yìn tó yẹ pé wọ́n ti lọ fún ìlanilọ́yẹ̀ ní gbọ̀ngàn náà. Àjọ NYSC ní gbólóhùn tí wọ́n fi ìta láti pàṣẹ adarí ètò ìròyìn àti ìkànsára lóhùn Caroline Hendu olóògbóṣùbà káre fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ DSS. Bákan náà ó ní àwọn ikọ̀ ojú alákànfi sọ́ni tó jẹ́ fìgìláńtì ní ìpínlẹ̀ Kogi tó ń ti àwọn míì tí wọ́n kópa nínú bí wọ́n ṣe ṣàwárí àwọn àgùnbánirọ̀ náà. Àjọ NYSC wá fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ìjẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú ìgboyà ìfarajì òun náà ni àwọn elétò ààbò yìí ni wọ́n ṣe o léyìí tí wọ́n fi lè dóòlà àwọn àgùnbánirọ̀ kú lákàtà àwọn ajínigbé léyìí tí wọ́n sì yọ̀bọ̀ wọ́n gbé òṣùbà káre fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe náà. Ìjọba ìpínlẹ̀ Ògùn òun ló ti tún fi ìkéde ọ̀tún síta o ìyẹn ṣáájú ọwọ́ kejì òjò eléyìí tí ó rọ̀ lọ́dún yìí 2026 léyìn tí wọ́n ń gba àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún nímọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n ń gbé lẹ́bàá odò pàápàá jùlọ ibi tí ìkún omi ti lè ṣọṣẹ́ láti joyè ojú alákànfi sọ́rí tàbí kí wọ́n kà á sa wọn kú ńbẹ̀ ní pàápàá. Ìkìlọ̀ yìí ló jáde gẹ́gẹ́ bí àjọ tó bí ojú ọjọ́ ṣe rí ní Nàìjíríà Nigeria Meteorological Agency ṣe ti ka ìpínlẹ̀ Ògùn mára àwọn ìpínlẹ̀ tó ṣeé ṣe kí òjò àrọ̀rọ̀dá alágbára ó ti wáyé ní ọdún yìí. Inú gbólóhùn tí kọmíṣọ́nà fọ́rọ̀ àyíká fìtà ọ̀gbẹ́ni Ọlá Ọ̀rẹ́sọ̀yà ìlú ti ṣàfihàn wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún òun náà ló ti kígbajáre ní ọwọ́ àkọ́kọ́ nígbàtí òjò rọ̀ láàrin oṣù kẹta sí oṣù kejì pé ó ṣeé ṣe kí ìkún omi alágbára ṣọṣẹ́ o láwọn apá ibì kan ní ìpínlẹ̀ ọ̀hún ilé tó sì ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ní ọwọ́ kejì òjò fọ́dún yìí ilé tí wọ́n pé ní oṣù kẹsàn-án òun náà ni ó bẹ̀rẹ̀ òun náà ló jẹ́ ló ṣeé ṣe o kí ìkún omi wáyé ní àwọn apá ibì kan ní ìpínlẹ̀ Ògùn ilé tí wọ́n pé òjò ọ̀hún yóò sì rọra mọ́ dájú.

gbogbo ìfáyé ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí látàrí bí Èkó ń ṣe ṣọṣẹ́ ní gbòde orílẹ̀-èdè ọ̀hún pẹ̀lú Tibet gẹ́gẹ́ bí àjọ tó ń ṣiṣẹ́lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè náà ṣe ṣàfùmẹ́ ẹ̀ wípé àwọn èèyàn ilé tó tó bí 3,900 òun náà ni wọ́n ti dàwátì léè tó sì jẹ́ pé àwọn òṣìṣẹ́ léè tí wọ́n lé ní bí 600 náà ni wọ́n há o ìyẹn sínú jùsọ̀ kan báyìí ìyẹn lọ́nà tòṣì lọ́nà bí agbami tòṣì lọ́hùn-ún bẹ́ẹ̀ làwọn tó jẹ́ onímẹ̀rọ òun náà wọ́n ti ń gbé àwọn ìgbésẹ̀ láti rí dájú pé wọ́n fún afẹ́fẹ́ sí ibi pàlàpolo tí àwọn èèyàn wá sí láti túbọ̀ jẹ́ kí wọ́n lè ní fàyọ lọ́gàn. Lákòótán ìròyìn eré ìdárayá ikọ̀ Napoli òun ni wọ́n ti kéde agbára gbogbo fún eré Scotland ìyẹn Scott McTominay wípé ó ní ìfarapa ní ọkàn rẹ̀ eléyìí tí wọ́n sọ fún mẹ́ẹ̀ pé kò ní lè kópa lórí pápá fáwọn àyíkan àbí àwọn àsìkò kan wọ́n pe agbábọ́ọ̀lù yìí McTominay tí í ṣe ní ọdún 29 years òun náà ni wọ́n gbé jáde tí wọ́n sì jíran rẹ̀ nígbàtí ìfẹsẹ̀wọnsẹ̀ ti ṣeré ńlá eléyìí tí wọ́n pe wọ́n fi tó fi báyìí jákulẹ̀ pàdé látọ̀dọ̀ ikọ̀ Como pẹ̀lú àmì ayò méjì sẹ́yìn kan lọ́jọ́ Àìkú Sunday bẹ́ẹ̀ ni wọ́n pe àyẹ̀wò débá onítọ̀hún tí wọ́n sì fura sí wípé ó nílò ìtọ́jú sí ọkàn rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn tó jáde wọ́n pe ikọ̀ Napoli òun náà ni wọ́n retí agbábọ́ọ̀lù ọ̀hún láti darapọ̀ mọ́ wọn padà lẹ́yìn ìsinmi ìrìnà ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè rẹ̀ eléyìí tí wọ́n pe yóò tẹnubọ̀dọ̀ ní oṣù kẹwàá ló ta wà yìí ẹ̀wẹ̀ McTominay inú àlọ́ ṣeé ṣe kó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn tó jẹ́ pé ó ní akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ orílẹ̀-èdè rẹ̀ yóò fi síde ní orílẹ̀-èdè ọ̀hún ìyẹn Sebastien Pokuglioli nígbàtí ikọ̀ rẹ̀ wọ́n kojú Slovenia àti àríwá ìyẹn North Macedonia Switzerland ìyẹn nínú ìdíje ife ẹ̀yẹ ti àgbáyé kan tá a mọ̀ sí Nations League. Kí n tó máa lọ ẹgbọ́ kókó tó wà nírò yìí lẹ́ẹ̀kan sí i ààrẹ Bọ́lá Tinubu ti ṣàfùmọ́ ọ̀rọ̀ dímọ̀ wípé àwọn ìlànà tó wọ́n fi ìta láti ṣe àgbéǹde ètò ọrọ̀ ajé nàìjíríà ti mú kí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà wà nípa àtiré owó kan ti ṣe tírílíọ̀nù kan dọ́là ìjọba ìpínlẹ̀ ogun ti ké gbàjarè tẹ́lẹ̀ ti fi ìkìlọ̀ ta fáwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀hún láti tẹ̀ ká sá wọn kúrò láwọn ibi tí ìkómi ti lè ṣọṣẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún bá a ṣe tún dásẹ̀ ohun abala kejì tó jẹ́ àsìkò òjò lọ́dún yìí àwọn èèyàn tó ti dágbére fáyé látàrí ìkómi tó wáyé ní Nepal ni wọ́n pe wọ́n ti tóó 1,000 báyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ náà ti wọ́n há sínú pàlàpọ̀ gan eléyìí tí wọ́n pè ní tunnel McTominay òun náà ló ti gbáradì láti pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ orílẹ̀-èdè rẹ̀ Scotland látàrí àwọn kankan eléyìí tí wọ́n lọ ní tí ó sì gbàtọ́jú lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ìròyìn àfẹ́júmọ̀ ní òní ju báyìí lọ láti kàn ní Lagiru FM òkè gajòkè ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nínú ìbàdàn fọ́kànòjọ̀kan ròyìn tó ń jáde láti ìkànnì ẹ̀kan sí tàkùn àgbáyé wa pẹ̀lú www.lagirufm.com ẹ lórí ọ̀fẹ́ láti tẹ̀lé wa lórí ìkànnì X tó jẹ́ Twitter tẹ́lẹ̀ pẹ̀lú Lagiru FM 967 bẹ́ẹ̀ ni kẹ́ ẹ tẹ̀lé wa kẹ́ ẹ fẹ́ràn wa lórí Facebook pẹ̀lú Lagiru FM 96.7 Túndé Ọláwúwo olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Mórẹ́ni kejì Tèmítayọ̀ Oyèládùn ló ti ròyìn ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa ká máa yáṣẹ́ o òní ò sùn wá ire.

0: ọgọ́stì 1 o ti lé lóṣù kan báyìí tí rí àjò ti bẹ̀rẹ̀ mo gbàdúrà ayọ̀lá ó parí rẹ̀ o láǹfààní láti mọ mi oúnjẹ ló gbọ́dọ̀ jẹ títí dago mẹ́ta ẹ ò lè jata o lè jepo o dẹ̀ lè jẹyọ mo gbàdúrà ibi ò ní bá ọ ààwẹ̀ rẹ ó máa gbé ọ dìde àdúrà rẹ ó máa gbé ọ dìde ọdún ayọ̀ rẹ máa dé o ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ pe account number fún àwọn tí wọ́n fẹ́ so seed fún ìyìnrere lórúkọ jésù yóò dára fún yín
1: UBA
2: Holiness United Church
1: Holiness United Church
2: 10
1: 24
2: 64
1: 64
2: 03
1: 03

Ababa meji meji ti baba ko e ko ti sewu ti danu

alágẹ́lẹ́ fẹ̀m láyé ń gbọ́ àdẹ̀tùgbé tó jẹ́ kọ́mọ̀ ọláwálé amsaf ní atọ́kùn bèèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dé anywhere top striker malo good ní mekasa sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dekọ́ kennedy lágẹ́lẹ́ fẹ̀m ní best radio station mo lè sọ ní anywhere ifun police station lágẹ́lẹ́ fẹ̀m òkè gáàjì òkè.

ọ̀rọ̀ bàánú eléyìí tó sọ ọ̀rọ̀ láyú àti àlàáfíà eléyìí tó sọ ọ̀rọ̀ láyú àti àlàáfíà ìyẹn lánàá akẹ̀dẹ̀ tí wá darí padà sórí ètò láàárọ̀ tèní ọpẹ́ ni forúkọ rẹ ìyìn ni forúkọ rẹ alhamdulillah kasira bákan náà lẹ́ni ẹni gẹ́gẹ́ ẹni gẹ́gẹ́ lọ́jọ́ ẹlẹ́ẹ̀kejì nínú oṣù kẹsàn-án ọdún 2026 gbogbo àdáwọlé kálukú wa ló máa yọrí sí eré gbogbo agbẹ́kọ̀tà la máa ránu ọlọ́run gbà ilẹ̀ bíbọ̀ wa ò ní bí aráyé nú a ò dẹ̀ ní bá ìfọwọ́sí ìjẹ́ ìmú wa

do it to Alex Ragazin here. Lolam, that Ruka de Midi, top striker, a little gallant gun. But one person of your make, Balaba be a man, let you go. They gave your make, Colabo, Ryan Bayer, Bonnie Bagbo, Oma Baylam, they gave your ma Badani. Hey, I go gay, Gaja go gay, they gave your mo Kyogun, see what you and Bobo. God bless Nigeria. Oluwa gbogbo gole de wa Naija o ati gbogbo eti ton gbo ikani o kada se ma je niyan tori ki se eyan Olorun oba ni oya baba pa lati be yen e je agbara ga bere lati olede wa Nigeria gegan o pada so eso rere ilu Zurich lole de ti Switzerland nibi ti awon igbimo ti o ti re soju olede wa Nigeria won ta ko leti won rebe lo ti re mu ajo FIFA gbo pe to wa ti ma gbo e ti ma gbo o lodo yin e ti ma gbo bo ma da bi eni pe e gbo ani kawa bun yin gbo ni o e ti gbo gbogbo awuyewuye tin lo lori bi awon igbimo don tu ko bo lo lafe se gba lo lede wa Nigeria bi o se finu findo e gbo Yoruba wa o e gbo wa daada o bi won se finu findo ti won ko we fipo won le lani kawa bun yin gbo o ajo FIFA ni okay e joko bayi joko bayi awon igbimo ti e na joko na wa e ma gbe la ran wa bayi ni bata ke lo tuve won ni be ni eyin na gbo owe won ni gbo bi se lo la n tele lo ilede eyin na won ni se rin to sele ni wipe leyin igba ti gbogbo nkan ti polukuru musu lori ara bolu alafese gba lo lede wa Nigeria se ri gbogbo awon igbimo ti se ko kari idije bolu e won ni ko yi awon mo o Bọ́rọ̀ báyìí ti dọ́yìn ta kò yé mi mọ́. Ẹ mọ̀ pé àtúnṣe ló kù. Àwọn ní ọ̀nà àbáyọ ni pé káwọn kọ̀wé fipò àwọn lẹ̀. Bọ́yá a lè rójútùú sí ọ̀rọ̀ wa pé ká tuntò káre eku kó látilẹ̀. Àjọ FIFA ni ọ̀dà yín lójú ẹ̀. Sáà ni à ń kọ̀wé fipò wọn lẹ̀ àbí. Àkàn ni àwọn ìgbìmọ̀ tó lọ lábẹ́ àkóso ẹni tó jẹ́ alága. Àjọ tó ń ṣe kò kárí gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà bàbá ń sọ nípa ti National Sports Commission. A máa sọ nípa Malam Seu Diko òun ló léwájú àwọn ìgbìmọ̀ eléyìí tó rè ṣàlàyé ìyẹn fún àjọ FIFA òun nìkan wá kọ́ lọ lọ o. Ẹni tó jẹ́ Director General fún National Sports Commission Honorable Bukola Olopade ọwà ńbẹ̀. Bákan náà former NFL President tó tún ní sẹ́sẹ́ pẹ̀lú àjọ CAF a máa sọ nípa Amaju Pinnick ọwà ńbẹ̀. Bákan náà Deputy Chairman bí ká sọ yí pé Acting General Secretary Jare Dr. Emmanuel Ipeme òun náà wà ńbẹ̀. Bákan náà ẹni tó jí agbẹjọ́rò fún àjọ NFF gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tá bá sọ nípa òkè òbí òun náà wà ńbẹ̀ àti àwọn lẹ́kàn bíi mélòó kan ní ẹjọ́ kóra wọn sòdí lọ. Malam Seu wa ni ẹgbọ́ ẹ̀yìn tó àjọ wá ẹgbọ́ sáà fọ́ọ̀sì wọn ẹnìkẹ́kọ̀ọ́ fọ́ọ̀sì ẹnìkẹ́kẹ́ ojú orí yín tó bí ẹ̀yìn òsì ọlọ́run wà ń bẹ̀ o. Àjọ FIFA ni àwọn kan nìkan ó bèrè náà ni torí ẹnìkẹ́kọ̀ọ́ fẹjọ́ sún àwọn pé wọ́n fọ́ọ̀sì àwọn. Àwọn náà sì rí bí ṣe ń lọ pé gbogbo nǹkan ti dàrú lóòótọ́ kí wàá lẹ fẹ́. Àwọn ìgbìmọ̀ ẹjẹ́ kó yí àjọ FIFA pé ń tá a fẹ́ ni wípé a fẹ́ ṣe àtúntò látòkè délẹ̀ fún gbogbo ìlànà tọ́lọ́kan ọ̀jọ̀kan tí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wa tí ó fi dùn ún gbọ́ tí ó fi dùn ún wò nǹkan kan ṣoṣo táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń jẹ lẹ́nu náà nu tó so wá pọ̀ a sì fẹ́ kọ́ bàjẹ́ ọ̀dàjọ́ FIFA.

fọwọ sí a fẹsẹ sí a fi gbogbo ara wa sí ẹrẹ sí àtúntò sẹrí gbogbo tó bá kàn tẹ máa mú gbọ tó jẹ láti agbọn ti ọdọ ti wa ń bí a kàn sí ìjọba orílẹ̀-èdè yín a sì kàn sí ẹ̀yin náà torí pé ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ fi mọ́ fún ìdí èyí gbogbo tẹ bá rò pé a lè ṣe tí àtúntò gbọgbọgbọ fi bá ọyá ẹ bẹ̀rẹ̀ rẹ̀ ṣe báyìí lẹ́yìn èyí ààrẹ àjọ fífà Gianni Infantino tó náà wà ń bẹ̀ ó bá ní òun dẹ̀ wíṣí kọ ti super falconet àti kọ flamingos tí wọ́n máa kópa nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé òun wíṣí wọn wẹ́ẹ̀ lo ọlọ́run á jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí o ìdàlùkú bá rẹ́rìn wọ́n rẹ́rìn lẹ́yìn ìgbà yẹn wọ́n bọra wọn lọ́wọ́ àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ẹ̀fẹ́ dìde pé tán ẹyin iṣẹ́ tẹ ẹran wa àti jẹ́ o kí wọ́n máa lọ náà àjọ ìfà ní ẹ jẹun àbùlà àti àmàlà dúdú tí a ṣètò kalẹ̀ ń bẹ ní dáínì ó tún yọ gbẹ̀gìrì wọn ní kódà wọn bu ewé dú sí ní kódà kò sí wàhálà yẹn ṣàjọ dọ̀wẹ́ kẹ̀rẹ́ bí ẹ ti rèé jàmàlà àti àbùlà kó tó di pé ẹ tẹkọ̀ létí wọn ń bọ̀ lórílẹ̀-èdè nàìjíríà wọn gúnlẹ̀ padà lẹ́nìí sí orílẹ̀-èdè nàìjíríà yẹn ni pé àáyá ti bẹ́lẹ̀ báyìí ọbẹ̀ ara ìyẹn àáyá tí ọba bẹ́ síbi tí ìgò àbí àìsó tó bá wà tó pé ibi tó bẹ́ sí tó pé level ground ni ọdún ti bí ara nìyẹn o nígbà tí àjọ fífà tí wọn ti fọwọ́ àti gbogbo ara sí lédè kúkúrú nígbà tí ìdálé àná ààrẹ àjọ fífà ọbọ sórí ẹ̀rọ ayélujára ti ẹ̀gẹ̀gẹ̀ instagram and ti ẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọwọ́ fi fọ́nrán àwòrán ìyẹn fọ́tò níbi tó ti bá àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà tó ti bá wọn ya fọ́tò ọwọ́ fi síbẹ̀ níbẹ̀ lọ́wọ́ kọ́ síbẹ̀ yìí pé inú àwọn dùn ayọ̀ ọ̀hún kú o láti ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn tí wọ́n wá sojú orílẹ̀-èdè nàìjíríà láti wá bún àwọn gbọ́ gbogbo tí ń lọ nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá àwọn lórílẹ̀-èdè wọn àwọn sì nígbàgbọ́ yìí pé dídùn báyìí lọ́sàn-án ó so àwọn èèyàn ní a ìbí àrówó lónìí máa sọ bẹ́ẹ̀ ó lóun mọ̀ máa jẹ́ pé òun ọ̀mọ́ ni òun kàn yá lónú èdè ẹ̀ náà ni lọ́dẹ kò burú pé òun sì wá ń wo pé gbogbo ìgbésẹ̀ tí orílẹ̀-èdè nàìjíríà ń gbé yìí ìgbésẹ̀ tó dáa gbáà ni o àjọ fífà sì ṣe tán láti kún wọn lọ́wọ́ torí pé ìgbélárugẹ eré ìdárayá pàápàá jùlọ bálu ẹlọ́fẹsẹ̀gbà pẹ̀lú àwọn àlàyé tí ẹ ṣe fóun nípa gbígbé ẹsẹ̀ kùkú ìyẹn grassroot bí wọ́n ṣe ṣe ìgbélárugẹ fún àti bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ pọ̀ mélòó la fẹ́ kà àjọ fífà ṣàkọ síbẹ̀ ìyẹn ààrẹ àjọ fífà gẹ̀gẹ̀ lórí instagram and ẹ̀gẹ̀gẹ̀ bọ́ ọba débẹ̀ ọba ń bẹ̀ lẹ́yìn tó túmọ̀ sí pé ìwé ìsọnù kan tẹ́ ń rí lórí ẹ̀rọ ayélujára lánàá ìgbé àjọ fífà wọn fún orílẹ̀-èdè nàìjíríà ní gbèdéke ọjọ́ méje irọ́ ni o ẹ mọ̀ pé mo ti padà confirm ẹ̀ náà kí n tó parí ètò lọ́sàn-án àná àwọn tí a wà lọ́hùn wọn ti já èmi àgbẹ̀ mo sọ fún yín pé dg ọlọ́pàdé wà pẹ̀lú wọn lọ́hùn ojú ẹsẹ̀ tá a rí ìwé yẹn náà láti ń kàn sí ẹgbẹ́ ẹgbọ́ dg ni ẹ rí irú rí olè mọ́ wáyé jàre ẹ mọ́ bá ètò lọ ẹ sọ fáwọn èèyàn pé kò sí lábúrú jàre mo fi gbà sí ilà lọ́sàn-án àná yẹn ọ̀jẹ́ bó ṣe jẹ́ lápá abẹ yẹn o àjọ fífà wọn ti bless orílẹ̀-èdè wa nàìjíríà bí nǹkan ṣe rí nìyẹn lápá abẹ yẹn óyá pápá láti bẹyẹn àsìdègò báà ní rojú ọjà báyìí àsìsó jásáré lọkẹ́ lọ pa àkádé bá

0: wa ko ra ti e loni Redmi 17 o sise takun takun
1: lọmọdé ìsìnfúnlọ gbọ́n
2: fóònù pàdé
1: wo ọ̀rẹ́ mi
2: kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ
1: odó ní gbà wálé
2: tó gbọ́n pa grace feed ni
1: níbo ló wà
2: jẹ̀ǹjẹ̀ ọ̀kan
1: grace feed private school àti grace feed college ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fáwọn ọmọ wọn níbẹ̀

0: kaabo pada latojo oja ikani lagelu na ni lagelu 96.7 fm oke gajo ke live malavele le ni le ibadan oya je kan mo leto iroyin ere daraya to do ti gbogbo nkan se baba je gba yin se ndarapo mo wa egugu le gbo wa ke tu wo wa live and red hello kan ibani dore ikani lagelu 96.7 fm lori Facebook lori Jekamon fan family ni Facebook awa nbe lori TikTok at top striker 100 e follow e like e ze ti like gere sojo toran loru moju ni eyin o ti ji oke e ti ji e kan gbo lohun lohun ni oya God love our girl. I want to have been if you bum us last year alone. Every bow, every dollar, every towel. What you are getting in every car. Was it my journey here? Oh, yeah, John Lock back, Palazibe. He called Super Faconet. A little don't buy a day. Free DJ via Yak, by a little lady, Poland. Emma, you be Poland 2026. FIFA under 20 Women's World Cup. Your lover, ni has been a ya. Baba din di lo gbin ose yi se fe gbo ifi gagba gan lore so re meji ni go super falconet ti gba o won go koju elede poland lojo friday won na awon yen ami ayo kan do ndo sodo ani ile la won mo wa falconet ni kilo kan awa pelu gbeyin le wa nle won na won 10 won gbe elekeji lana koju elede korea republic won ta ami ayo kokan iye ni ifi gagba gan lore so re meji ti won gba ojo monday tin bo yi won ma gba ifi gagbaga won akoko koju orilede ti spain yen ninu idije fi eye agbaye gangan ojo adi pe won ma gba elekeji koju orilede china new caledonia oni won ma koju leleketa bi nkan se ri niyan lagba be yen o oya lati be o dinu idije idunadura ti n lo lowo e omo lede nigeria kan baba nso nipa Femi Aziz se momo yen unity cup gbogbo e ti jade wa o lede nigeria se ranti Femi Aziz kesi asiso sugbon egbe family won na ni abi oni ni ntoda na wu kalu kose n to ko gidi owu Femi Aziz omo yi lati nu iko Miwol ninu idije championship nile gesi nibe ni tin tabi elegbe Femi Aziz to je yi pe apapo go to ni ninu league won iyan league abala keji eleyi to lo yi o na lo fun lanfani o apapo go to ni ati iran lowo to ni lo fun lanfani ti awon egbe agbabalu fi le kaki go mokan la toto lo gba wole ninu idije ti championship ni sa to koja o si se iran lowo ti nlo bi meje gbogbo pari fi gagbaga to gba nlo bi 37 games leyin eyi egbe agbabalu ninu idije EPL nle ki sugbon nigbe igbeyin ko to di pe idunadura tenubodo lale ana iko Brighton and Hove Albion won pada gbe Femi Aziz o owo to nlo bi £12.5 million ti won pada ma fenu so bi £15 million lojo waju latari another £2.5 million to ni se pelu Adon o na lo je record signing ni o abi record sale na lo je fi ko ti Miwol e ma so nipa keyin ota gba bolu to won ju na lo je fi ko Miwol o wa je pe Femi Aziz ninu idije EPL ni o ti ma kopa be lati sa ta wa yi o ti da pa mo lede Nigeria Johanna Zadog Johanna eleto na ti wa nbe tele tele bayi Femi Aziz winger lohun na o winger ni Zadog Johanna winger lohun na an mejeji won jo ma ko ma lubo iyen lapa be yen o ya gbagbagba lati be yen asidego kase ni ni weze abi mo so fi pe gbogbo ti ka láti ní látọjọ́ Monday yóò wúlò lọ́jọ́ Friday. Bọ́dẹ̀ sọ fún pé cash ẹ̀ fẹ́ pín owó tí ń lọ bí 100 million naira. Bẹ̀rẹ̀ láti inú oṣù yìí di December. Ẹ jẹ́ ń gbé yín débà kò lè yín eyín dáadáa. Àkọ́kọ́ gbogbo àwọn owó ojoojúmọ́ yẹn ti gbéra sí. Ẹ̀kejì every Friday 1 million. Ọ̀ya. If he is a triumph every Friday 1 million. O ti kú ni 500,000 o. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ 500,000 naira. O ni half a million ni every Friday. Ẹ ta bá sọ nípa weekend cash pot. Ìyẹn ò di month end jackpot lọ́wọ́ o. Ìyẹn ò di lọ́wọ́ o. Ìyẹn náà tún dúró kórí o. Láyé tiẹ̀ o. So let's start from this coming Friday. Bẹ̀rẹ̀ látọjọ́ Jímọ̀ Ọ̀túnláyé 1 million. O ni weekend cash pot yóò máa jẹ́ o. Ẹnìkan máa mú 1 million lọ every Friday. Títí tá a fi parí December. Bó ṣe jẹ́ nù lápá abẹ̀ yẹn o. Bákan náà àwọn owó ojoojúmọ́ yẹn ti gbéra sí. Wọ́n wàá gbàgbé pé gbogbo tíkẹ́ẹ̀tì rẹ láti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yóò wà eligible fún ọlọ́jọ́ Friday. Ìyẹn ni mo fi ń tẹ̀ mọ́ ọ létí pé ó lè ka owó mọ́ ọ lọ lẹ́ni kọ́ mọ́ ka owó mọ́ ọ lọ lọ́la. Èyí tó bá sẹ́lẹ̀ yẹn náà padà wúlò fún ọlọ́jọ́ Jímọ̀. Má fara wé àwọn oní Friday Friday àwọn lówó tí wọ́n fi dókòwò ti ẹ. Àwọn Friday Friday kan bẹ tó yẹ pé àwọn lè yìn. Wọ́n lè yín 20k ńjọ Friday nìkan. Ṣùgbọ́n àwọn tó jẹ́ pé agbára ọ̀ lọ bẹ́ẹ̀. Wọ́n lè máa ṣe tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìjọ mẹ́rin, ìjọ mẹ́ta, ìjọ méjì, ìjọ márùn-ún. Àti ọba èdè Friday. Ẹ̀yìn tíkẹ́ẹ̀tì tiẹ̀ náà ó ti gara níbẹ̀. O lè ní Friday ni wọ́n náà dúró dè kọ́ mọ́ ka owó mọ́ ọ lọ. Àwọn ọba ti wá ń ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ò ní mọ̀. Ta lọ́mẹ ń tọ́kẹ̀. Olúwa lọ́mẹ ń tọ́kẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú tí mo rí yìí, ó rí pé green ni mo wọ̀. Nàìjíríà kọlọ̀. Ó tan green fún ọ lónìí. Bọ́ ọ bá dá òtún ara ẹ ni o. Bọ́ ọ bá dá òtún ara rẹ. Ìwọ lọmọ. Ṣùgbọ́n tó ọ bá dá òtún ara ẹ. Ọkàn mi sọ yípo tan green tó rán tan green bí. Ó tan green sọ́dọ̀ rẹ láàárọ̀ yìí. *347*1004*2# ni ó sì gbé ọ débẹ̀. Òwò náà ti ń dàbí àjọ tó bí ijọ́ méjì ijọ́ mẹ́ta. Àárọ̀ yìí gẹ́gẹ́ lọ́kàn ọ́. Ṣùgbọ́n ọkàn ọ́ láàárọ̀ yìí lóòótọ́ ń pọ̀ wá ń dágun láì nǹkan. Òun ohun tí ń wẹ lọ́wọ́ rẹ pé kò tó nǹkan. Ìjọ èèyàn ọba ti jẹ bí ṣe é ṣe èèyàn nu. Àṣírí mọjá ọtán yẹn. Mọjá ọ sí ni. *347*1004*2# ni ó sì gbé ọ débẹ̀. *347*1004*2#. Kóòdù yẹn ń lọ ní sẹ́rẹ́rẹ́ wẹ̀rẹ̀ bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Tó ọba ti sẹ́ndì *347*1004*2#. Wọ́n á dá mẹ́sẹ̀jì padà fún ẹ wípé tíkẹ́ẹ̀tì mélòó. Ìwọ́ kàn sọ fún wa pé iye báyìí tó ọba ti tẹ iye ọ̀fẹ́ rà. Wọ́n á dá padà fún ẹ pé ṣé transfer lọ́fẹ́ ṣe àbí USSD code. Bọ́ ọba mú transfer kò lè rọrùn. Wọ́n á sẹ́ndì bank details tó ti rà fún ọ. Bọ́ ọba lówó lórí bank app rẹ. Rà direct. Bí ọba ká owó mọ́bẹ̀ ṣùgbọ́n tí káàṣì ń bẹ lápò rẹ. Lọ sọ́dọ̀ àwọn oní POS. Fún ọ ní bank details yẹn sẹ́ndì sọ pé wọ́n bọ̀ sanwó bẹ̀. Láàrin 30 ìṣẹ́jú sógójì ìṣẹ́jú ló fi láǹfààní àti lóhun tí wọ́n sẹ́ndì sí ẹyẹ. Ìwọ ló ní. Ojú ẹsẹ̀ tí ẹ bá ti bọ́ ṣe báyìí ní mẹ́sẹ̀jì ọ̀dàn lọ́dọ̀ rẹ pé nọ́mbà rẹ ti wà eligible. Sọ ti rí pé rọrùn bá ń wẹkuwẹku bí ẹ̀kọ́ ni. Bàbá wa dàbí pé àlàyé yẹn ò yọ. Pé nọ́mbà yìí 02013306194 tàbí ọ chat wọn lórí WhatsApp nọ́mbà yìí àbí o pè wọ́n WhatsApp call 09026026314. Mọ́ pọ̀ ọ̀gbọ́ mọ́ pàdé mi lẹ́sẹ̀ ìrònà pé ẹ bó ló ṣe play káṣẹ o. Gẹ́gẹ́ ni mo jókòó ń ta lánàá. Tí mo tiẹ̀ ń rí láàṣì pé lẹ́yìn iṣẹ́ látàárọ̀ lọ́dọ̀ ìyá dáre kí n sì ìnajú díẹ̀ o. Lẹ́nìkan wá bá mi bí mo ti ń jókòó jẹ́jẹ́ mi. Bó òun fẹ́ máa play káṣẹ, ẹ máa play rẹ̀ àbò sí àdì kíní. Àwọn ọmọ bí mo ti fún yín nọ́mbà ẹ máa gbọ́ ọ̀nà àmọ́ àgbẹ̀ pé nọ́mbà tí mo fún yín. Má ní mi lára èmi náà ní láàrin mi láti lífù. Àbí ìṣèjì àlàyé yìí náà lọ ni. Mo ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀ yẹn o. Pàdé mi lọ́sìn ògbèjì ọmọ àfọ̀rọ̀ káṣẹ́ ẹ̀ lọ mí o orí ètò ni o. Lórí bí mo ṣe jẹ́ nu o. Ó yá pápá láti ibẹ̀ yẹn. Ẹjẹ́ sáré lọ ojú ọjà padà ká wá wo àwọn ìfigagbága pẹ̀lú àwọn àdúnadúrà tó parí. Àtẹ̀ntì ò lè yanjú lálẹ́ àná. Ẹjẹ́ àlọ́ ojú ọjà. Àṣìṣó o! Fẹ́mi Àṣì sórí o. Fẹ́mi Àṣìṣì Mọ̀kọ. Oní. Káyọ̀dé Àṣìṣì ni. Káyọ̀dé Àṣìṣì ló tún jẹ. Ó wá sọ̀rọ̀ ni. nti ma ti pe ni oda ya loju egun kale.
1: How far? Are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: Motorcycle àti tamoto dùrùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Stop ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Àwọn ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù tí ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ kí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ ẹ̀ tún fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Stop ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Stop Recycle. Dr. Stop Recycle dé mọ́tò títà di rọrùn.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojì pé yọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ojì tún Ẹ̀sà 43:19 la kórí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbàá alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

0: látàárọ̀ ni ó ti sú mi kí gbọ́ngàn là ń lọ bolẹ̀ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yá wò ó
2: ó rè. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
3: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè sọ lójú oorun yìí? Ṣé ń làlàá ni? Àbẹ́ ìṣìrọ̀rùn.
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo rí làmí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Cashier. Wọ́n mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Cashier.
3: Ìwọ náà lè di olúborí nínú oṣù kẹjọ yìí.
1: Má ṣe jẹ́ kí àǹfààní yìí kó kọjá rẹ o.
3: Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ
1: pẹ̀lú Cashier.
3: Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook ọ̀sọ̀ọ̀sẹ̀ láì kùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: ọjà. Ìkànnìlágẹ̀lú náà ni Lágẹ̀lú 96.7 FM Òkègajò kí Lifemọ́ Aláfẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Jẹ́ ká mọ̀ lè tòrò yin eré ìdárayá, ó dùn gbẹgbẹ nǹkan sí. Bẹ́yìn bá sì ń darapọ̀ mọ́ ẹ lè wò wá live and training bíi káàkiri àgbáńláyé. Ìkànnì ìbánidọ́rẹ̀ Facebook ìkànnìlágẹ̀lú 96.7 FM lórí Jákẹ́mọ̀ Fan Family wà ń bẹ̀ lórí TikTok @topstriker100. Ọyọ́ let's go there, àwọn àfigagbága wáyé lánàá àtàwọn èsì pẹ̀lú àwọn ìfigagbága tí ó wáyé lẹ́nu. Kọ́ládé Adéyẹmí wà ń bí láti gbé wa débẹ̀.
1: Agudede wòye àtọ́kù.
0: A kú ojúmọ́.
2: Nídíje kópa ìtara iléetò láǹfààní láti wáyé lánàá. Kìmínísì pa pámà mọ̀lẹ́ méjì sódò ni. Èló orí ààyè Mọ́sá ló fi àjà máa ẹ̀kọ́ dodo sódò ni. Mímọ̀ tẹ̀síwájú lẹ́yìn tó bá ti ń di aago méjì ìsàsó olóò yóò mọ̀ gbàlejò Frosinu. Ìdílésì àti Venetia tó bá ti ń di aago márùn-ún. Nínú ìdíje DFB Poker iléetò wáyé lánàá. Dortmund fi àjà Hamburg mọ̀lẹ́ márùn-ún sódò ni. Lẹ́yìn yóò mọ̀ tẹ̀síwájú Osnabrück àti Bayern Munich aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀dógún bí ìkànṣe láǹfààní àti jẹ́ nìyẹn.
0: Bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn tó ní Bélé ń jáni kọ̀ lọ fún àlè ni rárá. Ó yá pápá láti bẹ̀ yẹn àsìdègò jẹ́ mú wánú kọ bọ́sà náà kó tó di pa bọ̀ sínú àwọn eléyìí tó kù. Mark Casado ó ti darapọ̀ mẹ́kọ Deportivo de la Corona títí di ọgbàjọ́ oṣù kẹfà ọdún 2027. Àdéhùn aláyálò ni o on loan but àlàyé kan wà ńbẹ̀ wípé bí ikọ̀ Deportivo ní bá padà nífẹ̀ẹ́ sí lópin sáà wọ́n san 30 million euro ìyẹn fún ikọ̀ ti Barca. Àdéhùn wà ńbẹ̀ nu o. Ọ̀rọ̀ bẹ́yìn yọ lánàá fún ikọ̀ Everton láàrin àwọn àti Monaco lórí ọ̀rọ̀ Fọlárìn olórin àsọ́rì Fọlárìn Balógun ni. Okay, Medica ń lọ lọ́wọ́ ikọ̀ Everton ni wọ́n jí mẹ́sùn má ṣe jẹ́ kankan iná kándù sí ẹ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí fún ikọ̀ Everton o. Nígbàtí Medica ń lọ lọ́wọ́ fún Fọlárìn olórin Fọlárìn Balógun jàre wọ́n dictate kẹ́kẹ́ ikọ̀ ètò ológun òrera tó jẹ́ ti Everton wọ́n pé àwọn alákòóso ẹwà o ìpínlẹ̀ pé ẹsẹ̀ ní £40 million tá ń wò yìí ìfarapa kan tó lúgọ sára ọmọ yìí ṣùgbọ́n kèsè pé yóò àfẹ́ tiẹ̀ lọ jùjù ṣùgbọ́n ó ṣeéṣe kẹ́ ẹ mọ́ jèrè rẹ̀ dáadáa o. Everton bá ní níbi tọ́jọ́ kù sí yìí £40 million yìí sọmọdé owó bá kàn sí àwọn alákòóso ikọ̀ Monaco pé kìí ṣe pa ara Fọlárìn ṣùgbọ́n ẹjẹ́ rí negotiate a ní lè san £40 million pẹ̀lú tá à ń gbọ́ tá à ń rí látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ elétò ìlera. Monaco wa ni akínlẹ̀ ọ̀dà kí ni ká ṣe báyìí wọ́n ń sọ lọ́wọ́ ikọ̀ Everton náà fi ṣúná wọ́n ń wá ọ̀bẹ ó ṣeun Obasman ó ti dé padà nu Obasman pẹ̀lú àti rẹ̀ mẹ́wàá ní lọ yóò àfi money gun yé kápítì yé cover ẹ̀ lórí ó ṣeun. Oya let's go there àwọn aṣọ fún ikọ̀ ti Monaco pé a rí negotiate ni. Monaco ni ọ̀dà kí lẹ fẹ́ ká ṣe wọ́n yanjú ọ̀rọ̀ yìí lọ́wọ́ ṣùgbọ́n ikọ̀ Everton ń wò pé Monaco lè má padà gbà wọ́n sáré kàn sí ikọ̀ Man U lórí ọ̀rọ̀ ti Joshua Zaxi ìsàlẹ̀ sáré rí ọmọ yìí pé Man U ni ẹ̀ wojú aago yín ni ẹ̀ wo tí táìmù sọ ni ṣé ń wá ìní wa ni. Wọ́n sáré kàn sí ikọ̀ ti Aston Villa náà bó lọ̀rọ̀ Tammy Abraham sáré rí gbé lọ́n lóhùn Aston Villa ní láago mélòó mo wá ní káwọn wá gbá bọ́ọ̀lù míì lọ ẹ̀bá bíi ti ń ṣe yíndàṣọ́ ń jàre lédè kúkúrú wọ́n ṣàgbà pé káwọn ó rí negotiate pẹ̀lú Monaco ń rí negotiate pẹ̀lú wọn lọ́wọ́. Ọ̀rọ̀ ìta sí Fọlárìn olórin létí pé kí lọ́sẹ̀lẹ̀ gangan alákòóso Monaco pé alaye àwọn tó Medica tó ń ṣe yẹn wọ́n ẹ̀gbọ́n ti ń rí negotiate torí pé wọ́n ní nǹkan kan bẹ tí wọ́n dictate ibẹ̀ yẹn so àwa náà dẹ̀ ti ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́. Kí ni Fọlárìn gbé eléyìí sí Fọlárìn lòun ọ̀lọ́mọ́ kìí ṣe pé wọn ọ̀rá hàn akànfẹ́ ni àlóhun ò ṣe mọ́sẹ̀ àbí dandan wà ń bẹ̀ ni ọkàn òun ọ̀lọ́ bẹ̀ yẹn mọ́ ibi tóhun ò tí ì dé ṣé ti ń rí gbárí àwo bó ń bá débẹ̀ kí láǹfààní gbóhun ó rí bọ́ọ̀lù gbà òun ọ̀lọ́mọ́ ni o bí Fọlárìn ṣe yarí kanlẹ̀ lánàánú o ní ilé ìwòsàn p igbo bele lori bedi gbogbo nti to mo la lo ja gbogbo edanu ani la won doctor fun pe a kini to de kini to sele bo se ki bagi e mo lenu o to binu ku nbe lana e bariba ninu ko ti Manchester City awon pada complete ti Enzo Fernandez £125 million gerege na lo jasi no adon tori pe wahala po gan o tori jasi wo mo iko city lowo lana pe £135 million la won gba ọ̀rọ̀ ẹni afafafafa títí dalẹ́ àná kó tó di ń gbọ́ di bíi okú bíi wákàtí kan ní kan jẹ́sì wa ní à ń wá ènìyàn ni ẹ̀rí mú 125 wa lédè kúkúrú wọn ṣàyànjú ẹ̀ lánàá wọ́n dẹ̀ ti fi súná tẹ́lẹ̀ tí a ti ń dòyìn pé lami kamara ibẹ̀ làwọn ń lọ lami kamara làwọn ń lọ má bá ti gbowó wípé tí ikọ̀ monaco náà gbọ́ wípé 125 wọ́n gbà lọ man city àwọn náà wọ̀ ọmọ ikọ̀ chelsea lọ́wọ́ wípé ọ̀rọ̀ lami kamara tájọ́ ń sọ pé £38 million kò gba bẹ́ẹ̀ mọ́ o bẹ́ẹ̀ bá ti ní owó ti ń lọ bíi £55 million a lè yọ̀ǹda rẹ̀ chelsea ni a ẹ má sọ̀rọ̀ àná di bá mi bó ti níbi tá a sọ̀rọ̀ sí wọ́n sá bẹ̀rẹ̀ negotiation yìí at the end of the day ikọ̀ monaco sá padà gbà sí £47.2 million €55 million wọ́n ti á ní ọ̀dà ẹjẹ́ àyànjú eléyìí kákẹ́kọ̀ọ́ owó fẹ̀yìn wọ́n ti jọ yanjú ẹ̀ kódà club to club agreement ti wáyé láàrin monaco àti chelsea wọ́n ti fọkàn wọn balẹ̀ 10 minutes ikọ̀ monaco pé aago ikọ̀ àwọn alákòóso ikọ̀ chelsea hello wọ́n sì gba aago hello hello ladies and gentlemen hello ladies and gentlemen alákòóso chelsea náà wò pé ẹ̀yin ọ̀rọ̀ tó àti jọ yanjú náà náà bá gbé lọ́wọ́ ẹ̀yìn jìbá lálọ́ lórí everybody tó ń gbé monaco náà ní àlàbí lò lórí everybody tó ń gbọ́ o hello hello ladies and gentlemen apàṣẹ o hello ladies and gentlemen àwọn chelsea náà ń gbérin lápá bí àwọn monaco ń lé orin lápá tọ̀hún ní ká san owó yẹn sí account details monaco ní ọ̀rọ̀ owó mọ̀kọ́ ní tó ti ẹ̀wà wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ mọ̀ tí ó ti bẹ́yìn yọ ẹ̀yìn àta ọmọ yẹn mọ́ o pẹ̀ ní fóònù bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ ikọ̀ chelsea ni a bá mú fóònù lódì lódì àbọ̀tọ̀ náà tó pè wá ẹ sì à ń dárin tá n pé yín ìgbà tó wà ti lé orin tẹ́yìn ti gbé àwọ̀ pé ká ti àkọ́kọ́ ṣe fàájì díẹ̀ fẹ́rẹ́fẹ́ ká tó jábọ̀ ni ni làwa ń gbé orin yín ó ti dáa kò ní yẹ yín o monaco àwọn chelsea wọn sọ báwọn pé àṣẹ ẹ mọ̀ bú láago mélòó ń bo ni ká máa wá mi fi dà lọ wọn ní ẹ̀yin náà gbọ́ ọmọ yín tẹ́ fẹ́ tà padà wọn ni àá ti gbowó àti sáyìn gbogbo everything wọn ni ẹyin next time ẹ mọ̀ gbọ́n kò sáàjẹ́ bó ṣe jẹ́ wọ́n sá ti sọ fún wa pé ọmọ kankan ò wá mọ́ o bọ́rọ̀ lami kamara bọ́rọ̀ tí ẹ ṣe jẹ́nu ọ̀dí rẹ ti kò láti o monaco wọ́n ti lo daiko wọ́n ti lo láìpo fún ikọ̀ chelsea ní gbogbo ẹ̀ lọ àwọn chelsea náà sì láwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín moses caicedo wà ń bẹ̀ romeo lafia wà ń bẹ̀ àgbàwò tó yányán ó rínú róde olùmọ̀ràn ọkàn jordan edanson ó wà láàrin bákan náà valentin bako ọmọ oró ó wà láàrin rhys james àgbàwòlò náà ó wà ń bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan malo gosto náà lè gbọ́ wàárín kìlà tún wà ń wá ìbí là á gbà wọlé làárọ̀ yìí a kú ojúmọ́ o ọ̀gbẹ́ni tìjà ní olóòkú dáná bákan náà ọ̀gbẹ́ni arotunde ọlátẹjú mr folarin olórin ẹ kí àwọn ará ilé ẹ forin kí wọn.

0: la kokona ngba ti awon eyan fun ni ebun ti ya mu iskin le to bu ekun lojiji lori e lo
1: ewo fe kun
0: ekun ayo won pe won bu ekun lori re
2: o lagbara ye
0: ekun oloko dana
1: se mo se no le le oko
0: o re se wa
2: be se ni lo go ni na
0: kilo mo mo ya
1: olorun
0: lo mu wa won lo bu ekun gbe ekun ayo ni baba nsun
2: Okay.
0: Lami Kamara ke se ibere ose enikan lati last week koda ati gba ti oro enso olo to ti wa nle na ti wo pe okay o let's assume pe o pada lo kini next option awon ma nilo replacement despite the fact pe won si ni enough na gbogbo awon nilo lati replace e won de ti wo omo yen Lami Kamara omo yen ko se yipe style re jomo ti enso but workaholic ni awon style Kante nkan ni Makeleze ni awon kilo komo France yi Makele you style ti e ni e workaholic work create high maka buruku ni lohun so won ti wo pe okay ta won ba le ri replace at least awon ma wa okay but at the end of the day 9 minutes oro beyin yo se pelu ndoku mu ko Chelsea ati they can see
3: ta ba wo la podo temi mu nle won ni ìdíje tó pọ̀
0: láti
3: gbà so tó bá pé wọ́n wà ní europe nísìn tí wọ́n lè bá ṣẹlẹ̀ èyí ló pé wọ́n lè máa kó
0: ayasókè
3: lọ́wọ́lọ́wọ́ báyìí náà wọ́n dẹ̀ ní ṣe tó pọ̀ náà láti ṣe torí pé at least bí wọ́n top 4 àwọn náà gbọ́dọ̀ lè so káwọn náà lè kópa nínú ìdíje
0: ìsàtúnbọ̀
3: so èyí ló pé mistake tí wọ́n ṣe ni pé wọ́n yẹ àwọn fara wọn ti mọ̀ pé enzone lọ wọ́n ti mọ̀ pé ń zo lọ nígbà tó dẹ̀ ti mọ̀ pé àwọn ti wà lórí ọmọ yẹn tí wọ́n ti ọkọ̀ gbé owó ní bá àwọn yẹn tó ti di pé ẹ ti rí i pé àwọn yẹn ti fẹ́ ṣe yẹs
0: wọ́n ti dá àwọn
3: ti gbà pé òkè iye báyìí ni mi ò rò pé ó ní nǹkan tó yẹ kó dá wọn dúró láti san owó yẹn ó yẹ kí wọ́n ti tètè san owó yẹn
0: owó kúkú wà nílẹ̀
3: owó wà nílẹ̀ àwọn náà rówó lórí àwọn agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan ó yẹ kí wọ́n yẹ tètè san owó yẹn so wọ́n wá lè ti máa make it official wípé okay àti sign ọmọ yìí wọ́n yẹ kí wọ́n ti jọ ní pẹ́ kó ti wà níbi àbí 80% agreement láàrin àwọn méjèèjì
0: club to club agreement ti kó wà ní
3: tí so tó bá ti wà so tọ́jà ti bọ́ ọmọ náà sọ̀rọ̀ so èmi rò pé mi rò pé ó yẹ kí yẹn so tó yẹ ti mọ̀ pé owó tẹ̀yìn fẹ́ gbà owó yẹn pọ̀ tó replacement ni àwọn náà tó fẹ́ tajà máa pẹ́ okay ẹ̀yìn tọ́ ọmọ ní 125 ẹ̀ wá fi 30 kíní kan là wá
0: ní wọ́n padà agree 47.7%
3: so èmi ìgbà tí wọ́n ti agree sẹ́ ìgbà tí wọ́n ti ọkọ̀ gbà ló yẹ kí àwọn ti make move tó wáyé pé wọ́n mú nǹkan tí wọ́n ṣe torí tábọ̀ ìwà yìí ni
0: sí
3: ó lè padà yọlẹ̀ fún wọn.
0: ok náà wọ́n ní pé dí ìfọlárin wà lára tó wà fẹ́ bọ́ i don't normally mi tí comprehend the how fọlárin di tó collapse ló ṣe affect ti Lami Kamara mi tí bó ṣe ń ṣiṣẹ́ ìwádìí lọ́wọ́ bọ̀ tí ò bá ti yé mi sọ bọ̀ wọ́n sọ pé dí ìfọlárin tó collapse ó wà lára tó affect di Lami Kamara gẹ́gẹ́ bí Monaco wọ́n sì ń sọ.
1: ìmọ̀ràn pé gbogbo mẹ́rin ti àyàn sọ ó yẹ kán ti yanjú dí àkọ́kọ́ náà ọ̀pọ̀lọpọ̀ dí ìṣètò àti ìdìpẹ́ wọn ti rí pé ẹni tí wọ́n fẹ́ bá dùn pọ̀ ó yẹ sì gbé owó ńlá kan.
0: owó ṣẹ̀ṣẹ̀ dọ̀wọ́ ẹ̀ bí ijọ́ kan báyìí tó gbàjọ.
1: tẹ̀bára ti gbà tí se
0: tí adáre fi ń lé ọkì
1: se kọ́ liverpool kọ́ ló ta fernando torres máa tí a ta n fi bí a
0: 15 million
1: pa náà fẹ́ràn di caro padà lálẹ́ náà
0: lálẹ́ ọjọ́ yẹn
1: ọmọ caro tí ọ̀hún ó mọ́ wálẹ̀ kan rìn níbi ọ̀sẹ̀ so ìmọ̀ rò pé chelsea ló kò kù ẹ ti wulẹ̀ yọmọ ikú ọmọ ọkọ kò play rárá
0: ẹ ti dé ẹ ti mọ̀
1: ṣéjì pé kò bá
0: bá ọmọ àti coach gan ti jọ sọrọ sabi alonso ti lọ
1: o ti sọ pé òun lọ so ẹ ti mọ̀ kọ́nà yín lọ replacement ẹ̀ fẹ́ rà ẹ ti rí pé ilé ìlà fẹ́ rà kò sábúnú kídìí yẹn ti yanjú kẹ́ ẹ ti sanwó tó ayé pé bá mọ̀ pé ẹ ṣe kàmìkàmì kò sábúnú kẹ́ ẹ lọ́ọ̀ṣẹ̀ bíi méjì mẹ́ta tẹ́mi negotiate pẹ̀lú pe to te ni deadline tele ba bosi ile o bosi oju kana na yin
0: bo so le affect mo
1: ko le affect mo la pori la pe pe idije ta ba mo ko eh en to le mo affect mo ni ki o mo le fe
0: to mo le so so na si ko ma pada si us
1: so to mo ba ti ne fara pa
0: Rhys James ni ma po na layo le
1: Rhys James so Rhys James de mo te combat e
0: mo pe wa na wo
1: lo mo la fe mo
0: dada
1: mo la fe mo o ga ga la yin bon ka so pe fara po ba po fun
0: ko ni afiti
1: bo to aye pe fara pa ba ton lo po
0: but presently na ni si Kaizedo ati Edanson na wule wa fe
1: and Santos ti lo si man so awon
0: ani okay agbani oloku dana
2: eh ta ba ni ka wo eh di temi je wo ya pe di ni affect am team yen ti re ti pe player emanu awon fe ti gba owo lowo Everton ki won le o gbe replacement ko to di pe Chelsea ma ri di ka fi gba owo Folarin ka fi gbe replacement Lami Kamara ka fi agree di yen le ko to di pe Chelsea de lojiji lati wa gbe so ngba tawon ti ri owo Folarin gba gbe replacement Kamara ale ka agree ti e na le pe to na ba tin lo ka to wo bo we o na lo fa to fi je ngba ti Chelsea o ko wo de na oke ibo ni awon fe mo lo bayi lati gbe replacement Lami Kamara
0: e ba na ti ma pe Chelsea soro Kamara bi lati jo agree tele
2: eh nkan ti mo so ni pe Chelsea won jo agree
0: bi won ebi Chelsea won se wo Kamara fun
2: e reason ti
0: je e ba won so ba won ti won ra yin ni pe owo wa nle ta ba ti gbowo Kamara
2: inu fu aya fo Chelsea wa lori Enzo Fernandez lori owo ton fe ta Enzo Fernandez lati wo pe se ma si si le ni top
0: owo Folarin ko won era replacement let me tell you something
2: eh pe team yen wa nu gbese
0: Monaco le fi £47 million ra replacement. Replacement ti won ma gbe o le maji 20 something lo.
2: Ko so team wa nu gbese lara nkan ton so na niyan. Ko si owo kankan le lowo awon. Awon ni lati ta player. Fera player.
0: Ta
2: lawon lowo lowo ni.
0: Ebi en te beta na won beta.
2: Chelsea na ri lai lori Enzo Fernandez ni. Chelsea fe nawo kankan ni. Chelsea fe nawo ni. Owo wa le ti Chelsea le na lai ta Enzo Fernandez lati gbe.
0: Emi o gba yen. Emi o ti gba pe yen ni. Ki ro gbowo Folarin won be fi ra replacement
3: mejeji won
0: be ta to ya be ta won na ni
3: be ta mejeji
0: kan ni won ta kan ni Folarin ni kan won be ta nsin
2: eh gbowo Folarin ati wole si pe saju owo ti Lami Kamara
0: se bi amọ pe ko ti wole
3: gbowo Folarin asọ pe yo wole
0: e bi amọ pe ke wole se an ri gbo ti wole ni
2: owo Everton ma se agbe Everton ni Everton ni player nkan to fe ta to fe gbowo wa fi ra Folarin
0: won ti ma gba osawo fun won
2: owo ti Chelsea fi gbele Enzo Fernandez Chelsea gbele ninu fu aya fo pe se ma si ti le san to be sa ni player to wule ti juwo le po
0: wo Chelsea lowo lowo
2: o na mo so ka ni Chelsea lowo lowo to toto fe nawo yen ka eyan lowo lowo tun ma se pe o fe nawo
0: let me enlighten
2: you Chelsea those Taenzo
0: how the transfer ma bo se ma nlo mo mo yi pe mo fe ra omo yi mo ti so fun pe mo fe ra ko pe dandan ko je pe mo gbodo fun olowo ki n to gbe en ti wa na fe ra omo lowo e ko pe dandan gbodigbo ba fun lowo ko to gbe agreement ni to ba ti wa we pay this money, before so time.
3: So
0: le now.
2: Okay, you see, mo agree lo.
0: Okay, what of
2: Barcelona? Just walk with a cool arm onko.
0: Mo cool arm. Is it a cool arm onko?
2: It is just if a cool arm. Oh, too late if I want it.
0: Oh, late. Agreement. It's not compulsory. Cool. Say what I'm going to talk about.
2: Mo understand the. Oh, too late.
0: Mo understand.
2: Emo kwe. Mo kini na. Ma connect si mo ya money.
0: Ah,
2: e to hun na fe gbe omo lodo si e. Omo to hun na fe gbe lo omo lodo si e. O ni a ma reti pe o na fe gbe omo bi kan.
0: Mi gba alaye re. Emi o. Mi gba pe n to af. Mi ti ma n to affect. Iyen ti won so yen mi ti gba. O le je pe n pada bo emi o le gba pe be lo se ri because if you think you can talk to the owner, we pay. I will pay this amount yo by October o, by November o. By January o asanwo yi won ti mo ale sole meji ale won ti ti mo so ta ba de ti ri ta mo en ta be ra lowo ti na ale ri ra mo go le na ariyan mama ma sa pada wa di nto sele e don ki iroyin ti wole emi tayo oye ladun o ti de o an kan so pe won ni yan da pe Liverpool lo pe Monaco pe a raju be lo ni saa ti nbo e mo iyan le sele o le sele o ba re yan pe yan pe a raju be lo e ma worry verbal agreement ni ju be lo ayẹ ladu ti wa nbi aboro re aku ojuma
2: ojuma ayo ni o iye o ti yen tin gbo wa fun toni ojuma odun ni o je oni ni ojo keji osu kesan
0: mo ba ye labu
2: ore ni beji leduma yo tawa
0: awon osu
2: kesan ki se ori beji ta ya bi ni ko
0: ki ki se yen lo o se beji fun won na ja lo won lo
2: je ti se ba ti mi
0: kilo de
2: ore ni tejo ni beji
0: bi to bi
2: nothing be bo
0: bi to bi ko
2: iye mo se ba bi ni o ya ra
0: o
2: se ma pa ran fun
0: ah nbo lo asude
2: wa ti bankele la tun bo su mo nte fun ju ni
0: olorun ba wa gbo olorun ba wa gbo
2: iye ko se kan bayi e ku mura
0: ko si wahala olorun wa laaye
2: ele ti nbo kan
0: olorun se ya ni on the 14 lo sa ni ta mo wole su a dupe fun lo Olorun se ya ni mama na yan leti
2: gbe mo ran leti mo
0: ti e je agbadun olude to ti e
2: yi na ndo fe ko se mi kese kese to fe ko si lese
0: ngbo wa mo ku o
2: wa ran ti ko
0: o abeti wo na abeti o abeti
2: e se ma guguru ti nbe lenu mi je ma run lo ke si ma gbe mi
0: ko gbi to bi to ba tun ko fi kun
2: olorun so
0: mo ko calculate
2: olorun ti so kunrin olorun ti so birin
0: ngun mi
2: ti lo mo
0: ko je ti yo o mo pe beji to ma ni kini
2: a ba so pe beji ni o ati wa je meta
0: eyin o lo be na o lo be na ni o tun tayo nu
2: je wa fun le example abe eta je fun le example kan ni asiko kan olabun meta fe bimo
0: ni
2: osibitu eni kan je le fun pa mo kan so pe wa na be re e ti mo nigba ti obi mo kan lo bi eni kan je le se kan ta je pon so pe tiri
0: meji ni
2: nigba ti obi mo ibe ta lo bi
0: oda ba
2: eni kan je le se kan ta pe nkan le bi mo so 7 mo se sa lo na oja pa aba o wa wa ka ki pe mo lo je
0: o ni ngbe ni
2: kan o ti bi mo
0: on bank 1
2: eyo kan
0: on 3
2: o bi meta
0: on ton si 7 kini kan se meje wa ni
2: oja ya o re si ni eyo kan na lo bi baba omo da won ori mo ti o ti ya lo ngbe gbe baba won si ni le mo won ti foke raja o
0: na my duguru mo wa bayi
2: ko wa lo na ma ile wa gan to wa mu pada le won da mi ati won da wa sa tese pe eyo kan na iyawo yin bi e ma pada bo
0: e sure
2: lo wa fo kan
0: e se video pe je hun o
2: aya para wa gbo kan wa gbo
0: kan o bu gbo don teri o to gba ti ya beji ya beji eh sawo ni bo bi ni
2: ah
0: mo ni wa ti ta ni eh ah iwo do bi meji tendency epo o le bi meta ti sure
2: lai o le si ivf
0: lai si ivf tem iwo do bi meji
2: fora re
0: tendency pe meta wa lara re lekan na nbe
2: so ti wa fidi e mu ni
0: owa ah ase wa di gbamba to fidi e mu le
2: iwo na wo lo bi iya okere bi ejo ewo
0: iya ogede
2: o le je yo kan
0: ki lo bi iya ogede
2: ani
0: obi iya e mo
2: bi ejo ewu bo ba si bi
0: o re yin
2: mo gbo aton n lo mo ti mu n ti o je wale aye to ba fi le mu ru e bi merin tori to ba fi le mu ru e bi merin
0: sati semo na
2: o atebani ti lo ba fi le bi merin
0: aton ni o ti gbe semo wa
2: so ri bo mo se mo diwo wale aye to je
0: mo ba ma ti e ti wo bi ewo lo gbe rice wa laton ọrùn lọ mọ ti
2: mi ti ọjọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba
0: atọrun lọmọ ti mu ti
2: oje wa
0: ti oje
2: ati ti oje
0: ah
2: baba ona to si denu bumbu omo ti oje
0: abi lo yin ebe yawo geji
2: yo omo fun o eyan alara wa te gbo wa ka ki nigeria to toro mo so fun o
0: e ma ko minister agbanrin
2: o ro omo te yin o bi ti
0: ko
2: re ke wa da ibi to fe lo tun lagbara
0: e ma ko minister agbanrin o
2: minister agban legbe olode
0: wàhálà
2: bíbó ni àgbọ̀nrín tí tòtò
0: wàhálà yẹn ni management yanjú lọ́wọ́ láti ọ̀sẹ̀ tó
2: kọjá àgbọ̀nrín lè máa bá ọlọ́dẹ ka ìròyìn wọ́n ti ń kọ́ńpáìlì ilé ìṣègùn ẹ̀yìn tẹ́yìn sọ́sọ́kùsọ
0: ó léwu
2: ẹ̀ ń pè mí ló kọ tí
0: bàbá àgbọ̀nrín náà sọ mí ọ̀dẹ dúdú rè é mista agbanrin
2: wa sọ mi lagbanrin lẹgbẹ ọdẹ ọdẹ dudu
0: nígbà tẹ bí sẹẹti trap
2: fún yàn ni ọrọ tí o ní barista ìtara bàbá ọlọdẹ pẹlú ejò nínú igbó
4: ìbálẹ̀ egun nàgbọ́nàgbọ́n ọdẹ táyẹ̀ dáfẹ́sà ní máa sí ká ẹ̀wọ̀n gbé mi sí ikùn rẹ̀ kọ́ lọ ọdẹ má pa mí.
0: wọ́n tún á rè bọ́ lọ́dẹ fún àti.
5: ibẹ̀ yìí lẹ sọ mi lè okọ ọ̀hìnṣẹ́ ẹ gba lẹ́tà lọ́wọ́ olóyà mi.
4: nàgbọ́nàgbọ́n kọ́ lẹ́lẹ́ yóò jápa.
0: a dùn pọ̀ yọ ọ̀kẹ́rẹ́ òwú ọ̀kẹ́rẹ́ ló tún ń pa ó yẹ kí wọ́n ní ẹ ti ń sọ pé mr agbọ̀n ní ọlọ́kẹ́rẹ́ ó yẹ kí wọ́n máa tún gbòòrò
5: ọ̀kẹ́rẹ́ ó yẹ tó ń jágbọ̀n ní ọlọ́kẹ́rẹ́
0: ìbí wọn lọ ń gbòòrò
5: gbogbo yí pátá mọ fà yín lọ́lọ́ ńlọ
0: ó kùn yín ọkọ̀ náà
5: ó kùn yín ọkọ̀ náà
0: agbọ̀n yín ó wà. ẹ jẹ́ kí ọmọ lọ fún tààrọ̀
4: yìí
5: ọjà
0: tọ́ bá jẹ́ mẹ́ta lágbára rẹ̀ ká
5: méjì ni ẹ̀yọ́ kan yòókù sì ń sọ láti
0: ẹ̀ pé àyíbá àmọ́ wọ́n ẹgbẹ́ mẹ́rin ló mọ̀ pé egun rẹ̀ gbé tó lè tọ́ mẹ́ta ni ò bí ẹ̀ bó ṣe jẹ́nu
4: agbára mẹ́wàá náà bí
0: ọ̀wá ń rè é ṣàfoyọjú náà pé iye téèyàn bá
5: bí yóò wọ̀ yàrá ẹ̀
0: yàrá
5: tẹ́pẹ́ lánàá ọ̀dùnkún ó lè ọ̀dà ni.

0: eku ojuma alayo eku oye to la peregede
1: adupe
0: ka ki igun mererin agbaye ibi owoja ikani lagelu fm oke to gajoki to nfe de lo ro oni funfun ni yeyin egun gaga ni ye orun beyin obaju meji lenu lo ko ti se giran ni o e ti wa mo pe bi ojuba wa se meji dada ni ko ran kedere atele se se meji arinna gija bebe diga se meji ojoko ti pa o ati pe meji bayi lori edo ki iroyin futu oro yi ni kanin lagelu fm a bere sima jaitan lori okan ojokan awon iroyin to wade iyen lo ro oni awon awe iroyin ojojuma le wa nigeria won si ti wa te fada ara si waju wa iwe iroyin punch o nbe waju mi o daily post o gbeyin ajo akorinjo le wa nigeria ona si wade o a bere sima ku abarabo sekere yo poto fun ele iwe iroyin punch o ti epo opo ya mura ni be la awon iroyin na nse kami faye gbo ise wo la wa nse ta ni ka ise ta fi ragun ti e ni ko jebo takalamo gun ko ko gbebo dorun ni o sugba wa a o loko a o lodo kaka iroyin orin ise ti wa o ete fele fele ile aroye saaju on gbogbo temi tayo oye ladun aburo iloko mi eje apegban ka ma ba apegban jini jini bi eni ojuramu aboro to fomo luabi to ba denu e yo do didi ani sonu ka to sonu ateyin atemi ani fa kakan je ko o si ni je be kuni talewa eku ojuma layo futu ni
2: a je pe o tun di onipe ki awa ati atunjo kura wa nu lo ro tuni idunu to nti ifele to su wapo oba oke kuni so ko pe ntuka sarin ko wa wa ati wi pe nti gbogbo wa ri tin dun wa nu oba oke kuni jodi ibanuje fun awo abide mi loko temi akade loko baba to bi mi lomo oro agba bi o ba se loro baba pe nti amon se lojo ale edo ki royin fun gbogbo kan mo ni
0: o di pe ki ile gbogbo pade mi lona o di pe ki eran kan lo e je abere si fin lawon akori royin to wa de foto ni akomo e to me nwaju temi in lo je onibeji to nsafomo o wi pe oludije fun epo are labe egbe oselu adc atiku abubakar ni ana ti sojo isegun ohun lo ti kede e wi pe ohun duro ti amo nigeria o wi pe koni si wahala kankan laye tohun bo ma edibo wole oni gbogbo bi epo se nfo lala lo oke to wo re nlo oke ni gbogbo gba yi ti orise ntame kunu gbogbo e ni o je rodo ti o si lo re mu mi daily post lo ko ogba ogba ninu iwe iroyin punch ibe mu ti mu mi to n safomo oro di mimo wi pe egbe awon osise ni nigeria nlc nigeria labor congress ni won pe awon lodi si awon gbogbo epo petiro ni nigeria le ti won pe fun ebu fopo to po si nile yo
2: oda iwe iroyin the nation ni ayin ni won ti mu akoka kokoro yin ni odo ti mi o ibi to ti nsalaye oro wi pe ipo ruru okan to n ti royin royin ina lomo ti gbode kan laarin awon egbe oselu alatako lori bi en ti wo pe e si ja panupo ka jo mu omo ye yo kodondo ile ti o doju ko are Bola Ahmed Tinubu baba dodun 2027 bakan lewe iwe iroyin the punch ni ayin lo so o won ni ajo olominira ile ti seto dibu nile yi inec lomo ti salaye oro oni oro ti e se tawon e mo pon ma won le ti aso pin bi ti wuli omo o oni lori esun ti won fi nkan bi pe egbe oselu oni ka meji ni ndc nsala yoro pe kin ni o ko awon omo oye le tan fi ranse won ni aye le to di bireki won ti se ayida yida re ni rara o inte ta ri sia ina ne nbe loju opo ta pa gbani
0: o da be okan na tun re to ni se pelu eto ribo to nbo iroyin lo fi di oro mule bi pe obi kwankwaso won se pade po pelu awon oludije labe egbe oselu ndc nilu abuja be oni won ti n pete peru saato lori bi won se ku awon yan jade lese kuku ti won si ribo eleyi ti yo gbe wole gege bi are ni odun 2027 daily post lo ko lori eto ribo are bakan na ni won wi pe egun tanimu turaki inu egbe oselu pdp ẹgbẹ́ alaburada òun ni wọ́n pe ó ti darapọ̀ mọ́ ẹgbẹ́ kan eléyìí tá a mọ̀ sí G100 group léyìí tí wọ́n pe wọ́n kóra wọn jọ pọ̀ ní tiwọn láti bi ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ń pè lómìnira wólulẹ̀ ní 2027 daily post ló kọ́ o ẹ̀dọ̀ kíní fótó ọ̀rọ̀ yìí.
2: ọ̀dà ìwé ìròyìn daily post náà mo ṣì wà ní àyín níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ ni ẹnìkan tí wọ́n ń polúkọ rẹ̀ ní ṣàìbù ó ti fọ̀rọ̀ lédè o wípé ẹ̀gbọ́ àtíkù abubakar òǹkọ náà ni ìṣòro ààrẹ bọ́lá ahmed tinubu o bí kì í ṣe omi lẹ́ngbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣàìbù ló ń sọ kété ọ̀rọ̀ ọ̀hún sétí ààrẹ bọ́lá ahmed tinubu bákan lẹ́wẹ̀ ní ìkan òṣèlú kan lórílẹ̀-èdè nàìjíríà donald duke ló ti ń fi ẹ̀sùn kan wípé kò ní yà í lẹ́nu wípé láti bá rí agbára ń sá ní dandan gbọ̀n kọ́ sà jẹ́ pé mi ni wọ́n jàdarí lórílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn olóṣèlú kan náà ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ kódà tí a ń ṣe ní ìsinmi pé kán máa fi èèyàn ṣe tutù láti bá àdáwí olúborí nínú ètò ìdìbò ilé tá à ń wò lọ́ọ̀kan yìí o.
0: ó dá ẹ̀wà jẹ kémi náà ó tún mú lórí ètò ìdìbò tó ń bọ̀ náà ni ó ṣe mọ̀ pé aṣọ ọgbà ó ní àádá fún gbà. igbákejì ààrẹ ilẹ̀ wa nàìjíríà tẹ́lẹ̀ àtikú abubakar olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ́ bọ́wọ́ adc nínú ètò ìdìbò tó ń bọ̀ ni ló ti ṣe ìlérí o wípé bóun bá dìbò wọlé gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ wa nàìjíríà òun ó ṣe àmúṣe àti àgbéró ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ nàìjíríà láti rí wípé àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n pe ó jẹ́ 774 òní wọ́n mọ̀ gba owó tí wọ́n tààràtààrà tó fi jẹ́ pé ìdàgbàsókè yóò bá ẹsẹ̀ kùkú nílẹ̀ yìí.
2: lórí ọ̀rọ̀ pé owó rọgùrọgù ọmọdọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ òun náà lélẹ̀ ìdálé o ìwéròyìn dìgàdì àlọ́kọ́ wọn ni àjọ ilé ètò orí sí pínpín ìpín owó láàrin gbogbo lẹ́ẹ̀kànkà ìjọba orílẹ̀-èdè nàìjíríà rmafc wọn ní ènìyàn ti fọwọ́ sọ̀yà o wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti ṣe sọ́wọ́ wájú sí i pé àwọn ò rọ àwọn ìjọba ìbílẹ̀ lágbára pẹ̀lú kí owó tó tún pọ̀ sí i náà ni ọmọdé àkàtà wọn o kí wọ́n lè bàa lè fi ẹsẹ̀ ara wọn dúró lẹ̀ láì rọgbọ̀kú lè ìjọba kankan nílẹ̀ yìí bákan lẹ́wẹ̀ lórí ètò ìdìbò gbogbo ọdún 2027 àtikú abubakar wọn ni ẹjọ́ kan ilé tó pè tako ìkójọ́sùn ààrẹ bọ́lá ahmed tinubu láti kópa ní ètò ìdìbò gbogbo ọdún 2027 wọn ni wọ́n ti sún ìgbẹ́jọ́ ọ̀hún di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí.
0: tinubu òun ló ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé àwọn ìlànà tó ń fi ìta lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà òun ló ti ṣèṣó rè fúnlẹ̀ yìí pàápàá jùlọ ilé ètò ẹgbẹ́ ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà ìgbà tí ó bèrè 2030 owó tá a ti máa ní yóò máa jẹ́ bíi $1 trillion gẹ́gẹ́ bí ètò ọrọ̀ ajé wa bí ó ṣe ti gbéra sọ bẹ́ẹ̀ ni àtikú abubakar ń tiẹ̀ tó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú adc ń ló pe àwọn ìlànà ọ̀hún níjà tó ń pé bóòlẹ́ ṣe máa fi ara ní ọmọ nàìjíríà nítorí kí ètò ọrọ̀ ajé kó lè bá agbéra sọ àbí kí owó lè rogún sápò ìjọba ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ punch òun ló kọ́ o bákan náà òun ni wọ́n pe jds pbat òun ni wọ́n kó àwọn ìlẹ́sẹ̀ kúkú ìyẹn o láti ṣe ìfilọ́lẹ̀ ttb nípínlẹ̀ ọ̀yọ́ ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòrọ yìí.
2: ẹ já máa lọ sí ọ̀dọ̀ àṣìṣó bá a bá ti padà ní ẹ̀dọ̀ kí ìròyìn yóò mọ̀ gbìyànjú alákòótún kún kalẹ̀.
1: ẹ̀dọ̀ kí ìròyìn. ǹjẹ́ ìwọ gbọ̀ngbọ̀ ẹ̀rọ lọ́rọ̀ aláìlábùlà tó yẹ kóró láti ẹ̀rọ wá bí? èyí ni ìjọ kristu náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ heritage secondary school ìtàfàájì wáyà ẹ̀ńkébù yìí ìbàdàn ṣé gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lé ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àkórí gbòòrò gbígba ìkìlọ̀ àwọn àpọ́sítélì lórí lílọ kúrò nínú ìgbàgbọ́ tí yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Àìkú Sunday bẹ̀rẹ̀ látọjọ́ kẹfà sí ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí lago mẹ́sàn-án òwúrọ̀ nínú gbọ̀ngàn ilé ìjọsìn náà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó yẹ kóró tá a máa gbéyẹ̀wò látẹnu àwọn oníwàásù ọ̀rọ̀ ọlọ́run tó dáńtọ́ níbi tá a ti máa tàn mọ́lẹ̀ sáwọn ẹ̀kọ́ tó ṣe gbòógì mẹ́ta tó ṣe pàtàkì fún ìgbàlagbo gbogbo ènìyàn fún àlàyé síwájú sí o lè pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 0803-464-8013 nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba àwọn ọlọ́run jẹ́ síbí èyí níjọ kristi náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ heritage secondary school ìtàfàájì wáyà ẹ̀ńkébù ìbàdàn ṣé ń rọ̀ ọ́ láti rí dájú pé ìdánilẹ́kọ̀ọ́ náà fọ́ ọ́ rú kó o lè gba ara rẹ là kúrò lọ́wọ́ ìran

0: 17. Work hard, play hard.
1: Ẹjẹ́ àjọpọ̀ pa fún Olúwa nítorí tí àánú rẹ̀ dúró láíláí.
2: First Baptist Church Ìbàdàn Ìdíkan Street ló fi ti ìfẹ́ tìfẹ́ pé gbogbo ènìyàn síbi ayẹyẹ àjọ̀dún ọgọ́fà ọdún ìdásílẹ̀ àti ìpolongo ìrere Kristi èyí tí àṣekágbá rẹ̀ yóò wáyé pẹ̀lú ìfilọ́lẹ̀ pàtàkì ní ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án.
1: Lábẹ́ alága àjọ̀dún
2: Chief Niyi Akintola SAN
1: àti olùfilọ́lẹ̀ pàtàkì
2: Prince Adeyeka Afonja alága àti olùdarí A Small Nigeria Limited.
1: Àwọn alága obìnrin ọjọ́ náà
2: Mrs. Salome Olabinpe Ajayi àti Mrs. Comfort Aderoba.
1: Bàbá àti ìyá ọjọ́ náà.
2: Ẹ̀gà Ọláníyì Fàmúrewá àti màmá wa Ọláwùmí Fájẹ́mi Rógùn.
1: Àwọn orí Adéńkalẹ̀.
2: His Imperial Majesty Ọba Rashidi Adéwọ̀mí Ládọjà Arusa One the Olúbàdàn of Ibadanland. His Imperial Majesty Ọba Engineer Abimbola Akeem Ọwádéwà the Aláàfin of Ọ̀yọ́.
1: His Royal Majesty Ọba Samuel Adébáyọ̀ Adégbọlá.
2: Àjọbọ Olúriwà Eléruwà of Ìrúwàlà. Ẹni ayé ti pàtàkì Engineer Olúṣèlú Abiodun Mákindé the Executive Governor of Ọ̀yọ́ State. Olùgbàlejò àgbà Àlùfáà Ọ̀nàwé Solomon Ojìlámì.

0: Ajadi Ogunto Ibo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First.
1: Family prayer ministry ṣàgbékalẹ̀ ètò àdúrà ìjìnà ti parí èyí tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ akúrìtọ̀tẹ̀ yìí la pè ní ìwé olúwa èyí tá mú jáde láti inú ìwé ẹ̀kọ́ jeremiah orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún wá láti ní ìrírí àgbàjanu níbi olùgbàlejò wa pásítọ̀ Wẹ̀mí Ajégbèmíga tó fún mọ́ pásítọ̀ MBR mú àti àwọn ọ̀rẹ́ṣẹ́ ọlọ́run mìíràn yóò ti máa darí iṣẹ́ ìránṣẹ́ orin ìyìn àdúrà àsọtẹ́lẹ̀ àti ìsọ̀kalẹ̀ agbára ọlọ́run ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọjọ́ ajé sọ́jọ́ karùn-ún oṣù kẹsàn-án ọjọ́ sátidé ọdún 2026 ní ìpàdé àdúrà ọ̀hún yóò wáyé ní scripture union nigeria headquarters sọ́mọ́lá ìlú ìbàdàn ní ìdojúkọ gasland ìpàdé òwúrọ̀ yóò bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́sàn òwúrọ̀ tí ìpàdé àṣálẹ́ yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́ jésù lórí.

0: òun ni ẹ wá náà ó tulẹ̀ kó jìnà tó ṣùgbọ́n ilé ìmọ̀ ìgbàlódé muslim model school tó jìnà àyíká wa ló wà nínú ìbàdàn marine school fọlọ́jẹ̀ atàbárò new fẹlẹ̀lẹ̀ sókà ńbàdàn ẹ̀yin náà wò gbórówó pọ́pọ̀lọpọ̀ ọmọṣẹ́ yá gan fẹ́ kalẹ̀ tí wọ́n ń wà á rí lọ́wùjọ wa nígbà tí òfin mọ ọlọ́run àlá nínú ẹ̀kọ́ wọn ni àti kẹ́kẹ́ la ti pé kan roko tọmọ ọmọ yàyàkuyà marine schools ni kó ti fọ́ ọmọ sílẹ̀ fún ẹ̀kọ́ àkọ́yé marine nursery primary and secondary school gbogbo òbí tọ́lá máa ń bẹ̀ ọ̀kadà mọ́ multi standard muslim school ohun èlò ẹ̀kọ́ ìgbàlódé kún bẹ̀ kẹ́kẹ́ modern science laboratory ẹnìkan kọ̀m̀pútà kan ni kí máa ó lè tètè kó ságbárí akẹ́kọ̀ọ́ fully equipped library àyíká tó dùn wò yàrá àkàwé tí ò fún dánidáni àyè islamic lesson fún tọmọdé tàgbàlagbà ọkọ̀ tó dápẹ́ pẹ́ tó ń pẹ́ máa lọ́kọ́ máa bọ̀ bọ́n mo bá kẹ́kọ̀ọ́ jalè ní marine school ìfọ̀kànbalẹ̀ ó wà kóbi lọ́jọ́ iwájú máa lọ tààrà sí marine school ọlọ́jẹ̀ àtàbárò new fẹlẹ̀lẹ̀ sókà ìbàdàn telephone 09038637741 tàbí 09078679631 marine school mo máa débẹ̀ sanwó ọmọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nǹkan máa ń kọ́bọ́.
1: Oyo Central dára sí i. Pẹ̀lú gbogbo akitiyan àti ìdàgbàsókè sí Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde mú bá Oyo Central. Atẹ́gùn òtún ránfẹ́ ìmọ́lẹ̀ ń tàn àsoríire.
2: Sẹ́nítọ̀ Dr. Yunus gbìyànjú gẹ́gẹ́ bí aṣòfin àgbà Làbújá. Ó dá oríṣiríṣi àbá nílé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìdàgbàsókè àwọn ènìyàn ẹkùn ìdìbò Oyo Central.
1: Ó gba àwọn ọ̀dọ́ sílé iṣẹ́ ọba. Ó rọ àwọn àgbẹ̀ lágbára. Ó tún pèsè ìrónilágbára fún oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò. Ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ nípa ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó fún wọn lówó, ó tún fún wọn nínú iṣẹ́.
2: Nípa ètò ìmáyédẹrùn, ó pọ́nlé ìwòsàn àgbàyanu. Ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò Oyo Central. Kódà ó tún kọ ọjà àgbàlódé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdù tó wà lẹ́kùn ìdìbò Oyo Central ló gbé sólábọ̀ òsì. Solar street light tó ṣe kò dín ní ẹgbẹ̀rún mẹ́wàá.
1: Kò tán síbẹ̀ o, Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde lójú tó ọ̀rọ̀ ẹ̀kọ́. Bó ṣe ń kọ́ ní ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. Bẹ́ẹ̀ ló tún ń kọ́ àwọn àgbà yanu. ICT Center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
2: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú láyọ̀ Central.
3: Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́.
1: Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde jẹ́ lẹ́ni tá a tó dìbò yàn gẹ́gẹ́ bí Sẹ́nítọ̀ tí ó ṣojú ẹkùn Oyo Central lẹ́ẹ̀kan sí i.

lórí ìgbà ilé lára Redmi 17 rẹ sórí ẹ̀rọ mìíràn tí ó sì tún ṣiṣẹ́ yípo ọjọ́ keje. Tí ó bá tó àkókò láti chaji rẹ̀ pẹ̀lú 45 watt, ìṣẹ́jú márùndínlógún péré ni yóò fi gba iná sára. Má ṣe jẹ́ kí ó kọjá rẹ ní Redmi 17 láyò lónìí.

0: wa ko ra ti e loni
1: Redmi 17 o sise takun takun
2: Mọ̀mọ́mọ́mìyàn bá dájú ayẹyẹ tó lógun sọ́nà gbọ̀ngbọ́ lọ́lá níbi ìgbàlejò Solam Event Hall. Ìjálàjà gbọ̀ngàn ayẹyẹ tí ò sẹ́lẹ́gbẹ́ irú ẹ̀lẹ́ yìí.
3: Èèyàn bí ẹgbẹ̀rún kan ní ó jókòó nínú gbọ̀ngàn tó yáàyè tọ́yẹ inú ẹ̀ gbáyé.
0: Ẹ tún lè búùkù half us. Gbogbo fàájì lẹ́mọ̀ wò ó mú màwòrán pẹ̀lú free wifi. Ice room wà tẹ́ lè ṣe nǹkan mímu lọ́jọ́ sí ice block ń bẹ fún títà. Ààyè lọ ṣalanu láti ta tẹ́ǹtì ìgbàlódé tẹ bá lérò tó wà yàmì. Àwọn elétò àbójúó ṣẹpẹṣẹpẹ CCTV ààyè ìgbọ́kọ̀sí tó tẹ. Àwọn apáta pèjì ẹ̀rọ amúnáwájú okòrì. Gbogbo tẹ fẹ́ lójú kan ló wà. Tura tún ní Best Rock Universal Enterprises níbi tẹ́ ti lè máṣọ̀ náwó yín àti Glam by Mistake tẹ́ ti lè kàtíkè wégèlè lọ́jọ́ ayẹyẹ. Solam Event Center ẹtì ẹ̀dẹ́bẹ̀ wò nẹ́kẹ́ ẹsẹ̀ rí ọ̀rọ̀ Annex 2 Block 7 Aláàfin Avenue Oríyọ̀lé Estate Extension Ìbàdàn 0803 807 4090

Sorry, okay. Oh, bawa, but look, I'm gonna let you know.

0: E ka bo pada lati ojo oja.
1: Yes.
0: E do ki iroyin o kile fala fala. Na lo n ba fe fe so re o. O da je se be ki n gbe ni ayin iwe iroyin Daily Post loko lo ro tun ni nibi ti okan lara won oloro pataki fun omo yin si ipo re lati nu egbe oselu ADC iyun Atiku Abubakar Frank Shaibu ina lo mo fi oro lede lojo Isegun Tuesday nibi to ti n fesi oro wipe ẹyin igbákejì ààrẹ àná lórílẹ̀-èdè nàìjíríà nǹkan kọ́ ni ìṣòro ààrẹ bọ́lá ahmed tinubu ṣáájú ètò ìdìbò gbogbo ilé ìta fẹ́ ṣe bọ́bá di ọdún 2027 ṣàìbù iná ni ó ń fún ààrẹ bọ́lá ahmed tinubu lé sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ní wo ìrẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu omilengbe àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ilé ìtọ́ ẹ pé wọ́n ń kígbe ńta ní romi lábẹ́ ìfúnpinpin ìtọ́ ajé tí ń bẹ lóde yìí òun náà gan ni ìṣòro ààrẹ bọ́lá ahmed tinubu o wọ́n ní ó fi ọ̀rọ̀ náà lédè lẹ́yìn tí ààrẹ bọ́lá ahmed tinubu tó fèsì lórí báyìí ni wọ́n ti ṣe bí n bá dórí àpèrè ilé tí Atiku Abubakar tó sọ àmọ́sá wọ́n nígbà tí ààrẹ bọ́lá ahmed tinubu ọmọ ṣàlàyé ọ̀rọ̀ wọ́n ní kò tiẹ̀ dákọ Atiku Abubakar pínrínbi ti wuli ọmọ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi léde lórí ìtàkùn X níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé bọ́ọ̀ tiẹ̀ dákọ Atiku àwa ti mẹni tó ń dákọ ṣùgbọ́n Atiku Abubakar ó dúró tán ni láti sọ̀rọ̀ lọ bí ti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ilé tí wọ́n ń wòye sí o bákan náà ẹ̀wẹ̀ ní ààyè ilé ẹni tí ṣe ọmọ òye fún ipò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú PRP Donald Duke ló ti wá fi gbé ta pé ẹ mọ̀ bá ní ẹ mọ̀ lájà ipe àwọn olóṣèlú kan lórílẹ̀-èdè Nàìjíríà iná ẹ̀ náà jẹ́ pé n tí ń gùn lé lásìkò yìí ipe bí ọba gbà lógì àwọn fọlẹ́kọrọ ni ipe àwọn sàfẹ́ jáwé olúborí nínú ètò ìdìbò gbọdún 2027 tí ń bọ̀ lọ́ọ̀kan yìí ẹni ọ̀hún ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ gbọ́ sẹ rí ibi tí nǹkan dé dúró lásìkò yìí àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń fi èèyàn ṣe ètùtù pé àníṣẹ́ kásà dé orí àpèrè yìí sẹ́ni káwọn lè bá àwọn adarí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní òun tó wá rọ àjọ olómìnira tí ṣètò ìdìbò nílẹ̀ yá ẹnẹ́ẹ̀kì wípé ẹ gbọ́ ó yẹ kẹ́ ẹ mú ìyípadà ńláńlá débá bá a ti ń ṣe bẹ́ẹ̀ ṣètò ìdìbò nílẹ̀ yìí bẹ́ẹ̀ kan bá sì hùwà tí ọ̀tọ́ lórí ìtọ́jẹ mẹ́tò ìdìbò ẹ jẹ́ ká máa fìyà tó dógbe jẹ wọ́n kí àwọn yòókù náà lè bá a mọ̀ pé máa bá gbérù gbèsè yìí ìyà tí ó jẹ rèé o.
2: Ó dá àwọ̀ kan rèé tó ń jáde wá láti ọ̀dọ̀ ambassador doctor Opeyemi Ayanide léyìí táwọn èèyàn mọ̀ sí MC Swagger léyìí tí ó ti ń kéde wípé àwọn ọ̀dọ́ langba nínú òṣèlú wọn ṣe tán ní tìbú tó rò ìpínlẹ̀ ọ̀yọ́ pé òun gan òun sì ṣe tán láti léwájú wọn láti kó àwọn èèyàn sòdí lẹ́sẹ̀ kúkú fún ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ olóṣùṣù ọwọ̀ ṣáájú ètò ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́nà 2027 Ayanide eléyìí tó náà jẹ́ olóṣèlú ẹsẹ̀ kúkú tó sì jẹ́ èèyàn tó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ó ní ó jẹ́ olùdásílẹ̀ Take It Back Movement ní ìpínlẹ̀ ọ̀yọ́ ẹgbà ìpínlẹ̀ ọ̀yọ́ padà léyìí tí ó ti kéde báyìí ìyẹn lánàá ti ṣe ọjọ́ kìíní lọ́jọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kìíní oṣù kẹsàn ọdún yìí wípé ó ń ṣetán o láti kó àwọn ọ̀dọ́ sòdí láti kó àwọn èèyàn jáde lẹ́sẹ̀ kúkú ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ ọ̀yọ́ ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé Take It Back Movement yìí òun náà ìlú jẹ́ pé ó jẹ́ ètò tá à ń gbé kalẹ̀ ìyẹn fún àti kó àwọn èèyàn jọ lẹ́sẹ̀ kúkú láti gbáradì fún ìpolongo òbò pàápàá jùlọ láti báwọn èèyàn sọ̀rọ̀ nípa ìdí tó fi yẹ kí wọ́n ṣàtìlẹ́yìn fáwọn olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti fi àwọn nǹkan ribiribi àwọn èròǹgbà tó jẹ́ ti àwọn olóṣèlú tó fẹ́ díje dupò lábẹ́ APC han àwọn ará ìlú lára àwọn tí ambassador Opeyemi Ayanide tí ó kéde wípé òun ṣetán o láti ṣiṣẹ́ fún ìdìbò wọlé ní 2027 ó ní olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn distinct senator Sarafadeen Abiodun Ali bẹ́ẹ̀ ni onímọ̀ ẹ̀rọ Adéremi Abbas Hussaini tó jẹ́ olùdíje fún ipò ìlẹ́gbẹ̀mọ asòfin àgbà lẹ́kùn gúúsù Ọ̀yọ́ ìyẹn Ọ̀yọ́ South Senatorial District bẹ́ẹ̀ òun ni honorable Dr. Niyi Yusuf olùdíje fún ipò ìlẹ́gbẹ̀mọ asòfin àpapọ̀ kejì ilẹ̀ wa Nàìjíríà ní ẹkùn Ìdó Ìbàràpá Ìsìlọ́hún tèmọ honorable Babatunde Sunday Ogunlade Babs olùdíje fún ipò ìlẹ́gbẹ̀mọ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ látẹkùn Ìbàràpá Ìsìlọ́hún ati gbogbo awon olodije fun ipo kan tabomi labi asia APC ni tibutoro ijoba ibile metalelogbon to nbe tibutoro ipinle oyo gege bi MC Swaga bo se fidi oro mule pe akichiyan ohun lati ri pe awon ko awon eyan sodi lati se kuku o na ni lati ri pe awon odo langba awon adari ti won je odo o na ni won pinu ti won se ko ipa ribiribi inu idagbasoke eto iselu atoselu ni ipinle oyo oni pe odo ni wa yi pe ana si ni a je adari fun awon odo ti butoro ipinle oyo gege bi alaye to se oni pe won je nton je bi pe idari tuoto oni idari ile eto e pe yin se idari awon yin ni ese kuku ti se pe oke iyan kan ti lo rin yi gugu e le to se fi de oro mule yi pe ni ti le nto lohun o eto ribo ti nbo lona yi awon odo ipinle oyo won se tan o lati ri daju wi pe egbe oselu APC o wole lati kede le
0: o wa jamu
2: pada awon fi le se lo sugbon ko to de pa mo lo igun tanimu oturaki inu egbe oselu PDP won ti darapo mo G100 group lati bi egbe oselu APC wolu le 2027 lasiko eto ribo apapo won wi pe awon G100 group yi o je awon egbe pe awon adari egbe oselu alatako won sara won jo be iredi gbogbo e na si ni lati di pe egbe oselu APC odi wole mo lowo ni 2027 ini enema bank to je akowe ipolongo fun egbe fun won national publicity secretary fun igun turaki yi lo pe awon pinu lati gberu gbe se be nitori pe ori nta awon Nigeria tori awon Nigeria la fi ko awon eyan ijo o
0: e
2: ta fi so yi pe ani pe ki egbe oselu APC ku lori alefa kara le ba atu teru to mo nle yi daily post onu beta e jaride a pade lori eto yin eto aje kanjo so ni agun mesa gerege dan agun mewa titi igba na temi tayo oye ladun aboro lo ko ni eje apegban ka ma ba apegban jinijin bi eni ojoramu aboro to fo mo lu abi to ba dinu e yo dodidi ani sonu ka to sonu ateyin atemi ani fa kankan je ko si ni njebe ko ni tale wa
0: aje wi pe oroke nanu ni agbon be oni yan si won lobe se nte ba fi beje se eku agbinu abide mi lo ko temi wa kan le lo ko baba to mi ni o wa gba bi o ba se lo ro baba pe nti a ni se lo gbe oni yo to so ba

0: ni Lagilu FM. Okay. To gajo ki mbadan. Ibe le ti mbo wa. Kete kete lo roi. Eto shilule to. Je kajo so. To li pe. A joro yo banpe ni ijiro. Ise wo ikuru wo nta badi jo wo ye kogun. Be bagba gbe pe lati. Inu osu to koja yi August oni ipolongo fun ibun are ti bere ni Nigeria si ti mo gbo okan ojo kan awon ipolongo ye lori radio ati bebe lo television ni koda lese kuku sugbon ara ise ti o je ti wa oni lati se agbeyewo awon eto lolokun ojo kan ti awon ijoba ayin awon oludije kankan ti won gbe wa yi ti won pe awon o se fun wa to ba di asiku eto dibo ati leyin tan ba dibo wole tan iyan ilere won irungba won ipolongo ibo are inu ti wa nta bayi leyin na ni ipolongo ibo gomina yo bere ni osu ta wa anu re yi e ku ojumo la kotun temi ta yo ye ladun aboro inoko mi emi nikan ko mo wa lori eto comrade alaba adebisi ajo wa lori eto laaro eni e ki awon ti won gbo wa
1: mo ki gbogbo ara le pe apoju mi mo le ki gbogbo awon ta jo wa ni ikulu ade ku ojo meli meli ele ti ni ro mo lori moju atu wa lara mi
0: amen e se pupo e ja wo awon nkan kan wa ti o nsele nle yi ti oye ka gbe yewo lara awon ilana gbogi ti ijoba yi to nbe lode to fi ita oni oro subsidy iyo won owo ku lori epo petiro lati May 29 year 2023 oni ijoba to nbe lode ti fi ilana lede to si ni pe ko si pe lo kabo nbe mo it has come to stay ye iyo woran ko lo epo ati bayi epo petiro wa lara awon kan ti o nfa to mu kori ta opolopo eyan tabi nkan ti a mo ni so pa awon eyan pariwo lawujo wa to si n se akoba fun bi awon kan se n gbowo lori ati igbokigbodun oko kuda ijoba gan mo ona fi npe won se ifilole awon oko ti o mo lo afi gas ka mo si CNG bus or buses lawujo pelu bi epo petiro se wa gbo lori si oloye atiku abaka ni to n ba wole se oro subsidy awon o da pada àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ náà sọ pé owó táwọn ń gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà owó ìdákọ̀mu ni owó epo tàbí owó irinṣẹ́ lọ́bí iṣẹ́ ó ti gbé gbogbo owó lọ tán ọ̀rọ̀ rí ibi tí mo fẹ́ ká ti mú nìyẹn pé àtìkù lóhun ó dá subsidy padà tinubu ní pé ẹ̀fẹ̀ 2 ó ní àtìkù ń ṣe nigbati abawo iwoye yin fọnran bi ti ààrẹ Bọ́lá Tinubu ti n sọ̀rọ̀ fèsì fún Àtíkù à ń fi ta fún àwọn èèyàn láti lè ṣẹ̀rí ẹ̀ ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kétékété ẹ má tẹ̀tì láti gbójú wa live and direct nítorí ètò wa jẹ́ ká jọ sọ ṣe ìbòde lónìí tó sì ń tẹ̀síwájú comrade Alaba Adebisi
1: ẹ ṣe
0: àtọ́kùn
1: ṣẹ́rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú subsidy kò ṣe subsidy mi ò èmi náà wà lára àwọn tí wọ́n kọ́kọ́ condemn ààrẹ nígbà tí wọ́n kọ́kọ́ débẹ̀ ní 2023 tí wọ́n dìbò wọlé ipe ọ̀rọ̀ subsidy yìí ó kọ́ olóyè kan jẹ́ nǹkan tí wọ́n sáré máa ṣe àwọn policies méjì kan wà tí wọ́n gbé ń gbà yẹn ṣe wọ́n pé kò pẹ́ ń gbà tí wọ́n yọ subsidy náà ná float naira tí ó padà di nǹkan tí devaluation tó fi padà wọlé but tá a bá sọ náà pé ó kéwòó

0: ẹ mọ ojí rẹ lọpọ ilé àfẹ ìbòjò ojí rẹ nísàárẹ ẹ mọ ojí rẹ ẹ mọ ojí rẹ bẹyìn bá ti jí rẹ àbùsẹbùsẹ ọ jèrè
1: ẹ má fi àkùrá ní àwé àbídí olówó o lábẹ́ lábẹ́ ò dapọ̀
0: ohun. Ó ti ń lo rí ní ìsìn ó ti ń lo bíi 26 years.
1: Ó wà ó bá láàrin àwọn ètò gbogbo sẹ́lẹ̀ ń kẹjọ o pẹ̀lú kọ́lá olóòtú.
0: Bejide producer.
1: Otú o kọ́lá olóòtú.
0: Ọpọlọ rẹ ò ní dàrú.
1: Otú o kọ́lá olóòtú.
0: Bejide lọ́ba ń ṣe.
1: Ojúmọ́ o.
0: Olókọrin fún mi.
1: Olóòtú lókè.
0: Ní nǹkan bí ọdún 25 sẹ́yìn.
1: Kọ́lá

0: ẹ̀ntà tó dàbí rẹ̀. Sátidé mọ bẹ̀rẹ̀ ètò sẹ́lẹ́ńkẹ́jọ́. Ìgbà tẹ́yìn oníṣàbù. Tẹ́ mọ tí ojú ọjọ́ ń wí. Ẹ̀yin lẹ́ni kí n gbé sí ọjọ́ Wednesday. Mo gbé kú òun Sátidé láàárọ̀ Sátidé mo gbé sí àárọ̀ Wednesday. Nígbà tó ti bárawọ̀ mi mu bẹ́ẹ̀. Mo ṣètò sẹ́lẹ́ńkẹ́jọ́ láàrin ọdún kan. Lọ́dún tí mo gbé kú òun Sátidé tí mo gbé sí ọjọ́ Wednesday. Mo ṣe ní ọdún kan. Ó dé oṣù méjì àbọ̀. Eré gbogbo ti wọlé. Lọ́dún yẹn mọ́ra Mercedes Benz. Ìgbà yẹn ni wọ́n wà nímọ̀ pé. Ọ̀tá ohun tá a fókù lùkú bá gbà. Làwọn onípolówó ọjà bá ń rọ̀jò lọ́tún lọ́sì. Gbogbo ń tọ́ bá fẹ́ ṣe láyé mọ̀ bèrè sí. Ihun sọ dẹlẹ́bọ o. Gbogbo ń tọ́ bá fẹ́ ṣe láyé yìí máa bèrè sí. Bọ́ ọba ní mùsùlùmí ni ọ lọ bí àwọn oníṣàbù. Bọ́ ọba ní oníṣẹ̀ṣe ni ọ lọ bí àwọn oníṣẹ̀ṣe. Bọ́ọ̀bọ̀ fi fàyẹ̀ wò. Ifá ló dògbò ńdá, ọ̀run mi láyé òkèké kàn. Akárígidí, akárígidí ti ń bá akárígidí, ń bá ifá sọ̀tà. Akárígidí, ọkárígidí ń lọ bá kú. Akárígidí ń bá ifá sọ̀tà. Akárígidí ọkà tiẹ̀ ọ̀rọ̀run alákejì. Kábíyèsí olódùmarè. Bọ́ ọba wá ní kìrìsìtẹ́nì ni ọ́. Àwọn tí máa yẹ nǹkan wò lórí òkè àwọn wòlíì wà. Kí wọ́n sọ fún ọ pé báyìí ni tí ó sì rí bẹ́ẹ̀. Látọdún tí mo ti bẹ̀rẹ̀ níjọ́ Wednesday. Sponsor já lórí ètò yìí dọdún yìí. Di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Lónìí mo láọ̀ láti sọ fún ọ pé sponsor mẹ́jọ ni mo nílé ni. Màá lo díẹ̀ nínú ẹ̀. Tóògùn kọ́.
1: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́n.
0: Gbogbo ń tọ́ bá fẹ́ ṣe láyé yìí máa bèrè sí wọn. Sọ́nà wà ń bí àbọ́nà òsè. Ìkan tí mo bèrè sí láyé ọ̀padà yí mi lọ́wọ́. Ìfẹ́ a máa rùbòyàn lójú o. Bàbá fẹ́fẹ́ ìyàwó tí wọ́n ó pe obìnrin sí jókòó nídìí kò nídìí ẹdé o ẹdé o. Ìfẹ́ a máa rùbòyàn lójú tó bá nífẹ̀ẹ́ èèyàn tó bá fẹ́ bá ṣe bísínẹ́ẹ̀sì. Bí a bá ní ọ̀wádìí ó pe onídìí kò nídìí. Ìró èyí tí mo ṣe bẹ́ẹ̀ mọ padà jẹ̀bi ń bẹ̀. Èmi àtẹni náà padà dọ̀ta ayérayé. Ọ̀sẹ̀ mi tí wọn ò lè gbàgbé. Ọ̀dà omi gbogbogbò ṣe mi àtò lólùfẹ́ mi láàrin. Ṣé bí dú ọ̀dùn.

0: ìrìn àjò lọ fẹ́rìn láàárọ̀ yìí lọ yẹ̀ wò. Kábíyèsí Olódùmarè ẹlòmíì múra tó fẹ́ jápa báyìí ti ń ta gbogbo nǹkan rẹ̀ wàràwàràwàràwàrà tó sì jẹ́ Nàìjíríà lajé rẹ̀ wà. Ajé rẹ̀ Nàìjíríà lọ́wọ́ ó sì fẹ́ jápa sọ fẹ́ sáfowó kan lọ yẹ̀ wò. Ẹlòmíì ń pẹ́ torí pé òun ò rí nǹkan jẹ lòun lòun wàá fẹ́yàwó bọ́ọ̀ bá sì fẹ́yàwó ò lè méèkì ẹ̀ nínú ilé àjọṣepọ̀ ìràwọ̀ ìyàwó rẹ ni ó ràn ọ́ lọ́wọ́ tí ó gbé ọ sókè torí ìràwọ̀ tiẹ̀ fúyẹ́ díẹ̀ ìràwọ̀ ìyàwó rẹ ni ó sọ̀pọ́ọ̀tì ẹ̀ tí ó ràn ọ́ lọ́wọ́ tí gbogbo nǹkan ó fi dúró. Ọ̀rọ̀ ni ò tí ì rí nǹkan jẹ ní sọ́rọ̀ ìyàwó lọ́kàn. Níbi mo ti bí lọ ní àtítí ń bẹ tí ò níyàwó lọmọ ọlọ́kadà nífẹ̀yàwó méjì a méjèèjì sì ń sunú yàrá kan. Ìyá Jẹ́mílá sún sẹ́gbẹ̀ẹ́ ìwọ ìsàlẹ̀ lóṣù lónìí o ìyá Jẹ́mílá ìsàlẹ̀ lóṣù. Lórí pé orogún rẹ̀ ti lóyún o jóṣù lórí bẹ́ẹ̀dì kílẹ̀ ọmọ ọmọ tuntun mọ́. Ó sì ń kọ̀ǹtró àwọn méjèèjì ẹ wo Satia ẹ wo ọba mi tọ́ dá mi. Yóò sì mọ kọ̀ǹtró wọn bí ìgbà téèyàn mú rìmóòtù tí fi ń ta tẹlifíṣàn. Kódà wọn ò ní jà. Mo ti bí lọ ní à ó sì kọ̀ǹtró ìyàwó kan tì. Níbi tó bá ti ń pé kiní ráyẹ wo kiní kan o. Ìlọ́lọ́kadà ní kọ̀ǹtró àwọn ìyàwó rẹ̀ tí ń kólẹ̀ tí kejì ń bá a bẹ̀bẹ̀. Ọlọ́kadà ọmọ márúwá for that matter.
1: Ẹni ṣèkà tó múra síta.
0: Dádì ìwà ẹ̀dákọ̀ ẹ̀ mọ́ bínú. Dádì Jẹ́mílá ẹ̀ mọ́ bínú. Àná àdìsí àmà ànú ọlọ́sọ̀ọ́wé mọ́ dì.

0: ìyàwó bilonia ìyàwó multi bilonia ọwa ìjàwá wà láàrin wọn bilonia ẹsẹ wa ránṣẹ ọwa ẹsẹ wa ń fóònù ìyá ìyàwó rẹ pé lágbájá tó ti gbèsè rẹ dé ẹwà ilẹ̀ mojú rẹ wá bá ẹwà wò ilé ẹ̀gá fáwọn nílé yóò ń gbọ́ ìyá kìíní kí ló dé dádì yín ló pè mí kábíyèsí ọlọ́run ẹni tí ọmọ bọ̀ tílé ọmọ ọrọ́ ọkàn túrò ìyàwó ẹyọ kan tì lọ yẹ̀ wò ìyàwó mi ìjọ tẹ̀yàn bá fẹ́ ìjọ náà ní súra èèyàn wálẹ̀ ìyàwó mi ìjọ tó bá ti wọlé rẹ ní gbogbo nǹkan rẹ ọ yàtọ̀ ẹlòmíì ńgbà tó wà léwe tí ò tí ìfẹ́yàwó gbogbo náà rẹ ọmọ jù gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ ìyàwó míì ńgbà tí ò tí ìwọlé ọkọ ọwọ́ rẹ ó wúwo púpọ̀ gbàrà tó bá pàdé panápaná ràwọ̀ ọyọkọ lọ́pàdé àbíyàwó lọ́pàdé ni gbogbo rẹ ọba di pin àti jẹun ọba di wàhálà lọ yẹ wò ẹni ọba fẹ́ ra mọ́tò lẹ́ni tí ọba mú mẹkáníìkì tó mọṣẹ́ dáadáa tó jó lóòótọ́ tí ò mú lọ díẹ̀ kọ́ lọ bá yẹ̀ wò olúwẹ̀ tẹrẹ jẹ́ o àwọn mẹkáníìkì kan tún wà tó bá bọ́ yẹ mọ́tò wò àdánwò lè yóò kò ń bẹ̀ níbi ọba ti sí bọ́nẹ́ẹ̀tì òkè ìwọ ti wà nù mọ́tò ó ti jókòó sínú mọ́tò mugun ti jókòó síwájú mọ́tò wọ́n wá sí bọ́nẹ́ẹ̀tì òkè mẹkáníìkì tí ń bá wọn yẹ nǹkan wò ẹni wọ́n fẹ́ ta mọ́tò wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ti sọ pé 15 ni ti yóò 15,000 ni o àkàrà 20 ni o 20 ni o ogún ni o wọ́n dà kò burú ọyẹ ẹrẹ́sì ẹ̀ ó ti gbé sí ọ létí torí 20,000 tí wọ́n promise ẹ̀ ẹ́ńjìnì mọ́tò yìí lálàáfíà wọ́n ti ṣe fún mi rí ẹ́ńjìnì mọ́tò yìí lálàáfíà ọ́ bí fara ìwọ náà ka owó bó ṣe transfer ni bó mú lọ báńkì ẹ kú oríire o mọ́tò tí wọ́n ti fi pòwe fún ọkọ tó rà wọ́n gbé kiní ike ọ́ìlì lé lórí so ọpọlọ rẹ ò sọ fún ọ pé bí ọba máa mu epo yọ bí ọba máa mu ọ́ìlì yọ máa mu omi ńbẹ o tọ́ bá rà á ni gbogbo wọn ń wẹ nǹkan kan igbá wo irú tó ṣèmí rí ni mò ń sọ ẹ mọ́tò mi àkọ́kọ́ tí mo kọ́kọ́ rà mo fi kàsùkà ìkà náà mo ní ọba ń wò ó wò lákùrẹ́ mẹkáníìkì tí mo lọ pè wọ́n ti promise ẹ̀ ní nǹkan mo gbé mọ́tò délé wọ́n sáré pé ń gbọ́ dàárọ̀ ọjọ́ kejì tá a réèsì mọ́tò kí ni èéfín wúrúwúrúwúrú kan jáde mọ́ ṣe bí mẹkáníìkì ń bọ̀ dá mi bọ̀ á ti rí báyé tún dé o ẹ á bá wo mọ́tò ìwò bá sí bọ́nẹ́ẹ̀tì ẹni tí bọ̀ dá mi kọ́kọ́ béèrè ni pé ṣó ò tí ì sanwó kí ló dé dráìfà tó gbàbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti jọgbà mí nǹkan kan tó jẹ́ pé wọ́n ti pínwó ní ojú rẹ̀ ní bọ̀dá mi ti ń sọ pé ọlọ́run bọ̀ láti rí ẹ́ńjìnì mọ́tò yóò dá.
1: àtúnrẹ́ àti ìka ẹ̀kọ́ ò ní bẹ́ẹ̀ ènìyàn fẹ́ kí fọ̀rọ̀ bí ọ̀ṣọ́.
0: dráìfà wa bí mi léèrè pé brọ́dà yín tẹ́ ẹ fi mọ́tò hàn yẹn irú mọ́tò wo làwọn ń lò mo ní wọn ò tí ì lo mọ́tò kankan. ẹ̀yin náà ń fi nǹkan lọ ẹni tí ò tí ì lo mọ́tò ṣé kọ̀ wá wo àwọn náà kí wọ́n ra mọ́tò ṣáájú yín ni. wọ́n fẹnu ba oríire yín jẹ́ ni.
1: ẹ̀dá tó rọ fọ ìka.
0: mo wá wo bọ̀dá mi bí ìka pé àṣẹnu bọ̀dá ilé mọ́tò sí nǹkan.
1: ẹ má má ṣe o.
0: nígbà ọlọ́run ọ̀ wọ ẹni ẹlẹ́ni mọ́ mo bá gbéra àkúrẹ́. ọjọ́ kẹta rẹ̀ mo bá ń lọ ṣe prógráàmù lákúrẹ́. àwọn oge ọ̀gàn gẹ́gẹ́ bí ìdíónà tuntun èmi náà fẹ́ yín ọkọ̀. alọ́gàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdàdà ọjà tí ń bẹ ní ọjà tí ń bẹ lọ́nà Àkúrẹ́ yìí ṣe jẹ́ ta kan lójú ọ̀nà yìí tí bíríjì wà ń bẹ yìí o. ìdajì ọ̀sun ìdajì òǹdó bíríjì yẹn ni ibẹ̀ ni òǹdó àti ọ̀sun ti pààlà ọ̀dẹ̀ pọ́púlà o ibi bíríjì ńlá dé ni dẹ́fà ni iná kan so o iná kan so o ọwẹ́ náà god bless you ọmọ ẹ ti tó àfùjẹ náà ọwẹ́ náà àbá páàkì ni dẹ́fà bá ní iná kan so o iná wèrèwò ní ń so o àwọn bàbá dìó náà náà bá sọ̀ kalẹ̀ látẹ̀yìn ọba ni iná yìí iná tí kẹ́ni kan kán lẹ́nu rẹ̀ tọ́ dàbí fìtílà yìí iná tọ́ dàbí fìtílà yìí ọ̀tàn ni mo rí tó ń ta rẹ́ẹ̀dì yòó àṣẹ náà ọ́ìlì nu àṣẹ ń tí ń wí ni wípé ẹ́ńjìnì ọ̀nà ọ̀kì mo ní kí ló wá dé ó ní ọ́ìlì lọ́fẹ́ máa ń gba owó farafarafarafara mo bá kawó lọ́ bá lọ ra ọ́ìlì wá kàkàkàkàkàkàkàkà la bá rọ ọ́ìlì sí mo ṣe prógáàmù akú ò ń bẹ̀ tán ká sì tún máa darí bọ̀ wálé mo yà ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ọmọ ajíbáre lórúkọ rẹ̀ àṣọ kan sọ méjì òun ta rẹ́kọ̀dù lákùrẹ́ abasi bọ́nẹ́ẹ̀tì òkè dáífà tó ti mọbi iná ti ń jó lábẹ́ aṣọ alájẹ ẹdákun ẹjẹ ń womi mọ́tò iná mo rò pé iná ń tún ti fún ní sáìn lọ́ba ni ẹdákun ẹ fún alómi ẹ máa ń wo bírèènì tó fi gbé mi wọṣẹ́ o kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ omi kékan lẹ́nu àárọ̀ ó tún ti gba omi míì lọ́ba ni ẹ ṣáàjà wo kinní ọ́ìlì ẹ̀ ká tó pa bọ́nẹ́ẹ̀tì dé ọba na ọ̀pá àwọn òkè báyìí òwò ni nínà òkè ó ti yọ́ ó ti rí ntọ́ wà ń bẹ̀ ọwọ́ àná òkè ọwọ́ àwọn ojú sẹ́mọ̀ alájẹ̀ máa bọ̀ iná bá gẹ́gẹ́ bí ìdìrúnlẹ̀ tuntun mo bá rí kinní ọ́ìlì ntọ́ wà títí nílẹ́nu géèjì báyìí mo níbò ni ó ní ọ́ìlì tara ó tún ti ó ti fẹ́ tán tá a bá ń lọ báyìí ojú gbó ni mọ́tò yìí ọ̀nà ọ̀kì sí o ọ́ìlì tara lọ́wọ́ ẹ̀nà ńgbà tá à ń bọ̀ mo bá pe gbogbo àwọn èèyàn ni ẹ́ńjìnì mọ́tò yìí ti lọ ẹ wà bẹ́ẹ̀ sì sọ ní ẹ́ńjìnì mi ibi tí ọlọ́run alájọbí tó ti wẹ̀bù ọ̀dá mi mọ́nu mọ́ á ní ẹ̀gbọ́n mi ọmọ ìyá mi ọmọ bàbá mi bàbá ayétúndé sọ bẹ́ẹ̀ fún mi bọ̀dá tírí sọ bẹ́ẹ̀ fún mi àlè padà sáku síbàdàn ńjọ́ náà àbágbé mọ́tò lẹ̀ ó dilé mẹkáníìkì ń dáwọ́ ìpẹ́ wọ́n ti písìsì ẹ̀ lọ́ọ̀yẹ̀ wò gbogbo ntọ́ bá fẹ́ ṣe lẹ́nìí bọ́ ọ bá fẹ́ ra mọ́tò wọ́n mẹkáníìkì tó jó lóòótọ́ tó jára alé rẹ kó o sì sọ fún pé alájọbí rí yín o nínú àwọn tí máa gba àbẹ̀tẹ́lẹ̀ jù láyé làwọn tí máa bá yàn wo mọ́tò wò tí ọba mú mẹkáníìkì lọ pé kọ́ ọba wo mọ́tò lé ibi tó ti fẹ́ rà nísìn ibòmíì wọ́n ti kọ́ sí lábẹ́ wọ́n ti kọ́ sára salisa rẹ̀ lábẹ́ bóyá tẹ́ẹ̀nì ni a kọ́ sára salisa rẹ̀ ó nítumọ̀ wọ́n bá fi sọ́ọ̀kì kọ tẹ́ẹ̀nì sí ẹjẹ́ agbókede àti ìpolówó ọjà ìmọ̀ tú gbogbo àṣírí fún yín lọ́ọ́ yẹ̀ wò lẹ́ni o.
2: Ìyájú ni wọ́n fẹ́.

0: ìbánisọ̀rọ̀ wọn ni. 08023153590
1: Gracefield Private School at Gracefield College
0: Ogánikà Láwùjọ Òkúta.
2: 72 hours with God. Ẹgbẹ́rọ Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ titi ṣe yanu nínú ayé onígbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run. CAC Covenant of Mercy. AKA Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá. Prophet Abel Taiwo Òjó. Bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11-13 September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mẹ́síkà kìlómítà 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ́nṣẹ́ ọlọ́run àlàyé prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ ọlọ́run mi ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.

àyẹ̀wò dá púpọ̀ púpọ̀. Gbọ́ owó bí o mi ò kọ́ pé kó jí kọ́ máa tọ́lé alájò káàkiri o. Wo bí o n ò kọ́ bẹ́ẹ̀ bá lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ tí ì bá lórí òkè n ò kọ́ pé ọlọ́bẹ o.

ọ̀rọ̀ ìsìláàmù tako kẹ́yìn ọmọ ẹyẹ nǹkan wò. Apá kan ìsìláàmù tún sọ wípé ẹni tó kọ́kọ́ tẹyẹ ẹ̀pẹ̀ lágbàáyé ànábì ọlọ́run ni tó sì mọ̀ nípa rẹ̀ púpọ̀ púpọ̀. Tí ànábì náà ọba wọná ajá sí pé ẹni tí bá ń yẹ nǹkan wò ń rò pé yọ wọná. Ọlọ́run mọ̀jẹ̀ á fi kàsùnkà ebí ni mò ń sọ fún yín. Bọ́ọ̀ bá fẹ́ ra nǹkan kan

0: èyàn pàtàkì gbogbo wọn ló dẹ̀ máa wà nbẹ̀ yẹn kó má dàbí pé bóyá mo polówó orí òkè tiwọn táwọn èyàn bá wá síbẹ̀ wọn á rí n tá a fẹ́ ṣe.
1: ẹbẹ́ yìí náà lẹ ṣe ti bàbá
0: ọbẹ̀kúnlẹ̀ ìpáfà bàbá ṣe bí ọba àwa náà là ń ṣe tiwọn náà àwọn package tó wà nlẹ̀ yàtọ̀ sáwọn rise ẹ̀wà nkankan táwọn èyàn ti ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ẹ̀yìn tí
1: sẹ́lú èbó lẹ ti lọ ṣe yìí wá ni
0: mo mọ̀ wípé bàbá mi ó bèrè lórí ẹ̀ mo mọ̀ pé ẹ bèrè lórí ẹ̀
1: gàrí náà ní bẹ́nu ilé
0: gàrí ṣúgà milk àti ẹ̀pà
1: wọ́n ti ṣe gbogbo ẹ̀ papọ̀
0: bẹ́ẹ̀ ni fọ́ èèwọ̀ àlẹ́ ń wò yẹn gàrí mo mọ̀ pé gàrí yẹn gan ló ojú ẹ̀ fáyàn mọ́ra milk ti wà ń bẹ̀ ṣúgà ti wà ń bẹ̀ ẹ̀pà ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni ẹjẹ kọjú ẹ sí kámẹ́rà káwọn
1: èèyàn wọ́n rí báyìí
0: ẹ mú dálé ó ti di ti yín náà nù
1: ẹ
0: bá fi wájú báyìí wọ́n sì fi bíà ni wọ́n sì nímọ̀ pé kì í ṣe bíà ẹ fi hàn wọ́n ẹ bá ń fi àwọn èèyàn dáadáa
1: ọmọ bá ń gbà lọ́wọ́ mọ̀ pé bàbá ọmọ yọ̀ nǹkan mu lórí ètò.
0: So òrè kúlíkúlí rè well packaged kò lókunta kò ní kankan òrè kúlíkúlí rè plantain chips là ń kó wá ìgbà táwọn èèyàn wá sọ pé ṣé kò sí nǹkan míì tí a tún lè kó wá ni so ẹni tó bá ti ra gàárì tó bá yẹ pé ẹ fẹ́ ká package ẹ̀ ní 4-in-1 bí irú ìyẹn tẹ bá dẹ̀ wò ẹ rí pé kì í ṣe nylon la fi package ele eléyìí tí mo fi tí mo fún bàbá mi kì í ṣe nylon la fi package orí can ló ń wà ní tiẹ̀ a dẹ̀ ṣe ní transparent one tó jẹ́ pé gbogbo tó wà nù ẹ̀ lẹ́ẹ̀mọ̀ rí tó bá jẹ́ pé ẹ fẹ́ eléyìí tó bá tún tóbi jù báyẹn lọ ó tún wà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò sẹ́ni tó máa mu ele tí ò ní gbádùn ẹ̀
1: ṣé gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ń lè ṣe ẹ̀yìn náà lẹ́sì ń fún lówó oṣù
0: gbogbo wọn ló ń gbowó oṣù
1: ó fa 30
0: ẹ̀ mo yẹ kọ́sítọ́mà tẹ́yìn gan ti fún wa ni bàbá mi
1: kábíyèsí
0: ẹ wà owó èèyàn tán ti pàṣẹ
1: ọ̀gá yín pè mí
0: ẹ sà kúlíkúlí àti ṣe lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n ìkan rì size kan ni size ńlá kan rì kékeré bíi ìtúrè ẹ tó bá ti wá ra gàrí
1: tó ti ra gbogbo ẹ wà nkankan tá a kó wá
0: orin ẹ tó bá ti ra ẹwà báyìí àtún léwu pé nígbà tí ẹ tiẹ̀ ti wá ṣe dáadáa ẹni kọ́sítọ́mà tó wá
1: ẹ fi gift rọlẹ́gbẹ́
0: ó tún lè gba gift ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí package tó wà nílẹ̀ àdérí fara must laugh ẹ wo bá a ṣe package rice wà ní ẹwọ rice mo ti gbé wá láti ọjọ́ ìsà ẹ lè rí kòkòrò kankan
1: mọ́
0: ẹwà rèé gbogbo àwọn tán ti dòwò pọ̀ pẹ̀lú iléeṣẹ́
1: yìí tẹ́ẹ̀tí ẹ̀ fi ṣe ṣáǹpù lọ́dọ̀ mi wọ́n kúkù tí ń bá wa dáná ló ti tán nù kínní nínú stọ̀ àátúngbé míì bẹ̀ tá
0: kò sí wàhálà àwọn
1: ọya yóò ní kòkòrò àbí ò ní kòkòrò
0: ẹ wo láti jọ ẹ ó yẹ kí kòkòrò ti wà mẹ́bọ̀ kòkòrò ṣe iléeṣẹ́ adé
1: sódìlẹ̀ ní dé pé kòkòrò ọwọ̀ èmi gan kòkòrò ajẹ ni irun.
0: So gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń bá wa dòpọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ a kì í gan pé ẹ ṣe bẹ́ẹ̀ bá fẹ́ tírélà ráìsì tá a ti ṣe lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n tẹ́ ẹ bá fẹ́ tírélà mẹ́ta ó wà nílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ gàrí tẹ́ ẹ bá fẹ́ sẹ̀mú tẹ́ ẹ bá gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ojú kan ló wà níléeṣẹ́ Ades Multipurpose Ventures gbogbo àwọn tán ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá náà wọ́n ti tọ́ tí a gbé wáyé wọ́n ti tọ́ wọn.
1: Wọ́n sọ bẹ́ẹ̀
0: wọ́n ti tọ́ ẹ tí ò sì dúró ní òdò irú bàbá mi nìsí kò dúró òtò náà tó lọ lékejì mbẹ́ ṣùgbọ́n kò sí wàhálà. Lọ́wọ́lọ́wọ́ báyìí rìfárà tẹ fẹ́ mú yẹ̀ wá nọ́mbà ọ̀gá wa ilé kẹ́ máa pè
1: 09123355671419
0: tàbí 09129903797479 ètò bá wá rú wọn lójú tán fẹ́ béèrè gangan lọ́wọ́ tèmi tí mo jẹ́ aṣojú iléeṣẹ́ yìí ẹ pè mí sórí 08069 68 15 62 àwọn èèyàn ń bèrè pé bo ni iléeṣẹ́ wa wà láti èkó gangan ni head office wà òkèèrà ní ọgbà lagos ṣùgbọ́n nìbàdàn bí ìyànà àgbàlá àkọ́kọ́ kwari bí òkú ibẹ̀ gangan láyé
1: wẹ́ẹ̀sì tí mo wọ̀ tó ogun bọ́ lára
0: ẹ tún padà bọ̀ bàbá mi torí package kan wà nílẹ̀ láìpẹ́ pé if you no call out olóòtú you will laugh
1: ọtán
0: package kan ń bọ̀ láìpẹ́ ó lè jẹ́ next month la máa gbé yẹn sí so ẹ jọ gbogbo àwọn ẹ̀rí ọ̀rọ̀ tá a ti sọ yìí ẹ lè wọ́ sórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ gbogbo lórí ayélujára

mọ́tò àti tamọ́tò dìrọ̀ bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay doctor stop ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀kílà àdúgbò àlòkù ọkọ̀ kí tòun fi taruku ti yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck bus trailer ìpínlẹ̀ kí mọ́tò ọ̀hún wà doctor stop ó rà lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333 and do one only two

0: 0701 522 55
1: ojulo bara oni dindo.

prophet Olufemi Oni yóò máa súra lórúkọ.

0: ekaabo sori eto e ba ki gbogbo omo Nigeria
1: ah e kule gbogbo omo Nigeria ni bi 13 gbo mi ni le loku ni oke okun oke oya e kule oruko mi ni Abasedo Francisca Oluwaseun Esan ti mo je oga agba fun ile ise Daslos Repaint to kale si ilu Ibadan
0: aya to wo ni be na o da yin atawon oda to wa lori igba emi akanse lo da yin ipe special ni
1: ibe ni oda Daslos Repaint to koja be te ba so nipa Daslos Repaint o je oda to je ipe ati ekin fi kun awon anyhow building o je oda to je pe te ba fi kun buildings yin o ma pe
0: eni guarantee odun melo ni mo ni
1: ah oda wa to kere ju yo ni guarantee odun marun gbako
0: ti nkan kan o ni mu ti o ni yato
1: be ni ti nkan
0: ko bo do npa bo run pa
1: be ni it is called weather resistant paint o ni awon eroja to wa ni ne to je pe toju ati orun to ba n pade lori e ko si nkan to ma se to ma wa be
0: ti won ba ile ise kan ba n boya won ko le lowo abi won se construction lowo se won wa fe color kan wi pe color a fe pupo ti ti saba mo sele o ti sele si site o site mi kan ri ni pe ti a ba n ku order pelu the same number ti a ba gbe number mi jade order yen le mo correspond pelu color ti won ku bo kini mo fa
1: nkan ti o ma n faru awon nkan ba yen ni
0: order je same color and same number
1: be ni sugbon ti awon eyan ba baba iru company wa tun baba wa do papo a kin fi be ni iru awon challenges bayen but nkan to ma n faru challenges bayen ni bipe 70% of material ti won fin se paint they are raw material they are raw natural materials to je pe inu ile ni won tin wa won e de mo bipe olohun lo da gbogbo nkan to wa leni o le yato si to ma wa ni ola ni inu ile but apart from that ti won baba ile ise ti wa ti won ba je bipe amoru bash ti a se fun won ti won kan lo si ori igba lati lo ra another product bash ti a se fun won na o na la ma tun follow awon awon nkan ta se sile lati produce paint yen to je pe color yen ko ni yato they call it color variation but ah kin fi be ni nitori pe a ma follow awon step ta fi produce awon first bash lati se another bash be ni
0: wi pe color kan ni ti o gbe jade
1: be ni tori pe they have the, we have different bash but bash ta ba ti se ton tele a ma tu tele lati pe o bash bayi la se fawon eleyi o e je ka tu tele the same bash tori pe
0: iru awon oda wo iru awon oda orisirisi wo
1: a ni orisirisi oda a ni emotion a ni satin a ni silk a ni graphitex a ni marble a ni weather shield a ni gloss se wa di baba nla awon oda yi ko si ti o dara ni ara ile sugbon awon yo wa to je pe won kin mo nipa ibi to ye kan lorisirisi ko ye kan lorisi awon oda si awon oda kan wa to je pe o se fo yela ni ibi to ba ti ni awon mode abi ti activities ti n sele ni gbogbo gba so awon oda to se fo yen o la ma recommend fun won orisirisi oda lo wa ni gboro but awon to se fo yen amo bi te ma lo si satin se fo weather shield wa ita lo wa fun especially that one fun ba ni high rise building in fact this our weather shield I call it ko wa be paint
0: ko wa be
1: beni idi ti mo se n pe ni ko wa be ni wi pe o jo da to je pe it is specially formulated for external building to ba ga abi building to ba je pe activities ma wa nbe boya bi awon complex to je pe awon eyan lowo nbo won de fe ma je ki activities won kon ma disrupted nipa boya kon ma repaint ni kon se ma go scaffold oda yi ma wa be to je pe o le lo odun mewa o le lo 20 years the only thing that
0: can make
1: be ni ko wa be ni the only thing to le ma je ki to le je ki won fe repaint ni pe boya won ni plumbing issues fa ogiri but if not oda yen ko wa be ni in fact mo ma npe ni baba nla oda nitori pe ko ni seju o de se fo o ma n bi loju bi satin bayi ni bẹẹni
0: nígbà ọyá ẹ lọ sí China ẹ lọ kórin iṣẹ tí ẹ fi ń sọdà wá.
1: China ta lọ yẹn ó máa kọjá pé a kàn lọ kórin iṣẹ wa a tún lọ sí China láti lọ mú òye kún òye láti lọ fi ìmọ̀ kún ìmọ̀ nítorí wípé a rí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó máa kọ́ ilé wọn ò ní ṣàròrò tó bá ń lo cement wọn ò ní ṣàròrò bọ́ tó bá ti di bíi paint wọn máa ń ṣe bí kátikun ọ̀dà ni kí nìdí nǹkan tó bá dùn tó dára ó máa ń wọ́n díẹ̀ o.
0: téèyàn bá wò jókòó yín tẹ́ ẹ̀ bá ti sọ̀rọ̀ wọ́n rò pé ti ń kó ni yín ènìyàn yìí náà jọ ṣáínà
1: ni. Bẹ́ẹ̀ni so ìdí nìyẹn tá a ṣe wá wọ̀ pé kí gbogbo eré yìí kò lè kárí àtẹni tó jẹ́ builders àti painters àti project owners even àwọn real estate kó tó bá bá wa pa ìdí àpò papọ̀ ẹ̀ tó bá bá wa papọ̀ ní orí business yìí láti bá wọn mú beauties project wọn kó lè jáde ìdí nìyẹn tá a ṣe wá wọ̀ pé àwọn òye tí a lọ mú wá tó tún kún òye táwa ń lò tẹ́lẹ̀ kí àwọn cost production wa kó lè reduce so that gbogbo èèyàn máa lè di àǹfààní pé tí n bá kunlé mo gbọ́dọ̀ kan and kò kí n ṣe pé bóyá low quality paint la ṣe high quality paint.
0: ọjà àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni ìṣèbéèní náà lè tó yín bẹ̀rẹ̀ ẹjẹ́ àṣẹ báyẹn nọ́mbà táwọn èèyàn tó bá nílò ọ̀dà tó jẹ́ quality tí wọ́n lè pè yín sí àtàwọn ilé tí wọ́n ń kù lọ́wọ́ tí wọ́n fẹ́ kẹ́ ẹ wá wò àti wọ́n ṣẹ̀ṣẹ̀ parí tí wọ́n fẹ́ kù tí wọ́n fẹ́ kẹ́ ẹ wá wò ẹ tún láwọn painter tí máa ń kun lé
1: ilé ṣẹ́yìn. àwọn professional painters nọ́mbà tí ẹ lè pè wá sí kó tó di pé mo máa sọ̀rọ̀ nípa nọ́mbà gbogbo àwọn tó ní school lọ́wọ́ lọ́ba nítorí pé àwọn school wọn fẹ́ wọlé àwọn tó ní hotels àwọn tó ní complex àwọn tó ní any project tó bá ní lọ́wọ́lọ́wọ́ ó máa dáa tó yẹ pé kán kọ nọ́mbà ẹ̀ sílẹ̀ láti rí pé ọ̀tọ̀ ni kéèyàn ní owó kó fẹ́ ra nǹkan gidi ọ̀tọ̀ ni pé kó má
0: resource
1: ọ̀tọ̀ ni kó má resource ọ̀tọ̀ ni kó kówó fúnyàn pé bá mi ra nǹkan báyìí nílé iṣẹ́ wa àwa ò kí ń parọ́ fúnyàn a dẹ̀ máa ń sòótọ́ a máa lọ straight pé ok product buy gangan ni kí kẹrà a máa sòótọ́ fún yín so ẹ pé nọ́mbà ẹ̀ sílẹ̀ báyìí 070 0 0 0 3 5 3 5 8 1 8 1 8 2 8 2 3 4 3 4
0: tó
1: bá pé lórí whatsapp náà ni 081 081 158
0: 692 692 98 98 ẹ ṣe gan ni olóòtú. pátápá ilẹ̀ kú àwọn oníbàárà dé lọ́tún lọ́sì ọkùnrin yìí nígbà wọn gbẹdẹ police station ó gbẹdẹ police station ní police station náà ní ti ń kí ó gbẹdẹ police station ní bá ń kí fúnyàwó ẹ kí kìí pọ̀ tó ń bá jáde níjọ́ tó ń ti wà lórí street wọn àti òun mọ́lẹ́ rí the highest ni pé kóun wà lẹ́yìn counter torí ẹ wọn mú òun wọn wá bàbá alágbára kan bàbá olówó kan lọ lágbára lé lórí wọn sọ̀hún sínú sẹ́ẹ̀lì tó ń bá jáde ń bì ó máa kú ni ìbẹ́sì kó gbogbo ẹrù ẹ kó palẹ̀ ẹrù rẹ mọ́ kóun tó kú ń bì làwọn ọlọ́pàá bá ní ìyàwó oníṣẹ́ gbọ́ àwọn ọlọ́pàá bá mú jáde kí lọ fẹ́ kíyàwó rẹ ó ṣe ó ní kọ́ lọ kó gbogbo ẹrù ẹ̀ kó kó kú òǹlé bàbá olówó dúró tó bá kó gbogbo ẹrù ẹ̀ tó kó kú òǹlé ńkọ́ ẹ kọ́ mọ lọ láyé láyé òun ọ̀fẹ́ rí mọ́ bí ṣe máa ń halẹ̀ ẹ mọ tẹ́lẹ̀ tí ìyẹn máa ń gbọ̀n ló pé wọn bá ní kó ṣèwé lọ́ba ṣèwé lọ́ba sáyẹn rẹ̀ tí ọba kó ẹrù rẹ ńkọ ẹ mọ àwọn ọlọpàá wọn tún tì í sí i tí ọba kẹrù rẹ ńkọ àlejò méjì ọbọ ọlọrun lé ni àwọn ọjọ púpọ ni. ẹ mọ orú tírẹtì burúkú ń tírẹtì láìfu ọmọ ọlọmọ wọn ní ọkọ ọkọ sáyẹn rẹ nígbà ọlọrun ó ṣe dp wà níbi iṣẹ alẹ wọn bá ní kí wọn mú sọnù ọkọ kí wọn mú yàwó ẹ náà àti bàbá olówó àti gbogbo wọn kí wọn lọ kẹrù ìyàwó ẹ kú wọn bá kẹrù ìyàwó ẹ
2: ẹni ṣeré
0: lóru yẹn náà wọn kẹrù
2: ẹni ṣèkà tó múra síta.
0: àwọn oge ọgàn yóò bọ sórí bẹẹdì ọfẹ lọ sùn ní rárá ọ padà police station tó bá di láàárọ ọla. wọn bá gbéyàwó lọ òun padà police station wọn tì mọlé jọ kínní bàbá olówó ọ̀jẹ̀wò sílẹ̀ jọ kejì bàbá olówó ọ̀jẹ̀wò sílẹ̀ ńgbòdì jọ kẹta ẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ ọ̀dọ̀ bàràká lọ́ba bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀.
2: ọmọ làkejì ó pẹ́ di tí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀.
0: ọdún ni ó ṣèwé mi bó ń bá pàdé ìyàwó òun bó ń bá rí mẹ́ẹ̀lì kan mẹ́ẹ̀lì mẹ́wàá lòun ọmọ yà sí tó òun ò ní òun àti ẹ̀ ò ní fojú kanra wọn. baba se lo wo bus kota kan ninu awon ile tin ko oko ju omobirin ye si bo se pe enu bilede ya yin oka yin enu baba yin oka yin mere le ma fe kakiri oba ju si bus kota bo da ro ojo keji won fi moto ni a fi load gbogbo nkan ti o mo lo nu bus kota gas ni nkan kan fridge ni gbogbo e ngba to mo elo cream fun bi ose kan omo ti da bi ebo o ku bi toko re o ti ri omo ti wo bi da ko ko wa lori facebook tele omo na ba gbera re ori facebook ni ba nze ni ba yan toko re ri ba ori e fe da o wada omo e pada diyawo baba olowo o diyawo baba olowo debi wipe oko re o le

0: ti lo be yen
1: ti ba ti moju to
0: ya ni re ba ni sin
2: se oro aye temi lo moju to ni aboro aye ara re
1: mo so to se wole ba mo ni ah oro aye e ka mi lara gan
2: okay yen bi o pe ni be your brothers se keeper lo je ni ara ni fida emi mo fe je defender aye re
1: aiya
2: le mi fe se keeper
1: mo bo mo ja o pe ah
2: ori ke se to se kuru so keeper no fara gba so si
1: ni ah ọlá ni mo ta free for
2: mo kí lára fara fún ẹyin kí lè rí ọmọ ṣiṣẹ́ mega tó ẹ tó kú dédé àsìkò yìí ní egbò bíi tẹ́tí láǹfààní àti mọ ẹgbọ́ wa
1: kọlọ
2: náà
1: sọmọ tá sí ní ṣe
2: kọlọ èmi ò mọ sí ní ìmójú ẹ ìmọ ojú ẹ gúrúgbẹ ìròyìn òun náà látún ṣe bẹ́ẹ̀ gbé kayín mọ́lé lọ́sàn-án tó ní zeta fi rán wọn ni wọ́n mú ojú ẹ̀ kan ní okùn
1: àti
2: tébù ní mọ̀sílẹ̀ wọn
1: àtàkùn sí ní ọ̀sẹ̀ ìjọjúmọ́
2: ọ̀dà wọn ló sí dáadáa gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa gúrúgbẹ ìròyìn atún ṣe bẹ́ẹ̀ gbé kayín mọ́lé lọ́sàn-án tó ní láti jẹ́ kẹ́ ẹ mọ bó ti ń lọ ní àyíká àti àyídà wa lọ́sàn-án tó ní ẹsìn ọba àti máa sọ àwọn ọ̀wá o láti fún ilé jẹ̀rúru àbí ká fún ilé pàkè bí ó ṣe kẹ́lẹ́bà mọ bí ti ń lọ ní ìtòsí àti ní ọ̀nà jíjìn ká sì mọ̀ fún yín tán torí pé iṣẹ́ tá a fi rán wa iná ní ká máa fún yín fi tó ní. lóòkọ lọ́gàlọ́gà ní ìkànnì yìí abídèmí lóòkọ tèmi ò àkàndé lóòkọ bàbá tó bí mi lọ́nà ọ̀rọ̀ àgbà bí ò bá ṣe lóòrọ̀ bó bá pẹ́ títí àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ alẹ́ èmi àmọ́ ní bínú máa ń jó máa ṣájáde ní bójú ọ̀rọ̀ àkìdìbọ̀ níbi bá rí jù máa máa sá fún ọmọ oko tí bínú yàfọ́ kọ̀ lójú pópó ọba òkè kò ní fi kú tó wá pẹ́ni kọ̀ọ̀kan wá ẹ̀sàbí kẹgbẹ́ tó àdúrà mi bẹ́ẹ̀ bá jẹ́ nǹkan látàlẹ́ fọwọ́ rẹ̀ bọ́jú ní fi ọ̀rọ̀ ara wa àríbi ṣe àríkọ́gbọ̀n láṣẹ ọlọ́ba mi dùn àrè.
1: so àkìrí kàbọ̀ sí ká gbẹdùgbẹ fún tọ̀sán sí tòní o tó lè ṣe wá ń jẹ́ ọjọ́ àánú làwọn ọlọ́run ṣe ládùúrà wípé àna ọlọ́run ọba kò ní fi kó wa wá sílẹ̀
2: bá mi
1: èmi àti abídèmí ọ̀rọ̀ àgbà náà la dọ̀ kó ìròyìn ọ̀hún wá tó sì lè pe àwọn àkòrí láǹkọ́mọ fún yín.
2: àfòyí
1: làwọn àkòrí ẹ ìwé ìròyìn ti délé post ń bẹ lọ́wọ́ mi punch náà ń bẹ the guardian onímọ̀lọ́wọ́ rẹ.
2: punch délé post wọ́n sọ̀rọ̀ sí
1: ẹ̀fọ́
2: guardian náà guide àròyàyọ̀ náà wà tí ń se
1: musomuso náà wà lọ́wọ́ rẹ. ṣáájú gbogbo martin salah ọmọọba ló kọ tèmi ẹkún kalẹ̀.
2: ọ̀dà o ẹ̀ wá jẹ́ kí n gbélẹ̀ ní àyín torí bá gbọ́ gbégbé kéèyàn tètè gbé kán mọ́ sọ́ọ́sẹ́ kù yẹ. ìwé ìròyìn daily post ní àyín níbẹ̀ ni wọ́n ti mú ìròyìn àkọ́kọ́ ká o níbi tí wọ́n ti ń sọ lálàyé kódà ìwé ìròyìn the punch gan gbé wọn ni ọ̀kan rèé o lára àwọn tí wọ́n jẹ́ èkánkùgù ẹgbẹ́ òṣèlú onígbàlẹ̀ apc ní ìpínlẹ̀ kano wọn ni wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ o tí wọ́n sì tún gbẹ̀mí èèyàn méjì kí lọ́ọ́ ṣẹlẹ̀ àwọn wo ni wọ́n ṣiṣẹ́ láàbí náà wọ́n lẹ́nu tá a fẹ́ sábà wọ́n ti ní ọmọ sá lọ o ọbọ̀ kíkọ́ sànú
1: kánú. ìròyìn eléyìí náà ló jẹ́ pé ìròyìn ọ̀hún náà ló ń ṣàlàyé pé àwọn àgbà tàǹtàǹyà kan wà ló jẹ́ pé tó máa ń pe àwọn àgbà gidi òun ni kí wọ́n máa yanjú torí àwọn àgbà kágbà òun náà ni iná gidi àwọn àtó kan sínú wọn. ọ̀ní bàbá kan rèé ẹni ọdún mẹ́rin lè ní àádọ́rin joseph adeniran ni wọ́n pọ̀ kọ́ wọn ìwé ìròyìn di daily post ni ó kòròyìn ọ̀hún jọ ni wọ́n ti ní kọ́ lọ́mọ ọgbà fẹ́ ní ìtókù náà ní ìlú báyìí ní ọgbà tó ń ṣe
2: ní
1: òbí bí kí ni wọ́n ṣe
2: ní
1: ọmọọmọ ilé ìtì wọn á gbé kí wọn wọn ní bàbá bá ń ti ọwọ́ bọ̀lá.
2: kí wàá ní wọn sọ sí wọn lọ́wọ́ àwọn ṣèṣì lọ́bẹ̀
1: yìí tí ìpọ́n fi jáde
2: eléyìí
1: kò ṣèṣì mọ́ ọmọ ọmọ ọmọ ni o
2: se bí wọ́n mọ̀ sọ pé ọmọ ọmọ ẹni èrè ni bẹ́ẹ̀ délé yín ẹ̀rù
1: wí
2: ọmọ ọmọ wa náà ń kú
1: bàbá eléyìí ọ̀rẹ́yà

0: kan
1: ra awon ba ile je ni
0: eh oya ti kan ra
1: so bi opolo yin ba ti so si se ki se ba o ye won ma fun pa mo se na
0: yo ba po won ni iwo opo ni ba won ni ki de ba won lagba
1: awon kekere
0: kekere ti
1: yo wa ma do lo wa ma
0: ma se pa
1: ni ara won yo se ndagba ni bi won
0: ni ki yo ti dagba won ti wa lara won ti pe
1: ki fi mo na
0: ti wa ni kan lo be ni isin kan lo mo gba
1: so da ni kan logo se ni aye mo fun be
0: ku nbe
1: ni je ma tun bo ta won ti le mo da wa la mi le o kan lo tan
0: mo se faaji kan lo keru mu wa ni n to ku ni mo
1: ni ti mo wa ni wa fun won olohun fi be njo olohun fi be ba won olohun fi be ba
0: faaye
1: mo fi be ba won esu so a je mo ni ku be le olohun sa ni ta ba mo bi ni omi na re oje ninu iwe royi the punch nbe mo ka mo o won ni eh ai se aye ni gbe be yen ba ti se yo pada ri nti oju enikan ki ri o ope kan re na ni won ni o ti fi kele o fi gbe o leyin tan ni in gbiyanju lati gbe mi enikan o si tun lo re da olokada lalupupu lona lati gba to we gba lowo e ko mo lo ni ipele kebi ina loju sele oni won sa ti mu na ra
0: o ti mu
1: wa mo sa ni tan
0: ipele ti bauchi na lo je pe akom ah ilu sa kom le
1: ikeji mo ni okun ko nkan ni
0: ikeji mo ni mo ro yin ti daily post lo ko ile won ni awon lopa ni o ti mu awon afurasi marun ile ti mo salaye pe ngba ti won tun ebu to nbe niwo won ni stop there kini nbe ninu eru ni
1: kanse ile
0: oni gba ti won tun eru won ola won ju orisirisi ni won ti sajo awon ju eyan ni o ki soju mo ni o ni won ba nbe ah ki de yin fi oju eyan se oni kan sa won jeje o tura na fe lo ru awon mi se tutu ola nti won ni awon ni wo awon ni bisha bisha ni won bisha bisha won jo only
1: je bi ni mo je ko ni la bu ni ni ni ni ni ni ni ni ni
0: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni
1: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni
0: ni
1: ni ni ni ni ni ni ni ni ni
0: ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni ni juice
1: mo gbe kan san ka kini aye se yo mu ku bi ta wa ni
0: mo ni mo ni jenu toto lo
1: awon ile ko kan mo gbo mo ti ni nigba tan sa ka bi aye won se bi pe eh iwe kan ibi pa iwa ni kan ki o wa de bi enu ogba won si oba pe ah ibe nkan si dara nbe iwe po nbe aye tiri kan wa wa nbe aye kunku o wa po wole bẹ́ẹ̀ náà sì torí ẹbí ti pa gan bó ṣe wá wọlé ní ọgbà ọba bẹ̀rẹ̀ sí ní ṣe ń jẹ ẹgbú rẹ ní ìjẹ kárọ́ọ̀tì ní ìjẹ ọgbà ló sáà jẹ yóò tó ń gbọ́ omi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ omi odò yìí tó ń mú ṣe gbẹ kọ́ wa máa lọ ọ́ wípé rárá kò sáà mọ̀ jẹ́ ó wá wò pé ẹni tó ní oko yìí kò gbọ́dọ̀ káwọn mọ inú ọgbà ọ wá fẹ́ bọ́ta ni ara ti tóbi lọ́wọ́ kò ní wà gbogbo ẹ̀kọ́ ọkọ̀ obì omi ìbẹ̀rẹ̀ ni ti gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ òun sábẹ̀ bọ́ta kò sábẹ̀ dé wọ́n kà mọ́ bẹ́ẹ̀ kò wá jẹun jẹ mọ́ ọ̀sà tí ó fi tí ó sàwọ̀ náà tí ó sàfi bìdánù ọwá ogun jẹun wá kù lára rẹ̀ ọwá sẹ́ ẹ̀rọ yìí pọ̀ bọ́ta padà wọ́n fi sàkàwé ayé pé àmú kankan wá gbogbo tá a wá sáré tá a sàjọ ká tó wá máa lọ á dà á ni kí wá lẹ́yìn òní se tó fẹ́ lọ bá bíi ẹ jẹ́
0: a sọ fún lagelu kọ́bọ̀ ọwọ́ ètò kan tó fi mọ̀ ṣàpèjúwe ayé àbídé mi ọ̀rọ̀ àti
1: ìbọn lọ́wọ́ àmọ̀ sí orí ohun tó o fi gbé bí ó ṣe mọ́ rí ohun ìrírí ayé nìkan sí ohun tí wọ́n gan fi gbé
0: ẹ gbádùn ní tí bàbá wá fún wa ò ní
1: bàbá yín
0: ní tí a bá ń sọ fún yín ni pé ayé yìí ẹ mọ̀ wà má yà
1: ogun fọbu
0: iwe awọn ile yoo to n sọ
1: gbọn nkan wọn ti gbe wọn leti lai sa asake asake gangbọrọ
0: ti wọn fẹ lo ọkọ ti
1: pe a pẹpẹ n sa latest ọkọ 2026
0: ni wọn lo le si olóye tó gbẹ
1: ọ fẹrẹ sẹ mọ tó lọ wọn bá sì wà mú mi nù yín náà tẹ pé ibi tẹ bá ti ń sẹ káàkiri báyìí ní tẹ bá ní kọ wẹ ni ó mu tẹ pé gángan kan bá bọ́lá ní ìgbẹ́ ti ara orí mi ṣé mo wà kọ̀ọ̀lù ní ìsìnkà ẹ wo ọ dàbí àwàdà kìí ṣe àwàdà o ìwé ìròyìn the guardian ní àhín wọ́n ní fásitì ti ń bẹ ní ìpínlẹ̀ kogi rèé o eléyìí tán ni wọ́n ti gbé olùgbòǹdòrò kùmọ̀ lé àtàrí àwọn olùkọ́ kan ìyẹn lecturer tẹ́rìsì ni àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà rèé alele ẹkọ orílẹ̀ yìí orí yìí mú wa nínú ọgbà yìí àwọn ọmọ tí wọn ní làákàyè ńlá fẹ́ gbà wọlé ó ní kí ni wọn lé ẹ sí

0: lo tin be lakata le ise olopa bayi kini apan nu se fun to fe gun ti o fi dagbere fun aye yi e mo gbo losan toni
1: oda won ni molebi oda je ora se bayi ni ahin ninu iwe royin the punch won ni ile omo rara na lo mo ti jo awon yara ataja kan kanle ni ipinle yobi ko bo ke ko mo se ru wa lewu na
0: ami ami ati ami ipinle ti kwara o na lo je pe iroyin leyi na lo se ladua pe ojo ti aba nbe nle ba iku oni wole to wa baba tun be lajo na a ni pade iku ojiji won ni awon kan ri won ni yoruba bo won ni ni gbe ni ko se ni ko awon no
1: omo le gbe dada ni
0: o ko lohun ko sa awon le ti wa ni ba yo o ni alaja meta kan ri na ni sa dede wu ni ago marun wuro won lawon eyan bi marun ni lo je olorun ni pe ti awon meta ti won si wa ni ile iwosan tí wọ́n ti ń bẹ ní ẹsẹ̀ kan ní ẹsẹ̀ kan yóò lọ yóò padà yóò lọ yóò padà kọ́ lóun dákunjọ kú sànù wọn.
1: N bá mi oje omi náà tún rèé wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́run ṣàánú ẹni o ẹni agbójú okun yìí kódà kò jẹ́ ní rope.
0: Kò jẹ́ ní agbára ló ṣe mú.
1: Àwọn òṣìṣẹ́ àjọ IBDC àjọ apínná wọ́n ní mẹ́rin ni wọ́n àtàwọn èèyàn méjì kan rèé wọ́n ní ẹlẹ́dẹ̀ẹ́ àpò pọ̀ wọn àti fi kéle òfin gbẹ ní kíní ẹsẹ wọn ni wọn ba nǹkan ìjọba níbi pé àwọn mẹrin bíi pé tàbá ẹsà tàbá rí bí àwọn ọmọ kébù ilé ìtòtò bíi 15 yards mẹta náírà ni wọn náà tijọ wọn náà tijọ pa wọn tijọ kún wọn ni wọn bá lọwọ wọn tí wọn kó nǹkan ìjọba.
0: Jalẹ̀jalẹ̀
1: ẹwà wọn sọ pé ìrìnnà láti gbọ́
0: jalẹ̀jalẹ̀
1: àwọn yóò mú lára lè fi ní
0: ẹ̀pá
1: ẹ̀pá ẹ̀pá ẹ̀pá
0: ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ẹ̀pá ìpínlẹ̀ ti niger náà ló jẹ́ pé ìròyìn eléyìí ó lè ṣe ọlọ́pàá náà ni ó ti mú àwọn afurasí tó tóbi mẹ́sàn-án níye eléyìí tó ní ṣe pẹ̀lú ikú eléyìí tó pa nafil mohammed ni mina lọ́hùn-ún wọn láwọn mẹ́sàn-án ọ̀hún náà ni wọ́n sùpà papọ̀ láti pa nafil mohammed kí ló ṣe fún wọn tó ń ṣekú pa ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tò ní.
1: Ìwé ìròyìn the punch bákan náà ní ààyè wọn ni àwọn gbà lọ́wọ́ ẹ̀kọ́ má lò kan rèé o wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkó wọn ti kéde wípé àwọn èèyàn méjì kan rí nípínlẹ̀ èkó à ń wá wọn ẹ̀ ń bá bá rí hàn kó tàn lólobó wọn ni ẹ̀sùn jáde kan àwọn ẹni ọ̀hún náà ni pé owó kan tó mílíọ̀nù lọ́nà 5 150 owó tí ẹ̀ máa ń ṣe bílẹ̀ ní alẹ́ ní
0: pàtó
1: 150 million mílíọ̀nù náírà
0: kí mo pe
1: òun ẹ mú
0: nìyàn kí mo pe
1: òun ọjọ́ kí mo tí mo láti fi 150 kí n ṣe ní ẹ wọ́n ti ní wọ́n rọ ọwọ́ àwọn kan báyìí lórí ẹ̀sùn pé ₦150 million wọ́n ní wọ́n lu bàgẹ́ rẹ̀ wọ́n sì ń wá wọn káàkiri báyìí.
0: Kọ́lá ọkùnrin ṣáà lọ́wọ́ ìlú yìí mọ́sọ̀ nílé yìí tó yẹ pé ìwé ìròyìn punch náà ni wọ́n kọ ilé yìí. Wọ́n ní orí kó àwọn agùnbánirọ̀ ọkàn yan ilé tuntun bíi 15 níye tó ti pé àti àwọn 6 kan ilé tí wọ́n jí gbé nínú igbó ti indom níjọba àbílẹ̀ ti ofu lọ́hùn nípínlẹ̀ ti kogi wọn ní iṣẹ́ ọlọ́pàá parapọ̀ pẹ̀lú iléeṣẹ́ aláàbò náà ni wọ́n láǹfààní láti dóòlà wọn ẹ̀rùyàn wọn náà nípa ọlọ́run
1: sí ọlọ́run kódà kan nígbà wọn gbọ́
0: ẹ̀yìn ilé ẹ̀kọ́ ọlọ́run sí.
1: Kí ó tó di pé máa múròyìn músòmúso wa èyí ní ṣàlàyé ọ̀rọ̀ pé ká fura o rí pásó fura pásá sí jáánà àjò fura lẹ́ẹ̀jẹ̀ mo ní ọ̀bá fura o lè ní kó wọn lẹ́rù lọ. Àwọn èèyàn 23 náà ni wọ́n ti jáláìsí tí 137 tí wọ́n sì kẹ́fìn àrùn diphtheria lára wọn ní tìbútò ròyìn ìpínlẹ̀ plateau náà ni wọ́n kàkínyàn wọn àmọ́ ṣá o ní ààyè wọ́n ní iléeṣẹ́ ọmọlógún ojú òfurufú nigerian air force wọ́n ní wọ́n ti ṣí ojú òpó òtàkùn mọ́lẹ̀ báyìí ìran ti bẹ̀rẹ̀ láti máa gba àwọn ẹ̀jẹ̀ tuntun wọlé sínú iléeṣẹ́ ọmọlógún ojú òfurufú bẹ̀rẹ̀ láti ọjọ́ bọ̀ thursday bọ́bá wu ìwọ náà martini tí wọ́n náà fẹ́ di air force ìjọba ni fẹ́ẹ̀mọ̀ gbọ́bà ní òkàkì onígbàgbọ́ fọ́ọ̀mù ọkùnrin air force
0: pọ̀lọ́sì
1: ti ìjọba air force ìjọba
0: ò ní bí àbúrò kankan
1: tí
2: ti o ti o lo da po mo abi
1: won mo so ja n tin ba laburo to be se ma ni ko lo gba fe ni de so ni fun won
2: kan ninu bi
1: ma so fun won
2: lapado aba
1: emi o so fun won
2: lapado ya
1: emi o so fun won sugbon wo gbo wo le fi
2: ku le nkan bi
1: ka
2: won ka ka mo ni mi you know ni ze no fi ni
1: o se
2: mo ni ba ko ni za ni sun na ro ni no se do don ti yan no ni
1: bo se bo wa na ga ni se boya ka mo si
2: ni za ri mi ni papa ka wo ne lo papa pa bayi iroyin to nbe lowo mi ta se senu ka wo ne lo e se white gbera tan
1: no
2: sagbera e se white gbera
1: si mo se
2: aya aya aya e da gbera tan iroyin eleyi na lo je pe baba kan re eleyi to je pe opolopo awon eyan to nbe nibi ti isele awon ti sele na ni won ti ni aaru baba won re oni baba yi eni odun 4 le ni aadorin ni ile ti won selaye pe oko re na ni to je ona to je olusu agutan ile ijosi ile ti won wa eni fa
1: eni pa gbe je
2: eni omo ni won pe won won gbe ke orun bayi baba ohun oni joseph adeniran awon kan ni ise esu ni awon kan ni esu ni baba awon kan ni esu ni get baba awon kan si to se ma nse nu ona ni awon eyan so ngba ti iroyin awon to je jade oni be na ti selaye sita pe baba pa Joseph Adeniran o na ni won ni lejo ti pa lase bayi pe ki won lo ma gba tebun ni gba tun ni se tun ni ile to nbe ni kirikini kini baba se o na ni awon eyan bere oni won fi esun ko baba lorun ngba ti e ba fi kuban se ni kuban to ma fi koyan lorun na fi ko baba lorun
1: pa
2: pe pa npa o seun ma fi ko baba lorun pe aba e ma si nti o da pelu omo omo yin omo odun mesan ah eni to je magistrate fun ile ejo ohun ile to nbe ni ikeja ona jo selaye pe baba dash ba asogi larun oni ege bi to je pe o je asoro tako ni ile ejo en ti se adegoke ona lo selaye oro mu sita bi pe se ri baba na ni awon lanfani lati lo simi ti je on sile to je pe enikan ile ti o n gbe ni ile baba ohun nigbati omo re to wa ja omo re sodo baba bi pe ohun bo ohun lo bi kan eyi ba tama fe ja ohun sodo baba won na going to grandpa na going to grandpa ani o grandpa eleyi ko gbo nkan kan ori pe won ni eyan la bi ni oni be ni won ri omo ohun to n koja ton se ni pe ipon bayi o n ja lara re oni be ni arabini ohun ti kefin bi pe ah nkan se omo yi o amo yi o ye ko ti ma se nti obini ma ni ju abi kini wa se odun mesan oni be won ti de lowo re kan won bo kilo se o lo ba ni grandpa ni grandpa is grandpa bo oni gba ti mun grandpa na ni oro ohun na ni jare lawon ti be se ni pariwo oni won de agan lopa ile to nbe ni agbegbe ohun ti won si fi oro ba da ni nu ara ba wo ki ara wo le ara ni ayi se isu ni mama oni oro ohun na ni se wadi na ni o tele ti won si gbe na si ni ejo oni bayi baba pa Joseph Adeniran oni won ti nbe bayi nigba tun se tun ro ni kirikiri mi te fun se se en ti won ti ru to ku won se ni
1: olohun fi aye gba won be ara o si mole e ja lo si oju oja baba ti pa iwo na ti won na ba to fe ma gbe re aye re nbe ni bi ti aye nbe ni abolongo isi nbe ni agodi nbi na aye nbe nbe na e ja loju oja ka pada die le mewe ku kale
3: Dugbe,
1: Dugbe,
3: iroyin agbokogbo
4: 72 hours with God.
5: Agbara Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojipo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 8 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ́nṣẹ́ Ọlọ́run alaye, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lu àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí pàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
3: Chevy PLI Kia Foundation lo nlogun tatata wo pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nla wa leti pe gbogbo to lu wa daada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma nsokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Chevy PLI Foundation se npe akiyesi gbogbo eyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to lo lọwọlọwọ ni Chevy PLI Kia Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun munira dani 1000 naira pere lowo card ofese layewo oju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe layewo fun gbogbo to fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju ma se gbe kale Chevy PLI Kia Foundation nipa to tun wa gba bi to ti ra nigba lai si nira owo ge lo tun duro se ori ran gara ko ma dani ti won nfa ni keke fo na loju popo ma fe ni o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank Chevy Consol building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojojumo ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye
6: 070 101 522255
3: oju lo bara o ni din

0: ìdìbò fún àjàdí òkútù ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò ọ̀yọ́ central dìbò fẹ́gbẹ́ òṣèlú APM nigeria first.
1: Lágẹ̀lú apata màjà pàtó ọjà mákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá lò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkà kí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ tí ń parẹrẹ ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀ wọ́nyẹ́wọ́nyẹ́ sẹ̀kẹ̀rẹ̀ tí ń mìdùn bẹ̀. Owó fún gbogbo ẹni tó lóye tó dàmú. Síbẹ̀ yìí náà ń gbọ́. Ṣé bẹ́ẹ̀ rí sẹ̀rẹ̀ nígboro? Àfà ìbáwọn dòwò pọ̀ láì rògbòrò táwò.
2: Owó ni ìpínlẹ̀ lè ṣe o.
1: Má dá o tẹ̀. Lágúrú FM 67 gbagbó gbajù gbajà gbagé oko. Wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí. Láwùjọ iléeṣẹ́ tó ń pò sáfẹ́fẹ́ tó ń màjà sẹ̀ kúrú ọjà tó tà. Gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa. Gbogbo ara Lágúrú FM 67 ìfi wà làgìrì àlùbáríkà. Olúwa jà ń bẹ̀ kí ló pẹ̀ fẹ́.
3: Pẹ̀lú mímí fẹ́ lọ.

0: e ka bo pada lati oju oja gudugba royin o na ni ba fefe so re won ni motose lo loyin baba ta aton baba ta ta aton lo de won ni tori lo kuda ni gundi kan iwe royin di punch ni ayin won ni kobo ke kosa sa ni eni tori pe eni a fe saba won ni won ti ni omo sa lo ba yi o awon agbebo ti eni keni omo bi ti won ti wa won ni na mo se be ti won se ikolu si agbe bi kan ni ipile Kano nigbati won se ikolu na ni ijoba abile Rogo won ni eni ti se alaga egbe osilu APC ni ijoba abile ohun won ni eyin won ja okun mi baba pati o ti won iso se be han awon eyan meji mi ototo lemo won ni baba ohun ni won koruko ire Alhaji Abdullahi Fanka ninu ikolu alagbara ti won se lalemoju kutu haro won ni ikolu ohun ile to waye ni nkan bi wakati 24 leyin ti won ti lo ri gbe mi eni ti se alaga wo ijo alaga APC ni wodu Rantan ile ti nbe ni joba bile bebeji yan Alhaji Garba Abuba ati elomi Sulaiman Zunduma won ni leyin ti won ti se won ni kanabuse ikolu ohun ina lo wa waye o ni ijoba abile Rogo nigbati awon ni awon agbebon ohun ti oju won rerin won ni won se ikolu si adugbo na ti won si bere si ni yiban pe eni oba ti ba obanu eyi lo si fa te kaluku na nsa kijo kijo ti won si nsa sala sugba fun emi won wi pe eni ori yo o dile ni o won ni okan lara awon eyan eleyi ti won gbe ni agbegbe ti sele labi ohun ti sele tori esa ma da ko ohun sinu iroyin won ni wa ka yi mole o ilo sala yoro wi pe awon olubi edan ohun o ni won se ikolu si agbe na ti won si gbemi awon eyan meji ototo ninu ilakaka won lati lo ri gbe Fanka o te waju ninu oro bi pe oro won lo ti wa di nkan mi bayi o ni ipele Kano ti won si ni awon afurasi ajinigbe ati awon banditi ina ni won se ikolu bo ti wu won si agbegbe bi to ba ti wu won na ni won sisu lati pe enikankan inje mi lowo re ko boke komo fi so re so aro
1: ipile ti Bauchi ona lo je pe iroyin leyi na ni iwe iroyin ti Daily Post na ni won ko ri awon jo ile to si di gbe photo something to new on ni se lopa ti en kan ti ipase ti ipile ti Bauchi ona ni won ti shalaye ni bayi pe awon afurasi to to bi marun na ni won ti be ni akanta won to si je pe won ni won ba awon ojo awon eyan bi orisi meji na ni won ba ni akanta won to si je pe o ni se pẹ̀lú àwọn tí ń fini ṣe ètùtù ọ̀la níbẹ̀ ló tún jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní zone 12 ẹ ti ṣe sp Jalil Muhammad òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta òun pẹ̀lú iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ilé tó jẹ́ pé òun iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní zone 12 tí wọ́n gùn nílé ní Bauchi òun náà ni ọwọ́ fi bá àwọn afurasí ọ̀hún òun wọn kẹ fi wọn pẹ̀lú àpò ṣakankan ilé tí wọ́n pa mábẹ́ ìgbà tí èèyàn bá pa búrẹ́dì máa pa òun náà ni wọn pamápá o òun nígbà tí wọn tún wò òun náà ni wọn bá ojú àwọn èèyàn níbẹ̀ ilé tí ó jẹ́ pé tútù ni òun ni wọn tún rí aṣọ kan ilé tó jẹ́ aṣọ funfun àti àwọn kòkò ilé tí wọn ni ó jọ bẹ́ẹ̀ pé àwọn tí ń fi ní ṣètùtù ọ̀la ni àwọn ilé yìí ó ti wá ṣàlàyé síta báyìí pé wọn ti ń bẹ ní àkàtà ní iṣẹ́ ọlọ́pàá ní tí wọn ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò òun ni wọn ti lọ léègbé wọn tó jẹ́ pé àwọn tọ́tún bá ń bẹ̀ náà ló ti fi ìdí ẹ̀ múlẹ̀ pípé àwọn èèyàn yìí náà ni wọn jẹ àfiniṣe tuntun ọ̀la òun wá ṣàlàyé síta báyìí pé àwọn òde kí ìwé ìròyìn ti Daily Post kó mọ lọ bí àwọn òde kan máa mọ bí iṣẹ ìwádìí ọhún bó ba ṣe lọ.
0: ọ̀dà o ẹ̀wà tún jẹ́ ṣe bẹ́ẹ̀ kí n tọ́ sẹ̀sẹ̀ kí mo ìròyìn yìí ní àyè o ìwé ìròyìn the punch ló sì kọ́ tó di gbogbo lọ́sàn-án tòní wọn ni òkété gbogbo mọ àwọn òṣìṣẹ́ àjọ àpinna IBEDC ìyẹn ìbàdàn electricity distribution company mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ nígbàtí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá agbọ̀ntí ìpínlẹ̀ ọ̀ṣun mọ̀bẹ́rì ẹ̀jẹ̀ kọ̀kọ̀ yọ o wọ́n ní náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ẹ̀kásẹ̀yìn lẹ̀ ọ̀dẹ̀ tí mú yín ní láàkó eléyìí tí wọ́n gbìyànjú láti ba ohun èrò iléeṣẹ́ àpinna ilé tí ń bẹ ní ìlú ìkírun ní ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n gbìyànjú àti bàjẹ́ o kí wọ́n sì gé lọ rèé tà fún àwọn alárúbọ̀ wọ́n ní àwọn afurasí ọ̀hún iná ni wọ́n ní méjì míì nínú àwọn afurasí náà ni lọ́jẹ́ pé ìkánnu wọn lọ́jẹ́ àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ọ́fíìsì àjọ IBDC tí ọ̀kan òkú sì jẹ́ àwọn tí wọ́n máa jórin wẹ́dà nù nínú ọ̀rọ̀ rẹ̀ eni ti se alukoro fun ile ise olopa ni agbon ti ipinle osun abiodun onje labi ina lo salaye oro nibi to tin se waju ni oro ni ojo isegun tuesday nigba to n fi lede fun awon oniroyin oni awon eyan hun ina ni won ma fi kele ofin gbe lati owo awon ose ile ise olopa ile ti won be ni agbegbe ikirun iyen ikirun police division leyin ti awon eyan ti won ti fun ani afin to ni pe won tun ti de o gege bi ise won o te waju ninu oro re ni pe awon afuasi na ere won lo re nge opo na ele to gbe awon ina alagbara high tension electricity pole won ni niba na ni nge won ni koda gan won lo ake abi kan so pe won fe yuan lati ko le ba ya won ni awon ayun so re gregi onina ele ti won de ponu kini ti won ta ba won ni nlo lati ge ko le ba ya kia kia oje labi te waju ninu oro re igbe ngba ti awon eyan fun ani afin to ni pe se ri nta ba ti mule fun ki si lamba won wa nbe bayi won ni iroyin kan won ku ni nkan bi ago mefa kutu idaji won ni won ba ke si eni ti se dpo ni agbe kirun ka won yen leyin e ti ko ri be won ni gba mu debe oluwa o won ni ele awon afasi mebe fo mu na la won ba nbe ti won si gi awon opo na mu edun be kila gafi awon eleyun se won ni won kokoro fe fe pe won ni owo sa te won o won ni awon afrasi o mu lara won latri ona bamiji emmanuel eni odun 55 years bolaji odusoya eni odun mokan le ni adota 51 years alimi akim eni odun mere din ni ogoji te mo balogun kede eni odun meji le ni adota 52 oyewu ahmed eni odun mokan le ni ogbon te mo oladosu ahmed eni odun meji le ni ogun inu muse o won ni ile ise olopa ni emmanuel tonti odusoya ati akim won ni awon ti an o se ajo ibdc ni agbe kirun ni won o nigba to ye pe balogun re okan lara awon ti an si tan je osele to abu ni ile ise ibdc ni tele se wa ri oyiwo ati oladosu won ni an ti an ajorimorin ni o weda eni won ti an won ni nigba ti an si mo tan won lara awon kan tan ba lara won ni nti an fi mo re igi ile ti oje ti ibo cotton machine won ni won ba nbe te mo risi awon kan je fi mo jorin na won ni gbogbo na ni e ba lo won o ojila bi lo wa sala yoro bi pe commissioner ile ise olopa lagbon ibrahim zungeru zungura ile ti wa pa lase wi pe egbo e ku oro awon ara bi won se won rin la e ku oro won lo sibi ti tin se ise iwadi wodan awon yo wa ma pariwo pe awon ori na o ina o si o ta nda ne pamoni a si nta na sodo yin ti na wa ni debe won ni asa won won se labi e le nge waya na ti se be ta ni abewo se owo su yo wole dede ni when was am san you ngba wa ko mo
1: inshallah am inshallah you know what that ipinle ti kwara o na lo je pe iroyin le na lo de gugu be le to si de pe je lo je ni o
2: inshallah
1: ni be na ni o ti se la yoro mo si ta pe lo we ti guardian ipin ni be o wo o ku tu anya ti se ojo se ni tuesday o na ni won ni ile kan le to je pe yo mu mo ti to bi ogota odun ile ti won ti ko ni ohun to si ni ojule ile to to bi ogbon ni na ni o sagede dagun ni agbegbe ti oke oyan lohun ni pupo oge wa ni ilorin bi ipinle ti kwara oni ni ohun na ni o sagede biwu o to si je pe ariwo ohun na ni o je ki gbogbo awon to n gbe ni agbegbe ohun ki won sude bota lati mo pe fun iranwo fun awon to n gbe nibe oni ohun na ni dagun to si je pe awon eyan to n gbe nibe awon kan wa ti orinkunyo wọ́n ni àwọn èèyàn bíi márùn-ún náà ní oúnjẹ ọlọ́run nípè tó ti jẹ́ pé nínú wọn náà lànà kéékèèké náà ní oúnjẹ nínú wọn wọ́n ni àwọn mẹ́ta tí orí kó yan náà ni wọ́n fara pa tí wọ́n sì ń bẹ ní ilé ìwòsàn báyìí ni tí wọ́n ti ń gba ìtọ́jú tó ti jẹ́ pé ibi tó ti ń kó ìròyìn ọ̀hún jọ báyìí ni wọ́n bẹ̀ ní ilé ìwòsàn gbogbogbòhùn ilé ìtúnbẹ̀ ní ìlọrin wọ́n ni pẹ̀lú ìpè wọn láǹfààní láti dóòlà àwọn èèyàn mẹ́rin lábẹ́ ilé ọ̀hún tó dà wò ó wọn ni tó dogun ilé ọ̀hún tó débi lórí ẹbí fún àwọn tó ní ilé ọ̀hún gàgà àwọn orúkọ rẹ̀ náà ni abdulkareem ayinla náà ni wọn nígbà tó ń bá wọn níròyìn tí àwọn ìṣẹ̀lẹ̀ ń gbọ̀n báyìí wọn ni ṣe rí o wọn ni ìwúlọ fún ìwọn àárọ̀ táwọn sì ṣúbì wọn ti nkan kan dúró wò ó oníṣẹ́ rí ní tó dùn to won fi ko laye yi ariwo orun ko le ko ni ri ni ori ohun gboro ariwo barun laye ohun oni nigba to kilo sele kilo de ni pe ile awon lo biwo oni pelu ranwa awon osise alabo ati awon to sise na pajawode na ni won lanfani lati dola awon eyan kan ni awon kan na nbe le wosa ni awon to ku ohun ni pe o du awon dojo tori pe won da mi mo le bi si awon ni ibe o ti won salaye ni si ta ti ku awon eyan na ni ti mi lo si bi ti won se oku lojo si ko mo de kujo ko mo salu wa
0: nbe suka suka na ga ni roja
2: gugu dugbe iroyin agbokogbon.

0: ọ̀nà yọ̀ olùdó ọ̀nà wọlé wáwo èmi ọlọ́run lójú iṣẹ́ ẹ máa fọ̀rọ̀ rẹ ṣe lánàá lórúkọ jésù.
1: Kàrà ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bẹ́ ẹ bá kẹ́ fún àìlera bí àìrọ́rùnsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laagun, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn má mọ̀ tàbí kéèyàn máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tójú àṣírí ibi táìsàn fi ṣèbùba alárẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, tọmọkùnrin ó máa lè tapáì, ara ó máa gbọ̀n rìrì, ojú tún wò bàì bàì, ara ọmọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù ló máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: mukan eh se kan ku mi ko se kan ku ra re ajo olorun ku se mic nu ni waju je na o wa ni fa mic e wa le o na ru mo ni ko gbe nu ke ara o gudugbe royin na ni n ba fe fe so re kan ni la green 96.7 fm e je ki mu ele ninu iwe royin the punch won ni eh oro mo ko so ni ipinle cross river re o won ni apin kan eni odun merin din ni ogun 60 years old ina lo ti gun eni ogun odun kan ogun lobe o ti emi fi jade lare uwem daniel apan ini apo ko re won ni o si gun eni ohun ni ijoba bile akanpa ni ipinle na eni ti salukuro ile ise olopa iyen asp sunday eyi topa ina ni o fi oro na lede fawon niroyin ni ilu kalaba lojo isegun tuesday nigbati salaye oro oni isere la bi ohun lo sele ni nkan bi agun meje abo lale ojo aiku sunday ni ojo kokan ni ogun osu kejo odun ta wa yi leyin ede ayede oro ile to waye ni eyin opopo na peter iyen peter street awi community ni joba bile akanpa oni eni ohun eleyi ti won ti gbemi e ina ni won ro ni won sare gbe digbadigba lo si ile iwosan ti awon osise ile ise omo ologun ori omi ile ti pe ni naba reverence hospital ile ti nbe ni ilu kalaba ni bi ti ni a serin te gbe wa yi oku eleja ta o won ni bo ti le je wi pe awon molebi e ini ti wa gba oku e o nigba tan mo ti waju ninu oro ile ise lopa ni ipinle cross rivers won ni awon ti wa bere ise iwadi alagbara lati mo ki lo sele gangan ile ti omo eni ogun odun ohun uwem daniel apan ile ti won se gun nigbati ohun ati eyan kan ti ajo ni ifanfa laarin ara won ni peter street awi cross river ni ojo kokan ni ogbon osu kejo odun ta wa yi o afurasi eni odun merin din ni ogun na ina ni won ti pada gbe bayi o won si lo re fi pamo si akata won olopa lati pari gbogbo ise iwadi lori pe bo lo ti sele so n lo se ati wipe ki lori lobe te iwaru owo o won ni ba n ba se pari ise iwadi na sara sose ni won tari e o si agbon bi ti se ise iwadi odaran ni ipin nilo kalaba o won ni aitopa lo ti wa ro awon araalu wipe je kaluku ko mo ba se re lo o ni melo melo e si mo ko wa ara yin e mo ki bo solo e mo mu ofin lowo ara yin pe kini a pa ni o a sun je ni ase nkankan ni o o ni e mo mu ofin lowo ara yin kaluku ko mo lo ni melo melo e fi joba le kan si toto ati ntoye o
1: ipinle ti cross river na lo je pe ro ile yi na lo je gidi gbe ile ti asin kan jade lati nu wero yin ti punch na lo ko ro yin o njo oni be an salaye pe ile ise olopa ati eka ti ipase ti ipinle ti cross river won ti salaye pe won won mo ti te arakunrin kan arakunrin le yin yin kan odun merin din ni ogun ona ni won ni o sa ni begun arakunrin kan pa to ko ni daniel apan oni o gun pa ti ti eyin ni ti fi bo ni ara re ni ti ipinle ohun
0: ọ̀dà jẹun jẹun fi gbé lẹ́gbẹ̀ ní àhín ìwé ìròyìn the guardian níbẹ̀ ni wọ́n ti mélé yòjé wọn ni àwọn tí wọ́n jẹ́ olùdarí iléèwé prince abubakar audu university ilé tí ń bẹ̀ ni àyìngbà ní ìpínlẹ̀ kogi wọn ni nẹ́ẹ̀mọ̀ ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti gbé olùgbóndòrò ìjìyà wọn lórí ọ̀kan lára àwọn olùkọ́ ní fásitì ọ̀hún látàdẹ́sùn tàbí kan wípé ń ṣe ìrànlọ́wọ́ alágbá ìrànlọ́wọ́ ọláabi fún àwọn olùkọ́ láti gbé pàǹpà expo eegun aoc láti gbé wọ inú ibi tí wọ́n ti ṣèdánwò kí wọ́n sì mọ jí ìwé wò kan lè bá gba máàkì tó ṣe dáadáa wọn ni fásitì ọ̀hún iná ló ti buwọ́lu ń pe kódà àwọn akẹ́kọ̀ọ́ mẹ́sàn-án kan rèé wọn ni ìfowópamọ́ ọ̀tí náà ti sà pé we are advised to withdraw ẹni ẹkọ rí ilé yín torí pé ọpọlọ yín kò gbé gbẹ̀rí ọlọ́kọ̀ wípé ẹyin ní tí à ń kọ yín ọyẹ kẹsẹ̀ dáadáa ju ẹwà yìí lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wá wà ní ìpele tẹ ẹwà yìí tẹ ẹ sì ń gba mọ́ọ̀kì yìí kò dájú pé n táwọn tó máa fi sínú ọpọlọ yín agbára rẹ lè gbé mọ́ àwọn òsì fẹ́ẹ́ dáràn ìjọba wọn ni àtẹ̀jáde ọ̀hún ilẹ̀ ti ṣàlùkòrò fásitì ọ̀hún wúrẹ́dọ̀ òmàlè ń lọ fi léde o fún àwọn èèyàn láti rí òmàlè ló ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ mẹ́fà eléyìí tán lé dànù ọ̀hún wọn ni làwọn mọ̀ ká wọn mú lásìkò ìgbà tí wọ́n ń tún ìdánwò ọkọ̀ ní ọlọ́mọ sánú ẹni o wọ́n ní wọ́n ń tún ìdánwò ọkọ̀ ní ilé olùkọ́ wọn ilé ara rẹ̀ private residence ti olùkọ́ ọ̀hún wọ́n mọ̀ pé ní ọ̀mọ̀wé Maji Opanachi wọ́n ní lẹ́yìn ọjọ́ díẹ̀ eré ìtàn ti ṣe ìdánwò gan-an mo rò pé wọn ò gba máàkì ìdánilọ́bí ẹ wá tún sí ní káàlì máàkì wọ́n ṣàlàyé ọ̀rọ̀ sọ wájú sí ó ní ìgbìmọ̀ tí fásitì ọ̀hún gbé kalẹ̀ náà padà fìdí ẹ̀ múlẹ̀ pé kí ni nínú ọ̀rọ̀ tí àwọn gan tí ń ká bòròbòròbòròbòrò bẹ́ẹ̀ yẹ báka pàápàá jùlọ ẹni tí í ṣe olùkọ́ ọ̀hún lápadà pé ẹsàṣe òun jẹ́jẹ́ ara àwọn pé òun jú ní sí ojúṣe lánàá òun ọ̀fẹ́ jẹ́ kí àwọn ọmọ kí wọ́n fẹ́ẹ̀lì ìdánwò wọn ni òun fi ṣe léyìn fún wọn ni kódà wọn fi kún o wípé nínú ìwádìí àwọn ẹlẹ́yìn láti fìdí ẹ̀ múlẹ̀ pé ṣe rí ọ̀kọ̀ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yìí tẹ́ǹbẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá náírà tẹ́ǹtọ̀ san tẹ́ǹpa wọ́n ní ẹnìkọ̀ọ̀kan wọ́n san o fún akúmọ̀mọ́jú di olùkọ́ ọ̀hún lẹ́kchọ́rà láti tún ìdánwò wọn sí kódà wọn ni ìdánwò wọn ni bot 102 bóyá bó ti nìyí wọn ni àwọn náà ni introduction to plant science wọn ni wọn lọ ṣe nílé rẹ pé n tẹ kọ n tẹlẹ ń mẹkọ dada
1: àtọkọ
0: tẹ n bì sisi bẹ yẹ n ò repo sínú ọkọ wọn dẹ máa ṣe kí lọ́wọ́ náà ojú kọ́kọ́ fún wọn pépà kan
2: time up
0: kò ní sí time up nírú yìí òkè ni tẹ gbé textbook jáde gbé ẹ̀kọ́ tẹ́kọ̀ kíákíá kẹ́ lè gba yé ọmọ sí o.
1: ìròyìn eléyìí kì í ṣe pápápá torí pé ọjọ́ wa ti ń lọ báyìí lọ̀pọ̀lọ̀ wọn ni níbẹ̀ ló jẹ́ pé ó gbin ìlànà lọ sí ìpínlẹ̀ ti niger lọ́hùn-ún tó ti ń ṣe láàyè pé iléeṣẹ́ ọlọ́pàá ni ó ti mú àwọn afurasí tó tóbi mẹ́fà nìyẹn ilé tó ní ṣe pẹ̀lú ikú ilé ìtọ́pa arákùnrin kan nafi muhammed ẹni ọdún márùndínlógójì ní agbègbè ti mubatu lọ́hùn-ún ní mina iléeṣẹ́ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀hún ti ṣe sp wasiu abiodun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ ni ìpè náà ni àwọn gbọ́ táwọn sì gbà ní àgọ́ àwọn ìpè arákùnrin kan ni wọ́n ti kọlù tó sì jẹ́ pé nígbà tí àwọn sún dé bẹ̀rẹ̀ làwọn bá nínú pọ́n wọn wọ́n gbìyànjú sí ilé ìwòsàn eléyìí ti ń bẹ nítòsí ilé rẹ̀ wọ́n ní níbẹ̀ wọ́n ti sọ pé ẹni ilé náà ti lọ ìwọ̀n ń gbòòrò wọn ní eléyìí wọ́n níbẹ̀ làwọn ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ní agbègbè ọ̀hún láti mọ ohun tó ń ṣẹlẹ̀ gangan ọ̀nà àwọn ti wọ́ bà nínú ìkángbé ni wọn tí orúkọ rẹ̀ jẹ́ sanni ibrahim ni wọ́n ka pẹ̀lú àdáṣàgìlà báyìí ni ti ogun tó sì pé inú rẹ̀ náà ní pọ́n wà lára àdá ọ̀hún wọn níbẹ̀ ni ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí ti màwọn ọlọ́pàá tó fi ń ṣe iṣẹ́ ìwádìí wọn níbẹ̀ ni ẹni tí ń ṣe muhammed sanni náà ló ti ṣàlàyé pé lóòótọ́ ni òun wà lára àwọn tí wọ́n ṣe kú pa muhammed pẹ̀lú àwọn tó kù wọn níbẹ̀ ni ti wá bẹ̀rẹ̀ sí ní ọmọ ọmọ ọmọ ọkọ̀ nígbà tí wọn bá ń sa ìṣàn tí wọn bá bẹ̀rẹ̀ ń sa èmi ọtí wá ṣàlàyé báyìí pé wọn ti fi ẹ̀sùn kan ọlọ́run pé sísù pàpà pọ̀ láti pààyàn àti sísù pàpà pọ̀ láti wà láàbì wọn ni láìpẹ́ láì jìnnà wọn tàlé wọn lọ sí ilé ẹjọ́ ibi tí wọn ti mọ̀ ká
0: sẹ́ṣàn tó fi tó gbé sẹ́ṣàn 7 sẹ́ṣàn 2
1: tó náà wá ayé títí ẹ̀
0: sẹ́ṣàn
1: 1
0: láfa láfàní àmọ́ wọ́n ní gbogbo ẹni tí iléeṣẹ́ ọmọ ológun ojú òfurufú nigerian air force wọ́n ní ètò ẹ̀kọ́ bóòlù àti iṣẹ́ ọmọ ológun orí omi basic military training course bmtc wọ́n ní ti ọdún 2026 wọ́n ní wọ́n ti ṣe ojú òpó rẹ̀ lẹ̀ láti ọjọ́bọ̀ thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún tá a wà yìí wọ́n á ní atọ́kùnrin àtòbí o bẹ́ẹ̀ bá fẹ́ẹ́ ṣe kinní ọ̀hún ẹ mọ́ lọ kú ẹ sáà mọ́ kú ọwọ́ wọn ní lànà tíjọba orílẹ̀-èdè nàìjíríà gbé kalẹ̀ ìní ẹ tẹ̀lé wọn ní bọ́ báyìí ṣe kójú òṣùwọ̀n tó ṣe ìdánwò wọn ní ìwọ náà di ọmọ ológun
1: ọmọ òfurufú kájẹ kò fẹ́ yìí náà kẹ láǹfààní
0: àti ẹja gbé ipò mẹ́gà
1: o nọmba tẹ bàdá tẹ́tì bàdá sí náà ni 09123708675
0: hello ta ni member o ọ̀la ja ṣe bẹ 09123708675 hello
3: yes sir mo kẹ́ni kejì náà o
0: ẹ ṣe n wo
3: ẹ gbẹdẹ ikú mẹlẹgbẹ ọlọrun
0: àmì ọlọrun
3: baba nifa professor ba Babalola Saidi ake kakaka kọlọrọ gbọ loruko mi o
0: enzo leso
3: mo n kola tọlọrọ sokolo na lebadia
0: oya
3: e da ku gbo yin kan wa n gbo aye jo wa n gbo o wa di kama da wa di alapata oji da wa para won da n gbo awon lobe gbo awon ladai e da ku ma en te ba di ko be oji e mi ti be wa la e ma sa fun
4: Hello.
0: Hello, Talon Bembe. Hello, yes, sir.
5: Yes, sir.
0: Yes, my record is in PY.
6: Oh, yeah,
0: it's labor.
6: Yes, sir.
1: Adupe tori pe wa nbe fun wa Martin Salam omo ba lo ko temi nse tin bo wa

0: Kiss Daniel Onike show wa ìyẹn náà la fi wọlé lọ́sàn ti tòní láti kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá káàkiri gbogbo àgbáyé lónìí tó jẹ́ ọjọ́ kejì oṣù kẹsàn-án
1: September
0: ni ilé ló máa bàlé wa lágbára ọlọ́run ká ní báwọn jókòó ìbànújẹ́ lágbára ilé tiwa àwọn tó wà dàbẹ̀ ń pé okùn kúdí ẹ̀ka tó àbúṣe sí lọ́dọ̀ àgbàládúrà pé kí ọlọ́run kó jọ kó tú wọn nínú ẹ̀kọ́ wọn ẹ̀ka ara wọn bímọ lágbára ilé tiwa tó àti ti dé bá ṣe ń dé gẹ́gẹ́ bí ṣe wà lórí ètò kìlárí gbọ́ ẹ̀wọ̀n pé wọ́n bá ti jẹ́ kìlárí gbọ́ kò sáà dá wà ńbẹ́ ibi tó bá ti rí àkọ ọgbọ́dọ̀ rí àwọn òbí lọ ṣe ṣe mí rákìnrí mighty òun wà lórúkọ tèmi.
1: Tó akínyìn mi ni ọkọ̀ tèmi jẹ́ akínyìn akú oṣù tuntun oṣù ayọ̀ oṣù ìdùnnú ni ọjẹ́ gbogbo ẹni tí ẹ̀ sì ń ṣe ọjọ́ ọ̀bí yín lénìí akínyìn o ẹ̀kọ́ ayọ̀ ọjọ́ ọ̀bí yín tẹ̀ ń ṣe ìrántí àkókò tí ọlọ́run ń sọ yí papọ̀ tẹ ẹ̀dọ́kọ àtìyàwó ọdún tó lọ́jẹ́ gbogbo yín àlákí àkàbọ̀ sórí ètò ẹ̀tún gbádùn wa bẹ̀ ṣe máa gbádùn wa lórí ètò fún tòní àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní ìgbà mi ò lè kéré tààrọ̀ pé gàtí ò tó nǹkan ni ṣùgbọ́n tá a bá gbìyànjú sọ́tún gbìyànjú sósì a wá rí i pé ntọ́ tọ́ àti ntọ́ yẹ ni.
0: Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó ń fún wa lọ́rọ̀ tá à ń sọ ọgọ́gọ́ lọ́rọ̀ ọ̀nà náà ló dé fi dalẹ̀ ayé ẹ̀rọ náà la máa sọ lónìí kó máa wù wá lágbára ọlọ́run bàbá ṣe ń sọ kó máa tó ń sọ ní ti yín lágbára ilé tí wa tóòtọ́ ẹ pẹ́ ní fóònù yìí tẹ̀ ẹ́ dẹ̀ kì í ṣe Dalton Thomas ẹ̀yẹ tẹ̀sójú 347*1004*2# òní nọ́mbà tẹ̀ máa tẹ̀ láti jẹ́ ká ṣùgbọ́n torí pé kì í ṣe pé mo jẹ ṣùgbọ́ náà máa tẹ̀kẹ́ sí mi. 347*1004*2# òní nọ́mbà tẹ̀ máa tẹ̀ tẹ́ bá ti tẹ̀ gbogbo nǹkan tó bá sọ fún yín pátápátá.
1: Lànà ọjọ́ fún mi
0: onílànà àtẹ̀lé ẹ̀tẹ̀lé bó bá ṣe sọ bẹ́ẹ̀ náà ni kẹ́ ṣe mo kí yín màá mi adéníjì ṣàlàáfíà ní ṣàràlẹ̀ inú mi dùn láti gbọ́ yín lọ́sàn-án tòní gbogbo àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n lè ṣe láì má gbọ́ lágelú tí wọ́n lè ṣe láì má gbọ́ kílárí gbọ́ akínyìn inú wa dẹ̀ dùn pa keep company yín.
1: Wọ́n náà tí ẹ̀ gbọ́ ìta lórí ọ̀fẹ́ àti ṣe lọ́sẹ̀ tó lọ pa àwọn tí ń pè wá 47 marriage 40 years in marriage
0: 30 20 25 26 ọlọ́run ṣe bàbá mi tàtijọ́ o àwọn là sí bàbá mi tàtijọ́ ilé iráyè sí ló máa gọ́kẹ́ kí náà kéríkẹ sídìmọ̀ títí àwọn ìyá wa tó yẹ kó wọ́n mọ iyì kí náà porúkọ ẹ̀ ìgbéyàwó àwọn
1: ojú ti rí o
0: wọ́n
1: try bẹ́ẹ̀ ni àtúnkìyìn lẹ́ẹ̀kan sí o ẹ ṣeun wa ẹ ṣeun gbogbo wa wa
0: ẹ yẹ gbé fóònù yín kẹ pé àwọn ọmọ yín o mo ti ẹ̀ mọ̀ pé tí ọ̀dọ̀ títí yín ó máa ń easy ṣùgbọ́n àwọn ọmọ ìgbàwó lẹ pé mọ́mí láti ìgbàwó lẹ pé dáàdì láti owó dá owó náà fi ń do something ṣùgbọ́n owó nìkan kọ́ kì í kàn ṣe pé 12

0: se n kia fun won in la fe gbuye
1: se mo pe nkan ti omode ba ri ona lo mo de ma se nkan to mo de ba ri
2: ba ri bi eko
1: ben
2: latara won obi
1: ben
2: to bi
1: ben
2: mummy love grandpa mummy love daddy love
1: tamo mi go ni mo boya grandpa grandpa ni abi grandpa grandma grandpa daddy abi grandpa
0: hello hello eka san o yes ma oluwa ko to re ami mama oyo okay
3: sey ti bola kemi ni
0: ni
3: oro lo wa emi o ri iwe awon iwe sin ri o
0: okay
3: awon na sa ni yako beke gbelegbe yawo omo nowadays ni e ti e fe ri yako rara emi o mo ko te se wa o amon ti e jo ro omo bi emi ni pe o bi o pe la mo na bi emi ti mo so ro yi yawo omo mi ti ba le fejo e ko ye bolo nkan ti e mo so mo ndo mo ni gan ani nda jo ni yoko
1: beni
3: o ti olo bi nda e ti ti e mo pe fun mi nu
0: omo awon to wa lede yin to fe omo yin e wa so fun ya re pe iwa to mo yin wuro ni e mo wori mama ni nda jo ni yoko ni
3: joni nda jo ni yoko se ki ti do pe la omo re ti bi le ti ti ye mo so fun mi ni gugu danu ni pe eyin odo wo yi e sora e sora o se ti oni yi kan ori gugu ana la so re mi gugu e de ko si ni so yi pe ko wo se wa la ko omo je o ori ni pe na la yin na ko mo ri ka to ri omo titi ko to jade fasiti abe tara yin se fun e ba wa za ba o ba wa za ba o
0: ba wa sa ba
3: yoro won ah adeyemi adake yemi ore ni kuma so re so mo bi tele do olohun o
0: o n seun
3: oju ri o
0: oju ri
3: ah maka mo ro ni
0: maka mo ro ni
3: ah ko se mo wi
1: e se iya o
0: e se mo wa
3: mo bi tele do olohun lojo to ni
0: e se mo wa oju opo na ni 0912370 8675 0912370 8675 tabi plus 2348142491006 kilari gbo leto e ka san e ba wa dasi a kiesi ni o nru akoko ta si waye awon obi wa ma nilo wa akoko to je pe gbogbo tutu ni rin yi
4: akiyemi mi
0: era san o
4: bola bola ka mama
1: yes sir
4: ala ya gbo to
1: ala fi ati
0: gbe o
4: ọmọ ọba gbẹgbẹgbẹ júlù àṣìwájú pátápátá kọ́ gàgbà láti ìdàrẹ́ ìbàdàn ọgbà ẹlẹ́mọ̀ mẹ́tẹ́ sí ọmọ ọlọ́sọ àǹfààní ní ilé ìdí ẹ̀fọn tó bá lè gbọ́ mọ́ àwọn ọ̀dọ́ rẹ̀ wọ́n lè gbọ́ rédíò láti ìfẹ́ ṣètò ọkọ̀ ìgbà àdúrà púpọ̀ ṣùgbọ́n àwọn ìfẹ́ ni wọ́n lọ ń gbọ́ rédíò lẹ́ẹ̀kọ́ àwọn táwọn fi súnmọ́ kejì ẹ̀ là ń fi rédíò ṣàgbèjì ara ṣe rí ó ga púpọ̀ kí à ń fẹ́ àna èèyàn èèyàn lówó kò lówó ṣùgbọ́n ẹgbẹ́ àgbà wà náà wọn náà ta bá lè fi ọmọ nípa pé nǹkan pọ̀ lọ́wọ́ wa kọ́mọ bára wa fara dà o kí àwọn ànàmíwà pé pé bí nǹkan bá pọ̀ lọ́wọ́ ọkọ wọn fẹ́rẹ́ báyìí tó bá pè wọ́n dán tó bá máa dá lóhùn gan owó ìdá lóhùn ṣùgbọ́n kò yóò rí bẹ́ẹ̀
0: o
4: ṣe ìgbà bá ti gbọ́ ẹ já tó ràn ṣùgbọ́n àwa tá a jọkọ ẹgbẹ́ máa bá wọn yá ìyàwó wa gbá ọgọ́mọ agbọ lọ ilé wọn ní dàrú àná bí àfúrú tó.
0: ẹ ṣé o ẹ ṣé gbogbo ẹyin tẹ ń pè wá ojú ẹyin tẹ síbẹ̀ ṣe ẹjẹ́ aláǹfààní àti dérókè lọ́hùn kásáré polówó ọjà kan tàbí méjì à ń padà bọ̀ kí n la rí gbọ́ lẹ́tọ̀ ẹ̀ka sàn bẹ́ẹ̀.

0: sí èyíkéyìí Golden Chance Lotto Stand kiosk tàbí ṣọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchanceloto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Bowl. Scan QR code lórí tíkẹ́tì tàbí sticker poster. Number drop ko drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grand for you. Òfin àti ìlànà wa o. Ayò yìí yóò wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto lo ni àìrínà òní bá wa lọ́dún òmìnira.
1: Bá dada, emi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n.
2: Fóònù pa ni.
3: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni ń gbà wálé.
1: Tó gbọ́n pa Grace Feed ni.
3: Níbo ló wà?
1: Jẹ́ ìjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn.

Faith. Bẹ́ẹ̀ni owó ilé ìwé ọ̀fanilápò yàrá. Ilé ìwé Grace Faith. Ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga Junior Neco Junior WAEC àti Senior Neco and WAEC. Grace Faith wà ní number 9 Sofumade Close, Ladapo Avenue off Idi Mango Soka, ìlú Ìbàdàn. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590. Grace Faith Private School àti Grace Faith College. Ọ̀gánikan láwùjọ òkúta. Miliki special. Ajá balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn bọ́ọ̀sì ọlọ́run tí ò lérò ní Rẹ̀mí àti Rẹ̀mí Rẹ̀mí Adesina Big Man Presenter pẹ̀lú Rẹ̀mí Babájídé MC General. Láàgó mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgó mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Ẹtì Friday.

0: lè ma ma ba pàdé lórí ètò
1: miliki special
0: labala labala lito
1: abala
0: koko tori tẹsẹ níbi tí rẹ mi àti rẹ ni tí ma ma gbé yín débẹ pẹlú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ ládùúgbò yín níbi tẹ ti ṣiṣẹ ní ọfíìsì yín láàrin

0: ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹ wà.
0: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
2: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
3: Babatunde Ajayi ló ń kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀rù kékeré mi ni ńlá wọn ni lọ́wọ́.
4: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédìmarè jèké fún ọ. Kúrúkú mọ́ nínú. Máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́. Tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000 0807

0: to akin o e kaabo pada sori eto e ti mo pe ipolu oja na ni agun owo ki la ri gbo na le to da si n gbe yewo o na ni falakami oya
1: like like you let mo ipa ma yi ko to eh I wan be lowo ipe kini ibasepo yin bo lo se damoran si laarin eyin ati yayawo yin abeyin iya oko yin ababo ko yin baba yawo yin awon te jogun lobi eh awon obi by law by marriage bo relationship yin
0: ko se ri
1: eh je ka gbo
0: se n be won wo abi ni abe ti en ni won
1: abe n duro kan lo pe iya ti so dani
0: eh ke to wa makara ke to mulesi hello
2: Hello, Kuto.
0: Hello, sir.
2: Ah, when you are doing you.
0: Yes, sir.
2: To tell you, you know, over me, that. When you party, you don't know. When the truth is that you never got to do with me. You go Yalabania, Mammy Wanko, Mammy Wan Benny, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy Nibu, Mammy
1: So ti ni kan ri to se ba kan ni.
2: Ni omo gele le yo.
1: Ah.
2: Omo gele.
1: Ki wa lo
2: mo to ye. Ni le le yo. Allah Allah le ba se bi ni gan. O le mo kon tu ka ko ko ni o se mo se mo ni gan. Antonio mo ba ko pa ni ni ni to mo jo ko le ni si. Isa mo lo fun o bi ni pe ya wo mi ni. Mo to wa lo se ni gan kan ko. I'm going to go to the house.
0: Ah, lo lo lo ni se
2: temi
1: o. Ah, lo ni se temi. E
2: te wa fe so un fe mama ba ma ni ko sende ko wa lo no le tin ba ni mama ni ko lo fun o
1: o
2: me ti like ni dada
1: olorun
0: tan fe na ni awon ire po yen to ra ri popo lopo wa la na ni an baba ati mama yen o si ma ndun won hello
3: hello akweto
0: odo akweto re o
3: olade adebayo yara re do
0: a n gbo yin
3: ati ati yan mo ki yin o
0: e se ma o
3: ola ke mi ma ji
1: yes ma'am
3: I'm going to go to the house.
0: I'm going to go to the house.
3: Hello.
0: Ata
3: fe kweto.
0: Olo agbeto re o.
3: Oni re yin o.
0: Ami o.
3: Ko ni na, ko ni e, no ba ni na so ku re so. ọpọ ọkadọ
0: ya be je legusi
3: ah emi na ni e dasun e ma nu fe yan ko o no ni bi mo ni ya wo mo e se mo kan ọlọ́n gba irú mi lọmọ mi ọ́nà tí pé kí ni ìyá kọ ní lọ́jọ́ kó báyìí mọ́ kẹ́lẹ́jọ́ kú rẹ ni ọmọ mi irú mi lọmọ mi ọ́nà
0: irú yí lọmọ yí ọ́nà
3: lọmọ mi ọ́nà irú mi ọ́nà ó kí ni ìyá kọ ní lára bí ọ̀sẹ̀ ẹ̀ ọ̀rọ̀ ọmọ sí yìí wọn òun náà níyà ọ̀rọ̀ gbogbo gbogbo jẹ́jẹ́ kí ìyá kọ àwọn ọ̀jẹ́ ìyá àwọn yín ọ̀jẹ́ ọmọ sí wù bẹ́ẹ̀ I don't know.
0: Ẹyin tẹ jẹ tẹsẹsẹ gbéyàwó ọdún kan ọdún méjì mẹta mẹrin márùn mẹfà méje mẹjọ bóun ni ṣe lè ṣàlàyé díẹ àwọn àjọṣepapọ̀ wo ló wà ṣe ń mójútó kò jẹ obìnrin nìkan ní sọ̀rọ̀ báyìí o àwọn ọkùnrin ń kọ́ àwọn bàbá ìyàwó wa ń kọ́ ìyá ìyàwó wa ń kọ́ ṣà ń mójútó wọn ẹyin obìnrin náà déjé jùlọ wà láàrin bàbá ọkọ ẹyin àti ìyá ọkọ yín àti bàbá ọkọ kìsí ìyá ọkọ nìkan bàbá ọkọ náà ń kọ́ ẹ dákọ ẹ jágbé kọ́ọ̀lù kan sí kálá tó fàdé àti wà lọ polówó ọjà ẹ jágbé ni ẹ jábẹ́ ni sọ ẹ lóò.
4: Ẹ lóò bàbá.
0: Ẹ ra sà abẹ́rẹ́ ra mà.
4: Ẹ mọ̀ pé kò.
0: Yẹ sà.
4: Ọ̀pọ̀ náà yóò ní dàrú.
0: Àmì.
4: Ẹ mà tẹ̀síwájú.
0: Orúkọ yín mọ̀lẹ́dín gbé wá.
4: Orúkọ mi ni Àti Pásítà Yàrá torí pa Tàlẹ́ǹtì.
0: Àgbọ̀ yín.
4: Kẹrí àwọn obìnrin ètò. Fún ọmọ yìí gbàlẹ́ ọkọ rárá. Àwọn obìnrin jọ ilé ọmọ yìí yàpọ̀.
0: Àgbẹ̀ ọkọ náà kọ́ ọmọ yàgbẹ̀ ọkọ náà.
4: Wọ́n ọmọ. Bí òbí ní ilé ní ẹ̀rọ ṣe máa dídí ọkọ, ẹni ní ọmọ pẹ̀lú ìlú ní ẹ̀rọ náà ti ní o. Ní ìláìláì, òun ò ní pa àbúrò ọkọ náà ti o.
0: Àwọn ọkùnrin náà ń kọ́ àbáṣáwá náà mọ iye àwọn bàbá ìyàwó wa ìyá ìyàwó wa.
4: Níbi tèmi ò ní mọ iye wọn o. Ọmọ yìí wọn.
0: Níjọ́ lẹ ti rí ọ kẹ́yìn.
4: A ti ra lọ́yà bí oṣù mẹ́ta sísè.
0: Oṣù mẹ́ta sísè.
4: Ìjẹ̀ lè má pè wọ́n gan.
0: Ẹ lè má pè wọ́n. Irú àkókò ọ̀gìnì ẹ̀kọ́ tó bá dàgbọ̀kọ̀ ọ̀gìnì tìbẹ́ òtútù àwọn arúgbó àwọn àgbàlagbà ọmọ ṣe wọ́n bákan bákan.
4: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ẹ wá láàfin àwọn wò.
4: Bẹ́ẹ̀ni
0: bàbá. Ọ̀dà
4: ọ̀dà
0: ẹ̀sẹ̀ ẹ̀ jádókè lọ́n ká polówó ọjọ́ pẹ̀lú ìkànnì ìbánidọ́rẹ̀ aláti ṣe kamal ọ̀gbẹ́ni ọdẹ́yẹmí ọmọ kúrè mangaji sport isaac abaola ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká gbogbo yín la ọmọ tayo saliwa dj láti sankore ok òní orúkọ rẹ mọ ìwọ lọmọ kan rẹ pé ẹ jádókè lọ́n ká polówó ọjà méjì mẹ́ta ń padà bọ̀ kí la rí gbọ́ lẹ́tọ̀
5: Lagelu FM 96.7 Lagelu apata maja pato jamakuta Lagelu FM akaba faratile faratile Adun padu opo makamuso Lagelu FM kakaki ile isha gun safefe tin fere idun yin tun gbogbo roja to nta Imule gugu ni so wonya wonya secret midunbe owó fún gbogbo ẹni tó lóye tó dààmú síbẹ̀ yìí náà ń gbọ́ síbẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfà ìbáwọn dòwò pọ̀ láì rògbòrò káwó. owó ni ìpinnu lè ṣe o. mabida hotel lagulo fm 6-7 gbagbo gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ yìí láwùjọ iléeṣẹ́ tó ń pò sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ́kúrú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara lagulo fm 6-7 ìfi wàlàyé àlùbáríkà olówó ọjà ń bẹ̀ kí ni ó
6: orúkọ mi wòlíì àti ajé ìrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

一样的多

0: ìfojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má baà fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣàtàn wọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
1: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí gbẹ.
2: Jàǹgbárá jìgúri jìgúri jìgbó jàǹgbárá.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó múyẹ́yẹ́ létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn gbọ́kọ́gbọ́ láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbó kan sọ bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
2: Lágbàláyà àgbà
0: ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
2: láàrin.
3: Àbí ẹ sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
4: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
5: Ẹni tó bá wa ṣẹ̀mbà níyẹn ni kò ṣe dáadáa. Látìgbà tí wọ́n ti gbókùdé ni gbogbo èèyàn ti fọwọ́ di mú.
4: Kẹ́yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home. Iléeṣẹ́ tí ń bá ní ṣẹ̀mbà mi òkú. Bí wọ́n tó bá ní gbókùn pamọ́ dìgbà téèyàn bá fẹ́. Kò ní rùn bẹ́ẹ̀ fúrú ní ọgbẹ́. Kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà. Àwọn aráàlú òyìnbó wọn ò jẹ́ fi ẹ́ ṣeré. Tí ẹ bá fẹ́ ṣe ẹ̀mbá mi, èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó bẹ́ẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀. Wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara. Àwọn band boys and biara wà. Bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́ casket. Ẹ máa bọ̀. Lúnú ìrànràn lọ́wà. Private burial land ilẹ̀ ìsìnkú aládàáni wà. Bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní Ọ̀nàrà Hospital Complex, Gègédé Olúlọ́yọ̀, Amúlòkun Àkàrà Road, Ìbàdàn. Telephone 081-43-504-426 àti 0076-26-2803. Iléeṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dàlẹ́ o.
6: Olawo laye mo.
7: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbógan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè.
7: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágbèlú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
9: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń lálàá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rùn.
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni. Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ Kashia. Wọ́n mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Kashia. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkógojẹ́ rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Kashia. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashbook ọ̀sọ̀ọ̀sẹ̀ láì kùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Kashia. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: change moto e baba mi lati change moto o lati change moto ah awa ma ngbadura ke yan change oko as much as tabati kun le pe oluwa ba se nlo yin jije mi mo afi sibi ni la fun awa gun gbadura ka ma se wahala lori oko eni kan gbe moto kan wa sodo wa a se de bi wi pe a lati so fun pe a lati contact eni to se moto ni lu yinbo a se a send email si won because I want moto kan de pe o lati communicate pe a seda moto yen pe a seda esoro ah ah timothy o ma tojo meta salafia ni o ka bo sori eto fun bi seju kan si meji ma sare yan nkan ti mo gbo wa ni osante ka wo bi to ma kun si awon bushing stabilizer rubber yin moto ati waju so se pataki stabilizer ta ma sore stabilizer bi do pe stabilizer to fin be fridge ni stabilizer to fin gbe ina ni ka na lo stabilizer be stabilizer rubber wa be stabilizer bushing na wa be gbogbo yi no ma je ki moto stabilize to ba ti bo si ibi to ye ko bo si ko ma da be ni pe a ko gbe aje wa sita a kiri je ka sare ga bo ni ka sare po oluwoja ta ba ku se tan pada e ba yi kuro be drum root me johnson me ka yo me plus event thank you for joining us
1: Wagyu FM 96.7
2: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojipo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkàsí ara èmi ò ṣeun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àpò àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mẹ́síkàm kìlómítà 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìfọ́nsí ọlọ́run alaye prophet abel taiwo òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ lọ́lọ́run máa lo àtàwọn ìfọ́nsí ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
3: Ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù ìmọ̀lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ nìkan ni lágbèlú fm9.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyàgbàgbàgbà.
4: Ẹ bá àwọn gbọ́dọ̀ yìí bẹ́ẹ̀.
5: Jàǹgbàrà jìgbòrì jìgbòrì jìgbò jàǹgbàrà.
3: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣágbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè, àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ̀ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgò kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò
5: lágbà láyé àgbà
3: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀
5: láàrin.
6: Are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinonat Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemat Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemat Superstore. Cheaper, quality and satisfaction.
7: Miliki special. Ajabale.
4: kunene pẹlu awọn boys olohun ti o diru ni remi ati remi remi adesina big man presenter pẹlu remi babajide mc general lago merin koja seju meedogun di ago mefa irole ni gbogbo ojo eti friday ni toni ladelu 96.7 fm entertainment program to ta lẹnu bi kilishi eto ta tun se igbaladun weekend ede asa efe ẹrin arin takiti le ma ma ba pade lori eto miliki special labala labala lejo abala akoko tori tefe nibi ti remi ati remi ti ma ma gbe yin debe pẹlu awọn orin alujo to yi gbogbo abala keji kilo sele ladugbo yin nibi te ti sise ni ofisi yin la

0: tẹ̀síwájú gbọ́dọ̀ máa gbọ́ ìtòlè tó mílíkì special pẹ̀lú Rẹmi àti Rẹmi lójoojúmọ́ ọ̀sẹ̀ mílíkì special ètò bàbá ètò.
1: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbóngàn la lọ bolẹ̀ mú mi lọ.
2: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó
3: ó rè.
0: Bàbá ṣe pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà N500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó website www.cashier.ng.
4: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ńlá ni? Àbẹ́ ń ṣí ìrọ̀rùn?
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni.
0: Ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mo mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Owó náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkọ́kọ̀já rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

0: 96.7 FM. Túmọ̀ náà rà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Ìlú Kọ́láwọlé Adédèyìn, Kọ́lábẹ́t International ni yóò máa gbówà kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ láti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tí máa bẹ́ẹ̀rẹ̀ onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ Kọ́láwọlé Adéníyìn, Kọ́lábẹ́t International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàrodo 1000.
1: Ó wà

0: bí o se le kẹ́kọ̀ọ́ ìmọ̀ nípa ètò ìlera kó lè di ọ̀jìn lẹ́ka ètò ìlera bí. Bọ̀mi Ibadan College of Health Technology ni kò gbà lọ. Ilé ẹ̀kọ́ tó gbọ́n tẹ̀dá sílẹ̀ lọ́wọ́ ìjọba àpapọ̀. Bákan náà àjọ NBT yìí fọwọ́ sí pẹ̀lú. Kí ló wá tún dúró dé? Àyè ìgbaniwọlé ti sí sílẹ̀ láti kẹ́kọ̀ọ́ gboyè diploma. Ìwọ́sà ti fọmọ yọ nínú ìdánwò jáàmbù fèsè ló wọlé. Àyè sí sílẹ̀ fáwọn ètò bí Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Health Care Technology. Ẹni tó bá mú ilé ẹ̀kọ́ míì nínú àkọsílẹ̀ fún ìdánwò jáàmbù tó sì ní 100 máàkì 100 máàkì lè pààrọ̀ ilé ẹ̀kọ́ àti kóòsì rẹ̀. Bó bá wá ní jáàmbù, Òbéwúdé ẹ lọ forúkọ sílẹ̀ fáwọn ètò míì tó jẹ́ diploma bí Community Health Extension Workers, Chief Health Technician, Pharmacy Technician. Bákan náà, o tún lè gba ìwé ẹ̀rí akọ́ṣẹ́mọṣẹ́ fún ètò bí Junior Community Health Extension Workers, JTO. Ẹ kàn sí wọn lónìí, wọ́n wà ní Plot 29, Ọlọ́rungbìjà Street, Jègede Olú Lọ́yọ̀ọ́, Amúlòkó Road. Ẹ sì tún lè forúkọ sílẹ̀ lórí ecotech.edu.ng. Ẹ̀lú ẹ̀lú wọn ni 0805-109-8329 tàbí 0806-998-0560. Ibadan College of Health Technology, gbígbé agbára wo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọjọ́ ọ̀la lẹ́ka ìmọ̀ ìlera àtàmúgbòrò iṣẹ́ ètò ìlera ló jẹ wọ́n lógún.
1: Lágo mẹ́wàá òwúrọ̀ àti méjì ọ̀sán. Ilé gbé ọ̀fẹ́ ń bẹ̀.

Prophet Suma at the Bella at 0902 520 7247.

0: lọ̀rọ̀. Bàbá ńlá kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín, Abídèmí Àkàndé, ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Ṣé ọjọ́ dé káríkẹ́ndì gbádùn kò lẹ́jà?
2: Ẹ̀gbọ́n máa fi ṣe àpá wọn.
1: Ètò tó ń múlò pẹ̀lú 7FM tún yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbo-ságbo. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ikede pataki lati owo awon apapo ile ise aladani akonirin ajo fun umura ati haji ti joba Nigeria ti Saudi fowosi Association for Hajj and Umrah Operators of Nigeria. Ahun ni won ni ka fi to gbogbo aye leti wipe awon alamojuto eto ise haji ti lu Nigeria ti amosi nakon ti fun wa ni gbedeke asan pari owo Hajj 2027 ni ojo 24 osu kesan odun ta wa yi on the 26th of September 2026. Awon ro gbogbo eyin te fe ba wa ni ajo na ke tete sanwo yi ko to tu ojo ta wi yi o. Awon ile ise to ba jo megbe ahun nikan ni ẹ̀sánwó yín fún o. Láti mọ̀ wọ́n, ẹ wọnú ìwé ìròyìn Punch tó jáde lọ́jọ́ Monday August 31st 2026 ta wà yìí. Tàbí kẹ́ẹ̀kan sí ọ́fíìsì wọn tó kalẹ̀ sí number 6 Ọ̀dàdì púpọ̀ Olúwọlé Street, Ojoojú Lagos. Telephone 0707-6738-3369 tàbí 0811-6045859. Ẹ̀rọ alátagbà àwọn ni ahuonswz@gmail.com àti ahunsouthwestzone@gmail.com. Àlọ́bọ̀, àlọ́gbà, àlọ́dé wá sóríire.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ó rè.
4: *347 *1004 *2# tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.nga.
6: Bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lè ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣí ìrànràn?
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ torísí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè

0: torí pé a pé àwọn ikọ̀ àtàwọn wòlíì tọ́lọ́run ọba mi yọ̀ǹda gbogbo tí ń jẹ́ orúkọ
1: tí bàbá àti ọmọ tí ẹ̀ mí mímọ́
0: bó ti ẹ̀ jẹ́ pé
1: bàbá
0: wa kan àwọn wọlé wọn pera wọn ní tí ọlọ́run ọba mi pé kí wọ́n jẹ́ ṣùgbọ́n tv máa mú bàbá wa imam yasin gbẹdẹmukẹ ibi tí bàbá bá wà nípa orí ọ̀fẹ́ ọlọ́run torí pé a ti fi sọrí wọn lánàá bàbá lè pè sí orí nọ́mbà wa tàbí kí wọ́n pè síbi tí ọba wà nítòsí wọn
1: ìmáàmù
0: ya ṣe gbẹdẹmukẹ
1: àrètí pé lẹ́rù ẹ jẹ́ kí a jẹ́ káwọn èèyàn wá pè wọlé rẹ̀ mí
0: bẹ́ẹ̀ni
1: àwọn ọmọ máa wọlé láìpẹ́ yìí
0: bẹ́ẹ̀ni kíni
1: báwo ni ká ṣe pin gẹ́gẹ́ bí ìyá
0: kẹ́nìkan má rò pé bóyá òun ló wá sún o
1: àjọ lọ́mọ ni àjọ bí wọn ni bí ìwọlé ṣe kù fẹ́fẹ́ yìí bó lẹ ṣe rò pé ká ṣe pin bó lẹ́yìn ṣe máa ń pín tọ̀dọ̀ tí yín nínú ilé
0: ṣé màmá ní gbéwè
1: sí
0: bàbá òbí
1: owó sùn àbí kò tiẹ̀ ní pínpín ni
0: kò ṣe ní pínpín gbò lẹ̀mí ò fi bọ́
1: sóyẹ ó ní pínpín ṣá
0: kí ló ń bá mi sọ
1: kí ló jẹ́ baálé ilé fún
0: ló jẹ́ kí n ṣàṣírí fún ọ bùsọ̀ fẹ́ gbọ́
1: kí ló jẹ́ bàbá fún
0: àbọ̀ fẹ́ lu daiko
1: àtowó léwe àti ìwé
0: máa gọ
1: àti sọ́ọ̀sì
0: obìnrin gan
1: ló gbé bàbá ni ọ
0: àwọn obìnrin ti màmá
1: wá
0: torí pé ò lè dúdò pọ́ ra nǹkan tẹ ọmọ lọ́rùn nínú òwò àti ìyàwó ta ló gbélé jù obìnrin ló nílé
1: 0912370865 rẹ̀ ní
0: owó lè wò ó gbé
1: ṣó nọ́mà kájọ pín
0: ṣá obìnrin ó gbé gbogbo báàgì
1: tó bá nọ́mà bó o ní ká ṣe pín
0: ṣó
1: nọ́mà pínpín ṣọládé ṣó nọ́mà pínpín.
0: ẹ bá ọmọ bá kéré ọmọ dádì ni what is your problem
1: hello
0: tọmọ bá kéré ọmọ dádì ni náà bá dàgbà ló tó dọmọ mọ mọ
1: à ń gbọ yín o
0: ẹ gbọ́ nsókè o.
2: bẹ́ẹ̀
0: ṣe ń gbọ́ ní
2: ọ̀rẹ́ yín ọ̀jọ̀gbọ́n ọlánìyàn ọba
1: ọba láti sọ yóò
0: bàbá ẹ̀ ní dáàmú òòyẹn wà ń bẹ.
2: ẹ ṣe rí ètò tẹ mú wáyé
0: èmi
2: ò gbọ́n bó ṣe máa rí ní ọkàn àwa ọkùnrin yòókù
0: yọ yẹ yín
2: ṣùgbọ́n ní tèmi ní tèmi o yẹ san sí bí tíìsì ní ìwé ọmọ from nursery to the university level pẹ̀lú ìrànlọ́wọ́ náà ni ọlọ́run fún mi ọ̀rọ̀ fẹ́. Kì í ṣe pé bóyá ìyàwó mi kàn fẹ́ ìdìbẹ̀ tí mo kàn mọ́ mà ń ṣe ni mo dẹ̀ gbé aládùúgbò fún àwọn ọkùnrin yòókù kan náà fún wọn lóore ọ̀fẹ́ láti máa ṣe. ìyàwó ní oríṣiríṣi àwọn nǹkan tó ní rà fún ọmọ láìsẹ fún yín
0: kan
2: ká ju owó gan
0: fún ọmọ yẹn lórí
2: constitution tó ní ìdílé
0: yẹn. ọbaṣá wòlíì ní sà ṣé tọ́ọ̀tì yín ti bẹ̀rẹ̀ sà.
1: ẹ ṣí bàbá.
0: àwọn orí mi.
2: àwọn ọmọ lágbára ọlọ́run mú à ń ṣètò kan lọ́wọ́.
0: tó
2: jẹ́ pé ẹ̀mí gan náà la máa.
0: àpè rẹ̀ mí àti rẹ̀ mí kò yá mọ̀ wá bá ẹ bàbá mi ẹni ìbùkún ni ọ yẹ ṣe wòlé àṣà jẹ.
1: ẹ ṣe gbọ́n bàbá ọba sá
0: ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n bàbá. ẹ jẹ́ ká tó
1: gbọ́dọ̀ tẹlòmíì tó yẹ ń pínpín tó bá yẹ ń pínpín bó o ní ká ṣe pín.
0: bàbá ní ká ṣe mọ́ pé wá o bàbá pé kìkì oorun lọ wá sùn láyé.
1: on the 14th kọ yẹn.
0: ẹnẹ
1: wọn máa wọlé.
0: ẹnẹ kí lẹ ń fọ ọrọ amún sí.
1: first time kọ yẹn.
0: gbẹ̀ ń sún tẹ́ ń na ṣẹ̀tọ̀ tọ́ tá a lẹ́
1: pín. ìdìrín ní ìgbẹ́nu
0: bú rẹ̀ lọ. tẹ́ ń dákú sí e lórí bẹ́ẹ̀.
1: ẹ ló jà
3: lórí.
1: ẹ ká sàn.
0: ẹ ká wọ̀ sà.
3: ọmọ ìwé ayélujára láti ràn láti.
0: fọ́ìsì yẹn yàtọ̀ kò sẹ́ ní orí rẹ́ǹtì.
3: ẹ rí i pé tó máa rí nìyẹn. àwọn obìnrin wa náà ń mú ẹ̀yàn lọ́wọ́ ń
0: sìn.
3: kí máa ń pe báàgì wọn lè rà kí pé kò sóbìnrin tó jókòó sílé tí ò máa ṣiṣẹ́ ní ìsìn
0: ìwà
3: rí àfọ́sowọ́pọ̀ yẹn òun ló da jù
0: bí
3: ọkùnrin bá ti ń lé owó iléèwé owó gba ìwàwó tí ò kọ́wé obìnrin náà kan máa ṣẹlẹ̀ lọ́wọ́ ìgbìmọ̀ àwọn tó ń jẹ́ ní èmi wọn ti ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ó fi àǹfà yẹn pamọ́ bàbá ń pè tó ó máa yẹ kó fún olè oúnjẹ ọmọ yìí ẹnìkan kọ́ ní oúnjẹ àmì bí ìlú ẹ̀ka jẹ
0: bẹ́ẹ̀ni
3: kọ́lá ń jẹ sàánú àwọn ọkùnrin
0: àmì
3: pé oṣù mọ́ àti wá ń sọ ọbẹ̀ sí fún káwọn obìnrin náà nípa bá ti ná ká jẹ́ kọ́ hàn sọmọ pé òkà ọmọ máa ń kú bẹ́ẹ̀ adájú àgbà kan
0: ká má máa pàwọn náà yá wa
3: ká má máa bẹ́ẹ̀ ni lánàá tí a ṣàdúrà fún yín bí a fẹ́ máa dáàpọ̀ àjẹjìṣẹ́ ara ẹni ìmáàmù ọyọ state college of education ló jẹ ṣùgbọ́n mi sábà sọ
0: bí
3: ìgbà ṣípàdé àbájúbẹ
1: alájí
3: ọmọwé
0: ayélabogo
1: god bless you baba
0: èmi yóò gún baba sọdélẹ̀ tó bá rí láyé ẹ tún wá ráyè tiwa ẹ tún lè ń pè wá pẹ̀lú gbogbo tẹ́ ẹ jẹ́
1: ẹ ká sùn
0: ṣé má mìnú àbí dádì a ní ṣé má mìnú àbí dádì ẹ jẹ́ àmọ́ kọ yín ìyẹn gbọ́n sókè
4: ọlọ́run ṣògo mọ̀lẹ́tẹ́
0: nìkẹ́ni
4: láti ọlọ́run ṣògo mọ̀lẹ́tẹ́ mo ti ń pè
0: ó kọ yín
4: adéọlá adésọ̀yà
0: yọ̀dà fún ọ
4: adéọlá adésọ̀yà dádì ló ń sanwó skul wọ́n ti bọ̀ tí pé mo fẹ́ ra báàgì mo fẹ́ ra fíjẹ́sì mo fẹ́ ra bàtà èmi mò ń gbó.
1: ok báyìí ṣe pé ti yín nìyẹn lẹ́ ń sọ yẹn.
0: Ẹ̀sùn lẹ wà wàhálà ẹ̀mí yóò gùn ẹ̀yin lẹ gbé yun.
1: Yóò dà fún yín ẹ ṣe
0: ìṣẹ̀lẹ̀kùn
1: gbígbé.
0: Ká obìnrin ọmọ àgbọ́ o lọ́mọ ilé amúfúnbáàgì ọmọ àwọ̀tẹ́lẹ̀ ọmọ bàtò olókùn. Ìwò
1: ló fẹ́ ṣe ń rìn gan tẹ́lẹ̀ ìwò ló ń ṣe gan.
0: Èmi ti bọ́nu
1: gbogbo ìyá olóyin ló ń ṣe tẹ́lẹ̀ náà.
0: Èmi ti bọ́nu gbogbo ìyá gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà tọ̀tọ̀ ní ṣe ẹ̀yin lẹ́mọ rú orun tẹ́sán.
1: Ẹja gbàgbé kan sí ká tó máa lọ jàre èso ti padà wọnú ètò. Ohun tá à ń sọ náà rèé.
0: Bó o ní o ṣe ní wọ̀ wá lọ́rùn ṣáàjọ́ ń jókòó sọ.
1: Rẹ̀mí.
0: Dádì ẹ gbowó ẹ jẹ́ mi ò mú báàgì àti gbogbo ohun tọ́mọ bá fẹ́ ṣe.
1: Hello.
5: Káṣán bẹ́ẹ̀ wo.
0: Ẹ káàbọ̀ bàbá.
5: Ẹ lásà o.
0: Ẹ lẹ́sà.
5: Alàgbà Ògúnmọ́lá ló ń pè ló ń pè yín Alàgbà Ògúnmọ́lá láti Àpáta.
0: Ògo kọrọbíjí kọrọbíjí.
5: Bàbá mi ni ọkùnrin nu.
0: Ẹ̀mí rèé ogun.
5: Àmì lórúkọ Jésù o. Èmi ni mò ń gbé o èmi ni mò ń gbé o ìyàwó mi ló ń gbé bag àti nǹkan pẹ́pẹ́pẹ́.
1: Bẹ́ẹ̀ ṣe ń pín sí inú.
0: Bọ́kàn ìwulẹ̀ lọ ra
1: báàgì
0: irọ́ ni ọ̀rà irọ́ ni ọ̀rà bá ara nàálẹ̀ bá ara gbé kọ́ bá ara lọ́ra irọ́ ni ọ̀rà.
1: Ẹ̀jẹ̀ kan sí kó ló bá máa lọ.
0: Bẹ́ẹ̀ni.
1: Rẹ̀mí ẹja gbé pè. Hello.
0: Jàgbé. Alájì bàbá wa.
1: Hello.
6: Bàbá mi Big Man.
1: Sayidi Sayidi ẹ
6: èmi bọ̀dá rẹ náà
1: Sayidi
0: atakẹ́kẹ́
1: Sayidi
6: bami bami ẹ mọ̀ fún ọwọ́ ẹ
1: Sayidi
0: bami
6: bami
1: Sayidi
6: bami
0: bami
6: mohbad èwo ló ní ọ̀gbẹ́ni sẹ́gbẹ́
0: ha ń pè Sayidi bí ẹni
1: Sayidi báwo ni Sayidi
6: sẹ́ni sẹ́ni kí ló kó èwo ló wá parun Sayidi sẹ́ni kí bọ̀dá náà jàre bá wá kí wọ́
0: ẹ̀mí rèé okun ọmọ atakẹ́kẹ́ ò lè ṣàárẹ̀
6: ọ̀nà ẹ pẹ̀ fún wa
0: àmì ò àmì
1: ò èrè wa yẹ ọmọ mi ní ẹ bẹ́ẹ̀ni ẹ sọ
6: ọmọ mi ní
0: ẹ
6: àbúrò ṣe wà ń tiẹ.
1: ọwọ́ àṣẹ ò bàjẹ́ gan Sayidi.
0: nígbà tí ti débi là ní òyìn ọmọ ẹgbẹ́.
6: àbẹ́ rí nǹkan ẹ̀dẹ̀ wo fìlà ẹ náà nílé ṣe bẹ́yìn náà lẹ àbí tí mò ń sọ yìí.
0: èmi náà mo
1: àló wàá padà wá òkè sóde
0: náà. ṣé lọ́wọ́ wọn gẹ́tì sáàṣì ẹ̀.
6: ọ̀rọ̀ aláìsàn-aláì ra ọ̀dà bọ̀dà ẹ̀jẹ̀ kì í fi ẹ̀jẹ̀ ìfilẹ̀ àbúrò.
0: O ti gbọ́.
6: Ṣé o kí ló wà ń lẹ̀?
0: Mo ti palẹ̀ nùmọ́.
1: Kí n la ní.
0: Mo ti palẹ̀ nùmọ́.
6: Kí n la ní wà ń lẹ̀. Kí àwọn bọ̀dá tó ní òtí ìran mi sí ẹ. Sọ́ọ̀rì, o ò tí ì rẹ.
1: Wọ́n rán mi sí ẹ̀. Bọ̀dá dé. Bọ̀dá bí aláàbò.
6: Àbí bọ̀dá dé.
1: Ìyá títí láwọn ìlọ rí ló rán mi sí ẹ̀. Kó wá gbé.
6: Kó o ṣe jíṣẹ́. O ò jíṣẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Kò ní bàjẹ́ pẹ̀tù
0: bá a ti ń ṣe ohun gbogbo lọ́wọ́ mo kí bàbá wa àwọn tí a ń lọlẹ̀ mímọ́ tí a ń lọlẹ̀ mímọ́ bàbá wa alájì sàlàkọ́ ámbàlẹ́ gbogbo tí ń jẹ́ gbogbo olóyin pátápátá ọ̀gá ìyàwó mi nu ẹ̀ ní ṣubú ìpàdé àjọṣe tẹ́ ẹ fi ń ní ìkómọ́ra bí aṣọ òbúra kò ní bàjẹ́ fún yín lágbára ọlọ́run ọba mi èdùmàrè pásítọ̀ dr kọ́lá adégòkè ẹ̀ ní pásítọ̀ fún ìjọ tiwa iṣẹ́ ìránṣẹ́ yóò máa tẹ̀síwájú.
1: Ètò ti wọnú ètò ẹja lọ. Ó ti wọnú ètò náà ni wípé ẹ gbìyànjú ẹja fọwọ́sowọ́pọ̀.
0: Ọlọ́run
1: tọkọ bá ti ṣe.
0: Kí àwọn náà ó ṣe.
1: Ẹ mọ̀ jẹ́ ká dá ẹnìkan dá o.
0: Ọlọ́run
1: a jọ jèrè àwọn ọmọ yẹn lágbára Ọlọ́run ikú ò ní pa wọ́n fún wa.
0: Rẹ̀mí Adésínà.
1: A jèrè ọmọ.
0: Kò sí ń tọ́dà bí kájọ dàgbà kájọ dògbò
7: La la la la gelu FM jagaba gogo retio

0: E kaabo si ori eso se dada la bayin ode odun bi oruko mi ni Oluwa niye Thomas Idowo mo ni alejo pataki ti won si ni ohun pataki lati so fun wa loni alejo wa e daruko yin fa awon ara ile
1: mo ki ni leloko lodo ati leyin ode Tayo popo sisin on loruko tebi nje eseun popo
0: e kaabo alejo wa ki wa lo gbeyin wa sori eto loni
1: e se atokun kin to so n to gbe mi wa si ori eto loni mo fe ki gbogbo si to n gbe mi patapata ki won mu bairo won ati iwe ti won fi kowo sile tabi ki won mu ero ibanisoro won ki won ko nomba isile mi 081 34 57 57 22 lekan si 081 34 57 57 22 ní báyìí n tó gbé mi wá sí orí ètò rẹ gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ó ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ nìkan dẹ̀ ń wọ́n sí gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwa náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó n tó gbé mi wá sí orí ètò náà nìyí Thousands of people are graduating every year. They don't have job. Many are jobless. Some people even have job, but they can't feed their family with the job they have. A lot of people. Things are turning upside down in our country every time. What are we doing? What do you want to use to assist the government? For everything, we blame our government. I want every head that is hearing me, everybody that is hearing me, I want you to write this number down. 081 34 57 57 22 once again 081 34 57 57 22 ọpọlọpọ gan níṣẹ lọwọ tó jẹ pé iṣẹ wọn ò tó wọn jẹ ọpọlọpọ náà ló sì tún níṣẹ lọwọ tíṣẹ rẹ tó jẹ ṣùgbọn tó ń gbèrò láti tẹsíwájú láti tún sún síwájú sí i àtẹni tó níṣẹ lọwọ àtẹni tí ò níṣẹ lọwọ ni àǹfààní yìí ló wà fún bẹẹni kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ this is an opportunity we are bringing it to you at your doorstep just grab it once you lose this opportunity you may never gain it again that is the reason why you need to seize this opportunity it is free gbogbo etí tó ń gbọ́ mi pátá ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn text your name and your location to the number 081 34 57 57 22 once again 081 34 57 57 22 text your name and your location to the number orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá alára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni a fún yín ní nọ́mbà àti ticket tẹ́ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ mówó wá ẹyin rẹ ni wọ́n pa bí wọ́n ṣe ń sọ náà nu àní ẹ mówó wá o n tí ò bá sì ti ná yín lówó kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ẹyin kan wá kẹ́ ẹ wá fi ti ara yín gbọ́ we are going to train you how you can gather money in this company own your life enterprises limited and you have chance to speak with our boss ambassador Ayodele mo sì gbà ládùúrà wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóso ẹ ṣe ìdìtẹ̀ fi wa lórí ètò náà nìyí.
0: ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí nọmba ọhún mo fẹ́ kẹ́ ẹ tún máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí.
1: 081 34 34 57 57 57 57 22
0: ó dàbọ̀.

ẹ kúrò lẹ bẹ lásìkò iṣẹ àtúrọ àkójọpọ ìròyìn ta àgbáyé lóde sí ti gbọn yín láti ìkànnì ti lágẹlú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọn ṣáájú ẹ gbá àwọn kókó ilé ìtúnbẹ nínú ìròyìn ọhún. Igbákejì ààrẹ nígbà kan lórílẹ̀-èdè wa Nàìjíríà Òsínbàjò náà ló ti ṣàlàyé pé ìmọ̀jìnlẹ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀jìnlẹ̀ nípa ẹ̀rọ náà ni ó ní àǹfààní àti àkóbá eléyìí tí ó lè ṣe fún àwọn ìpẹ́ẹ̀rẹ̀ eléyìí tí wọn kò bá mójútó. Gómìnà ìpínlẹ̀ ti Benue náà ló ti lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́gọ̀ọ́ ẹnu pẹ̀lú bí wọ́n ṣe jígìrì sí ìtààbò ní ìpínlẹ̀ ọ̀hún. Adolóró ni ó tún dún gbàmù ní orílẹ̀-èdè ti Iran níbi tí àwọn ọmọ iléeṣẹ́ ọmọ ológun mẹ́rin bí wọ́n ṣe jẹ ọlọ́run nípè. Sọ́ọ̀ náà ni kò ní láǹfààní láti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko lẹ́yìn ìgbà tó ní ìfarapa ráńpẹ́ ní báyìí ẹ̀gbọ́n ìròyìn ọ̀hún lẹ́kùnrin rẹ̀.

igbákejì ààrẹ nígbà kan rí lórílẹ̀-èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmi òsínbàjò ọ̀nà ló ti ṣàlàyé fún àwọn iléeṣẹ́ ilé tó ń pèsè nípa ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ àti sáyẹ̀nsì ilé tí wọ́n ṣàlàyé wípé àwọn ìpẹ́ẹ̀rẹ̀ àti àwọn kékèké ọ̀nà ọ̀nà ni àǹfààní ńlá ńlá ilé tí wọ́n lè jẹ nínú àwọn ìjìnlẹ̀ ọ̀hún ṣùgbọ́n tó rọ àwọn òbí àti alágbàtọ́ láti jí gìrì láti jẹ́ kí wọ́n dáàbò bo àwọn ọmọ kékèké ọ̀hún òsínbàjò náà ni ó sọ̀rọ̀ di mímọ̀ ní ìlú cairo ní orílẹ̀-èdè ti egypt níbi ìpàdé ọlọ́dọọdún eléyìí tó jẹ́ ti àgbáríjọpọ̀ àwọn agbẹjọ́rò ní tilẹ̀ africa eléyìí tó jẹ́ ti ẹlẹ́ẹ̀kẹrìndínní ogún orú ẹ̀ eléyìí tó wáyé níbẹ̀ náà ló ti ń rọ àwọn òbí láti rí i pé wọ́n dáàbò bo àwọn ọmọ kékèké àti àwọn ọmọ wọn eléyìí tí wọ́n lè láǹfààní láti wà lórí ẹ̀rọ ayélujára pàápàá jùlọ nípa àwọn ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì àti ilé tí wọ́n pèsè tí ó jẹ́ ti ai wà ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta ìpè pẹ̀lú àwọn àǹfààní eléyìí tí ó lè sodo sínú ẹ̀ òun náà ló jẹ́ pé ó tún ní àwọn àkóbá làlà eléyìí tí ó lè kóbá àwọn ọmọ kékèké ọ̀hún tí wọn kò bá mójútó ẹni tí ń ṣe olórí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ilé wa ẹni tí ń ṣe ọ̀gágun suhaibu waheed òun náà ló ti rọ àwọn ọmọ iléeṣẹ́ ọmọ ológun ilé wa láti rí i pé wọ́n jí gìrì sí iṣẹ́ eléyìí tí wọ́n gbà pàápàá jùlọ nínú àkókò eléyìí tí ètò ààbò eléyìí tí ó mẹ́ẹ̀ suhaibu náà ló pèpè ọ̀hún lónìí tí ń ṣe ọjọ́rú níbi tí ó ti ń ṣàlàyé pé àwọn ọmọ rírì ipa eléyìí tí iléeṣẹ́ ọmọ ológun ilé wa tí wọ́n ń kó wá ṣàlàyé wípé àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n máa gbé jáde fún wọn láti yàgò fún àwọn oògùn lílo oògùn olóró àbí n tó lè ṣe àkóbá làlà fún ọ̀rọ̀ ọpọlọ wọn ó sọ̀rọ̀ di mímọ̀ ní ìpínlẹ̀ ti kàdínà ni wàá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta wípé ìmúyányán wọn òun náà ló ṣe pàtàkì nírú àkókò eléyìí tá a wà yìí tó sì jẹ́ pé àwọn nílò wọn láti jí gìrì sí iṣẹ́ eléyìí tí wọ́n ń ṣe ó ní kíkọlu àwọn ikọ̀ agbésùnmọ̀mí àti àwọn agbébọn òun náà ló jẹ́ ọ̀kan gbòógì eléyìí tí yóò lè fún wọn láǹfààní láti fàkọyọ̀ ọ̀nà wọn nílò wọn lórílẹ̀-èdè wa nàìjíríà nírú àkókò eléyìí tá a wà yìí tó sì jẹ́ pé àwọn ọgbọ́n àtinúdá wọn òun náà ni yóò lè jẹ́ kí orílẹ̀-èdè wa nàìjíríà kí ó wà ní àlàáfíà gómìnà ìpínlẹ̀ ti benue gómìnà hisense halia òun náà ni ó ti lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́gun ẹnu pàápàá jùlọ orílẹ̀-èdè ti amẹ́ríkà nípa bí wọ́n ṣe jí gìrì sí ètò ààbò eléyìí tí ó mẹ́ẹ̀ ní àárín gbùngbùn ti àríwá lórílẹ̀-èdè wa nàìjíríà gómìnà ọ̀hún náà ló sọ̀rọ̀ di mímọ̀ lórí móhùnmáwòrán níbi tí àwọn oníròyìn tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò gómìnà ọ̀hún ṣàlàyé pé àgbáríjọpọ̀ àwọn ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ ọmọ ológun àti ìdásí orílẹ̀-èdè amẹ́ríkà òun náà ni ó fún àwọn láǹfààní láti jẹ́ kí ìdúnkokò ilé tí àwọn ikọ̀ agbésùnmọ̀mí ọ̀hún tí wọ́n ti ń dúnkokò kí ó sì mẹ̀dọ̀ wá ṣàlàyé pé òun rọ ìjọba ìkọ̀kọ̀kún gbé ìgbésẹ̀ ilé ètò gbọ̀ngbọ́n láti rí pé wọ́n dẹ́kun àwọn ìwà ìgbésùnmọ̀mí àti ìkọlùnì oníyálà láti mọ gbé àwọn ìgbésẹ̀ lẹ́yìn ìgbà tí ìkọlù ọ̀hún tó bá ti wáyé tán ìròyìn ìta àgbáyé ló ń dẹ̀sẹ̀ tí ìgbọ̀nyín láti ìkànnì ti lágẹ̀lú 96.7 òkè ga jòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè àdó olóró ni ó tún dúgbàmù ní àárín gbùngbùn ilé tó jẹ́ ti orílẹ̀-èdè ti iran níbi tí ìkọlù ọ̀hún tí ó ti wáyé látọwọ́ orílẹ̀-èdè amẹ́ríkà níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé kò dín ní àwọn tí ó jẹ́ àwọn ará orílẹ̀-èdè ọ̀hún márùn-ún tí ó jẹ́ ọlọ́run nípè níbi ayẹyẹ ilé tí wọ́n ti ń ṣe ti ìgbéyàwó ní apá ti gúúsù ti swing ibẹ̀ náà ṣàlàyé pé àwọn tó jẹ́ iléeṣẹ́ ọmọ ológun mẹ́rin òun náà ni ó tún jẹ́ ọlọ́run nípè lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún òun náà lẹ́ni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà donald trump ti ṣàlàyé pé òun kò ní èròngbà láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú orílẹ̀-èdè iran lọ́wọ́ yìí oníyálà náà ni òun yóò tún tẹpẹlẹ̀ láti máa fún ogun mọ́ wọn lẹ́yìn ọ̀rọ̀ ọ̀hún náà ló jáde láti ẹni tó jẹ́ adarí fún orílẹ̀-èdè ti iran ní ti jẹ́ mujiba kenny òun náà ló ṣàlàyé pé àwọn ní ọgbọ́n àtinúdá ilé ti orílẹ̀-èdè amẹ́ríkà tí wọn kò ní ní
dáhùn sí tó sì jẹ́ pé lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n gé ka bámọ̀jẹ́ ó sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbàanú lẹ́tà eléyìí tí ó kà jáde ti fọ́nrán rẹ̀ tó wà lórí ayélujára lákòótán ìròyìn ti eré ìdárayá yíra sọ́ọ̀ náà ni kò ní láǹfààní láti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko lẹ́yìn ìfarapa ráńpẹ́ ilé ìtì òní ìfarapa ọ̀hún òun náà ló wáyé lẹ́yìn ìgbà tí ikọ̀ agbábọ́ọ̀lù ti medaspor ilé tí wọ́n jáde olúborí tí wọ́n sì borí ikọ̀ agbábọ́ọ̀lù ti trabzonspor tó ń bẹ̀ lórílẹ̀ èdè ti turkey fẹsẹ̀músẹ̀ òun náà ló wáyé ní ọjọ́ ajé monday tó jẹ́ pé agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 36 tí ó ti farapa tó sì jẹ́ pé nígbà tó di abala lẹ́ẹ̀kejì náà ni wọ́n ní àǹfààní láti gbé jáde ní báyìí lè retí ti wá wà lẹ́yìn ìgbà tí àwọn tó jẹ́ ṣiṣẹ́ elétò ìlera tí wọ́n ti ṣe àyẹ̀wò fún wọn ni yóò tó bí ọ̀sẹ̀ mẹ́fà gbáko eléyìí tí kò fi ní àǹfààní láti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù ti medaspor eléyìí tí òun kò pa á fún wọ́n ní òpin ìròyìn fún ti ìrọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ ẹgbọ́ àwọn kókó ilé ìtì oṣù yọ lẹ́ẹ̀kan sí i igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà yẹmi òsínbàjò òun náà ló ti ṣàlàyé pé ìmọ̀jìnlẹ̀ sáyẹ̀nsì òun náà ló ní àǹfààní àti àbùkù ilé ìtì olè kò bá àwọn àpẹẹrẹ tí wọn kò bá mójútó wọn ìjọba ìpínlẹ̀ ti benue náà ló ti ṣàlàyé síta wípé òun lu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lọ́gun ẹnu látàrí bí wọ́n ṣe jí gìrì sí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún adolóró ni ó tún dúgbàmù ní orílẹ̀-èdè ti iran níbi tí àwọn òṣìṣẹ́ ọmọ ológun mẹ́rin tún ti jẹ ọlọ́run nípè sọ́ọ̀ ni kò ní láǹfààní láti kópa fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́fà gbáko wọ́n ní àkójọpọ̀ ìròyìn ti àgbáyé fún tìrọ̀lẹ́ ti tòní fún ọ̀kanòjọ̀kan ìròyìn ẹ lè kàn sí wa lórí ìtàkùn ti àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagiluefm.com àbíkẹ́ darapọ̀ mọ́ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti x wa pẹ̀lú tọ̀nà lagilu fm 967 bákan náà lórí ti facebook wa pẹ̀lú tọ̀nà lagilu fm 96.7 túnde ọ̀làwò olóòtú ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgùnjù martini salao ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà ń ta lọ takin yóò mọ gòrè àgbàgbé pẹ̀lú quadri àdérọ̀gbà ẹ mọ̀ kúrò ń bẹ̀ ọ́ ẹ ṣé tẹ́ ń gbọ́ wa.

dídé gbà lórí ètò lọ́sàn tèní ni. Lórúkọ olóòtú ètò yìí, ọ̀gá wa Túndé Ọláwúwo. Mega Chad ló wà lápá bí, tẹ́fí lórí ọ̀fẹ́, láti gbọ́ bí káàkiri àgbà ńlá ayé. Ó ń lé àwọn troopers yẹn lẹ̀, débi ó láǹfààní láti máa fi gbé yín débẹ̀. Ẹ lọ darapọ̀ mọ́ wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́, ìyẹn Facebook. Ti ìkànnì ti Lágelu 96.7 FM, Lágelu 96.7 FM. Bẹ́ẹ̀ bá ti débẹ̀, ẹ máa bá wa ṣí àrẹ̀ káàkiri àgbà ńlá ayé. Lágbára ọlọ́run ọba àkàndò ò ní mú yín lọ́wọ́ o. Bó ṣe jẹ́ nìyẹn, ẹsẹ̀ gìrì nílé àńjọ̀fẹ́ kú tán ọ̀rẹ́ nìkankan. Ẹ wo fíìmù, bó ṣe jẹ́ nìyẹn, ó máa lárin gigi àbí kílẹ̀ ni mo wí, yóò lárin kiki lọ́sẹ̀ẹ́ ni o. Torí wípé àwọn ìbéèrè ìbéèrè ń gbóná fẹ́lifẹ́li, ó gba nǹkan ó tún gbì, àwọn ìbéèrè yẹn lá.

0: mi Olorun loju ise o ma foro re se lanu loruko Jesu.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akron Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo yin lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yin ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́ẹ̀, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe ṣáì!
3: Make your cooking fun.
4: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí
5: ṣàtà ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní parun ní parun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́là ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
6: Ẹ bá òun gbọ́dọ̀ yìí gbẹ.
7: Jàǹgbàlà jùbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
5: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàláyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé báàgbó kan sábà ti lò ní gbogbo ọjọ́ Sátidé. Níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàláyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
8: Turning things around.
9: Hey, Xbox Bebuka! Kalaru Tiki, Nala Gori Convention! And SRUE! They got the last City Gospel Press Ministry! Night Annual Convention! A lot of my leaves are Miruña Baranuri Roche! Pastor Ivan Folosha! Come to Shifa de Shiaro Sile! Tuyanu Ibuku! Amalere Jade Fumo Bueyo! They go rika kaya tiriti iti julo yara re! Jesu Fai Jade Siyami Yanu Nipa Saide! Pastor Awan Lidariye! Pastor Benja Fada Hiro! Prophet Sabola Wene! Awan Uri Abiyari Yinkala Sheyari! Pastor Ifelu Odogiyo! Meridian

0: padà láti ẹ̀ka àpolówó ọjà ìkànnì ti lágẹlúre lágẹlú 96.7 fm òkè gàjòkè ilé funfun bọ́lá fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi ẹ lọ́ máa wò mí lójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ẹ lọ fọ́lò lágẹlú fm lórí facebook bẹ́ẹ̀ bá ti fọ́lò ẹ̀ ẹ láǹfà láti máa wò life and direct ni lórí ìkànnì lágẹlú fm bẹ́ẹ̀ bá ṣe ń wò ní kẹ́ ẹ máa ṣí ààrẹ ẹnìkan ń bèrè lórí ìkànnì facebook wípé ẹsẹ àwọn táwọn bá bẹ̀rẹ̀ sí ní taká àṣẹ lọ́wọ́lọ́wọ́ ẹ sáwọn náà lẹ́tọ̀ọ́ láti jẹnu owó òun ẹ mọ̀ pé mo sọ fún yín wípé inú oṣù bàbà àbátá wà yìí september lásán wà september october november december owó ti bẹ̀rẹ̀ nìyẹn ní jíjẹ owó ti bẹ̀rẹ̀ nìyẹn ní jíjẹ kódà gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi báyìí bó o bá taká àṣẹ lẹ́nu sí ẹni wípé mọ̀ bá a ṣe mọ́ ń ṣe gbogbo ẹ̀yìn tẹ̀ bá ti ta láti ọjọ́ láti òní báyìí tíṣẹ̀ látànà tí september ti bẹ̀rẹ̀ bó bá dọjọ́ jimọ̀ yóò wà ní kíkó papọ̀ ẹni tí ó gba 1 million ẹni tí ó gba 500,000 ẹ mọ àwọn mílímílímílí yẹn ẹ ṣe mọ jẹ́ nìyẹn ẹ jẹ́ pé kóòdù yẹn fún yín lẹ́ẹ̀kan sí fẹ́yìn tẹ bá ṣẹ̀ṣẹ̀ ńlá ǹfà láti mọ gbọ́ mi *347*1004*2# *347*1004*2# bẹ́ẹ̀ bá ti tẹ kóòdù yẹn yóò gbé lu àwọn ìlànà àtẹ̀lé ẹ̀yẹn tẹ̀ láwọn ìlànà yẹn lẹ́yọ̀ ọ̀sọ́kà yóò wá bí yín pé káàṣẹ̀ mélòó lẹ fẹ́ ta bó bá jẹ́ méjì bó bá jẹ́ mẹ́ta bó bá jẹ́ mẹ́rin bó bá jẹ́ márùn-ún bẹ́ẹ̀ bá ṣe fẹ́ jẹ sí ni bẹ́ẹ̀ bá ti wá tẹ̀ síbẹ̀ yóò wá gbé wá fún yín pé ẹ ti wà nù dúró o yóò wá gbé account number kan wá fún yín ṣé rí account number tó bá gbé wá fún yín ẹ má fòyà bẹ́ẹ̀ bá ti tẹ account number yẹn lórí fóònù tí ò bá ti lọ ẹ̀yẹ kan copy account number yẹn ẹ mú lọ sọ́dọ̀ àwọn POS ẹni ẹ bá yín sanwó síbẹ̀ ẹ bá ti sanwó síbẹ̀ ẹ má rò bó yá nọ́mbà àwọn POS yóò dáhùn bí o ìrọ̀ o níwọ̀n ìgbà tó ti jẹ́ pé ẹ̀yin ló send account number sí nọ́mbà yín náà yóò wà lójú ọpọ́n eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀yin náà lẹ́ẹ̀lẹ́tọ̀ọ́ láti gba owó bó ṣe jẹ́ ní ẹlápá ibẹ̀ yẹn lọ́sàn-án yìí owó wà ń lẹ̀ tẹ́ láǹfààní láti gbà ẹ gba owó lọ́sàn-án tèmi *347*1004*2# òní nọ́mbà òní kóòdù tẹ́ fi láǹfààní láti fi ta káàṣì ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn. Hello my face show.
1: Hello olókòdánù.
0: Olókòdánù kọ́ ló ń sọ̀rọ̀ o aláfidà ló ń sọ̀rọ̀ Abdulkadir.
1: Aláfidà ọmọ ọ̀gá.
0: Kí ló dúkọ́ ibodè ti sọ̀rọ̀?
1: Mr. Damola láti gbáre mú
0: mi. Mr. Damola láti gbáre mú àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa, ètí mú ó níyì sá.
1: Up Gunners.
0: Gunners náà ni. Ó yẹ mú bèrè.
1: Ìbéèrè nọmba 13.
0: Ìbéèrè lẹ́ẹ̀kẹtàlá kan.
1: Bẹ́ẹ̀ni.
0: Lọ́dún 2015, ikọ̀ wo ló gba ìdíje ilẹ̀ Adúláwọ̀?
1: 2015. Zambia.
0: Final answer.
1: Bẹ́ẹ̀ni.
0: Ivory Coast ló gba 2012 Zambia. Ivory Coast ló gba. Wọ́n lè rí mọ́. Ó ṣe jẹ́ nìyẹn 0912370.

méjì ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wọ́wọ́. Gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prọfẹ̀tì Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìdè. Pásítọ̀ Dr. David Adébọ̀wálé. Pásítọ̀ Dr. Peter Madu. Àwọn olórin àní bàbá tún iṣẹ́. Máyọ̀ wá ọ̀nà àbájọ. Olú ìbítóyè. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Táíwò Òbí. Ògìkínáyọ̀ Amos. Ọ̀páyábí Praise. Prọfẹ̀tì Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méje òwúrọ̀ 7 a.m. CAC Monday Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Kúlífrò.

0: láti àríwá tó fìdé gúúsù.
1: Èlò abẹ ní aláàjẹ la.
0: Ìlà oòrùn tàbí ìwọ̀ oòrùn.
1: Ní aláàjẹ la wọ́n fẹ́ ẹgbẹ́ mi rẹ̀.
0: Alágbára kankan sí níbì kan lẹ́yìn Elédùmarè.
1: Èlò abẹ ní aláàjẹ la.
0: Ó dà gbogbo àwọn tó ń pera wọn lálágbára ayé. Àṣé ìgbà ni wọn ò ní.
1: Wọ́n fẹ́ ẹgbẹ́ mi rẹ̀.
0: Ẹnìkan ò ní nílé ayé.
1: Ní aláàjẹ la.
0: Elédùmarè gbogbo ọpẹ́ ti yín ní ṣe
1: o.
0: Gbogbo ògo Fẹ́lẹ́dùmarè ọlá àti ọlá
1: fún
0: àkèkè tán Elédùmarè ọba lè wí lè
1: ṣe.
0: Ìyẹ́ ẹ kú déédé àsìkò yìí ọmọ Nàìjíríà pàápàá jùlọ àwọn tó ń bẹ nílẹ̀
1: yìí
0: àtàwọn tó ń bẹ nílẹ̀ òkèèrè.
1: Ọmọ tí bàbá bí.
0: A kú bójú ọjọ́ ṣe rí.
1: Bá ẹ lọ ọbẹ̀ kọ.
0: Àjíǹde ara ó máa jẹ́ fún gbogbo wa. Agbára lọ́wọ́ Elédùmarè.
1: Ọmọ tí bàbá bí.
0: Mò ń kì í káàbọ̀ sí kànì ti Lágelú. 96.7 FM òkè gájòkè.
1: Oyún kóyún.
0: Bàbá àgbàrẹ́ eléyìí tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀.
1: Ẹni tẹ́.
0: Àdániwáyé ẹ̀ ṣe.
1: Olayẹ̀kẹ́.
0: Gbogbo ìgbà ni mo máa ń sọ wípé àdá àgbékalẹ̀ Elédùmarè ní ìkànnì yìí. Ó sì kọjá òye ọmọ adáriwo
1: náà. Bọ́ ọmọ òjò pọ̀ jẹ, bọ́ bá pa wọ́n kalẹ̀ tẹ̀ àárọ̀ ẹ̀ máa gbọ́ mátà àti ìmórí.
0: Ẹ káàbọ̀ sórí ètò tẹ nífẹ̀ẹ́ sí jùlọ.
1: Bí wọ́n fẹ́.
0: Ohun ojúrí la pètò yìí.
1: Bí máa bé.
0: Tàbí ṣùgbọ́n ò sí ètò lohun ojúrí.
1: Ṣùgbọ́n káàkẹ́.
0: Ohun ojúrí gangan gan lè tọ̀.
1: Ọ̀ ènìyàn.
0: Mo tún ṣe ládùá láwọlé sùn yìí.
1: Bá ọmọ fún àtúrọ̀ ta.
0: Ìgbàgbọ́ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni kójú àṣà òkè ń rí bi.
1: Ìmọ̀wé lọ́lọ́gbọ́.
0: Tàwòdì kan ò rán ràn rí. Àtèmi àtẹyin àtàwọn ará ilé tiwa. Ojú wa ò ní rí bi nínú ayé. Lọlá rẹ̀ wò. Dixon Ìtùnú. Kì í yẹ kú ṣe ọpọlọ. Gbogbo wa náà láti farajìn lẹ́nu iṣẹ́ yìí. Tàbí ṣùgbọ́n

0: ẹni tún bẹ̀ ní ọkọ àbí tún bẹ̀ ní tó níyàwó lábẹ́ ẹ̀dẹ̀ lásìkò
1: ọlọ́run
0: o ṣe dúró ẹni kọ̀ọ̀kan wà náà
1: ẹ á máa lọ́ọ̀rẹ́
0: pa máa dàlẹ́ àtọ̀nà àwàrú ìlédùmarè ṣe wọ́n ra àwọn ògo ọrẹ tí ń bọ̀ lẹ́yìn wọ̀nyí àwọn náà ti ń jẹ̀ràn rẹ̀ má jẹ́ wọn ṣì nọ́mbà mọ́ ọlọ́run ókè tó bá rí bẹ́ẹ̀ ń gbà náà ó yá ká ṣe báyìí kó lè bá àyá onípọ̀rọ̀ ọtẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ bá mi dá sí nǹkan lámì ètò ti ṣẹlẹ̀ kàn fẹ́ káwọn ẹni ọlọ́run sún mọ́tò sí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọlọ́pọ̀lọ́ pípẹ́ ọmọ nàìjíríà ẹ̀ wá ṣàánú wa kẹ́ ẹ bọ́mọkùnrin àtọmọbìnrin yìí sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí
1: àwọn ẹlẹ́ẹ̀dẹ́ kọ́ ìwọ́n làwọn dé ní
0: nǹkan máa ṣe nu ayé
1: o
0: sì ń gbìyànjú kájèkúrú ọ̀ràn kó tán.

Ṣe làwọn kan tún gbọ́n wọ rẹ̀ sí. Ṣé pẹ̀lú gbogbo ẹ ṣe rí náà ṣá? Mẹ́wàá ń bẹnu ayé. Ó dáa tó bá rí bẹ́ẹ̀. Káàrò yìí ó má bàa pọ̀ ju bó ti yẹ lọ. Ẹ jẹ́ ká máa gbéra tán ní fáínálì ká kọjá lọ sí abala. Orí ètò tààrà ká lọ gbọ́ kìlà ní fúnra wa. Fúnrọ̀ lẹ́ẹ̀tọ́ ni ẹkú ìkàlẹ̀ mọ́ ń bọ̀. Ìránṣẹ́ Ọlọ́run àlàyé ìwòlé ọ̀gẹ́nì. Ẹ káàbọ̀ sórí ètò. Dákun ṣẹlẹ̀ ayé logun ni àbí ọmọ èèyàn lọ sáyé dogun. Ìbéèrè kan tó pè fún ìdáhùn kan máa ń kó bó ni o. Lọ́sẹ̀ tó kọjá làwa náà ń fetí ara wa gbọ́ kódà tara wọn tó ń wò wá ń lẹ́fà ń darẹ̀. Odidi baálé ilé tí wọ́n kókùn sí lọ́rùn nínú ayé. Ẹ̀yìn kan sì mọ̀ọ́mọ̀ kó pojúbó okùn. Ó sì kó sọmọ ẹgbẹ́ ẹ̀ lọ́rùn. Orí ipa àfẹ́ ó bọ́ kò nù dé. Ọ̀rọ̀ wá tán síbi ẹ jẹ́ kí n bèrè pórin kí làbá kọ sí gbẹ̀dùn ilé. Ṣé èròyà wá wò ó ní àbí kíni? Ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí. Àdúgbò Yànà Ṣọ́ọ̀ṣì. Ṣé ìkọjá lọ sákòóbọ̀? Sì lágbára pọ̀. Nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn. Lọ́mìrí ọ̀dọ́mọdébìnrin kan wà tí wọ́n ń pè ní Fọláṣà. Ọmọ bíbí wa nílẹ̀ Ìbàdàn ní ààyìn ni. Fọláṣadé tó ẹni ọkùnrin. Ó sì ṣàlàyé pàdé ẹni tó ń rò pé ìfẹ́ ayé tòun ni. Ọkọ̀nà òfẹ́ síra wọn lóòótọ́. Fọláṣadé gbà sọ ó gbà fọ́ ọ̀dọ̀mọdékùnrin yìí. Ọjọ́ òun lọ díẹ̀ níwọ̀nba. Wọ́n kọnu òfẹ́ síra wọn wọ́n sì gbà fúnra wọn. Ọmọdékùnrin tí mò ń sọ ìjẹ́ǹdẹ́ ọ̀la àwọn akẹgbẹ́ rẹ̀ máa ń pè. Ó tilẹ̀ jẹ́ pé Ọlájídé gan ni bàbá àtìyá sọ. Jẹ̀ǹdọ́ ni wọ́n tẹ̀ mọ́ lára. Ojú sílé òbí àwọn ara wọn dẹ̀ fi wọ́n fúnra wọn ní ṣùlọ́kà. Wọ́n fẹ́ra lóòótọ́. Wọ́n sì jọ ń gbé pàápọ̀. Fọláṣadé kọ́ iṣẹ́ aṣerunlóge. Wájú kó tó di pódódọ̀ jẹ̀ǹdọ́. Wọ́n sì ṣe freedom. Ṣùgbọ́n àtàwọn abiyamọ gbọdọ máa ṣe ni pé kẹlẹdùá má jẹ kọ àwọn ọmọ wọn ó ṣílé. Fọláṣadé ṣílé. Ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn olórin. Ó ní bí ewúrẹ́ bá ṣíléyà yóò jẹga. Bágùntàn bá ṣíléyà yóò jẹ wábi wọ́ sí ìyà. Fọláṣadé ṣílé. Ẹni tó pè lọ́kọ jẹ̀ǹdọ́ ẹni tó fẹ́ yìí. Yàtọ̀ sí ọkùnrin kan tí àwọn ìran ọkùnrin kan táwọn obìnrin máa ń pè ní ẹranko. A má bínú. Kìí ṣe pó níwo lórí o. Oúnjẹ koríko. Wọ́n táwọn ìyàwó bá ti pẹ́ ni pé ṣọmọkùnrin ẹranko ni. Bàbá jùlọ ọmọkùnrin tó bá níyàwó. Àwọn tí wọ́n máa sọ òlogbó lòun yẹn fún lọmọkùnrin tó bá sọ̀yàwó ẹ̀ dàpọ̀ ẹ̀ṣẹ́. Tó bá níyàwó àti àwọn bá nífẹ̀ẹ́ sí àti máa lùyàwó wọn lálùbọ́lẹ̀. Àwọn ni wọ́n máa pè é lẹ́ran. Irúfẹ́ ọkùnrin báyìí. Jẹ̀ǹdọ́ jẹ́. Irúfẹ́ ọkùnrin báyìí. Ọkùnrin Fọláṣadé yàn láàyè tí ò sì mọ̀ tẹ́lẹ̀. Àṣé ngbà tí jẹ̀ǹdọ́ fẹ́ gbà àwọn èèyàn bá ní ṣojú àárọ̀. Kété tó yó tán báyìí kàsà. Ọ̀dọ̀ ọkọ ọmọ yóò lóúnjẹ lọ́wọ́ ni. Àwọn àbá láàárọ̀ ẹ̀. Ìyàwó rẹ̀ a máa fìyà parun lọ́wọ́ àárọ̀ kùtù háì. Àjùlọ tó tutù bá mú lọ́wọ́ àárọ̀ tó jòrò mọ́júmọ́. Ìyà ni ó fi ṣe tí ìgbóná fún. Ìyàwó rẹ̀ a máa fìyà máa jìyà lọ́sùn.

0: ìjà akẹ́kẹ̀ẹ́ mi. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Kò ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Lọ́rọ̀ bàbá làá kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
7: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo yín lẹ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe

0: 72 hours with God. Agbara Olorun ma role bile titi ti se yalu ninu aye oni boji ko eyo ninu ipade adura wakati meji le ladori pelu Olorun ni CAC Covenant of Mercy aka majemu anu Olorun to ma lo baba Prophet Abel Taiwo Ojo baba isoji ori afefe e wo to sun kesan yi ma lagbara pupo aka si ara emi o se otitun Esa 43 verse 19 la korie latojo Friday ojo kokala si Sunday ojo keta la osun kesan odun yi 11th to 13th September 2026 lojo Friday ati Saturday agumesan aro at show ru lago meji la ru lojo Sunday apade lago mejo apo aro si meji la osan at show ru lago meko ale o je ironi witi witi ni mexico kilometer 18 ibadan fe expressway o se ngere ibadan ni pile ojo ifonse olorun alaye prophet abel taiwo ojo baba isoji ori afefe olorun ma lu atawon ifonse olorun mi oko bossi wa lawon asaye ilu ati pile kokan ti o gbe wa wa si pade adua ijanu re nduro di onbe o
1: pelo wa ite wa nbe pelu wa de o mi ara mi de la re waju mi ke omo ibile latapata ganga le ba prince teslim raji odari oluwa to bi lo ba de peju nigeria ki mala gunjina ofola sade fi lulugba oyun akoko je lara re ọmọdébìnrin tún lóyún ní ìgbà ìkejì arákùnrin tún lò débi pé oyún tún jábọ́ lára bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nígbà ìkẹta ẹ jáde wá bá wípé ọmọ ẹyẹ ọmọ tí elédùá kọmọ ẹ látàjùlé ọ̀rọ̀ wá sínú ayé ọkùnrin kẹ́bẹ́ wá foyún ba gbogbo tó fi ìyà ẹ̀rọ tó fi ba gbogbo oyún ọmọ tó yẹ kó bí sínú ayé tó boyún yẹyẹ mọ́ ẹ lára kẹ́rù ẹ kò tẹ̀lé ọ̀rọ̀ bá sì kọ̀ tó tẹ̀lé ọ̀rọ̀ ọkọ̀ wá òun wà kẹ́rù jáde nulẹ̀ ọ̀rọ̀ mo ti fọlá ṣadé sọ fún ìyá rẹ̀ nípa wọn mi ò wọn má dẹrú ẹ láṣà kó má gbìyànjú kó má fi aṣọ orú ẹ kó má san fi ṣòro kí ló dé abẹfẹ káyọ sọ yìí ló kọ bú ìyá bá wò pé nǹkan mi ò tí ó kọ bú bá wò ó sì yẹ kí wọn sọ pé ilẹ̀ lọ bọ́mọ yín kẹrù ẹ kò lé ọkọ ẹ fò ń lẹ̀ lóòótọ́ oyún ti bàjẹ́ gbúngbà ìkọ́kọ́ àtẹ̀kẹjà àtẹ̀kẹta wọn kọ òun ti bẹ òun sọ pé èṣù ni àlàájá ń dà láti ọdún sẹ ó ìyá mi látòrílẹ̀èdè italy ní máa bẹ̀ òun tó bá ti lùhún tán ó ní ẹ̀ṣẹ̀ ni kì í sì ṣẹjọ́ òun náà èṣù ni máa lòún gbà náà fúra wo bà tó òun máa gbọ́ sókè òun ìmọ̀ èṣù burúkú yìí náà ni òun àtẹ̀ṣù ti wá pín gàrí báyìí ó ní lòún mọ́ ó wò pé irú àdánwò burúkú pẹ̀lú omi lójú nìyá fi padà sínú rẹ̀ ọ̀pẹ́ kò jìnnà olúwa mà tún gbàdúrà wọn títí tí ìyá rẹ̀ kẹfín lọ́wọ́ ẹ̀ pé òun rò pé nǹkan báwo ni bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ pè yọ ọkọ ẹ̀ àwọn gbọ́dọ̀ jọ dáàbò bo oyún yìí kankan tún gbọ́dọ̀ ṣe léyìn àtìyá ìyàwó àtìyá ọkọ wọn gba àwọn àlejò wọn kọjá lọ sídìílé yìí ọba jẹ̀ǹdọ́ àti fọláṣadé sọ̀rọ̀ jẹ̀ǹdọ́ àwọn forí bàbá rẹ̀ lọ́nà ọ̀run àwọn fi bẹ̀ ọ́ nǹkan kan ọ̀tún gbọ́dọ̀ ṣọmọbìnrin yìí oyún eléyìí tó ń bẹnú ẹ̀yí oyún tí ó fi bí ọmọ ni òòtún gbọ́dọ̀ lù ú débi pé oyún ò tún bàjẹ́ ìgbà táwọn méjèèjì ń kúnlẹ̀ ẹ̀bẹ̀ bá mi dáadáa olóyè délé ìwé sà ọmọ ìrówà òjòkó agbèdúdú orí òkè àkókò gàgàrà ní kan agbènidájọ lẹ́bà mi àjíǹde ara ọmọ ajá abiola akínwálé abọ́sọ̀dé lórí ìjà ní fàdé oyin mo kí mo rí yín bẹ́ẹ̀ dúró rẹ̀ ẹ̀ní gbọ́mọgbìn lágbára ìlédùmọ̀ nàìjíríà gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ yìí tí mò ń bá bọ̀ mo pe olorun gbadura olasayo abi fo olasade maru ri o ma so o si fomo na bi okunrin lanti lanti mo pe eh ile yi o da bayi a ti so fun o si se nwo ri pe gbawo na olumo yo fi le ibi mo leyin oyun meta seyin ni ele kerin lo do mo gban o le ti se omo oba ti oni kun dancer o le ti se tara abi ti oni ranju sorry to say owe akoko yen mi ni ke yes yes yes o wa do we elekeji de te wa da ke lo ri gidi se mi mo do we le se o ma ba wa lo kokko po we le ti se tara abi ti oni ranju abi ko kun paya te kokan ate bi wa ati yosan ati koni san seda oni fi were da wa omo nigeria nigba to di jo keji ti won se ko mota mojumo ajo keta ariwo sonu yara yo lomo arakunrin ti mo si nso yi je je mo pe yara kan pere na lo gba jando ati yawo nu yara kan na won gba e na won bi mo si ya yawo pinu ko won oduo ti won ba won se lojojo omode e yo ko ti dari lo le njo keji ko mo yen won la le ojo keji ko mo moju mo ojo keta kini tun be baba wo su ti won jo pin gari o tun gbe gari oran de o tun jo mu gari lo ba tun ko igbaju ati gba eyi ti keri keri ba rude ba iya olomo njo to di jo kewa ti o bi mo to di jo keta ti o se iko mo ti nbe lara tutu wa ni nbe leje tutu olude bi peje egbona ma si lara tutu olude bi kare egbona koda bi iya yi po de se mo pe iya re na nbe nbe iya na tun ba je iya ye olomo na ba je die nu iya e wa bere pe ki lo fa ija won owo ti ye olomo gba loju agbo mo se ni kan le lu wulo to awomo lo re ran ni o re luba won ni o ro ma le e ma kunle soso e ma ki won ka kiri e ma gbe ma danu pos e ma danu bag ni da le ke da wo le ka jo pin sorry to say oju ti jendo fi wo ni mo nso emi ko o mo dibin je kini kan mo iya lara njo na iya re na ba pin le di pa won ara adugbo wa pe bo won mama e si momo yin ko ma lo koran ni ma lo won opo won omu ohun ni o boya won ri bi re si bi ni o so ohun awon tin so ko to je to di ko da koko yi won lale ti formal barika o ba mi soro leyin eto mo fe ba e soro mo mo nigeria lobi ati wito lasadio ma tun gba lati tele ya re iya fi binu keru e laaro ojo keji pe won ran won ran kini yen ma se lo nti e leyin odun ke lasadio pada royun mi na ni ma kan re o bale mo nje ti o se sinu oko odun si ohun o ro pe iyo yen o ja kokko so pe iyo ti poju padọ se to tele ba tin saaju ki yo ma ojo ko so pe yo to nkan ma se o o bi emi egbona tara omo pupa o de o si wo wa lese kese yo wo ji o wo ji lese kese ohun ba wo o en negbin ni bo kan re ba le ni awo la wo re ba kobo ile yi to fi ya panu sun to tun fi ya panu ji alawon omo wa oni sile ya lagbare ledo ma mo nigeria nigba to di odun kerin oyun mi ni mo aya ajo ojo kan pe ye mi san ni e ba mi share program yi ti ara papa julo fa won abia mo e fi gboro joko tetere ise nbe lowo yin to po ka omo yo to seru kale ah e na nbere pe ru agbelebu ki leleyi agbelebu buruku ameni o kan ru agbelebu buruku yin fun

0: Ọlọ́run ọba mi ibare ọba tó ni gbogbo agbára lọ́dọ̀. Ọba kọ́dà yìí a ṣẹ̀dá ọ̀run ọba tó jẹ́ ìmi ni má ṣe bẹ̀rù. Ọba tó mọ̀ mí ọba alágbára gíga òbíbi rábi aláàfin ọ̀run. Ọba tó dá dúdú ọba tó dá pupa ọgbẹ̀rẹ̀gẹ̀ jìgẹ̀. Igi àràbà tí mi lẹ̀ tí mi òkè. A jẹ́ pé kán bú ẹkú àlejò mú gbòǹgbò ọ̀nà ẹkú àlejò ẹsẹ̀. Ìpáǹrókò ẹkú àlejò di onílé ìyẹ́ tún kú àmójúbà wa. Lẹ́ẹ̀kan sí i lágelú 96.7 òkè tó ga ju gbogbo àwọn òkè lọ́la wa. Lórí ètò tẹ̀ tí ń retí. Ètò tó ń sọ̀rọ̀ nípa ìlera ara wa. Ìyún Suyiland Ava ti iléeṣẹ́ Suyiland. Tó ń bẹ ní Àkúrẹ́ tó ń bẹ ní Ondo Adó tó tún ń bẹ ní Ìbàdàn wa ní Majerita lọ́nà Adé Ọ̀yọ́ titun nílẹ̀ Ìbàdàn ibi tó rọrùn pọ̀ ni tí wọ́n ṣonígbọ̀wọ́ ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi ìlera ara wa là ń sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò yìí. Ẹ sì tá a bá ní pé ká wo ohun tá a fi ń gbélé ayé ìlera pípé ni torí pé bí èèyàn bá ní owó tó ní ọlá tó ní gbogbo nǹkan láyé tí ọba ti ní àlàáfíà kò tí ó kù díẹ̀ káàtó àlàáfíà tí mo sọ èyí ló mú mi rántí ọ̀gá mi kan kọ́lọ́run ó dẹlẹ̀ fi èèyàn rí láyé ìgbà rédíò tí ìjú bí méjì péré lọ ń gbà náà ọ̀rọ̀ àpọ̀ méjì náà ni kì í wọ mẹ́ta gan nípínlẹ̀ Ọ̀yọ́ àbí ńlẹ̀ Ìbàdàn gbà náà wọ́n bá ti pè wọlé sórí rédíò wọn àlàáfíà fún yín o. Èmi ni Pastor Dr. Isaac Ayanda. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó dẹlẹ̀ fún èèyàn rí. Pastor Dr. Isaac Ayanda bí ẹ bá wà ilẹ̀ rí ni. N tí ọ̀pọ̀ èèyàn fi mọ bàbá yìí náà rí. Kí ni tí mò ń gbìyànjú àti sọ? Ni pé àlàáfíà òun ló jẹ́ kókó jù nínú gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé. Ẹ̀dá tó bá ń ṣe nǹkan tí ò lálàáfíà ẹ mọ̀jẹ̀ ń tàn yín ó kù díẹ̀ o ó kù díẹ̀. Ó kù díẹ̀ bó lówó tó lálàáfíà ó máa fi owó máa fi wá àlàáfíà ni bọ́lọ́run bá sì fún ọ ní o bọ́lọ́run ò bá fún ọ kò sí tó ṣe o bó lọ́lá bó ní mọ́tò bó nílé tó lálàáfíà ẹ mọ̀jẹ̀ àtara wa bọ́lọ́run bá fún ọ ní o bó bá fún ọ ní. Torí pé ẹlòmíì sì ń gbìyànjú ẹlòmíì ń gbìyànjú àlàáfíà ò tí ì tó lọ́wọ́ lágbára ọlọ́run àlàáfíà wo ní di fíafíà o ẹlòmíì ó sùn yóò máa kagi àjà ẹ mọ̀jẹ̀ ń tàn yẹn tí ò bá lálàáfíà irú wọn ló máa kagi àjà tí lè mọ́ torí pé ńgbà tó run ọ̀bá wá ẹ à máa gbójú òkè irú wọn ló mọ̀ pé ilẹ̀ máa pẹ́ kó tó mọ́ ilẹ̀ a máa pẹ́ kó tó mọ́ ẹ mọ̀jẹ̀ àtara wa ṣùgbọ́n wọ́n tó lálàáfíà ńgbà bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí kẹ́ ọ̀pọ̀ ọgbà kì í tiẹ̀ sọ̀pọ̀ ọgbà títí dìsìn ìgbà míì aago kan òru ní tòó sùn ó sì ti kódà bó ṣe ṣẹlẹ̀ lánàá náà nù ṣùgbọ́n bí n bá ti sùn báyìí ńgbà tí ó bá fi dago bíi mẹ́fà àbọ̀ mo tún ti lajú màá kọ́ máa wò pé wákàtí mélòó mo fẹ́ fi sùn báyìí ṣùgbọ́n ńgbà tí ó bá dago bíi mẹ́fà àbọ̀ mo ti lajú màá pé kíákíá ṣùgbọ́n ńgbà bá fẹ́ sùn wà níbo lorun ó ṣe wa ná àná mo ti ẹ̀ wá dàyà bolẹ̀ lórí bẹ́ẹ̀ ni márì wọ́ ọlọ́run bó lorun ó ṣe wa báyìí gbà mo wo aago kan ti lù bó lorun ó ṣe wa àti nítorí pé mi ò tí ì ṣe tán àti sùn lorun ò ṣe wa gbà mo ṣe tán tí mo dàyà bolẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ àwo ti lọ àwo lọ nígbà tí ó sì tán dàárọ̀ àtún dìde ọlọ́run ọba mi mo dúpẹ́ àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀ o àlàáfíà gbogbo wa náà tí ẹ wá ń wò mí kò ní di fíafíà kò ní bàjẹ́ torí pé tálàáfíà bá ti lọ lára èèyàn wọ́nra lèèyàn ọmọ ṣe káàkiri èèyàn ọmọ omi tútù yóò máa lómi gbóná lòun mú ni padà èèyàn ọmọ omi gbóná yóò ní omi ìṣẹ́wá tútù tó báyìí omi gbóná ni yóò tún wá máa wá tí ewé káàkiri ó bá tún wá dà sára jù náà yóò tún ẹjọ́ torí ọlọ́run tún ti pọ̀ jù bá tún domi tútù yóò tún ní òtútù tún ti mú mi òtútù tún ti mú mi kọ́lọ́run sàánú wa ni èèyàn lè momi tútù gángbà mí ìwọ́ pé ìwọ ọlọ́run ta ló wá ní momi tútù ìní ìsìn báyìí òtútù sì ti fẹ́ máa mú mi díẹ̀ díẹ̀ kọ́lọ́run sàánú wa ojú òní ti ojú òní ti gbogbo wa àlàáfíà yín ò ní bàjẹ́ o adúpẹ́ mo ti momi tútù darí lónìí nǹkan kan ò sí mi òtútù kankan ò sí ooru tó ń mú mi díẹ̀ díẹ̀ ni àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀ ìyọ́ ni pé ẹ mọ̀jà fi àlàáfíà wa ẹ mọ̀jà fi ṣeré o ẹ mọ̀jà fi ṣeré ẹ jọ̀ọ́ ẹlòmíì oúnjẹ gààkì ni máa jẹ́ so ti gbọ́ kò sí wàhálà máa jẹ́ nsò mọ́ wulẹ̀ tọ́jú ara rẹ mọ́ yí ara rẹ wò mo ti máa sọ ní ìṣẹ́jú kan tó kù ṣé ẹ rí gbogbo ni tó ń pa tó tètè ń pààyàn ní ìsinmi ni pé àìsàyẹ̀wò ara
1: bo ba n lo sayewo ara re o ounje to je mo ti jounje lojo kan ri mo si je ounje boya 5000 joko e kan ti emi si je ounje 1500 lo bi e ba se gba to ti won ni mo lo ounje 5000 ma wo iwo olorun mo so wo na aye mi ki si mo wo ki n fe pamo ngba ti o bi dijo keji mo ti gbagbe pe mo je
0: sugbe ma je ntan yin eyan ne alaafia na ni o mo wa ti wa n ro pe ah ki n ku wa fowo ki n fi sayewo ara mi imo ma ba imo ti mo bi ti ilera mi wa sugbo nje mo ti je eyan o mo ti lo na mo nu eni o mo gari ati mi ti mo je yan ilana ati jo wa ndi same level toro ounje ti sise ton ti sise tan bo se je nu igba te eyan ba nje lo le eyan mo ni mo njade dun bo ba ti je ta ten to mogi e ti jo wa iku o to ba ti da koju ba na lo e jo mo fi gbogbo owo jeun tan mo fi ese eyan mo fi dele mo yera re wo lo mo sayewo o lo lohun fi gbe ile ise Swaziland lo lohun fi gbe kale pe ki won mo gbeyanju lati ma je ki a mo bi ile rara wa se ri e da ko tori olo mo fi ile rara re se ri o le wo to ba fi sie in ti o teyin re yo eh be ni kan ba ntan pe e ounje ni o mo je mo se mo sayewo ara re gbogbo oku to ti ku be yan ba lo ji won ni isin pe o ya dide ki lopo ah emi o yera mi wo ni nkan ba ti se mi ti pe owo yo si o kan so koji na ni nkan ti se o so nu e ku lo fi si amo mara ko si tete so ta boya awon eyan ba ti tete so pe o de ja sugba re sugbo ti ma bo wo ri ta kelomi ko to soro sita e da kan mo fo lohun be wa e ja ma saye wa ara wa ile se su yan lohun gbe kale lati je pe kale mo bi ti le rara wa ku si ni bi wona ba wa ngbo wa lo ni ba ma ti pe number do mo be yin e pe number won e lo be e sayewo ara yin ke se to won o gbo lenu won tori pe nu onikan lati gbopon un e lo ma wo wa bayi e je nso nkukuru tori asiko sugbon mo ti wo be na lati bi iseju marun o tori mo ti nsoro npa ilera wa alaafia wa mo ti wole ise Swaziland na nu lati bi iseju marun seyin sugbon sibe sibe enu onikan lati gbopon un e lo ma wo mi lori Facebook Prince Yemi Ijala ni ke te Prince Yemi Ijala e dakun e lo be ma wo wa ko si nkan kan to buru nbe dakun ife wa le ni be yan ba re eyan kan be to nwo eyan to n comment inu wo ma dun ara wo ma ya pa wa na le eyan e dakun a ni jeran ara wa a fi jo n gba yi na ni e dakun tori olohun e ma lo be bayi Prince Yemi Ijala e te be e nwo wa o e ba wa share re to ba tinu yin wa bi o ba tinu yin wa e ma je so pe mo ti yin lopopon o we dakun e sugbon to ba tinu yin wa e sa nu we ba wa share re fa won eyan kan to le janfani nbe e kan te Prince Yemi Ijala bi ma ti ri yin ma ki yin bi mo se n seto lo ti mo fe lo soke lohun mo ti ri oga mi daada won wo mi lo won wo mi emi si ti ma tori pe bi na ba joloko majala o so vuvu egbon oju oni ti yin sa e ni sonu Adebayo Faleke kakaki Olodumare to fi gba wo fun rere fun araye lagbara Olorun e ni subu be eyan ba ni e subu ni o subu e se ngo mo ti ri yin be Adebayo Faleke e se gan o e se gan bakan na rowo loju bri awon na n kimi won ni baba ajala e se o eyin na e lo be e ma wo wa ma ki yin ti ma eje nji o eje ki nde oke lohun ki nti Dixon to ba ti ba wa lo oke lohun ta ba ti se tan ma gbe baba Swaziland wole Adeyemi Akinyo Oye lo ko mi Yemi Ijala e ku kale
2: wo Saturday o pe pe pata ku de lowo olohun alaye o bi be se be olohun oba ni olohun won Swaziland ise lati yo gugu eyan kuro ninu igbe ko aisan tin ba ofira Swaziland aba ventures o si oniruwa aisan lagbara olohun

0: wa se baya e ba mo ki dokita to wole baya ti won ba pe number won te yin ba le gbo daada e kan te number yemi ijala pamo na e te pamo na ni omi oni ke pe mi o mo si le pada tun so ta ba ti fe pa e kan te pamo e ba tun ni nkan kan te fe ba won so na e le pe mi ma ta ku to re sodo won number todo mi gangan e te pamo bi ma pari e le ma pe mi 08067383888 todo me gangan no yemi ijala 08067383888 ṣugbọn ma tun tun so baba be pari dokita ka le sa
1: mo ki gbogbo eyan ara le pe kan ni o si alaafia le wa ajinde ara ma je fun gbogbo wa o gbogbo eyan ololufe to Switzerland ti n gbo wa lojo mejo mejo iti ti fi gbo wa ni di gbogbo eyin to ku die ka to fun olorun a fun ni ilera ti o kun a tun dupe pupo lowo awon ti o n wa si ile ise wa gbogbo nkan ti eyin lo ati awon ba fun ni abayin lawa mu
0: amen ni papapa oko yin
1: oruko mi ni Adesuyi Adejomi ti gbogbo eyin mo si Switzerland Adventure
0: en mo le ise yin wa
1: a wa ni number 52 Majerita bus stop lona Adeoyo ti tun
0: Adeoyo ti tun ni Ring Road nle Ibadan Akure Atondo Atadunko
1: a wa ni number 5 Ayetore Leyowo ni ile Akure bakan na la wa ni opposite ni Adugo Garage
0: ora adupe e ba wo wa lori prince emi ijala ejo e ba wa te bayi Esther olowo okere awon na ti darapo mo wa no Esther nwo koro ni nwo koro Esther nwo koro awon na darapo mo wa yin na lo be a tun gbo sir ko to di pe a ma so apejuwe nkan kan awon eyan fe gbo nkan kan ni papa apa ko se ni ti o ti e ti awon kan gbo wa fun gba akoko e je nso be na awon kan gbo wa fun gba akoko oya e ja gbo nkan kan
1: ni jejo ambo kan bo pe awon arun ti o ko jini jini bani ni pataki julo awon kun nipa nisi yo dada opolopo lo ma ngba pe prostate ni o dabi awa mu apejuwe kan wa pe omo sun ni to n kopo po baya yi eya ara kan naa ni prostate yen ninu ara wa isale bladder lo n wa ṣugbọn gbogbo nkan ti a fi n se eyan jade ti kidinrin ba ti gbe awọn ise utra naa la gbe lọ sibe a wa gba inu prostate jade sita a de jẹ ka mọ pe awọn nkan wọnyi ma n di kìí ṣe pé nígbà míì wà tí prostate bá tóbi jù ó lè dí ṣùgbọ́n a jẹ́ ká lóye pé kìí ṣe gbogbo nǹkan èèyàn tó bá dí ni prostate ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ń fà á ṣùgbọ́n ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa lénìí ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé tí òun bá ṣàti lọ kátítà iṣẹ́ wo ni kátítà ń ṣe kátítà kan máa ń fa èèyàn jáde láti inú bladder mi kìí ṣe pé mú ìṣòro gbogbo nǹkan tí à ń sọ yìí kúrò kò lè mú ìṣòro yẹn kúrò ìdí ni pé ó máa rọrùn fún ẹni tí irú nǹkan bá yẹn ṣe láti lè ṣe ẹ̀yọ́ ká sọ pé kò sí kátítà yìí kí ẹnìkan má lè tàn lódindi ọjọ́ méjì mẹ́ta ẹ rí pé irú ẹni bẹ́ẹ̀ kan tí ẹ lè wa ọjọ́ kankan súlẹ̀ kò ní gbádùn ara ẹ̀ ṣùgbọ́n á jẹ́ kó rọrùn fún láti ṣe bẹ́ẹ̀ ṣe rí àwọn nǹkan wọ̀nyí wọ́n ń pe nǹkan kan ní obstruction nínú ara lọ́run àwọn nǹkan kan wà tí ó jẹ́ pé ó máa ń jẹ́ gẹ́gẹ́ bí ìdíwọ́ àti ìdènà láti jẹ́ kí nǹkan kí ó máa ṣẹlẹ̀ nínú àgọ́ ara níbẹ̀ láti sọ àwọn nǹkan kan fún wa ní ìjẹ́jọ́ pé àwọn nǹkan tí kíndìnrín wa ò bá ṣiṣẹ́ dáadáa tó bá ti lè lọ gbá àwọn ìdọ̀tí tó bá ti gbà lọ síbẹ̀ tí ó pọ̀ jù ó lè dí ojú ọ̀nà ibi tí ẹ̀yọ́ máa gbà jáde nígbà míì wà ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa iṣẹ́ táwọn dókítà ń ṣe tí nǹkan yẹn bá ti jinlẹ̀ ní inú irú ẹni bẹ́ẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ pé kátítà yẹn ẹlòmíì gbé sí abẹ́ fún ọdún kan ọdún méjì níbẹ̀ lẹ ti máa rẹ́ lòmíì láàrin oṣù kan sí méjì àti yọ kúrò a tún ti máa ṣe èèyàn dáadáa ṣé a lè wá sọ pé prostate làwọn méjèèjì ní rárá kìí ṣe prostate ni wọ́n ní àwọn àyẹ̀wò kan wà tí àwọn dókítà máa ń ṣe tí a mọ̀ sí symptoms àwọn nǹkan tó ń ṣe wọ́n yẹn àwọn examination tí wọ́n máa ń ṣe yìí wọ́n lè ṣe urinalysis won le se urine test, won tun le se culture, won le se kidney function, won le se bi blood test, won tun le se creatinine, ultrasound na wa nbe ki se bi awon ayewo yi o ma nje ki won mo bi ti won lo ni tarata fun iru eni ti o ba ni iru isoro be won le se bladder test iyen ni pe won mo bi ile eye apo ati so pe apo tabi tank kekere kan ni ti o gba gbogbo omi ati awon idoti ti anu awon ayewo yi a je ki awon dokita le mo boya eni yen ni lo ise abe tabi ko ni lo e sugbon ki a to se ayewo yi boya nigba mi won wo pe se eyin e ti n seku si ile apo ibi ti won se eyan si won a tun se awon test wonyi gbogbo test wonyi won wa se lori prostate e iyen ni ile seto seto e boya o tobi ju ni o ti a mo se enlargement boya o di ni o boya ile to n di ni o won wa mo gbogbo e won a sese wa ni ki eniyan lo se ayewo PSCN won a tun ni ki o lo se awon ayewo mi awon ayewo yi la je ki won le de ori ipinu ibi ti won lo sugbon ka wa so pe enikan so pe ohun mo nkan kan o wa gbe iru alaisan be pamo sile o wa bere si fun loogun o le je ogun prostate ni fun ko de je ogun utra ti o ti di lati oke to ba fun iru eni be awon o le ma je ki iru eni be ki o le se iro to bi opolopo awon nkan lo ma nfa fun bi apere nigba mi àwọn nkan ti a mọ̀ sí bí stone òkúta kìí se òkúta ní ti gidi ṣùgbọ́n stone wọn pè é àwọn bí kákúkú sọ pé ohun tó lè yé wa dáadáa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nkan bí tí ó ti dì sínú tipẹ́tipẹ́ jẹjẹ́ mọ̀ pé ẹlòmíì tí ó bá ń mú ẹ̀yọ́ yìí jáde àwọn kiní yìí abẹ́rẹ́ sí ń jáde sínú àpò tí wọ́n fi tí a mọ̀ sí kátítà yẹn àwọn nkan tó ti bàjẹ́ sínú tí ó ti dì a bẹ̀rẹ̀ sí mú jáde díẹ̀ díẹ̀ àwọn àyẹ̀wò yẹn la jẹ́ ká lè mọ̀ ká wá sọ pé ó ti wá di ibi tí nǹkan ọmọkùnrin gbà ẹlòmíì tí ò bá tètè kíyèsára wọ́n lè lo ibìkan ní apá òkè nǹkan ọmọkùnrin ẹ̀ tó bá dẹ̀ ti lú a lè máa ráyè fún láti máa ṣe ìyọ́ tó bá wá ṣẹlẹ̀ pé irú ẹni bẹ́ẹ̀ kò ṣeé ṣe fún nígbà tí wọ́n lù kò pàpà jáde wọ́n lè nílò ìsìn abẹ fún ìrìn ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá sọ pé nǹkan yẹn ti wá da egbò síbẹ̀ ńkọ́ ó ti wá ní àwọn ìṣòro bí egbò nkankan wọn ló ti di prostate cancer ẹ rí pé kó tó tó àwọn stage yẹn ó yẹ ká tètè gbé ìgbésẹ̀ tó lágbára gan tá a bá gbé ìgbésẹ̀ tó lágbára ìyẹn la fi hàn pé a mọ nǹkan tá à ń ṣe lóòótọ́ ṣùgbọ́n ẹlòmíì kò ní jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ kò ní jẹ́ káwọn ọmọ ẹ̀ mọ̀ pé òun ò lè ṣe ẹ̀yọ́ tó bá ti wọ ilé ìgbọ̀nsẹ̀ lọ wọ́n á rò pé ó ń ṣe ìgbọ̀nsẹ̀ ni.
0: Kò sí lè ṣe ìgbọ̀nsẹ̀ mọ́ kò sì ní sọ ọ́ta yóò dé mọ́ra ara ń tà ń wínú.
1: tó bá ti wá di ohun tí ó lágbára tán ẹ wàá mọ nǹkan tá a máa ṣe a wá máa kí gbé pé òun á lè ṣe ẹ̀yọ́ àwọn kan fà á lọ́wọ́ ọ̀tún ìkan fà á lọ́wọ́ òsì wọ́n á gbé wọnú mọ́tò ìgbà tó bá wá délé ìwòsàn wọ́n wá máa sọ fún dókítà pé ẹ tètè bá wa ṣe ẹ jọ ṣé dókítà jẹ́ oníṣẹ́ ẹ̀dán ni wọ́n gbúdọ̀ la gbogbo àwọn processing tí a mẹ́nu kàn yìí lọ kí wọ́n tó lè ṣe ohunkóhun nípa irú ẹni tó bá ní irú àwọn ìpèníjà bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi yẹ ká tètè máa gbé ìgbésẹ̀ láti lọ máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè ó pẹ́ ju oṣù mẹ́ta a mọ ibi tí a kù sí a mọ ibi tí a dé dúró tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ní pàtàkì jùlọ àwọn tó ti pé 50 ọdún 100 ọdún 80 ọdún púpọ̀ nínú wọn ni jẹ́ pé rọ́bà ni wọ́n ń gbé sàpò káàkiri ìlú tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó lè fa ìṣòro gan nínú ilé láàrin ọkọ àti aya ṣùgbọ́n a fẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa kí ló ń fa ìṣòro àìlèsí ẹ̀yọ́ yìí àwọn nǹkan kan wà tí ó ń fa ìṣòro àìlèsí ẹ̀yọ́ tí a bá ti mọ ìpìnlẹ̀ ètò tí ẹ̀yọ́ ń gbà jáde kídìnrín òun ló ń ṣàkóso ẹ̀ tó ń fọ́ a gbé lọ sí utra lẹ́yìn náà a gbé lọ sí bladder lẹ́yìn náà prostate a gba prostate kọjá ìyẹn ni ilé ìṣètọ̀ ìgbà tó bá gba prostate kọjá a wá gba utra a wá gbà jáde kí ni ohun tí à ń pè ní utra tí a bá wo ibi nǹkan ọmọkùnrin wa yẹn a rí pé iṣan kan wà ń bẹ̀ tẹ́rẹ́tẹ́ nínú iṣan yẹn ni ẹ̀yọ́ yẹn ń gbà tó fi ṣeéṣe fún wa láti jáde tí wọ́n bá ní wọ́n fẹ́ kí rọ́bà bọ́ inú ibẹ̀ ni wọ́n máa gbé gbà tí wọ́n bá ti gbé gba inú utra yẹn a dé prostate nígbà tí ó bá dé ibi prostate a wá dé bladder a ṣẹ̀ṣẹ̀ wá fa àwọn èèyàn yẹn jáde ṣé ẹ rí pé kì í ṣiṣẹ́ kékeré tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan tí ó yẹ ká kọ́kọ́ bójútó nínú ara wa kídìnrín ni iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó lágbára ni tí ẹnìkan bá ti ń mu ìmukúmu jù ó ń lo oògùn olóró oúnjẹ iyọ̀ jù ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ń wú ó tàbí ó ní àrùn tí a mọ̀ sí diabẹ́tìsì ìyẹn ni ìtọ̀ ṣúgà irú ẹni bẹ́ẹ̀ lè ní nǹkan tí à ń sọ yìí nígbàkigbà torí náà ó yẹ ká máa mu omi dáadáa ṣùgbọ́n àwọn kan sọ pé wọ́n ń ṣe ẹ̀yọ́ lóru dáadáa torí pẹ̀ lágbẹ́ǹtì ni wọ́n ní wọ́n tún ní kán máa mu omi irú àwọn ẹni bí ò ní ìdẹ̀rùn púpọ̀ lára ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé tiwọn ìṣẹ́jú kan wọ́n ti ń gbinni wọ́n tún ṣetán ó tún ṣẹ́kù ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ká wá láti wá ṣe àyẹ̀wò irú àwọn yẹn ló nílò omi lálẹ́ ṣùgbọ́n ẹni tó ní hypertension tó tún mu omi tó tún ní enlargement èyí tí ó gbòòrò nínú ara ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ á kàn máa ṣe ẹ̀yọ́ ni kí ló máa ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ á bẹ̀rẹ̀ sí í rù á máa gbẹ á dàbí pé kò jẹun àwọn ewu tí ó wà ńbẹ̀ nìyẹn tí ó bá dijọ́ mẹ́jọ a ó tún máa ṣàlàyé nípa àwọn ipele ipele tí ọ̀nà tí okùnrin ò lè gbà ṣe ẹ̀yọ́ tó fi ń wáyé tá a gbúdọ̀ kíyèsí.
0: Olè tó ti gbọ́ lálẹ́ yìí àwọn nǹkan kan wà tí ń wọ̀ mọ̀ tẹ́lẹ̀ mo tún ti mọ̀ àṣé pé ẹ máa mumi ẹ máa mumi hun àṣé àwọn èèyàn kan wà téèyàn tó gbọ́dọ̀ sọ pé kí wọ́n mumi jù bómi ṣe dáa láàtó ó depend lórí n tó bá ń ṣe oníkálukú. Ọ̀dà ẹ jẹ́ ṣe báyìí torí pé kò sí àsìkò bó ṣe pé ẹyọ kan péré àbí méjì la lè gbà ká sì fi àpèjú wéélẹ̀ ṣùgbọ́n ká tó gbà iléeṣẹ́ yín sà sáwọn èèyàn lè rí yín lọ́la.
1: Wọ́n á rí mi lọ́la pẹ̀lú ògùn.
0: Látago mélòó dago mélòó.
1: Látago méje dago márùn-ún.
0: Dago márùn-ún. Èlò ni kán máa mú bọ̀.
1: Owó àyẹ̀wò 2000 owó registration 3000.
0: Owó àyẹ̀wò 2000.
1: Owó registration
0: 3000. Ó tán. Wọ́n á dẹ̀ bá gbogbo ohun tó bá ń ṣe wọ́n. Ó lè jẹ́ kí n sáré ṣe báyìí torí àsìkò ìwọ tó o bá jẹ́ auxiliary. Àwọn èèyàn wá o ṣùgbọ́n náà jìn ẹ má jẹ́ ń tàn wá a sì fẹ́ pé gbogbo owó tẹ́ mọ gbà ẹ tó fi wọ mọ́tò tán bọ́ọ̀ bá ní ọmọ tó jẹ́ auxiliary tó bá jẹ́ wípé agbègbè ibi tó wà súnmọ́ ring road tàbí adé ọ̀yọ́ ti tún ẹ̀gbọ́n mi dá ojú òní tí ọ ring road tàbí adé ọ̀yọ́ ti tún ni o tó bá súnmọ́ bẹ́ẹ̀ ìyẹn ni kẹ́ ẹ wá nọ́mbà tí dókítà ó pè náà ni ẹ pè sí bí má dẹ̀ sáré pé nọ́mbà mi ń parí tán ẹ tún lè pè só náà tàbí kẹ́ chat mi ń whatsapp ẹ jọ̀ọ́ tó bá súnmọ́ adé ọ̀yọ́ ti tún ni o kò jù bá ń lọ bó bá ṣe pé ẹyọ kan náà la lè gbà ẹ já gbà pé ẹyọ kan ká lè ráàyè fi àpèjúwe ńlẹ̀
2: Okay,
0: bye. Yes, sir. Ẹ ṣe ń gan sa. Ẹ wo? Àbí báyà lè sáré rí ìyàn ògbé ti ẹ̀. Má lè rí ìyàn ògbé tá a bá lè rí ìgbé. Hello.
2: Bàkálẹ̀ o.
0: Ẹ̀yún láfikásẹ̀ rẹ̀ lé ó kọ yín láti bó sà.
2: Láyé ọmọ wa yìí la gbogbo láti náà.
0: Ojú òní tí ìyẹn bá wà.
2: Màtí ọ̀bá wa yìí, àwọn èèyàn ròyìn wọn, wọ́n sì ròyìn àwọn iṣẹ́ wọn. Ojú òní ti wá o.
0: Àmì ọlọ́run.
2: Màá ṣe lọ́gbọ́n o. ẹ
0: ṣe ojú òní tí ìyá àlẹ́ gba ìpè kankan mọ́ dókítà ẹ já ṣe báyìí torí ọjọ́ ti lọ auxiliary wọn ẹ bẹ́ gbàgbé nọ́mbà àwọn iná ẹ lè pè bẹ́ẹ̀ bá sì fẹ́ yọjú sí wọn tàbí ẹ fẹ́ kan ẹni béèrè ẹ lè pè wọ́n sórí nọ́mbà tí mo fẹ́ sọ iná ni ọyẹ pé ebi nọ́mbà àwọn èèyàn náà lè pè yín fún mọ̀ràn náà àbí kán tiẹ̀ tó wá lé iṣẹ́ yín ọyẹ bá ń pè nọ́mbà yín sá
1: 0079 00 46 86 87
0: Nọ́mbà àwọn ni wọ́n ń pè yẹn wá tó pè lẹ́ẹ̀mejì sí ẹjọ́ ìwọ tó bá jẹ́ auxiliary ẹ má gbàgbé ó lè pe nọ́mbà náà tàbí tí má pe tèmi náà ó lè pè é tó bá sì fẹ́ ìmọ̀ràn tàbí ó fẹ́ yọjú sí iléeṣẹ́ wọn tí wọn náà fẹ́ wà lára àwọn tí lè ra rè ó pè wọ́n o èmi ò ní sọ jù bá ń lọ ẹ bá ń tún pè sá
1: 070 79 00 46 87
0: fún gbà tó kan ìsà
1: 070 79 00 46 87
0: lórí Facebook Adesuyi Adejorin ẹ lè rí wọn náà wò mẹ gbogbo ọmọràn yín ẹ lè padà rí wò mbẹ sista Fikayo ẹ ṣe o sista Emmanuel ẹ ṣe gan tẹ tún gbọ wa fún ta lẹyìn ẹ já máa lọ o Adeyemi ló kọ mi ṣùgbọ́n ẹ tún gbọ nínú kinní jíngù wọn ní ìsìn bẹ bá fẹ tún nọmba mú nọmba Yemi Ìjàlá rè bẹẹ bá ní tẹ fẹ bá mi sọ Yemi Ìjàlá 08066738388 08063838888 dixie o ṣe ojú òní tí ọ̀hún bùnmi àdìgún gbogbo yín la kí o lágbára ọlọ́run àná rí gbé sọnù bí ò ṣe ibi ọmọ a tún láǹfààní àti pàdé bọ̀dádàrí ẹ sí ojú òní tí wà ó dijọ́ mẹ́jọ ó dàbọ̀.
3: wọ́n sátidé gbogbo ẹgbẹ́ rẹ̀ pátá tó ń bẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òbí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọlọ́sùn ìlànà ìṣẹ́ láti yọ gbogbo ènìyàn kúrò nínú

0: láàrin ọjọ́ márùn-ún dájì la fi sẹ́ẹ̀tì odindile. Mi ò lẹ́rù ń palọ̀ tẹ́lẹ̀ o, rúmà palọ̀ náà ni mò ń lò ó, bọ̀ tilẹ̀ lẹ̀ lèmi àtàwọn ọmọ máa ń jókòó sí.
1: Tí ò ṣága.
0: Bẹ́ẹ̀ ni fọ́ọ̀mù tí mo tún gbé dé ilé yẹn mo tà á.
1: Kí ló dé?
0: Ìdún wà bẹ́ẹ̀.
1: O
0: dájì.
1: O yé mi.
0: Mo tà á, ìgbà tí mo tà á, ṣé ń gbọ́ mi?
1: Àgbọ̀yé.
0: A sùn nílẹ̀ lẹ̀ pẹ̀lú ọmọ mi tó dé láti Ghana. Odindi 8 months la fi sùn lẹ̀lẹ̀. Ilé tọmọ yẹn ṣẹ̀gbà fún mi. Gbogbo nǹkan tó wà bí tuntun ni. AC tí n bá lọ báǹkì ni máa ń gba AC.
1: Lẹ máa gbà sórí.
0: Mo ṣe wá sọ pé ẹ̀yin ọmọ yẹn jọba mi lò AC yìí. Ó ti pọ̀ jù.

0: mu bàbá yìí àti tọmọ kékeré ọmọbìnrin tó bá yìí mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ travel pẹ̀lú ìrọ̀rùn tó bá dé fún bàbá yìí kí tiẹ̀ náà jáde. Bàbá yìí ẹ ó tètè gbé nǹkan rẹ ṣe. Ẹlẹ́dẹ̀ ọmọ yín tẹ tẹ̀lé tó sí ọ̀nà yóò tètè ṣínà fún yín bẹ̀. Gbogbo owó tẹ nílò tẹ́bi ṣe ọ jáde fún yín. Bẹ́ẹ̀ bá wá dé bẹ́ẹ̀ mọ̀ owó náà ni. Ní tí àwọn kan ṣe ní ọdún márùn-ún ọdún mẹ́wàá ẹ lọ ṣe láàrin ọdún kan ẹ ó ní àkójọ.
1: Jordan náà lẹ ti sọ fún mi tẹ́lẹ̀.
0: Ẹni tí lẹ wí.
1: Jordan lẹ ti give.
0: Ókè ẹ tẹ̀lé mi lọ Jordan.
1: Lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì mo give testimony níbẹ̀ ní Jordan lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì.
0: Mo ti rántí yín o.
1: Bẹ́ẹ̀ni sà ẹ sọ fún ẹni tọmọ mi yẹ pé kékeré ni ipe tèmi ipe gbèsè bàbàbàbà ni kí n gbé ipe mi pé mi ò ní ṣe lẹ́ẹ̀mejì tó máa fi fún mi.
0: Jẹ́ ń sọ tẹ́lẹ̀ àwọn tí ń gba ọ̀rọ̀ Aisha ẹ jókòó Aisha mo bì ọ́ mo sọ pé mo ṣe bí pásítọ̀ yìí ó lọ ọ̀pá tó gùn ni mo ṣe bí wọ́n mọ̀ gbanra mọ́lẹ̀ ni bí mo ṣe ń sọ fún ẹyin ojẹ́ mọ́ ṣe. Bàbá yìí ti tẹ̀lé mi lọ sí Jordan wọ́n tẹ̀lé mi lọ Jerusalem ẹ̀ẹ́mejì tí wọ́n sì tẹ̀lé mi wọ́n mọ wá ṣe àtẹ̀stímọ́nì ni wọ́n wá nà yẹn náà wá wọ́n ní àwọn fẹ́ kí ọmọ àwọn lọ àwọn náà fẹ́ lọ mo ní tọmọ yín àmọ́ ni bọ̀ ti yín ẹ ṣe nǹkan báyìí wọ́n á pín prayer sheet fún yín nìsín tó o bá fẹ́ travel kọ́ ọbẹ̀ ìwé prayer sheet rẹ gbọ́ ẹ gbọ́ instruction mo tún ti mú wá yẹn o tó o bá ti kọ ẹ̀bì àdúrà méjìlá tó o fẹ́ please CD mi mo wá sọ pé ẹ make sure kó o mú yẹn o fi mú gàárì ni wọ́n ti ṣàlàyé bó ṣe ṣe yẹn ọlọ́run jọ ìwà tún kádàrá ṣe bó o ṣe bá ń ṣe ti dádì yìí bí àwọn èèyàn bá ṣe àmì bá ń ṣe tiwọn náà. Fúnra ọlọ́run ìpè mi kan sí àmì ọyọ sí wọn náà.
2: Náà ṣe káàbọ̀ padà mo mọ̀ jẹ́ kó wọlé sísí ń dojú ara yín ni kó lè mọ̀ pé títí dọ̀là lọ́lọ́run sì ń ṣíwèé ìrántí fáwọn èèyàn. Mo wá sọ nǹkan kan ní àná tẹ́ ẹ bá gbàgbé mọ́mì tí ń gbọ́ mi tí ọlọ́run yóò bá ṣíwèé ìrántí kan èèyàn. Mo ní number one nǹkan àkọ́kọ́ ni pé God is going to remember your tears. Omijé rẹ ní ọ̀rántí. A sì kà yẹn jáde nínú Psalm 56 verse 8 Psalm 39 verse 12 ìfẹ́ká padà torí táìmù ti lọ. Ẹlẹ́ẹ̀kejì tí mo ní ọlọ́run mọ́ rántí fún ẹ̀dá òun ni wọ́n ń pè ní your labor of love. Ẹnìkan ní kí ni tẹ́ wí yẹn wàhálà tó ń ṣe nínú ilé ìgbàgbọ́ akitiyan rẹ what you do for order in tó ṣe fún ẹlòmíì bó o ṣe sàánú ẹnìkan bó o ṣe fún ẹnìkan ló ń jẹ bó o ṣe mọ̀ọ́mọ̀ fún ẹnìkan lówó ọlọ́run kì í gbàgbé. Gbogbo àwọn tí ń lọ lójú títì tó ọmọ náwó sí kò lọ lófo. Bíbélì sọ nǹkan kan nínú ìwé Galatians chapter 6 ìwé Galatians chapter 6 ó sọ nǹkan kan ní verse 9 ìwé Galatians chapter 6 verse 9 ọ̀run kì í gbàgbé ọlọ́run kì í gbàgbé gbogbo ṣe ẹ̀rẹ́ tó ṣe láyé. Apẹ́pẹ́ yóò pọn mọ́ 77 lélẹ̀ engineer ẹ̀jẹ̀ ń gbọ́.
3: Ẹ má ṣe jẹ́ kí agara dá wa ní rere ṣíṣe.
2: Ẹ má jẹ́ kí agara bẹ́ẹ̀nì kan bá ń sọ nǹkan tí ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀nì kan bá ń gbìyànjú tí wọ́n ń pè ọ́ ní bùkì Fada Christmas mọ́ jẹ́ ká gara ọ̀dà o. Kí ni ìdí?
3: Nítorí àwa ò ka nígbà tí àkókò bá dé.
2: Nígbà tí àkókò bá dé gbogbo iṣẹ́ ìfẹ́ tó ń ṣe wà ká. Àǹjẹ́ ń sọ nǹkan míì náà gbogbo iṣẹ́ ibi tó ń ṣe ọ́ padà ká. Kò sí àṣegbé kankan láyé. What you do for order without any applause or singular reward kò lọ lásán. In tó ṣe fún ẹlòmíì tí wọn ò pàtẹ́wọ́ tàbí kẹ́nì kó dìde fún ọ tó ṣe níkọ̀kọ̀ ọlọ́run ló wọ́n san ẹ̀ka tí ń tiní sí.
3: Bí a kò bá sáàárẹ̀.
2: Bọ́ọ̀ bàjẹ́ oṣù ọ. That is the secret behind it. In tó jẹ́ kí ayé Dávidì ọ̀ yàtọ̀ nìyẹn. Ọlọ́run mọ wo iṣẹ́ ìfẹ́ ènìyàn. Kí ló sọ Dávidì di ntọ́dà? Ẹ wo ohun tó ṣe nínú ìwé Psalm 132 verse 2 Psalm 132 láti verse 1 àti verse 2 mejeji yen Psalm 132 yes
3: Olorun ran ti David ninu gbogbo iponju re
2: Olorun omomo ran ti David ninu gbogbo iponju tin la koja Kennedy
3: eni ti o bura fun Oluwa
2: Aisha paradahala eni to bura fun Oluwa
3: ti o si se ileri ife fun alagbara Jacob pe
2: o se ileri ife fun alagbara Jacob kini ileri re
3: ni toto
2: ni toto
3: emi ki yo wonu ago ile mi lo
2: paradash emi o ni wo ile mi ni wo ori mi ni gori bed mi lo yes
3: bẹni emi ki yo gun ori akete mi
2: mi ni gun akete mi
3: emi ki yo fi orun fun oju mi
2: mi ni sesi sun
3: tabi o ngbe fun ipe npeju mi
2: tabi o ngbe fun ipe npeju mi
3: titi emi o fi ri aye fun oluwa
2: e wo nkan to jeje in to si nte le niyan igba to wa mu eje yen se to so gbogbo nkan yi ko lori bedie ko forun fun ipe npeju e afi igba to to ri ibi kan to to ko ile fun olohun olohun wa yo si e lo si Jerusalem tabi Israel joda ti baba yen lo nte le wa te ba ti fe de bi ti boji David wa e ri gbogbo nkan elori ti won fi se iboji e lo titi de ibi ti won sin si David wa di eyin loju Olorun de bi wi pe Oluwa ni enikeni to ba fowo kan David o fowo to eyin loju ohun mama so ngbo mi nle kini se ife re gbogbo ise ife the labor of your love ko lo lasan ohun lo fi je pe awon iranse Olorun ti ba nsin Olorun ni to to pelu gbogbo aya won Olorun ma compensate won awon eyan kan mo so titi dola ni o le lawon pastor won ko wo eyan je ni won se kini kan bi wo gan se ngbo mi nle elolowo re ti nlo so si yen to bi je pe won ko wo re je abi lati jo to tin bu won emi elolowo e to sonu Olorun ni mo bukun eda iwo na le jo awon ti Olorun yo sanu laye nigba ti wo ba fi gbogbo aye re tan amo gbagbe o o wa le sise ife kankan lai koko da Jesu mo gbogbo se ti eda ba se nita Jesu otu ba nte ni the labor of love ko to di pe ma tesi waju eje wa meyo kan si kin Olorun tun mo ranti to ba fe siwe ranti in ti mo wo ni he will also look at your consistency he se dede re bo se nse dede ni waju e Bibeli ni orere oni fa seyin lodu awon eni to rin dede kini kan be ti an pe ni keyan ma se dede consistency ability to continue doing what you are doing ti oje osu o ti oje ore o akin to so pupo ni pa eleyi e ba mi si iwe Daniel chapter 6 verse 10 ma wa lo si le agbara mo nbo Daniel chapter 6 verse 10 kini Bibeli so nbe Daniel chapter 6 verse 10
3: nigba ti Daniel si ti mo pe
2: nigba ti Daniel ti mo pe
3: ako iwe na tan
2: a ti ko iwe yen tan
3: o wo ile re lo
2: e wo to se o wo nu ile lo
3: a si si oju ferese yara re sile
2: a si gbogbo window e sile
3: si a Jerusalem
2: si a Jerusalem
3: o kunle ni ekun re ni igba meta lojo
2: every day e meta ni mo gbadua every day a ma kunle
3: o gbadua
2: yo mo gbadua
3: o si dupe ni waju Olorun re
2: o ti to e meta be yen ni mo fe mu e meta 3 times per day consistency and that is the nature ise re niyan bo se mo se niyan 1 Thessalonians chapter 5 verse 17 kin bibeli so nbe 1 Thessalonians 5:17 e ma gbadua lai simi e si yara e ma gbadua lai simi mi fe fenu lasan ka ninu we 1 Thessalonians chapter 5
3: e ma gbadua ni aisimi
2: e gbadua lai simi that is the word consistency lo church lai simi awon kan mo discourage e igba ti iyanu e ba sunmo won ni kin lo wa okuku lo na o mu nkan kan bo ta lo so mo po mu nkan kan bo emi ebo buku kan ti an so si mi ngba mo ndagba won kan nawo si mi lojiji won ni iwo boy kin lo fe mu bon church iwo to ti wa churchized mo ni kin le wi in gbe ebo yen hospitalized mo mo gbo but le kan na won ni o ti wa churchized gbogbo awon to so be si mi won fe nu gbole loni because Olorun ki je yan gbe ki je ni gbe o fun ni layo ikanu awon orin ti yawo mi gbe jade niye o mani ki won ba nsoro nipa ipade tin bo ni ojo monday laarin iseju kan but eje nlo li agbara ki n to so pe pastor mrs temitayo e kan ni aire fun atale meji mo nbo engineer eyin o keke n to gbe testimony to last ka to ma lo

0: Àláfíà ni fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí. Ohun tó dá mi lójú ni wípé bí oṣù tá a wà nínú èyí ṣe jẹ́ oṣù tuntun, torí àárọ̀ kùtùkùtù oṣù yìí la wà. Ohun tó dá mi lójú ni wípé Ọlọ́run yóò kọjú sí ọṣẹ lóore. Òní dá ìrìn àjò oṣù yìí rìn o. Ìkan nínú àwọn orin mi sọ wípé Ọlọ́run abánirin rìn àjò. Ọlọ́run nìkan ló mọ ń bá ní rìnrìn àjò tí ò ń jẹ́ kó jó tìyàn. Mo gbàdúrà wípé Ọlọ́run abánirìnrìn àjò yóò bọ rìnrìn àjò oṣù yìí. Gbogbo nǹkan tí mo kàn máa sọ náà ni wípé ọjọ́ Monday tó ń bọ̀ yìí òní 7-7.
1: Nice.
0: 7-7 special. Kò kàn ṣe 7-7 just anyone. A máa ń ṣe pọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run òjijì festival ni, torí ó papọ̀ mọ́ ọjọ́ bí wòlíì Ọdẹ́kúnlé Epafra. Ọjọ́ ńlá ni, ọjọ́ tá a lè gbàgbé ni, ọjọ́ tí Ọlọ́run tó mọ̀ ọ́n mọ̀ tá a yé lọ́rẹ ní wòlíì Ọdẹ́kúnlé Epafra. Torí wípé àwa kan wà tó jẹ́ wípé àyàn mọ́ wá sopọ̀ mọ́ tiwọn ni, kò dẹ̀ ń ṣe ìwọ̀nba àwa tá a ti wà ńbẹ̀ báyìí. Bí ò ń ṣe ogunlọ́gún ènìyàn, àwọn kan wà tí wọ́n tiẹ̀ tí ìdénú ìpè yẹn, tí wọ́n tí ìwọ́nú ìpè yìí, tó jẹ́ pé lórí afẹ́fẹ́ gan wọ́n ti wà blessed already. Ẹ jẹ́ kí gbogbo wa ká jọ péjọpọ̀, ọjọ́ májẹ̀mú ni o, kàn wá sọ fún Ọlọ́run, má jẹ́ káyé èmi ó rí báyìí mọ́. Kó tó di ìwòye ọdún tó ń bọ̀, wá takútọ Ọlọ́run yẹn lọ́rùn, a ti máa wà bẹ́ẹ̀ láti on the 6th. Àkọ́kọ́ ṣe ìkànnì on the 6th ní aago mẹ́fà gérégé, lákọ̀ọ́kọ́ gbé ọwọ́ sókè tá a tọrọ fún àánú. Ìfẹ́ mo máa enjoy program on the 6th yẹn, mo máa ń gbádùn ẹ̀ nítorí pé amọ́ráyè túra ká dáadáa. Ṣé wọ́n rí on the 7 gangan tó jẹ́ climax? Wọ́n gangan ní pápá bá rí ibẹ̀. Ṣé on the 6 yẹn à ń múra lẹ̀ ni? À ń wọ́n ìní ara wa lẹ̀ fọlọ́run ni. On the 7 yẹn gangan lọ́jọ́ májẹ̀mú. Nǹkan kan wá wà tí bàbá máa ń fẹnu sọ lọ́dọọdún. Wọ́n tún ti sọ lọ́dún yìí, ó dẹ̀ ń yà mí lẹ́nu. Ìgbà míì tán bá sọ báyìí, ìtara bí a máa sì ta mí, ara bù ara mi á bù má ṣọ. Kí náà ni tán máa sọ wá ní Ọlọ́run? Ohun tó yóò fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn birthday mi bá ń pín fún gbogbo àwọn èèyàn tó bá wá. Ìwọ̀n bí èèyàn díẹ̀ ló lè tọrọ yẹn o. Ìtumọ̀ ẹ̀ ni wípé kó o tó débẹ̀ yẹn, ohun tó mú lọ lé ti wà ń bẹ̀. Ìbùkún Tọ́lọ́run fẹ́ fún ọ ti wà ń bẹ̀. Àṣeyọrí Tọ́lọ́run fẹ́ fún ẹ ti wà ń bẹ̀. Tó fọ́kẹ́ balẹ̀, ohun tó dàbí òkè yẹn ó di dandan yóò di pẹ̀tẹ́lẹ̀, torí pé wàá bá Ọlọ́run òjijì pàdé. Kí dẹ̀ ni túmọ̀ Ọlọ́run òjijì yìí? Ọlọ́run tó máa ń dé sáyé ènìyàn lójijì, kò gba Ọlọ́run ní ìṣẹ́jú láti yí ìpín àti àyànmọ́ ènìyàn padà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní àkókò yìí, lọ tètè yẹ timetable rẹ wò, clear rẹ̀ ní tòótọ́ ọjọ́ Monday ni, tètè gba àyè. Àwọn èèyàn gan wulẹ̀ tí mọ̀ pọ́jọ́ Monday ti ń bọ̀ yìí, àìmọye ọmọ ni ó gbà yẹn ń biṣẹ́, yọ̀ǹda rẹ̀ fún yọ̀ǹda ìwọ́ tó jọ́ ga biṣẹ́ yọ̀ǹda. Jẹ́ wọ́n gbàdúrà fúnṣẹ́ rẹ, jẹ́ wọ́n gbàdúrà, wọ́n náà join wọn, torí pé ọjọ́ májẹ̀mú ni. Ojú òní tìyín o. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi tẹ̀ ń ní àkókò yìí, ohun tó o bá fẹ́nu rẹ béèrè, Ọlọ́run yóò ṣe fún ọ. Ṣé wàá rí ìtókù inú ọdún yìí? Ayọ̀ wàá fi làájá lórúkọ Jésù.
1: Nice. A tún sọ púpọ̀ ń gbọ́ bá dọ̀la. Ní ìṣẹ́jú tí ń tin ní ẹ̀kan bá ń gbóyin sókè kí n máa fi testimony ìlọlé.

0: ọlọ́run rẹ̀ àfi tó ọba fẹ́ nínú ìpè ìlókù ọkọ wọn ti kú wọn sì nílò ní olùbánidámọ̀ràn mi wọn láwọn kìí sí ẹwọn tó mú jáde ogun àdágbé àdáfà ó sì mú olùrànlọ́wọ́ kan wá bí wọ́n sì sí tó bímọ rí àkọ́bí yìí ti tọ́ ọmọ ọdún mélòó 35 years àkọ́bí wọn ti wọ 35 bó o ṣe ní wá rọ́kọ yóò ṣèṣe jù mí jésébélì nù bíbélì ẹ sọ pé jésébélì àjẹ́ ni ọba lọ́fẹ́ ọba èé ṣàjẹ́ olóṣó òlé mèrè o tún fáìbù o ṣe wáyé ọmọ èké ni ọ ìpọ̀gbọ̀n èjú 35 lọ èjú 30 nítorí múrù ìyá yìí jẹ́ 35 tó yẹ ní àkọ́bí 35 ṣé ẹ mọyì ọmọ ọdún tiẹ̀ ó tún rọ́kọ jẹ́sẹ̀ pọ́nlẹ̀ ó rí tiẹ̀ náà ẹ kígbe màá rí tèmi náà.
1: bàbá mi mo tún máa ń béèrè kinní kan mo wá ní ìfẹ́ mama àti bàbá mi tí bàbá mi máa ń pe olùtì olùtì olùtì.
0: ṣe ẹ láìkí ẹ ni.
1: mo láìkí ẹ.
0: ẹ láìkí ẹ. àyà. so wọ́n láìkí bí mo ṣe máa ń pe ìyàwó mi lọ́ọ̀kan pé olùtì ó gbọ́ tí mo máa ń pè nu èmi mo sọ bẹ́ẹ̀.
1: olùtì olùtì wọn ni ẹni tí bá máa pàdé kó máa pè mí lẹ́ẹ̀dẹ́ o kó máa pè mí bẹ́ẹ̀ o so ọlọ́run ṣeun ṣàmà.
0: kí ló kọ yín.
1: wọ́n ní bọ́lá.
0: bọ́lá bọ́lá sẹ́yìn bọ́lá.
1: bẹ́ẹ̀ ni.
0: ṣé ti yóò pè yín ní bọ́lá my dear. ṣáì ṣáì ṣáì ṣáì ṣáì.
1: bọ́tí tó ṣe parí parkú ẹ̀ láàárọ̀ yìí ẹni ká fò sókè nígbà mẹ́sàn-án ẹ mẹ́ta lẹ́pẹ́ ẹni ká fò sókè ẹni ṣá máa dúpẹ́ o alámàdúpẹ́ ẹni ká fò sókè nígbà mẹ́sàn-án lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta lẹ́yìn nígbà tó máa di 6:30 ọmọ mi kàn pè mí lórí fóònù ó ní màmá mi ó ní iṣẹ́ ti gbọ́ program mo ní èmi tí màá ti jí 3:30 mi lè mí sí bàbá mi láéláé so ló bá ní màmá mi mo fẹ́ fún yín ní nǹkan láàárọ̀ yìí owó ẹ̀dìyẹ 200,000 lórí kìlọ̀ wo fóònù ìbá wo fóònù mi mo bá rí àlá ti 200,000 mo ní bàbá mi bó ṣe ń ṣeré bẹ́ẹ̀ ṣe ń ṣeré bẹ́ẹ̀ ṣe ń ṣeré mo ṣàbẹ̀rẹ̀ sí ní jọra mọ́lẹ̀ ní ulé bẹ́ẹ̀ ṣe ń ṣeré bẹ́ẹ̀ ṣe ń ṣeré.
2: ẹ ẹ lè parí ìdí màmá yìí béèyàn bá ní kó wọn máa wò ó ọ̀dà pásítọ̀ tósìn ẹ bá ń pe nọ́mbà fún àwọn èèyàn méje ká máa lọ́ọ́lé wọ́n ti lé wa jáde ní stúdíò.
3: 081
2: àwọn méje tó lè pe nọ́mbà yẹn wọ́n á kàn gbàdúrà fún yín lálẹ́ yìí.
3: 081
2: yes
3: 40
2: yes
3: 63
2: yes
3: 06
2: yes
3: 99
2: aha
3: 081
2: yes
3: 40
2: yes
3: 63
2: yes
3: 06
2: yeah.
3: 99
2: iléeṣẹ́ yìí kò ní jóná àṣẹ tí mo bẹ jésù olúwa wa.
4: La la la la la gelu FM.

0: kábíyèsí ọlọ́run ò ṣe ìwọ ni ìwọ ni o ìwọ náà sì ni torí tí n bá ní ọlọ́run ni ó yé mi pé ọ̀sẹ̀ tó lọ ní ọjọ́rú wednesday ọjọ́bọ̀ thursday èmi àti yín ajọ wà lórí ètò a sì sọ pé ọlọ́run jọ yá tó ń bá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ọlọ́run sì gbà bẹ́ẹ̀ kábíyèsí ọlọ́run ìwọ ni èmi àti yín àti àwọn tí ò gbọ́ wa rí wọ́n ń gbọ́ wa lálẹ́ òní ọlọ́run náà ni òní ni ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án a ti bọ́ sínú bàbàbà oṣù bàbàbà èmi àti yín àwọn nǹkan tuntun tọ́jú ayọ̀ àti ìdùnnú ló mọ̀ balẹ̀ wa ìbànújẹ́ ìdààmú ìfòòró wàhálà kò ní balẹ̀ wa láṣì ìdùmarè ẹ káàbọ̀ sórí ètò ti láwùjọ àgbà lálẹ́ òní lágẹ̀lẹ́ ẹ̀fẹ̀ ni wọ́n ń pè bí òkè tí ọlọ́run ni kò ga ju òkè ọlọ́run ìwọ ni o àfin bàbá wa múdítàlá adébáyò àkàndé ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn ọlọ́run ìwọ ni lábẹ́ bàbá wa ọba sẹ́nitọ̀ rasheed adéwọ̀dù ládọ́jà arúsà wa ọmọ ọ̀tọ́ báyọ̀mí ọlọ́run ò jẹ́ bàbá a ti wà lórí ètò lálẹ́ ètò ní amójú ẹ̀rọ mi dixie tunu ni ó mẹ níbẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ olóòtú mi adésínà aláwòdé olóòtú mi láwùjọ àgbà àti láyé john ti ọ̀la ọlọ́run ìwọ ni o ṣe mọ̀ pé tó ń di ọ̀la wo ọ̀gá wa ni àti lágẹ̀lú àti slash ọ̀gá wa ni ó sì dùn wámúwámú lágẹ̀lú náà ni o òní kenneth kébùgì ló ti jọ ọ̀gá wa tó ń darí ètò ní kọ̀ọ̀kan èjèèjì òun àti ọmọ ìyá rẹ̀ gbẹ̀ngà ọláìwọlá gbẹ̀ngà ọláìwọlá ni o ọmọ tí ọjọ́ pé wẹ́rẹ́wẹ́rẹ́ rẹ̀ ni ẹ tó bá ti jù lọ ìmọ̀ ń bọ̀wọ̀ fún wọn àwọn tó ń gangan jù lọ kò gbéraga sí wọn ó ní àdúrà rẹ̀ fi ń gbà wẹ́rẹ́wẹ́rẹ́ pé kò rí àgbàlagbà fi ń ó sì ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ gbẹ̀ngà ọláìwọlá ojú sì ní tì í lálẹ́ òní akinlóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lẹ́ tí ọjọ́ pé láyé john àná wọn àgbẹ̀ ní akin kan báyìí akin kan báyìí akin ọmọ akin ọlọ́run ni o ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó níjọba àbílẹ̀ lágẹ̀lú ẹ̀kẹrin baálẹ̀ ni o torí ọlọ́run náà ni ó yẹ ìbàdàn sí rèé wọ́n ṣe débi pé ìtẹ́lọ́rùn ni o tọ́ọ̀bà nítẹ́lọ́rùn ìwọ gangan ó ti ṣe ara ọṣù ọlọ́run ni mọ́pẹ́ ara ẹ̀ torí mo jẹ kẹrin kí wá ní kí n sáré jẹ baálẹ̀ tí mo sọ ni pé àti mẹ́wájú mi kí wọn ó ti páyín bẹ́ẹ̀ ni èèyàn jẹ bóyá ìkẹfà baálẹ̀ tó bá ní òfẹ́ jẹ baálẹ̀ ṣe ti sọ ni pé gbogbo àwọn ẹ̀kẹrin ẹ̀kárùn-ún àṣìpá balógun ọ̀tún kàtìkù ṣáájú òun lẹ́yìn kéèyàn ò ní sùúrù ṣe bọ́ lọ́run ni nígbà tí òkùnkùn mọ̀ pọ̀ jẹ nǹkan kan tó lọ́n fi ọ́ síbẹ̀ ọ̀dà mi lọ síbẹ̀ lálẹ́ ètò ní ẹ̀ka àbọ̀sórí ètò láwùjọ àgbà ètò ti bẹ̀rẹ̀ ìtùnú díksì sọmi síwájú já sọ síwájú díẹ̀.
1: lórí ń bọ̀ o ẹni lórí lórí ń bọ̀ o ẹni lórí lórí ń bọ̀ o ẹni lórí lórí ń bọ̀ ẹ̀ ń gẹ̀yìn dé ipa tí ẹ ń wọ ṣe ràn ọ́ apá ọmọdé ó kájí ó ṣe ẹni lórí lórí ń bọ̀ o ẹni lórí lórí ń bọ̀ o ẹni lórí lórí ń bọ̀ ẹni lórí lórí.

si nkankan bɛ lɛyin ɛfa ìjì ń bɛ ɛjɔ ń bɛ ɛsɛ ń bɛ má gbɛmí ara ɛ wọn tún ti fɛ bɛrɛ kò sì si tó kàn ju sebi ka ara yọ kan ni ẹlòmíì ní sí inú ọkọ tí wọn tó sì lé ní tiwọn gbùrùgbùrù náà mọ tó ilé oúnjẹ gbùrùgbùrù náà mọ tó àwọn nǹkan pọ̀ tí ọkàn ọ́ tó ń dá sí ọ̀rọ̀ àgbà ni o pípẹ́ fi sùúrù tó ọ̀rọ̀ tí ó bá kọ́ ọ má dá sí tó ọ bá dá sí àwọn nkankan àti nkankan ó lè ṣẹlẹ̀ ìmọ̀ràn àgbà náà lórí ètò láwùjọ àgbà sọmi síwájú dixon ìtùnú.

0: ẹ̀bùn bí ẹ̀. Àkórí ẹ̀ just a wọ́. Gígí ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run ní pàṣẹ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìfẹ́. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àti bàbá tún ní ṣe. Máyọ̀ wọ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá kẹ́mi. Táíwò Òbí. Ògìgí Ayọ̀ Emma. Ọ̀páyàbí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Látàgọ́ méje òwúrọ̀ 7 AM. CAC Monthly Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Kunis Road. NTC Compound láti pàdé Mbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Bóyá agbára Jésù wà síbẹ̀.
1: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání ₦1000 péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú ọ̀ reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ̀ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dínfowó sanu shopping complex.

0: names had been listed in the Punch newspaper released on Monday, August 31st, 2026, to book for Hajj 2027. For more information, contact Ahun Zonal Office at number 6, Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 070-67-383-369 or 081-1604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
1: 72 hours with God. Ẹgbẹ́rún olórun máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbòjì pé yọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun tuntun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru laago méjìlá òru. Lọ́jọ́ Sunday, àpàdé laago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru laago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kilomita 18, Ìbàdàn Ife Expressway, Òsèǹgèrè Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè, Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Australia, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333

0: ọ̀rọ̀.
1: Kára ó jí pé pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bí àìrọ́rùn sùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè gbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Steve. Jàdùlàbí ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited, SLR káàkiri gbogbo bi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC.

mọ̀ pé àwọn àmọ̀tẹ́kùn mi ni dẹ́kun àti mọ sọ nọ́mbà wọn ti ń bẹ lọ́wọ́ mi. Màá sọ ti àwọn OPC nígbà ọba yá, ìrọ̀nà ọmọ òdúà màá sọ nígbà ọba yá, torí àwọn nọ́mbà yìí ṣe pàtàkì. Àwọn ọdẹ kọ̀ọ̀kan tí wọ́n ti ní olórí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan màá sọ, torí àwọn nǹkan wọ̀nyí ó wúlò fún yín. Lálẹ́ òní ẹ̀kọ́ náà bèlè ilẹ̀ àwọn àmọ̀tẹ́kùn kọ́ nítorí wọn ni kọ́ nítorí wọn ni àtìsìpò nọ́mbà wọn rèé, kọ́ nítorí wọn ni ọ̀jẹ̀ tó dé sànńdè ẹ̀kọ́ olè 08107095138 ọ̀jẹ̀ tó dé sànńdè àtìsìpò ọ̀jẹ̀ tó dé sànńdè nọ́mbà wọn ni kẹ̀kọ́ olè yìí 08107095138 lagilu tí mo wà yìí àmọ́ ìjọba ìbílẹ̀ lagilu ní yànà ọ̀fà ẹ̀kọ́ olè nọ́mbà ti kọ́ nítọ̀ àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ olè ó wúlò fún yín, ó wúlò fẹ́mi náà. Bí ẹ bá ní ibẹ̀ kẹ́ǹgbé ẹlẹ́yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni babalọla paul 08137629507 nọmba ti ikọ nítọ wọn nù níjọba ìbílẹ̀ lagilu ìyànà ọfà ẹkọ olè tí mo bá ti gbọ́ wọn ò pe kọ nítọ tí ò bá sí ní agbègbè ibẹ̀, torí àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tóbi ó tóbi bẹ́ẹ̀ ni. Nọmba ìtẹ́ bá ti pè yóò pe ẹ ti bẹ ní irí abẹ ládùúgbò yẹn gangan, wọn ò sì dìde lójú ẹsẹ̀. Lagilu babalọla paul 08137629507 ẹ̀kọ́ olè ẹjọ́ torí ọlọ́run a ní gbàlejò ọ̀ràn. Ìdí tí wọ́n sọ yìí torí yín ni, ìdí tí wọ́n sọ yìí kó lè yé yín ni, ojú sì ní tiwa a ò ní ṣìrìn. Ẹ mọ́ gbàgbé o, àṣẹ tíjọba pa pé ọ̀kadà àtàwọn ìrìn wérewère ní aago 10:30 kò tí ì dópin, májèwọ́n ó ṣe ọ̀gbé ojú òní tiwa òfin yẹn bẹ́ńta o, òfin yẹn bẹ́ńta. Tó bá ti tíjọba ti ká ẹsẹ̀ tí wọ́n bá ti ká ẹsẹ̀ kó lórí ẹ̀ ẹ tún gbọ́ngbọ̀n bá yá, àmọ́ ó sì ń lọ. Àwọn agbófinró sì ń bẹ́ńta tí wọ́n ṣiṣẹ́ tiwọn, iṣẹ́ tíjọba ara wọn ni wọ́n sì ń jẹ́. Ojú òsì ní tiwa. Súnmi síwájú Ìtùnú Dixon.

0: lálẹ́ òní èmi àti Alhaji Kaula Alhaji Kaula kìíse Alhaja Kaula Alhaji Kaula ní Ọ̀yọ́ Aláàfin tí gbogbo ẹ̀ mọ̀ sí Kaula Music ní Ọ̀yọ́ Eyun Alhaji Kasim Adirẹmi Balogun Lọ́yọ́ sọmi síwájú ìgbọ́rọ̀ ẹni wọn torí àtiwàtí pẹ́.
1: Wọ́n tún gbọ́rọ̀ àgbàdé o.
2: Ẹ jẹ́ tí ẹ gbọ́, ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀, ó pẹ́ títí, a ṣe lọ́jọ́ alẹ́.
0: A kí gbogbo ẹyin tí ẹ̀ ń gbọ́ wa nínú ilé káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò láwùjọ àgbà. Mo tún wà ní ọ̀dọ̀ Alhaji tọ́jẹ́ pé nínú ẹgbẹ́ gbé lókè gbé nílẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Alhaji ẹ dárúkọ ilẹ́kùnrin rẹ fún àti gbọ́ wa nínú ilé.
3: Orúkọ mi ni Alhaji Kazeem Adirẹmi Balogun tí ó báyìí mà sí Kaula Music.
0: Kaula Music bí ẹ ti ra sọ́hun yóò ti rin gèlè dáhùn yẹn báwo wá ni ẹyin Alhaji ó tó jọ mẹ́ta.
3: Bẹ́ẹ̀ni bàtà bari náà làákiri bó ṣe rí nìyẹn gẹ́lẹ̀.
0: Ẹgbẹ́ man tàbí ká sọ pé àwọn gbé lókè gbé nílẹ̀ bàbá ẹ ti wà lẹ́nu rẹ̀ ó tó ọdún mélòó.
3: Ọ̀nà náà o akínyanmakínyan ọ̀nà náà o because kí o tẹ̀ tó di gbé ẹgbẹ́ manu rárá láti ṣe ẹgbẹ́ tí bá dẹ̀ ní ṣe mistake ní sí 1988 ni ma dá màn sílẹ̀ kẹwa fásikò yẹn wo ká tó tó àsìkò yẹn ẹ ti kọjá ọ̀nà ọ̀nà náà
0: tó
3: bá nìyẹn ṣe rí mi.
0: Alhaji nígbà náà gbé lókè gbé nílẹ̀ nígbà náà àti àtàrékọ̀dù ni o a ta gbogbo àwọn nǹkan yẹn gbà náà tó jẹ́ ti gbígbé olórin lárugẹ àti ṣíṣe ní iṣẹ́ pàtàkì bàbá nígbà náà lọ́hùn bóòrin ní ìsìn.
4: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: yọ.
1: Ikọ̀ orí kan láyé ti retí ìtìjú ló yàrá rẹ.
0: Jésù fẹ́ jáde sí ọdíyanu nípasẹ̀ ìdè.
1: Pásítọ̀ Ọlọ́wà nílá rẹ̀.
0: Pásítọ̀ Gbẹ̀ngàn Fẹ́rẹ́ Ìró.
1: Prọfẹ̀sà Abọ́lọ́wẹ̀rẹ́.
0: Àwọn olórin ẹ̀mí Adéyí ń kalẹ̀ àṣeyọrí.
1: Pásítọ̀ Ìfẹ́lú Odógìyọ̀.
0: Ẹ bá jẹ́ lísí Fáforí Táíwò.
1: Pẹ̀lú mímí Fẹ́ lọ́dún mú ráyọ̀.
0: Pásítọ̀ Ìmọ̀ Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ.
1: Látọjọ́ Mọ́ndé
2: Orílẹ̀ ètò tí ń jò.
3: Tó bá jẹ́ tó rùlé tó lálùpẹ́ tàbí tó ṣe é fọkàntán, orúkọ iléeṣẹ́ kan tó gbóúnjẹ fẹ́gbẹ́ gbàwó bọ̀ tó tó gbangbẹ́ sùn lọ́yẹ́, The Great Aluminium Roofing Product ni mò ń pè rí. Oh yes, The Great Aluminium Roofing Product, your number one choice for homes, shops, factories and every building. We are available anywhere across Nigeria, bringing you trusted quality. Ṣùgbọ́n ẹ ṣọ́ra o, ẹ yàgò fún àwọn ayédèrú òrùlé tó pera wọn ní The Great Aluminium Roofing. Padà, ojúlówó làwọn òrùlé wa. Check for authenticity, a scratch pin to verify your product, the DG name boldly printed at the back and branded by the ropes on every bundle. No fakes, no compromise, only the best for your building. Ilé ìgbé rẹ yóò fakọyọ pẹ̀lú ààbò tó dájú, ìyẹn pẹ̀lú òrùlé DG Aluminium tí yóò mú pẹ́ kọrin. DG Aluminium Roofing Product, the real strength you can trust.
4: Ó balẹ̀ gbàgẹ̀, ó wọlé pẹ̀lú Steve. Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
5: And lati dupe lodo Olorun. E ri pe Yoruba a pe ni oro pupo. Tẹ bá notice àwọn akan nígbà tí mò ń sọ yẹn iná wà dáadáa kò dẹ̀ sí ni gbogbo iṣẹ́ tá a bá ń ṣe tí ò bá ti jẹ́ pé iṣẹ́ electricity ó kun tó pọ̀ nínú ipa music entertainment even ó ṣàkóbá tó pọ̀ fún ẹgbẹ́ torí nígbà tí ó di pé ọ̀rọ̀ electricity bẹ̀rẹ̀ wàhálà ti dé ọ̀pọ̀lọpọ̀ ló fi ẹ̀dọ́ ọlọ́kadà tán gan nínú àwọn ẹgbẹ́ so nígbà yẹn ó rọrùn gan torí iná wà day and night 24 hour service ni ṣe pe kódà tó bá lọ tó lóru ó bá iná anywhere kò sí sábẹ́ fi iná ṣe táàyè gbádùn mọ́ but for now kò sí náà kan máa ń sìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ generator ni generator gan ni ṣe kó ṣe sóṣe lò epo ló ti dé ó ṣe dàyé sí petrol gan láti kọ́ sí ni sójẹ́ kọ́pọ̀lọpọ̀ ti yọ lẹ́yìn iṣẹ́ yìí kọ́ náà láàánú kó máa gbé sókè padà kó sànù fún wa.
6: Alhaji Kaula ẹ ti ń béèrè báyìí pé torí Ọ̀yọ́ Aláàfin àti Ìbàdàn àti gbogbo àwọn ẹ̀ka yòókù náà ní gbàna tí edogun mọ̀ sọ ọmọ ìyá kan náà là ń ṣe ń gbàna di ìsìn àwọn eléré ìwòlẹ̀ lè rántí nígbà náà tọ́gbà yamada kò eléré báyẹn gbà ẹgbẹ́ méjì sí mẹ́ta.
5: Ṣé lọ́yọ̀ àbí ní Ìbàdàn.
6: Mo sọ ni pé àti Ọ̀yọ́ àti Ọ̀yọ́ Aláàfin àti Ìbàdàn àti Ògbómọ̀ṣọ́ tẹ̀ ẹ́ nísìnyìí nígbà náà ìwòlẹ̀ lè rántí nínú wọn.
5: Adúpẹ́lọ́dọ̀ lọ torí pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn bó ṣe rí náà nìyẹn tá a bá fẹ́ ṣe anifásí gbà yẹn àwọn tá a máa ń sábà tá a ní kinní fún gbà yẹn gan nínú wọn náà ni Alhaji Rasheed Ayinde láti Ìbàdàn Alhaji Hafiz Adigun Lọ́yọ̀ọ́ Jaoseman Latif kinní kan mọ̀ṣẹ́yìn ni ọlọ́run ti fi bẹ́lẹ́sẹ̀ mórí ọmọ yẹn ti ṣaláìsí òun náà wà pa gan tó dẹ́nu àwọn tá a máa ń lò ń gbà náà so torí dé saki even saki gbàngàn mẹsáà mo bá wọn sí rékọ́d ní yé àkàn ní saki ìgbà tí mẹsáà ṣe fọ́sà bọ̀m̀bẹ̀ láti ọ̀rọ̀ wọn ti gbà wọn national press 5000 press nígbà ni wọn pè mí lọ síbẹ̀ tá a lọ sí tó pọ̀ bẹ́ẹ̀ lọ ní ẹni kàkàrà sí wa Masan la karasi nbe lo wa so gugu awon la se ah ah se sile adegun bam bam ma se lo nba ni ko wa lanu ko sa nu gugu
6: eh alaji bi bo we se wa ri ni se adugbe fọlọhun
5: alhamdulillah
6: imo na o le fe pa awon odo se won o fe sise o tori bi an se wo be a wa ti gba na be si so e mo pe ise albaraka ni ka ku do de wala Olorun ni o fi agbarika si ele kokan imo na o le nfa won odo na pelu ile aye ta wa ni ise
5: a dupe lodo Olorun ti mo le gba maran fun gba wa odo asiko yi ni pe gbogbo n teyan ba n se ti o ba kuro nbe wala Olorun kra e forte e bu oro Olorun o ni kanlekun a o si fun o pe to ba kanlekun die to kuro nbe to ba ti kuro nbe Olorun na ti gbagbe gbogbo n teyan ba fe se lasiko yi afi keyan mura pe dandan mo fe achieve nbe ni to ba de ti duro to kuro nbe Olorun ade gbiyanju ade lade so ba wa niyan se ri ni
6: awon meji si meta te le ranti te jo n se nigba na te jo ba lewe e na ti meji si meta lara won abi e le ranti kankan mo
5: ni oyo abi badan
6: ati gbo ah se bi awon ta wa lati badan ti amada ko Alhaji Kaula to lohun ogbori bo lo se din ni be na ni ni badan be ni dugo maso e da ko be meji si meta
5: ah adupe lodo Olorun kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́rọ jẹ́ pé bàbá ni wọ́n tún jẹ́ fún rèmi fún àpẹẹrẹ àwọn àbá táwọn tẹ̀lé táwọn ṣáájú tá máa ń tẹ̀lé nígbà yẹn irú Alhaji Adekunle Ajuan lọ́yọ̀ọ́ àwọn bàbá nìyẹn ní music industry o ní ọ̀yọ́ àjọ wà ń bẹ̀ ni irú olóyè báyọ̀ Akinola irú àwọn èèyàn náà sìn àjọ wà pẹ̀lú gbogbo bam bam bam àjọ wà láti bá ni so Alhaji Akim Endurance tó wà mọ́díjà sí yẹn àjọ wà náà ni so bam bam bam bam àwọn tó yẹ jọjọ ń gbà náà gan bí irú àwọn òkìkí ni others bí kí ló rúkọ ọkùnrin tó wà yẹn ọmọdúnú bam bam náà ṣe máa kọlọ bá gbàgbọ rẹ kó bá sànú fún un tó pọ àlèká tán ṣùgbọ́n àjọ ọlọ́run ní kí ẹgbẹ́ mọ́ yẹn ó wà wise gan dé pé a fi mọ ọ̀pọ̀lọpọ̀ tá a fi mara wa tá a náà mọ̀ wá tá a náà dẹ̀ mọ̀ wá.
6: bàbá bí kò ló ń kọ
5: bẹ́ẹ̀ bá ara nǹkan tí mò ń sọ pé àlèrán síta ara tí mò ń sọ nìyẹn unblessed memory Alhaji náà ti di
6: kọlọgbà bọ tí wọn náà
5: wọn bá ṣàforíjì fún wa kó bá kéèsì wọn wọn gbìyànjú gan o gbogbo àti ẹn kakalẹ wọn gbìyànjú gan lórí ọrọ man kọlọ mọjẹ kó bàjẹ kọlọ kó sànú fún wa gbogbo tí wọn fi sílẹ kọlọ mọjẹ kó bàjẹ kó dẹ sànú fẹni kọkan náà kọjá náà wá ṣe gbogbo ẹmí àtọ láfíà ara kó sànú fún wa.
6: ẹ dákun ní ẹkùnrin rẹ lẹẹkan sí.
5: Màá dàpọ̀ mí lẹ́ẹ̀kan sí irú Akin ọmọ Akin náà sì ara mẹ́mbà ni tán dẹ̀ ṣe dáadáa gan náà wọn dẹ̀ stop dasìkò tá a wà yìí náà so lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Alhaji Kazeem Adereni ṣùgbọ́n ayé mọ̀ sí Kaula Music and Video Production.
6: bí ó ṣe rí nìyẹn ìtàn lájọ ń kọ kò tán tiẹ̀ náà lẹ̀ ní dáadáa àti ọmọ ọdún ti wà lórí ètò láwùjọ àgbà mọ́gàjà ẹ̀sìn ju adépọ̀jọ àrí orí ààrẹ gbogbo mọ́gàjì ilẹ̀ ìbàdàn àti ilé àtòkò ẹ̀kọ́ àdúró tì ojú ni tí yìí torí wọn wà pẹ̀lú wa Alhaji Basan Saidu Fafijabi ọmọ baálẹ̀ tí òdòdó péjọ sí ní baálẹ̀ òkè aláró olóòní gbàgbé yẹn ṣe o mọ́gàjì adẹ́nìjì látìfù ìrìn ilẹ̀ mọ́gàjì ìrìn ilẹ̀ ọlọ́run wà pẹ̀lú ẹ̀yìn náà olóòsì ní fiyín lẹ̀ ní ìsàlẹ̀ òṣùbọ̀n fọ́tò ẹ̀ṣẹ́ Alhaji Sọ̀pọ̀ amẹ́pẹ̀ sàbúrì ọmọ Alhaji Sàkẹ́ẹ̀sọ akọ́méjì ojú òní tì yín Alhaji Sàkàìndé Kujowo Adégbogbo Balúpọ̀ Kingdom ní Asọ́lọ̀ Nìbàdàn ọlọ́run nígbàgbé yẹn ṣe o Alhaji Basanu Ramani Abiola Rachi mọ́gàjì Agboolé Sàdó ní Odò Yébàdàn ṣe apákó gbẹgbẹ́ National Association of Abba ní Abba Aladé Olóṣogbo Ìbàdàn ojú òní tì yín lábẹ́ alága gbogbo wọn Dr. Mọ̀dúfù Aláyàndé Apẹ́sìnọlá ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdúrótì lónìí gbàgbé yín mọ́gàjì fíìtọ́ adébíngbé mọ́gàjì ọ̀gbọ́gbà ní ìyànú oríta apẹ́rin àwọn ní aláàfin gbogbo arímọ ojú òní tì yín mọ́gàjì ọ̀yà alákùn ní bọ́ǹfọ̀tò ẹ̀ṣẹ́ o mọ́gàjì gbogbo agboolé ẹlẹ́gbàá òwò ní ìsàlẹ̀ òsì Alhaji Isaac Jimanis Ak ojú ni tí olóhùn sì ni fi yín sílẹ̀ ní gbọ́nfọ́tò ìsàlẹ̀ òsì wọ́n dúró ti wá ní o gan olóṣèlú tẹ̀yìn náà lálẹ́ òní bí ó ṣe mọnu ó tún ti ní alẹ́ ọ̀la lórí ètò ti láyé ìjọun àwọn nǹkan pọ̀ láyé ìjọun tí ó sì yẹ kí a sọ pé wọn ò sí tí àwọn ọ̀dọ́ ṣe wọn ò sì kà sí bí ìgbà tí èèyàn bá fi owó sí júwe ilé bàbá rẹ̀ ni bẹ́ẹ̀ ni ọlọ́run ni o ọlọ́run sì tún ni nọ́mbà mi ni 08062440996 ìdá Friday wọ́n ti wà lórí Facebook wọ́n tó ti wà ọlọ́niyàn kapiru oyè wọlé morí wọn aláàjì ajínifújà bass thank you adébáyọ tìmílẹ́yìn tìmọ̀nì ojú ni tìyìn adébáyọ ṣínà ẹ̀ṣẹ̀ o olùdìgbàgbé ibrahim sulaiman sulaiman sulaiman ni àmúpọ́ṣẹ́yìn yóò from wọ́rí delta state wọ́rí thank you afis ganiyu wọn ni akin ọmọ akin lójúdo níyọ̀lẹ̀ ganiyu afis láti ọ̀yọ́ aláàfin gbogbo ọ̀yọ́ ìbàdàn ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ẹtú pàdé mi ní alẹ́ ọ̀la lórí ètò ti láyé ìjọun dixie tó ń bẹ pẹ̀lú mi gbogbo ọtí bẹ lẹ́nu ìrorú mu kí yín bí ó ṣe wọnú lálẹ́ òní akin lóye olùmìdí lórúkọ mi akin ọmọ akin lójúdo olúyọ̀lẹ̀ ẹ̀kẹ́ni baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀ iwájú ọ̀fà igbó ìjọ àbílẹ̀ lágilú ó dàárọ̀.
2: Lágilú FM jàgàbá gbogbo rédíò.

0: ẹ̀kálẹ̀ o gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa ní gbogbo ayé orígun mẹ́rin àgbáyé ẹ ṣeun gan ni o ẹ̀yìn náà la máa bá a bá ṣe máa ń sọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ àtúnṣe délé nì ẹ ṣeun gidi gan ni ẹ kú àdúró tì ọlọ́run àdúró fẹ̀yìn náà gbogbo ìjọba ń ṣe ẹ̀pá ìsìn ní ojú ọmọ ìdè wẹ́ẹ̀dì fẹ́ pé gbogbo aráàlú la máa dá ọmọ ẹbí títí di agbèpọ̀n agbèpọ̀n àpọ̀n àtòbí ta lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ ṣeun gan ni láti uk mo kẹ́ ọ ẹ̀hún olóòtú mo kẹ́ ẹ̀yìn náà gbogbo ẹ̀yìn tẹ́ wà nínú kúlúmọ̀ ẹ̀ náà fẹ́ máa wá jẹ́ kí wọ́n gbé ohun asáréfẹ́ wà gbogbo ẹ̀yìn náà ni mo pí o ẹ ṣeun gan ni ẹ jẹ́ ká máa bẹ́tò bọ̀ ẹ ṣe.
1: Láti uk wá kí àwọn ará ilé. Hello, Daddy UK, how are you, Marali?
2: Okay, Malagi, thank you very much. I'm Spider. Google Spider there. With his smell, Spider, at distance. Spider, not your better.
1: At the Dixie.
2: Dixie, I'm a lager. Bow on you, a cool brother. I think she can too. One is small body, filler engine. We have to find engine every distance. Ekojometa. Happy New Month to all our listeners. Gbogbo awọn olulufẹ wa gbogbo Happy New Month. Ẹba mọ ti lele ati gito. O yẹ ka maa ba awọn ẹmba mọ seriously this time until the end of the year. Torí gbogbo nkan tó ń lọ ní àgbáyé sí kò gbọdọ̀ bá wọn wọ 2027. Mìlẹ̀fẹ́ká Ọ̀yọ́ máa lo excuse pé this is tough, Nigeria is this, Africa is that, the world is this. Ẹbí fẹ́kẹ̀ mọ̀ pé it's not particular to us, you know, it's global, it's everywhere. So ẹ máa rò pé bóyá ọ̀dọ̀ ẹnìkan náà ni. So but we have to work very hard, you know, to make things, to rectify the situation going to 2027. So ìwé ẹ̀rí ní ìtí àti fi tó fẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mbá mọ̀ tí kí ló fẹ́ ṣẹlẹ̀. Sọkọ kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìyàwó FEC Fayo Fashi FFM Oya àti Ṣíkìtì ẹ bá mi kí àwọn èèyàn wa gbogbo principal mi àpèjá mi kọ́kọ́ wọlé níbẹ̀ títí láyé Ayọ̀dẹ́lẹ̀ ẹ̀ka lẹ́ mo kí yín o bàbá Carrot nkọ́ wọ́n mi kí ń sí ànẹ́rẹ́ gbogbo àwọn olólùfẹ́ wa lágẹ̀lú òní bàjẹ́ ẹ ṣe ẹ máa bá ẹ bẹ́ẹ̀ tóbọ̀.
1: ẹ ṣe gan ni ó dá ẹ̀yìn èèyàn wa àtidé bá a ṣe ń dé adúpẹ́ lọ́wọ́ elédùmarè pé àwa la wá a sì dúpẹ́ pé ẹ̀yìn la bá mo ṣèfàkókò yìí náà kí ọ̀gá mi the brown sugar K Boogie himself ọ̀gá àtìyá ká pápápá ká tètè láì fàkókò ṣòfò ẹ jẹ́ kí a wọnú ètò ní sànsàn ṣùgbọ́n ká tún wọnú ètò ní sànsàn mo fẹ́ sáré sọ nǹkan kékeré kan kí wá béèrè ìbéèrè lọ́wọ́ àwọn tó ń gbọ́ wa níta kọ́ dá mi lóhùn kí a tó wá sọ́dọ̀ àwọn Daddy UK àti Uncle BJ àti pé ká tó lọ sójú ọjà ìbéèrè mi lálẹ́ ni pé ọkùnrin kò ṣe tó bó ṣe yẹ kó ṣe ṣe pé ọkùnrin kò jí obìnrin tó bó ṣe yẹ kó ṣe ìyàwó ẹ̀ bó ṣe yẹ kó ṣe jìn pé ọkùnrin ó tètè dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ lákòókò tí òun àti obìnrin ṣeré lé ní orí pápá ṣé ìyẹn túmọ̀ sí pé ṣé ìyẹn tó ṣó tó nǹkan tí ó yẹ kí obìnrin ṣe kúrò nílé pé òun ò ṣe mọ́ mo rántí pé ìgbà tí máàmù wà pẹ̀lú àwọn máàmù máa ń wá sórí ètò tí mo mọ̀ pé lágbára ọlọ́run láìpẹ́ láì jìnà wọ́n á sì tún yọjú sí wa mo rántí pé wọ́n sọ pé tí ọkọ àti ìyàwó bá wà nílé tí ìyàwó ọkọ ò bá ṣe dédé kò bá ṣe dáadáa bó ṣe yẹ kó ṣe nínú yàrá kẹta pé ìyàwó ní ẹ̀tọ́ láti sọ pé òun ò ṣe mọ́ ṣùgbọ́n mo wá ń bi wá nísìnyí pé ṣé o tó torí torí tẹ bá wo ìgboro nísìn ẹ máa rí pé tí ọkùnrin bá jẹ́ 100 ta bá ní short ká má lọ sí 100 tí ọkùnrin bá jẹ́ 20 15 nù wọn ológbojò bàbá ogún ò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́ láti ilẹ̀ so ṣó wá tó torí fún obìnrin láti sọ láti kú ẹrù ẹ̀ kúrò lé pé òun ò ṣe mọ́ máa fẹ́ gba ìdáhùn sí ìbéèrè yìí lẹ́nu èèyàn 2-3 ká tó lọ sí ojú ọjà tó bá tó bẹ́ẹ̀ ka to lo soju oja ejo straight to the point ni mo fe ka se tori oni bi ta nlo lale hello ta lo nsoro hello ta lo nsoro
3: ogbeni tayo adina lo nsoro lati gbo ora
1: okay a ngbo yin sir
3: seri bele ta biri yen ko to tori
1: okay
3: gbogbo a meje jojo adjust ni ti kokon na to ba je pe oko to le se ju iyawo adjust to ba je pe iyawo lo like it kokon na a adjust un wa jo pe 50-50 ni ti le won fi ni da mo ki baba ri oke oluwa ma won ti wa ju pele ya se kito
1: e se sir won ni ko to tori won ni ko to tori awon daddy ni ko to tori pe nkan to ma se ni pe olukaluku a se kini won dele die die to ba je iyawo lokundun nkan ta nso yi pe a se kini a adjust a de die die sodo oko to ba de je oko na ni oko na a se kini ohun na adjusting sugbon nkan ta nso yi nje daddy ti won ba soro nisin nje daddy to ba so nisin mo pe o opolopo obirin atokunrin o soro fun won lati so pe won fe adjust ko won ti fe fojo ti gbo a de bi pe won fe gbo just ora e je ka tu we nikan si ka to lo soju oja tori bi dixin ti wole wa lati wa gbo wa lo si oju oja ta ba ti ta okay a le gbe ipe ni e ma pe pada tori ati fe lo soju oja dixin je ka lo soju oja ta ba ti pada de awon eyan ti wa loju bi dixin ma de be lowo iwo na se o to tori tori okunrin o se dada ko ji obirin dada ki obirin wa ku eru e kuro nile pe ohun o se mo ohun ni o da nbo a o ti de
4: o balẹ̀ bagẹ̀ o wọlé pẹ̀lú steez bitters jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀nyá àjà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Kuba 50 bitters is produced by the 50 Waves Limited. Esinyelida kakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basoro Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. Nafdaki Jolote.
5: Seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHIO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers JCHIO. Visit us today at Plot 29 along Beja Street,
6: Degede Ululoyo, Amuloko Road, Ibadan.
5: Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
7: Orúkọ mi Wòlí àti Ajíhìnrere tèmi tọpẹ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: Jésù se ma sọ kalẹ̀ látorí òkè. Lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation. Iyì padà la kórí ìtọ́dún yìí o. Gbogbo ènìyàn tún ẹyà máa bọ̀. Ìṣòro tó máa wáyé lọ́jọ́ Sunday September 13 lọ́dún yìí. Ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ Papa filling station. Tó wà lórí bíríìjì wóró ládojú kọjá Jọ̀ǹkú. Ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀. Ẹgbẹ̀rún méjì 2000 Ẹgbẹ́ 09025202724. Jésù Kristi rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Bá a dàda, èmi lọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
1: Ṣé o gbọ́n pa Grace Field ni?
2: Níbo ló wà?
1: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ ojú ọ̀la rere fún àwọn ọmọ wọn. Níbẹ̀

ilé-ìwé Grace Faith bẹ́ẹ̀ lówó ilé-ìwé òfanilápò yà rárá ilé-ìwé Grace Faith ó ti gba àṣẹ àti òǹtẹ̀ láti ṣe kòkàrí ìdánwò àṣewọlé ìwé gíga junior neco junior waec àti senior neco and waec Grace Faith wà ní number 9 Sofumade close Ladepo avenue off Idi mango soka ìlú Ibadan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08023153590 Grace Faith private school àti Grace Faith college organic láwùjọ òkúta

0: ọ̀dà yìí èèyàn wa ẹ káàbọ̀ padà mo ti di pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti wà lórí facebook ọ̀pọ̀lọpọ̀ èèyàn dẹ̀ ti ń pè wá ṣùgbọ́n ká tó lọ sọ́dọ̀ èyí tẹ̀ ń pè wá ẹ jẹ́ ká sáré kí àwọn tó wà lórí facebook náà alhaji ajeni fuja abbas ẹ ṣe ọlajide ọpẹyẹmi thank you ọgbẹni ọdẹyẹmi ọmọkúrẹ thank you talotu amẹna abbas muhammad thank you mabel titi layo ayodele thank you ma ibrahim suleiman suleiman thank you oyediran ajibola thank you kikelomo ojedokun thank you adedeji adeyemi adupe o adupe lamidi adewale latif thank you asiwaju yomi oke owo thank you imafoji peter thank you imafoji peter asiwaju yomi oke oke owo thank you I salute you too oluwatosi daniel thank you adetoye ganiyu oladele thank you adigun taiwo thank you adebayo timileyin timoni thank you oda e sa ma ba wa se kini e ma ba send message yen si ori ibe yen a ma ma se kini a ma ma gbe si leti ada ma ka awon e mo pe eyin na wa lara awon ton wo ton se kini hello
1: hello ma lati ruwa ni
0: e ka bo sa
1: yes ma according to nkan ti mo so lo lekan se ri looto na okun akoso pupo kun lo le gbagbo yi oro emi ni personally o to bi ti nkan ti mo ba si mo ba le satisfy iyawo mi lori bed to ba ti o ba ti le so fun mi abi to mi fun kan to bi o ba ti le bere fun ibalopo laarin osu kan emi o temi o emi o ma remi o ma fura si temi o so emi o fura si o bi nbe pe
0: kini o te ma fi fura si
1: ma ipo ti se ranu ni tani tori pe kini tori emi ma fe kobirin o so tinu e so emi ma like kobirin o so tinu e so better to do obin ti obi ba fi me ba bi ri be yen tokun o le perform to bi yen ba fi ma se ranu ni ile oko o wa ile oko o se ranu better ku ku fe se soro ko ma ba ti lo so ku so ko mo se mo so ko ko en ko ba gbogbo eyin majemu to ti oda laarin ara won lori church tabi nibi nibi kibi ko lo ba je ni court so it's better to all come in your separate so tori kan ko ma fa ikan mi sori awon omo tabi oko tori to oko okunrin mi kan wa gaja pe ti oru e ba se ranu mo lara o ma ma pa o ma ma ba nkan mi je mo oko lara so ti tori orisisi dile la ni labi e ori Nigeria yi so to je pe awon ijile mi wa te pe won gboro gori yawo yawo te pe nkan mama lo e lo le fun oko ni so to wa ma ti gori yawo yawo to ko ba tun gori e so better ko bin be o ye ba fun oko be to ba le perform dada to ba ri pe won o le ba soro ko gbo so better yin advice mi niyan o so
0: ko tan mi tan yin o da ese sa ese go sa o da eyin na ti gba advice on ko yen won la advice ti won niyan pe instead ti obirin ma duro sile oko ti o ma se ranu tori pe oko o satisfy e ko se kini ko be se soro e se gba be se o to tori ko bi ni kuro ni oko tori pe oko o se dada hello
2: e ba le olu to
0: e ka bo
2: e ko to
0: e sa ma se obi ni lo soro
2: a ko ni lo soro
0: okay olohun obi ni e
2: gbe yo de bi gbogbo ma to nja si oro yi won get kan te so
0: okay
2: tun ba si yin bo e n be lo wa pe so to to le to ko me ti tori kan be ko ni oko
0: be
2: we ka to ye fun o ye kon lo si point yen so ti ni gbogbo wa pero en sile
0: e mo pe bibo ba se bi nkan se ye wa yato sira
2: ko question dawon a bi ko ibe ati question le bi o mu ko be ni to ko ni oko e ma ja karo kara wa je omu dáadáa omu oto kúrò ní kúrò ní ọkọ dọ́pọ̀ ọ̀dá lè ṣe nígbẹ́ kúránì náà sọ bí agbọ́dọ̀ lè ṣe déédéé tó kíra wọn máa tó kíra bákan gbà náà.
0: Kó o bì ní torí pé ọkọ ò lè jí dáadáa kó kúrò nílé ọkọ.
2: Bẹ́ẹ̀ni akíngbà kí ókè ṣe kó máa ṣe jẹ́ ìrìn tó máa fi máa dá wàhálà lẹ̀ lójoojúmọ́ kó gbogbo yàgò fún sàgbáni kó yàgò fún ìṣù.
0: Okay.
2: Ọkùnrin ni kó tọ́jú ara ẹ̀ káwá sí òjọ́rọ̀ ọkùnrin tó máa gbóhùn ṣe déédéé máa gbóhùn ṣe déédéé kò yẹ kó dé lẹ́gùn tí ó bìnrin máa gbóhùn kò yẹ ọkọ̀ gbóhùn ṣe déédéé. Ẹ jẹ́ ká sọ òjọ́rọ̀ fúnra wa ó tó kókùn ni kóbìnrin sọ fún àìmọye irú ẹ̀ lábágún 100% ìdílélé mi iye tó ń tún wa ká ní ìtumọ̀ ọ̀gílẹ̀ sọ síta.
0: Ìyẹn tó tún wa ká ní ìyẹn ṣùgbọ́n wọn kì í lè sọ síta.
2: Bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni.
0: Ọjà àbọ̀ ẹ ṣe gan ni ẹ ṣe tẹ́ ẹ pè wá e se gan te da seto egbe yen eyan won ni a fo fi ile idile leni to tuka won ni opolopo won nkan to tun won kare ile ni wa nu e pe but ko se so sita I don't know abi ba le se ri ba le se ri si hello yes sir
1: e yo mo pada wa le ka
0: okay
1: ko won pe pe ko be le o te le sita e bo da lo lo de be yi I'm talking on behalf of responsible men this type here mobi that e ka won ko wo ki the factors to fit that very poor reduce lifestyle o ko ka lo ko ye yi bai ko so mo te yan lo si ara ti o decide effect bi o ho se yo pada alo yo waju that is one number two the age there to ko iyawo da lo lo oko de beye day 3 to ba pe iyawo kan lo oko ye ni o ba fi sakawi baba wo ye ba fi bere rere se ba je ra se obobo ba se ra se o de pada suwi ni ko ye yi bai so the best ko to ko oko the best to go to the hospital for treatment okay so I wa fi dey o ba de lu ko le de do bi obodo hospital o siko siko why don't you go for a check up at 23 months maybe she ro e tebi di yoko won ti pe ke yo kuro le oko o papa bi
0: okay
1: awa to ri pe agba ja rira awa ko obo to bi ta jo ato jo oba oba lo le di lo lo ti ku le re re re awa pe to ri pe oko bi o satisfy me pe o be o bi po yi wa kuro be you should to write to be back by their sister
0: okay sir o da se eh eyan mi se ti gbo eh oluso ni it's nothing to write home about pe okunrin oro obinrin le kuro tori pe oko e o se dada anyway ajagbe oluwa to yin comfort e se omolara thank you olawole yemisi ali e se olawole yemisi ali thank you ma omidele mansuru adewale e se florence johnson e se Uncle BJ ma wa sodo yin bayi eh ka gbe yewo die ka to wo awon kankan si kankan na ibeere ti mi fe be lowo yin Uncle BJ se wa nbe sa
3: mo nbe mo nje yin o nje
0: nko ta nso iso to tori oko o se dada ologbojo babe ogun ogberi eyi to gberi gan to ba fe wo inu ile ileri asubulule lonu leti odo se o wa to tori ki o iyawo tori e gbe bagi e pe ohun o se mo tori egun baba ko le jo mo
3: ba seri oro yen o le die amo a fi won ni ti ba wo lugi akoko gbe tori e ta ma ko gbe ba fi mo ju e o le die ni pe ki eyan ti ma se lara tele ko a di pe olusidada mo ti yawo kede ni bi ayawo pe mo o ma kun sona mi ona meta bi ayawo nsin bi ayan to pe ohun ai le bi do ni lo mi a si fe ma poko ma ji dada awon ti o ba ni ai le bi do mo le gesi wo wuti pe pe okay e to mi o ko fe fe like wo ko te tele o le je mo ba eri adi yan wo lo but ni oro to wa nle yi a le bi e to ri obirin sọpọ ẹ o tí o lè ṣe dáadáa mọ tí o lè máa dọgbọn sí níbì kan ìfúnni nínú ilé ńbẹ náà ọ̀ọ́ tó ẹ pé ta so èmi máa fi ṣe ìkànṣe example òun ni pé onílé nìkan tí mo mọ àìjọ máa ń sọ̀rọ̀ gan a sọ̀rọ̀ débi irú nǹkan báyìí lọ ọ̀pọ̀ ẹ̀ nínú ti lọ láre ó dàbí diabetes ti gba
0: láre ọ̀ tó
3: sì yọ wà bẹẹni so lọjọ ṣe only but àwọn sì máa ń ní sex bọkọrọ mo wá ní tó jẹ kí n wò ó wá ní báwọn sì máa ń ṣe ni pé àwọn artificial náà làwọn máa ń lò ṣóyé ẹ pé a fi ọkùnrin á lo strapon mi ẹ so ó ní òun á gorí ẹ òun á ṣe bí ìgbà tó tó òun dúkú náà ń bọ̀ tó náà pé ṣe mọ̀ pé ọkùnrin ọkọ ìmọ̀ àdúgbò sílẹ̀ ni a ti lo strapon yẹn ohun tó máa jó máa jókòó lé lórí àwa bẹ a máa jókòó lé a máa rọ kí a máa gbé dàbí tó bá wù kẹdùn mọ pé wọn lásà sí òkè hàn bèbí ẹ mọ pé níta ń sọ ìkòlé rẹ a kan ma ibi to gba to ba re obirin e lo ma kuro be so o ni ba won se se ta won de si gbadun aye ara won lo
0: ya be di pe yawo gidi ni
3: that's it eh o ni ba won se se ta won gbadun aye ara won lo bo seri nkan to an be di pe bi okunrin emi o le so pe o ko yawo ko e sile nitori pe iru ko beyin o aye mo but at the same time gan o le nkan to gbe kan ni tori pe oro yi ni fẹ́ tó bìnrin náà bẹ́ẹ̀ sọ pé ọwọ́ ìṣe wà lójú ọwọ́ a fẹ́ máa jókòó a fẹ́ máa ṣe ìbọ̀kọ̀ bẹ́ẹ̀ bọ́ tó bá lè wà ọgbọ́n irú ìṣe sọ yìí sìn tó bá lè wà ọgbọ́n bẹ́ẹ̀ náà tó náà lè máa ṣe fẹ́ẹ́rẹ́ àṣẹ sẹ́kọ́n lè fẹ́ẹ́rẹ́ gbogbo bọ́tà ń sọ ìfẹ́ dídó à ń kókó gbogbo yìí nìkan náà kọ́ tó fi ṣàbíṣàwò ọkọ sílẹ̀ nítorí pé ìní ẹ̀ ò ṣe déédé mọ́ kí ẹran ẹ̀ fà mí but at the same time ọ̀rọ̀ ńlá náà tún mú at the same time ọ̀rọ̀ ńlá ni but wáyé kó lẹ́kọ́ mi lọ ní wáyé kó ní IDBB gan a lè díẹ̀ kó tó máa ní kẹ́ tó máa ní pé kò ní lọ gba side dressing a lè díẹ̀ but at the same time tí communication bá wà bá ti máa ń sọ kọ́ communicate láàrin ara wọn báyìí ó fi jẹ́ ká tó gbé ọ̀nà yìí ó sì jẹ́ ká lọ báyìí jẹ́ ká ṣe eléyìí báyìí jẹ́ ká tẹ̀ fáyìí náà ká tẹ̀ wò ó ṣe máa dúró nǹkan kan bẹ́ẹ̀ communication is the key báyìí máa ń sọ àti dájú yìí tẹ̀lé máa ń sọ all the time communication yẹ ká bára wa sọ but to be sincere with you èmi ò ní ṣèkí ni a lè díẹ̀ the same thing tó máa àwọn ọkùnrin náà tó tẹ̀ pé ọ̀rọ̀ lọ pé ìyàwó tiẹ̀ fún ìṣe kọ́ ẹ̀wùn obìnrin because obìnrin ní ìfowósowó obìnrin ó lè máa sọ pé ọ̀nà lọ́jọ́ ìkọ̀ṣe ìgbà tó yọ̀ ọ̀nà a máa wò pé wọ́n máa mú nǹkan tí ẹni tí bá ṣẹlẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n ní tọkùnrin tàtọ̀ rìn obìnrin tàtọ̀ rìn ta wọn tó bá lómi lóye ìṣẹ̀jọ́ ara lọ lọ́tọ́kùnrin tọkùnrin bá ṣe gbúrú sí àṣegbé ni but obìnrin tó bá ṣe wọn àwọn náà máa bú wọn ní bọ́kùnrin bẹ́ẹ̀ni ọkọ̀ kàndì ó lọ dókòtà nípa náà máa yẹ̀yẹ́ ní wọn ṣe nǹkan mẹ́rin wa of course nígbà tí máa ń sọ ní ìtàwé ẹgbẹ́ mo fẹ́ ìtàlẹ́ ìdílé ṣe kìíní pẹ̀lú ìtàlẹ́ ìdílé ká wù ẹ tó máa ṣe kìíní ìwọ ó lé ọ̀rọ̀ yẹn lé o ó lé wọn yàtọ̀ ra wa sẹ́rí àwọn èèyàn máa ń sọ nǹkan wọn ò kí ń fi wọn fi kí ní ẹ̀ ṣírò ara wọn fi ọ̀rọ̀ náà wò wọn fi ṣírò ara wọn ò kò ṣe èmi náà lè ṣe èmi náà tó wá rí bẹ̀yẹn báwo ni ṣe because the sex is very very important nínú ìgbésí ayé ọmọ èèyàn ẹ ó wà important ẹ máa wo àwọn tó ti ẹ tọ́ máa ń wọn lè ṣe náà tẹ́ pé naturally wọn lè ṣe wọn máa ń fún wọn ní òkúbó àbí kankan bẹ́ẹ̀ àwọn náà láìkó obìnrin tó bìnrin bá ń fọwọ́ pa ńlá inú wọn máa dùn wọn máa ṣe kankan bẹ́ẹ̀ ṣe mọ ọkàn lè ṣe ni tàbí sọ pé ẹsẹ̀ kó ti ṣe ẹ tẹ̀lẹ̀ tí ìwà lè ṣe mọ́
0: wọn fọwọ́ pa òkúbó lára inú
3: ní ẹ máa dùn tẹmọ so ìṣẹ́lẹ̀ nǹkan tó hàn bẹ́ẹ̀ ni pé tó bá jẹ́ pé láti ilẹ̀ ni kíní ti wà bẹ́ẹ̀ nígbà tó ṣe ń tọ́ sí ara wọn tó hàn ti wọlé tó ti rí pé ọkùnrin yóò lè ṣe dáadáa ìyẹn á àdáyé pé kó máa fẹ́ ọkùnrin yẹn tó bá tẹ̀ pé irú nǹkan tó fẹ́ kọ́ ló wà lára rẹ̀ níbi dídó yẹn o kí ẹ ọ̀ndásá mi rẹ̀ jáde yìí kì í máa ń sọ kíní ẹ̀ náà ọ̀rẹ́ ta ìwọ kọkùnrin yóò lè fòlè bí ẹbí tó máa gbé ẹgbẹ́ àdàkẹ́ àfihàn ilẹ̀ ní tàbí ẹ̀ bọ́tẹ́ láti pa ẹtì bímọ ẹtì wà lẹ́nu ẹ̀ ẹtì bímọ ní adúlù tó wọ́n ti ní ọ̀dọ́dà ó lè jẹ́ oògùn tí ọkọ ń lò ó lè jẹ́ nǹkan kan ṣá nǹkan tó gbogbo ẹ̀ náà kò ṣe kó yá ẹni ẹ̀ sì lo ẹ̀ lò fúlò ó lè jẹ́ àwọn medication ó lè jẹ́ ó kàn lè jẹ́ pé naturally gan okó ẹ̀ ẹlòmíì ò fi bẹ́ẹ̀ like sex ní ọkùnrin gan ó dẹ̀ wà lóbìnrin náà so a máa wo ṣe fúnra wa ni but ó lè ṣe sọ̀rọ̀ tí ìyàwó òrókó bá ń lulẹ̀ tí gbogbo ẹlẹ́ ti ṣe jọwọ́rọ́ tí ẹ but ẹ communicate lára yín kẹ wò pé jẹ́ ká fi gbogbo ọ̀nà ògùn míì ẹ bá fẹ́ ti bímọ tẹ́ni ká ti bímọ tẹ́ni fẹ́ bí irú ìfimu sọ lẹ́ẹ̀kan tí obìnrin bìnrin ló ń sọ fún mi iṣẹ́ mi ló wà tájọ máa ń sọ̀rọ̀ gan ló sọ fún mi pé báwọn ṣe ń ṣe ọ̀ọ́dẹ̀ inú àwọn ọdún ó ní ó tẹ̀tún bá sọ níbi pé èyí tó ń tẹ̀tún wá ń ṣe tó ń lo rọ́bà yẹn ó tún dùn ìgbà táwọn tó tẹ̀yẹ́ pé gidi gbogbo lòún gbà ìrọ́sọ bí ọkọ̀ náà ló máa wà lórí ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ èyí tó kàn wà nú òun ni òun ni o se ti e so a de jo se ri a ma mu yan ni a ma ko se fun ehun dildo gan ko ben so a le die e je kin fi aye le fun elomi
0: oh my god
3: o ti wa da si oro to wa nle
0: oh my god because te ba wole aye ta wa nu ni se ma ri popolopo okunrin ni kini tan so ti le lede opolopo ile lo ndaru ti obirin o ti e gbadun ibalopo mo inu opolopo obirin o dun nile oko to fi di pe won lo mu odindi yawo ile ninu yara omo to mu wa lati ilu kan mi ni daruko ilu yen ko wa ma se ise gate man hello
4: e kale wa
0: e kale sir yes sir
4: yes wa un comunio la mi ko lati bere
0: e ka bo sir
4: yes sir oro de so agba ya gba
0: ami sir
4: o le bere lowo oko
0: Okay, sir.
3: Hello.
0: Hello.
3: I'm the Chichi.
0: Yes, sir.
3: Alaafia fun re to.
0: Alaafia fun to wole.
3: Omo gbagbe gbagbajumo. Asuwaju patapataka patolaji labado. Seri wa biji ti so po opolopo noro. Mama te ba je wale jona te fi fera n wole. Ki ya o ba ri pe isese okunrin o tan lorun nipa n ba ni lasepo. Ko le gbon de lewu to ko nde. Ko le fera la. Bena lokunrin na. So be ya lokunrin wa lo gbe. Now e ti mari ara yin e ti bimo fun ara yin ki obirin baba wu wa pe aise to okunrin ko nku sile ni n to le pe ohun e ja wo obirin beyen oni si na ni eloma
0: an gba yin
3: sir obirin beyen ase wo le mi kakun reason e ti ba yin bo ti pe o complain omo be ti to meji meta wa pada n complain pe oko odo dada a beta ko fi di number ko ju ko jeje ko de gba kada kwa ma lo na bayo fun okunrin yen ka ma se to ba te olorun ala bi afun reto
0: ala e se gan ni emi o wa believe pe olosho ni be se so pe obirin yen olosho ni kinikan olukaluku pelu nkan to fe ninu aye yi o ati pe bọlọrun se da wa o yato sira won e ma ro elomi ti o ba dupo lojo kan ko ni get are e le ma ro elomi o le wa 4 5 6 years kokan ko move we abi go ye wa so ba aja to sira nkan to wa nnu eniyan hello
4: hello
0: yes sir
4: e
0: ka le sir
4: oruko mi o mele ka wa nsi ala mu lati ti gara ti ti council eh won gba lowo okore me ti o ba le si dada obìnrin yẹn ó jáde títa tó gbélé ti jáde títa báyìí kò sọ máa rẹ kò ní ọkùnrin tó wà nílé rẹ kò ní gbádùn rẹ rárá kò ní gbádùn rẹ lẹ́nu rẹ kọ́ lóun ta àwọn
0: ọkùnrin. Sherry ka to lo sodo daddy UK tori mo ri ko da be ni pa ma lo soju oja je ka wo ni to pe wa ye hello
5: hello ma
0: e ka lesa come
5: with ma chiki
0: yes sir e ka lesa
5: e ba je ma ma
0: shi ami sir
5: ni passion sai da ba ba
0: yes sir
5: mo ki la de ki o bra bra ji mo ki da da ti chiki ku she lu
0: Sherry
5: Sherry lo ti to gẹ́gẹ́ bí nǹkan tẹ́ bèrè yẹn obìnrin lè gbọ́ in tó kàn ṣe ni pé àwọn obìnrin wa wọ́n láìkọ́ máa pretend ṣódì eyín sóyìn kò ní tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n àti lè sọ àtiṣe kódà gan bí ò tiẹ̀ lanu sọ ó ní àwọn sign language mi tẹ́ pé tó lè lò lápẹ̀rẹ̀ nísìnyí kò lè ṣe dáadáa ọkùnrin obìnrin wa lọ sọ́jà òde wọ́n yóò rí kinní kan tó ń polówó ní àbí kinní kan pé ẹ mọ̀ ṣe dáadáa kinní kan ó gbé fọ́kọ̀ ẹ̀ dákun kinní kan tó ń sọ fún yẹn jẹ́ mọ̀ pé by style ó ti ń jí jẹ́ ọkọ̀ wípé irinṣẹ́ rẹ̀ yìí kò kí tó kò lùlù tó nìyẹn. Ṣùgbọ́n nígbà míì tó bá ń ṣeré ìfẹ́ náà bí ni wọ́n ìgbà tó já sí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ orísun nǹkan tó ń fà náà ni pé obìnrin ò kì í lè sọ̀rọ̀, ó ń gbádùn ẹ̀ ni o kò ní sọ, bí ó gbádùn ẹ̀ ni kò ní sọ. So kó wá dédé jí lọ́jọ́ kan kó wá sọ pé lè ṣe dáadáa ẹ mọ̀ bó ṣe ṣe kọ́kọ́ yẹn fẹ́ wò pé kó dàbẹ́ kó ti ń ṣèranu o torí kò ń ṣe iṣẹ́ ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So nǹkan tó ṣẹlẹ̀ láàrin ibẹ̀rẹ̀ nìyẹn, kò sí tó burú níbi tó bá sọ o. Ẹ kú ètò.
0: Yes sir. Ó dá. Comrade ní kò sí nǹkan tó burú nínú nǹkan bẹ́ẹ̀ tí obìnrin yẹn bá ṣe ẹ ti kiri. Ó dá. Àwọn èèyàn ti pọ̀ jù lórí fóònù a máa gbé ṣùgbọ́n a fẹ́ lọ sọ́dọ̀ dádì UK. Hello.
6: Ẹ kálẹ̀
0: sà.
6: Ẹja yẹn kú ètò.
0: Olúwa kú ètò.
6: Mẹ́rin yìí ní ìdá tó bá ti kúrò ọkọ ìwálé yìí ti jọ mọ́. Ó ti ní kúkú ẹ̀kẹ́ kúkú ìdílé. Ìdílé kó bá kó òun ti mọ́ ta lọ. Nígbà tí gbogbo ẹ̀rọ yín tó dúró yé. Ilé ìjà kan bẹ́ gbàdá yìí gbajúmọ̀ ni. Bí ìgbà ẹ ní ìjà tó jẹra nínú àwẹ̀ ẹ̀ló mà.
0: À ń gbọ́ yín.
6: Nínú àwẹ̀ àwẹ̀ mùsùlùmí láàrin ọ̀sẹ̀ rúùmù gbẹ̀gbẹ̀ pọ̀ ní ẹ̀ńdò bẹ́yìí. Mo sì lọ bẹ̀rùjọ́ náà. Nínú báyìí àwẹ̀ láì ṣe wíkẹ̀ láì kẹ́yìn àwẹ̀. Gbẹ̀gbẹ̀ pọ̀ ní agbẹ́ bẹ́ẹ̀ rọlẹ̀ kò fi sí ẹni ní ẹ̀kẹ́ bó sí rẹ̀lẹ̀. Báwọn àjẹ̀mú mẹ́lẹ̀ lélẹ̀. Tó kíní ka ẹgbẹ́ ẹgbẹ́ kan tó báyà sẹ́ni kan lọ mí. Bàbá yẹn obìnrin yẹn ló bèrè fún mi tó fi dé. Lẹ́yìn ìgbà kan wọn báyìí bàbá yẹn máa ń dáko wọ́n wá jábọ́ wọn náà jábọ́ níbi ọ̀rọ̀ ọ̀pẹ. Tòun táà fẹ́ tọ̀hún ò ṣe mọ́. Wọ́n fi ní ẹni tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ gbogbo àgbà ogun bẹ́ẹ̀ kẹrọra kó ń bẹ̀ kó lọ dàgbà kó lọ ọmọ ilé ọdẹ ọkọ. Báwọn tó pẹ́yà dẹ́gbẹ́dẹ́gbẹ́dẹ́gbẹ́ àwọn tó ń gbà ọ̀rẹ́ ẹgbẹ́ náà lójú ọdún táì. Ẹ bá láwọn tí ń fọ ẹ̀wọ̀n ń gbòòrò. Àwọn tí òwúrọ̀ ní fọ ẹ̀wọ̀n ń gbòòrò. Wọ́n ìmọ̀ sí bíi SUS lórí. Wọ́n kúrò ní ìyàkọ̀ fún òkúrò ìkúrè nígbà àdùkù bàbá ìtújọ náà mo ní kí wàá súpó ẹgbẹ tó túká. Mo lè yẹ mo tèdè ẹgbẹ ìròyìn àmúmọ tí mò ń sọ fún ẹ. Ẹyẹ ń gbé nílé kan náà. Ẹyẹ ń gbé nílé kan náà gbé nílé kan. Onígbà tí yóò dòrú dọ́ mi sí ẹ̀yẹ ó máa tọ̀wọ̀ fún mi lọ sí àárọ̀ ọkọ ni ó máa sọ. Nígbà tí ìyàwó àwọn ilé epo tó máa lówó bá mi yí akíkẹ́ ni wa. Kò sí bá lọ́kọ̀ọ́sùn yẹn bá ti jáde tó wà ní ìyàwó padà bọ̀. Ẹ̀wọ̀n ìyàwó wà búrò. Bí ẹ̀rọ ọ̀tẹ́tẹ́ dákú wọ́n ní ìyàlẹ́ ìgbẹ̀rẹ̀.

0: àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
1: Lágbàlá ìyá àgbà
0: ni kẹ́yìn ìwé wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yìí.
2: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le davile se aseyori nipa afojusu e laye nloba oke fi sagbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ailera bi airo orunsun ara tita sangun sangun keyin o ma rin koge koge aile igbapa gbese kori o ma laago ki ko ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won fi sayewo lodo won to tu asiri bi taisan fi se buba lareda lo mu alara pe online nisan mesan sara oto lati jajabo lowo kokoro inu eje ora inu eje pajapaja aya lilu pipi abadi jedi jedi idakole komo kore o ma le tapai kara mo gbon riri oju tin wo bye bye aromo legun ati be be lo e kan si alara pe online nisan mesan ni number 1 Lodge Street

ẹ̀dá. Ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí. Láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sú tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n já yín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashpot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ni Bọ̀dù Rúfò tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Alright, Ekabo Padana, welcome back, country families. On top Facebook, we have Olani Agbabiaka, we have Ojunla Taufik, Kenide Emmanuel, Babajide Sanweku, Oyebamiji, Soli Aziz, Soli Olugbile, thank you, sir. Johnson D. Noble Ogushe Itan, thank you. Kabir Aderemi, thank you. Opions Abu Abdul Malik, thank you. Olaoluwa Evelyn Bosse, thank you. Eleyin Yusuf Omo Alafara, thank you. Alaja Ajoke, thank you. Ma Ojewande Michael, thank you. Ma tatejise yin wole, ma tatejise yin wole. Ma fe ka lo sodo Daddy UK, mo ri pe opolopo awon eyan tin pe wole. Wọ́n sì ń pè wọlé lórí pípè, ṣùgbọ́n mo fẹ́ fàkókò yìí sọ fún gbogbo wa pé ẹ má gbàgbé rárá, ẹ má gbàgbé o, ẹ má gbàgbé pé lágbára Ọlọ́run Sátidé tó ń bọ̀ yìí tó jẹ́ ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án ọdún 2026 ta wà nínú ẹ̀ yìí, òun la máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ta ni a fẹ́ ṣe nípa àwọn nǹkan tó jọmọ́ àwọn ọkùnrin, ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fún gbogbo ẹ̀yin ọkùnrin free of charge ni. Ọ̀fẹ́ ni, má jẹ́ ká níbọ̀ sọ pé wọ́n ní kó mú owó wá. Ìjọ yẹn lágbára Ọlọ́run, a ti gba akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ dókítà tó mọ̀ nípa postrate, dókítà tó mọ̀ nípa kùdìẹ̀kudiẹ tó ń bàlé àwọn ọkùnrin tó wà ń gbòòrò nísìn, tọmọkùnrin ṣe máa wà ní 35 years, 40 years tó fi di pé nǹkan ọmọkùnrin àrèlédè kò ní ṣe kíni, kò ní ṣe déédé bó ṣe yẹ kó máa ṣe mọ́. A wá di pé ẹ bá mi máa gbejó, ẹ bá mi máa fà á, my dear dákun má bínú, obìnrin ò ní wá lè sọ̀rọ̀, ara máa kan ọkùnrin yẹn. A wá di gbàsgbòs lójoojúmọ́ pé ìjà torí kíni, òun kọ́ ló fà á fún ẹ. Ṣùgbọ́n Sátidé tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa, àwọn ọ̀gá wa ní Scout Camp Ọjà Jimobi ní ibi fẹ́lẹ̀lẹ̀ ń bí báyìí lẹ́gbẹ̀ẹ́ tẹ bá ti kọjá Baptist Church tó wà nídìí odò. A dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá torí àkókò ààyè tí wọ́n fún wa pé ká lò fún ìdánilẹ́kọ̀ọ́ yìí, torí àwọn náà rí pé nǹkan tó ń ṣẹlẹ̀ lóòótọ́ ni. Ìwọ ọmọkùnrin tó bá mọ̀ pé kinní ọmọkùnrin yẹn kò ṣe déédéé, kinní ọmọkùnrin yẹn kò dúró dáadáa, tó bá kan àkókò tó yẹ kó ṣe kinní kó fún ìyàwó ẹ gidigidi gan, wà á máa sọ story fún ìyàwó ẹ. Mo fà àkókò yìí bẹ́yìn pé kẹ́ ẹ ṣe kinní, ẹ jáde wá, ẹ jẹ́ wá, ẹ wá kọ́ ẹ̀kọ́ ní ọ̀fẹ́, ọ̀nì gba kọ́bọ̀ lọ́wọ́ yín, ẹ jáde wá, ẹ wá kọ́ ẹ̀kọ́. Lágbára Ọlọ́run Scout Camp Ọjà Jimobi tó wà ní challenge nbí, ibẹ̀ ni wọ́n ti máa ṣe é, ibi tí wọ́n ti máa ṣe é nìyẹn lágbára Ọlọ́run. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá, ẹ̀yin tẹ́ ti send orúkọ yín, wọ́n ti kọ àwọn orúkọ jáde torí wọ́n wo age náà tí wọ́n fi kọ àwọn orúkọ yẹn jáde, wọ́n ti kọ àwọn orúkọ jáde fún ẹ̀yin tí ẹ ti send orúkọ. Ṣùgbọ́n mo ní kí n kọ́kọ́ gbé sí létí pé Scout Camp tó wà ní ẹgbẹ́ ìdí odò ń bí, ibẹ̀ ni a ti máa ṣe lágbára Ọlọ́run. Lọ́jọ́ Saturday tó ń bọ̀ yìí ní déédé aago 10:00 lecture máa bẹ̀rẹ̀, seminar ìdánilẹ́kọ̀ọ́ máa bẹ̀rẹ̀ ní 10:00, a máa parí ní 12:00. So ẹjọ́ ẹ jáde kẹ tètè dé, àfẹ́ African time, wá kọ́gbọ́n nǹkan tó yẹ kó o máa jẹ láti fi di pé nǹkan ọmọkùnrin yẹn kò ní kú, kò ní di nǹkan tó yẹ pé wọ́n máa sọ pé yẹn kò ṣe, ò ṣe dáadáa mọ́. Wá kọ́ nǹkan tó máa mú, wá kọ́ nǹkan tó máa sá fún, wá kọ́ irú ìgbé ayé tó máa gbé, then kó wá kọ́ bí o ṣe lè dènà àrùn sétọ̀ tí ò báyìí tí ní, wá kọ́ bó ṣe lè dènà ẹ̀. Ṣùgbọ́n tó bá ti ní, wá kọ́ àwọn nǹkan tó o máa ṣe, àwọn ìtẹ̀ ọ̀nà tó o máa gbà láti fi di pé kò ní wá di nǹkan tó ti tóbi mọ́ ẹ lọ́wọ́, tó máa di pé bóyá èèyàn ń wá owó kiri. Sátidé tó ń bọ̀ yìí lágbára Ọlọ́run ní déédé aago 10:00 ní Scout Camp Ọjà Ajimobi tó wà ní ọ̀nà ọ̀bẹ́ni pẹ̀lọmọ̀lété, ibẹ̀ ló wà. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀, ẹ lè pè lẹ́yìn ètò kí n júwe bẹ̀ fún yín dáadáa. Ṣùgbọ́n ẹ pé gbogbo àwọn ọkùnrin ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, free of charge. Mo dẹ̀ tún wá fẹ́ fàkókò yìí sọ pé a ti rìn lágbára Ọlọ́run, bá a ṣe sọ bó ṣe Sunday program la ṣe yẹn sí, pé a sáré lọ bá àwọn tó ní ilé-iṣẹ́ ìwòsàn, ilé-iṣẹ́ tí wọ́n ti ń ṣe àyẹ̀wò, àti rí iléeṣẹ́ kan tá ti bá sọ̀rọ̀ tó bá fẹ́ fún àwọn tó máa ṣe PSA postrate PSA that's fún postrate wọn láti fi wo yẹ ibẹ̀ wò. àwọn kan ti gba 10,000 ṣùgbọ́n o listen well mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ dádì wa kan wọn ò fún wọn ti send orúkọ wọn sí mo ní kọ́ send orúkọ wọn sí mi pé mo fẹ́ kí wọn lórí rédíò wọn ní àwọn àgbàlagbà ni àwọn máa send owó fún wọn ti send o wọn làwọn máa send owó fún èèyàn mẹ́ẹ̀ẹ́dógún 15 men wọn ní ká mú 15 men lọ pé ká mú wọn lọ kọ́ ṣe fún wọn kò nídìí kí wọ́n sanwó àwọn fúnra wọn ni wọ́n máa san owó ṣùgbọ́n wọn ti send owó 15 men tá a dẹ̀ ń sọ yìí àwọn àgbàlagbà wa kan wà tó jẹ́ pé àwọn arúgbó tí wọ́n ti ń tọ̀ léraléra alẹ́ báyìí wọ́n máa tọ̀ bí ẹ̀mẹfà bí ẹ̀mẹrùn bí ẹ̀mẹrin bí ẹ̀mẹje kí wọ́n tó lọ sùn kí wọ́n tó kún kílẹ̀ tó mọ́ wọn ń rórun sùn torí títọ̀ tó ń tọ̀ kiri yìí so àwọn àgbàlagbà yẹn òun ni mo fẹ́ ká fi owó yẹn ràn lọ́wọ́ tí wọ́n bá ti send owó yẹn ṣùgbọ́n ìwọ tó bá jẹ́ láti 35 to 50 years ó yẹ kó o lè tiraka kó o lè sanwó láti àpò ẹ láti fi ṣe àyẹ̀wò kiní tá à ń sọ yìí ọlọ́run á dẹ̀ ṣe ìyanu fún wa ẹjẹ́ ká mẹ́nu kúrò ńbẹ̀ ká lọ sọ́dọ̀ dádì uk ká gbọ́ látọ̀dọ̀ wọn ká tó tẹ̀síwájú lórí ètò ní alẹ́ yìí mọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ ó yá do ó yá fi si kó fà á yọ kó ṣe gbá kó ṣàwo ìyẹn gangan kọ́la bá wá lálẹ́ yìí torí kíni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ilé wọn ti dàrú tẹ bá gbọ́ ètò kan tó ṣe ń bìkan lénìí mo sọ́rí o kò ń ṣe pé mo tẹ̀sìn mọ́ o àáfàá dẹ̀ gba ìyàwó ọ̀lẹ́ ó dẹ̀ gba ìyàwó ọkùnrin yẹn dẹ̀ ń sun ẹkún ó ń wa ẹkún mu báyìí bíi ọmọdé lórí rédíò ní àárọ̀ ẹ̀ mo ní kí la mọ wá pélé so ẹ jẹ́ ká ṣe kí ni ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú kí ni ọmọkùnrin yìí ẹ tọ́jú ẹ̀ ẹ tọ́jú
1: àmbọ̀
0: mo ń bọ̀ mo fẹ́ kẹ gbọ́ kínní torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin náà ẹ wà lára nǹkan tó fa àrùn sétọ̀ fún ọkọ ẹ lọ béèrè tọkọ bá dé uch ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ fún ọ pé ṣẹ́ẹ̀kì níbàálòpọ̀ ni ìwọ tó máa withdraw tó ní jẹ́ kí iye ọkọ ẹ lè fọwọ́ kàn ẹ mi ò mọ nǹkan tá a máa pè yẹn à ń bọ̀ ẹ bá mi gbọ́ ilé.
1: Your body is supposed to be your body. But your body is not your body once you get married. Before you got married is your body. After you get married. Your body belongs to two people. It belongs to Jesus because of another marriage. Because it's covenant that you sign with him. Your body belongs to your husband. If you're a man, your body belongs to your wife. It's not, it's my life. I do whatever I like. Stop that kind of talk. If you want to keep that talk, stay away from marriage. So sometimes in America, and I think he has entered Nigeria, I hear about husband raping wife. Where did you people get that from? Where did you get it from? Please show them. It's not 1 Corinthians chapter 7. Do not deny each other the due benevolence. That's for King James. There is benevolence in marriage and there are certain entitled things that belong to that you share. Okay, so do not deny each other. Then he said, let the husband render to the wife dude. You know what? When end of the month, salary is not favor. It's any other thing they give you after salary that is favor. Salary is what is due to you. If you don't give it, you are owing debt. Sex in marriage is what you are owing the other partner. No, you're not doing him favor. Okay, I will let you come around this night. You are crazy. That is before marriage. In marriage, there are rights. They are called conjugal what? Rights. They are not favor. Actually, they said if a marriage stays 1 year without conjugal what? Rights. You have right to dissolve it. Oh, one of the basis for dissolution of marriage. When that right is being denied for a period, there might be short time because of maybe sickness or something. A woman is in her period or some other things, you know. There are rights. It is due benevolence. Sarah Lee has is due pay. Let the husband, this is King James language. You want, I read it for you in literature. Render to the wife due. Likewise, also the wife unto the husband. Verse 4. The wife had no power over her own body. Stop saying it's my body. When you took that vow, you gave it away. Don't touch me. Like one pastor, this woman married this man of God, and now he's using sex to torment him. He doesn't know that there are laws governing it. What she thought, okay, he cannot divorce because he's a man of God. Oh, he can. Oh, yes. And do you know, when the elders came to settle the case, she was even boasting. There's nothing you can do now. Divorce me now. She would take her bath and come out with towel, remove the towel and walk before him, but will not allow it. You are sent from hell. You are an agent from hell. They dissolved the marriage. When they dissolved it, her senses came back. She now came to start calling, please, come on. Oh, yes. You should dissolve it. That's somebody violating the covenant. Willful. It was a mistake. You teach them and correct their head. They behave. After knowledge, they are still
2: send her back to her father. Let her go and marry her father.
1: Woman has no power over her body but her husband. Likewise, the husband had no power over his body but the wife. So who said it's only a man that can initiate sex? Do you need to permission to eat your food? Your own food in your own kitchen. Who do we get the permission again from? I did not steal the stove. I did not steal the ingredients. I did not.
0: Play kini ti mo play I play am because opolopo awon ti won je iya yi opolopo won awon opolopo iya ti awon okunrin nje ninu ibalopo yi o ma n wa lati odo awon obirin wa to je pe agaga awa ta pe ra wa ni christiani awa mo mi ji o awa ta mo olohun ju nkan ti olohun da si arin awa toko wa lo abi ko ye wa olusokan lo sun shege ekun tori kini iyawo e ko kin fun laye lati se rara ohun dere ko fe towo bo nkan ti o da gbeyin gbeyin e na iyawo gbe eru o lohun nlo o nitori kini ohun o je ko fowo kan ohun tipe tipe tori pe bashu bashu basha basha la won se nkan ta won se ko se nkan to tehun lorun mo e wo oro yi a si ma fa o a si ma fa mo ni ka ma mu kekere kekere kekere wa bayi te ba lo si awon esin keji to je awon eyan wa na awon muslimi o le ba imam kan abi afa kan abi muslim man kan try na tori kini me many Quran so sugbon ninu ti wa awon ti ti wa mi o fe ka fi esin si ejo opolopo awon okunrin yen ni won je iya ti mo fi bere lale pe se obinrin le dide ko ni ohun lo tori pe oko ohun o se dada so to tori tora si ma wa si akoko ta ma so pe eyin okunrin ki le le se lati toju kini tori opolopo eyin okunrin ro pe itokan itoleko fi kini yin to ro pe itoleko n fi kini ito ni ko n se ito ni kan le fi n to iwo obinrin jo to ba ti gbe eru e to ti lo si ile oko ile oko lo pe ko ti mo pe o gboro ma je oko ni igba ki igba ti okunrin e ba ti ready iwo okunrin na to kora e to lo fe obinrin to fe wonu ile wa ko ti mo pe ko n se kusinsia obinrin o ki n se kusinsia ko ki n se television but ise lo ti wa kun ise to ni lowo to de fi je pe o gbodo bo fe o gbọdọ toju irinse mi o ti ri tailor ti o toju tape rule abi scissors to fi nge aso ati tape rule to fi hun awon eyan mi o ti ri welder ti o toju machine to fi njo nkan abi ko ye wa mi o ti ri eni to nwegele fun eyan asori loge atawon ton ko run to toju ilarun a ma fo enu a ma we a ma para a ma yarun a ma se gbogbo e a ma wo gbogbo e so sara a ma to perfume sara sugbon a kin ranti pe ile ise yi o to je pe mo oko mi loni ile ise yi o to je pe iyawo mi loni at any time to ba ti need e mo gbodo se kini mo gbodo answer yes ma abi mo gbodo answer yes asin a kin toju yen a fi pe ka ko fi lo to ni a de fi pe ka ko fi bi mo ni sugbon wa lara nkan to ma nje ki igbeyawo daru gege bi eko se so tele to fi je pe to ba bere iyawo ni so to oko na ni so to tori kini won ni ko se so sita sugbon akoko ma de to je pe o ma se so sita daddy uk amo be en gbo wa o da e ti femi ba wa de bi kan e ba e ba wa tomole na si gbogbo nkan ti a tin so lataro yi
3: ashe atokun em de dupe lo gbogbo awon olopolo pipe omo Nigeria ti won tin da si eki participate se ri oro yi oro nla ni ebi koko pe oro e si ona meji ko yi ibere ni o ni pe so tono ni eniko obinrin for example kó fi ọkọ sílẹ̀ kó sọ pé torí ọkọ òun ní ṣe dédé. Kó ní torí ìyàwó òun ní ṣe dédé. Ajíṣìkìtò ṣe àgbẹ̀ bedroom secret nílé. Adé láti máa bára wa sọ òdodo ọ̀rọ̀. Ṣé rí ọ̀dọ̀ tẹ́mi fi gbà wò ọ̀nà méjì ni? Ìkíní ni wípé ọkùnrin tí ò lè ṣe dédé. Ṣé ó ṣe dédé láti bẹ̀rẹ̀? Ṣé ó máa ń dọ́bò dáadáa? Ṣé ìyàwó ẹ̀ máa gba tiẹ̀? Àbí obìnrin tí ò lè ṣe dédé? Ṣé ó máa ń dọ́kọ́ dáadáa? Ṣé ọkọ máa gba tiẹ̀? Ṣé létàlétà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ nǹkan kó ṣẹlẹ̀ láàrin yẹn? Tó wọ́n jẹ́ pé wọ́n ṣe dáadáa láàrin ara wọn tẹ́lẹ̀, tó wọ́n jẹ́ pé láàrin after about 10, 20, maybe 30 years down, ni wọ́n di pé libido X ló dàbí pé wọn ò wà compatible fúnra wọn mọ́. Ajíṣìkìtò ìyàtọ̀ wà nínú yẹn. Sí ẹni tó jẹ́ pé láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti gbádùn ara wọn. Mi ò mọ̀ bóyá gẹ́ẹ̀tì ọ̀dọ̀ méjèèjì yẹn. Ọ̀dọ̀ kìíní àwọn kan wà tó jẹ́ pé àtìgbà tó ti fẹ́ra wọn ni wọ́n ti ń nọ́tìsì pé ni ìgbádùn eléyìí o, ni ìgbádùn tán. Ẹni tí kò gbádùn ìyàwó tàbí tí ò gbádùn ọkọ láti bẹ̀rẹ̀, a ti mọ̀ pé relationship yẹn kò lè end dáadáa. Ẹyin máa ń jìnà ẹni tó ní high libido compare with ẹni tó ní low libido. Ṣé pé kò lè work? Mo báwo ni wọ́n máa bú mi lálẹ́ yìí nítorí èmi ṣì believe wípé o lè ra mọ́tò. Ajíṣìkìtò kò lóòrùn test drive rẹ̀. Ṣé nígbà tó bá kéékèé lọ́gbọ́n wípé kẹ́ ẹ fo kó sógbò níbẹ̀rẹ̀? But ara kẹ́ test drive ni pé kẹ́ ẹ kọ́kọ́ yẹra yín wò. Irú àtọ́bìnrin, obìnrin àtọkùnrin, ó fi hàn pé okó yìí tóbi ju nǹkan tí mo lè gbà lọ. Àbí nǹkan tí mo fẹ́ nì, irú nǹkan tí mo fẹ́ nì. Ẹ ti kọ́kọ́ àṣàyàn láàrin ara yín. Ajíṣìkìtò ẹ kọ́kọ́ wò ó tí ó bá yẹ pé ẹ̀yin méjèèjì ti wò pé ẹwà òkè fúnra yín. Ẹ ti bímọ, ẹ gbádùn ara yín fún ọdún márùn-ún, ọdún mẹ́wàá, 20-30 years. Now, from the age of 40, kákan àdúgbò pé age of 40, very sexual desire ó máa drop. Kò sí bó ṣe lè ní high libido tó. Tó bá jẹ́ pé 100% ní high libido ẹ tẹ́lẹ̀, tó bá ti wà ní that age of 40 and above, a drop díẹ̀. Obìnrin kan tó ní high libido láyé ìparẹ́ náà tiẹ̀ náà drop. Ìwọ́n tó jẹ̀ mọ́ pé tí ń gbádùn ẹni tẹ́lẹ̀, kò sí nǹkan tó yẹ kó máa fi complain tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀. Wà kọ́kọ́ rù ú wípé òkè kí ló fà á tí irú nǹkan báyẹn fi rí báyìí. Ajíṣìkìtò wá wò pé sexual desire ó drop. Libido yẹn ti lọ nì. Ọkùnrin yìí obìnrin yìí kìí ṣe báyìí tẹ́lẹ̀, then you need to work on it. Ẹ kọ́kọ́ wò pé ṣé ẹni yẹn lo medication ni? Ṣé lifestyle ló change ohun tí ó ṣe kankan? Ṣé hygiene ni ẹ ní òdó? Àbí stress ló pọ̀ jù? Àbí ní trauma àbí nǹkan kan ṣe Ajíṣìkìtò? Ẹ má jẹ́ kí n tọ̀ yín. Ṣé rí díẹ̀ ọmọkùnrin ò tó? Ṣé fọ́nà tí mo sọ? Tí ọmọkùnrin ò bá lè ṣe dédé, kò yé àìsàn gidi ni o. Ẹ má jẹ́ kí n sọ kíní kan, ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan. Wípé tí obìnrin tí ọmọkùnrin ò bá lè ṣe, wípé tó bá òkóbó, ṣe láwọn òkóbó, ẹ gbọ́dọ̀ ẹ náà má jẹ́ kẹrin ìjà òkóbó. Ìjà òkóbó ò dá. Ẹni tí ò ní ṣe yẹ bẹ́ẹ̀nìkan bá sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Kárí àfikún òun náà bá wí. Bíyàwó ẹ̀ bá rẹ́rìn jù, ọ̀rẹ́ ẹ̀ kún ìyàwó ń bá wí. Ìyàwó fi ṣe ẹ̀yẹ́, ó ṣe máa rí lójú ẹ̀nìyẹn. Ṣé rí ẹni tí ò lè ṣe rárá láti ìbẹ̀rẹ̀ tó ti rí pé okó yìí ó kéré sí tèmi mi ò tiẹ̀ lè gbà. Ìwọ́n tó ti ní body count tó ti wà ní 35 tẹ́lẹ̀ kó tó márì. Compare with ẹni tó tí ò tí ní body count jẹ́ yọkọlọ. Ajíṣìkìtò kò lè work tó bá jẹ́ pé ìrìn yẹn ẹ̀tìtì fi ra yín sílẹ̀. Because marriage yẹn ò ní last, ẹ má jẹ́ ká tọra wa. But ìwọ́n tó jẹ́ pé ẹ ti fẹ́ra yẹn dẹ̀ mọ̀ pé ẹ̀ ń bára yín sùn. Ẹ ń bára yín gbé ọkọ yín balẹ̀ gbọ́. Towards the end, maybe 20-30 years down the line, lè rí pé nǹkan kan wà. Ẹ̀yin lè need láti work on it. Báwo lè ṣe máa work on it? Kì í ṣe nǹkan ta lè sọ ọ́ sí ta bá láǹfààní, àátúnṣọ́ tó ní mọ̀ yí pé ọ̀nà kìíní yẹn jìn gbogbo nǹkan tẹ̀ lè ṣe. Ajíṣìkìtò, ṣe rí sexless sexless relationship is no relationship. Sexless marriage is no marriage. Tọ́bá sọ pé èèyàn fẹ́yàn fẹ́yàn, ẹjọ́ márùn-ún ẹjọ́ ń gbádùn ara yín. Sexless life kì í ṣe life o, ẹ má jẹ́ ká tanra wa. Òun ṣe sọ lẹ́ẹ̀kan pé díẹ̀ ọmọkùnrin ò tó. Tí ọkùnrin ò bá lè ṣe dáradára, àti ṣìkìtò, ara máa kọ ọmọkùnrin yẹn gangan. Ṣé ẹ gbádùn mi? Ara máa kọ ọmọkùnrin yẹn. Ṣẹ́rí tí eléyìí tọkùnrin ò bá lè ṣe tàbí tí obìnrin ò bá lè ṣe, ẹ má jẹ́ ká tọrọ, ẹ jẹ́ ká sọ tọrọ fún wa. It's a valid reason to break up.
0: Okay, now, any ara ma kan ọmọkùnrin tí kò bá lè ṣe dáadáa bí ó ma kan ọmọ obìnrin?
3: Ṣẹ́rí àwọn méjèèjì, ṣẹ́rí tí ọmọkùnrin ló burú jù, ṣẹ́rí obìnrin sì lè
0: ṣe àìkè. A máa sáré lọ sọ́dọ̀ màmá Togun, ibi tí ẹ ti ẹ̀ǹgì ẹ̀yẹn torí mo máa fẹ́ ká tún bẹ̀rẹ̀ níbẹ̀. Ẹ lára máa kan ọmọkùnrin tí kò bá lè ṣe dáadáa, ó dẹ̀ máa kan ọmọ obìnrin náà. Kí ló fẹ́ fà á tára máa fi kan? Ṣé ara kíkan yẹn ló pè é àbí kó wá ọgbọ́ndọ́gbọ́n síra ẹ̀ kó tó dé lẹ́vù tí kò ní fi lè ṣe mọ́? Tá a bá padà dé ẹ̀yìn èèyàn, ẹ máa gbọ́ yòókù, à ń bọ̀, a ò tí ì dé.
4: Lágìlú FM 96.7.
5: tọ́ ẹ̀yin ara ilé wa, mo kí yín níbikíbi tẹ́ ẹ bá wà lálẹ́. Ìyá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba àjíkí pé àwa la wá, a sì dúpẹ́ pé ẹ̀yin la bá. A tètè bá ṣe ń dé ìyá Chikito àti ìyá Togo, a tètè dé lálẹ́ yìí, a dẹ̀ dúpẹ́ pé àwa la wá, ẹ̀yin la bá. Mo fẹ́ fọ̀ kókó ìdúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ ẹ̀ ń pè tẹ́ ni Ogun ìyá Togo, ó ṣe gbidibidibi lára yín o, pé ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Olúwa ṣeun. Ìyá Togo tó ti wà nínú kúlu wa lálẹ́. Ìyá Togo, ẹ jẹ́ kí àwọn èèyàn mọ ẹni tó wà nínú ibi lẹ́kọ̀ọ́.
6: Mo kí ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi dédé àsìkò yìí pé a nífẹ̀ẹ́ àìsàn ló gba, àìsàn nífẹ̀ẹ́ ara wa ṣe bùgbé o.
5: Ẹ ti kí wọn.
6: Ẹ ṣe orúkọ mi ni Màmá Togo. Odún ni mímì kì í ṣe àìmọ̀ fún olóko. Ẹ máa ń gbọ́rọ̀ mi dáadáa lórí ètò Síkítò ní every Wednesday. Àti tún délé ni.
5: Ìyá Togo, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló pè lórí ọ̀rọ̀ toko tó kéré, oko tí ó sá wọlé, oko tí ò ṣiṣẹ́, igbá kan àwo kan. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn tó mú oko wọn lọ́gán, oko wọn ti padà sí wọn lọ́wọ́. Ó dá kílẹ̀ gbé wa fún wa lálẹ́ yìí.
6: Ẹ ṣe olóòtú. Léni báyìí ní sẹ́ àkọ́kọ́ sọ̀rọ̀ nípa àrùn kan tí wọ́n ń pè ní sangun-sangun tàbí romatisin tàbí àwọ̀ká. Ọ̀pọ̀lọpọ̀ àrùn tá à ń sọ máa ń dààmú àwọn bàbá wa, àbáwọn mọ̀mọ́ wa, àwọn àgbàlagbà ló máa ń ṣe. Láti bí 50 years lọ ló máa ń dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
5: Ni arthritis,
6: romatisin. Romatisin, arthritis. Báwo ló ṣe máa ń ṣe yẹn ni mo fẹ́ ṣàlàyé fún yín. Fún ẹ̀yin tẹ bá wà lé, tẹ bá ń gbọ́ mi nísìn. Ìwọ́n tó bá pọ̀ ní àìsàn tá à ń pè ní romatisin yìí. Wà á rí pé orúkọ ẹsẹ̀ méjèèjì a máa ru ẹ́. Wà á máa complex pé orúkún yẹn ń ru ẹ́, o ò lè rìn láti ibìkan sí ibìkan. Tó máa rìn láti òpó náà kan sí kan, wà á máa jókòó torí pé egungun ẹsẹ̀ yẹn ń ru ẹ́. Tẹ̀lómì tí ẹ̀ máa bẹ̀rẹ̀ láti ẹ̀yìn
5: báyìí. Tẹ̀lómì
6: tí máa ń bẹ̀rẹ̀. Ẹlòmíì ò lè gbé ẹsẹ̀ yẹn mọ́ rárá tí kì í ṣe pé ó last dent. Tí kì í ṣe pé ó ní àìsàn kan tá à ń pè ní rọpálọrọ lápárọ lẹ́sẹ̀. Ṣùgbọ́n kò lè gbé ẹsẹ̀ yẹn mọ́. Tàbí ẹlòmíì wà tó ní arthritis. A rí pé ìsan ẹsẹ̀ yẹn máa ń fa òun. A máa complain san ẹsẹ̀ yẹn. Ó máa ń fa òun ní gbogbo ìgbà. Ẹ̀yin tẹ bá rìn pé ní àwọn àìsàn yìí. Torí pé àrùn sọ pé tí mi síta kí n fi ẹ́ sílẹ̀. Bó mọ́ra kí n pa ẹ́ láìsàn sọ o. Tẹ bá pẹ́ ní àwọn àìsàn yìí, ẹ kàn sí wa nílé iṣẹ́ wa. Mo ní ilé iṣẹ́ ọ́fíìsì Màmá Togo wà ní Akẹ́dẹ̀mì Olómi. Ṣé ẹ bá ti dé Akẹ́dẹ̀mì Olómi? Bí ẹ bá ń bọ̀ láti Ìwó Road, tẹ bá dé Akẹ́dẹ̀mì Olómi, ẹ bọ́lẹ̀. Ẹ má sọ da express o. Ẹgun bridge kékeré yẹn sọ̀kalẹ̀ padà ni o. Kí ẹ wá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Màmá Togo 08035888101030. Kẹ́ mo ṣe ń ṣe àlàyé lọ. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tún wà tá à ń pe àìsàn kan ní àìsàn ìtọ̀ àtọ́jú o. Láàrin alẹ́ sí àárọ̀ ẹlòmíì lè tọ̀ ní 7 times. Five times. Omi tẹ́ ẹ̀ mú gan ò ní dúró sára yín. Irú ẹni bí wàá máa complain pé ó ń rù ó ń gbẹ. Tírò kan báyìí bá ti ń ṣẹlẹ̀ òsùnmọ̀ pé ètò àtọ́jú tó ń tọ̀ yìí o. Òun ló fa bó ṣe ń rù bó ṣe ń gbẹ. Kì í ṣe pé o ti lọ kó àìsàn kò gbóògùn o. Ṣùgbọ́n gbà tó yẹ pé omi tó mu kò dúró sára ẹ. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní àìsàn ìtọ̀ ṣúgà. Ẹlòmíì dẹ̀ ni ó ti ní àìsàn kan tá à ń pè ní prostate enlargement. Ẹlòmíì ní prostate cancer. Tó jẹ́ pé tó bá fẹ́ tọ̀ bá ìtọ̀ yóò ní jáde. Tó bá fẹ́ tọ̀ ìtọ̀ yóò ní jáde. A try ìtọ̀ yóò ní jáde. Ọ̀pọ̀lọpọ̀ àgbàtà ti ń polówó yìí ní àpò àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n believe won ti wa won si tin dupe won ti ritu sile eh te ba pe ni awon aisan ye kan sile se mo motogo pelu ogo olohun e de dupe fun olohun oba de ile to tutele ni eyin okunrin te le se dede se kan sun lo
5: 1 minute no do
6: ti okunrin ba kole fun obinrin ti okunrin ba ra so fun obinrin to ba ra moto fun obinrin ti o ba si eto e dede obinrin oni like
5: to ba fun nipo kipo ki to se pataki
6: okunrin oni like iru eni be o nitori pe e so pe awo obinrin ma so pe ajoko teru wa pataki eru ta ajoko ti na niyan ti o ba ti si eru yen be mo ko soro
5: okay won
6: to ba pe o le se dede ati dada o le se eto e fun yawo eni le kan si mama togo mo ti ni ewe ati gote ma lo te de ma dupe fun
5: olorun oba oda mama togo sheri oro pe won to atogbe yi ki le ro po nfa
6: e se olotu se ri nkan to ma nfa ito yi o po akoko na aisan kan ma npe ni atosi iyen ni o ma je keyan to sere sere sere laarin 5 minutes ato lo to mi ti oloyibo npe ni infection o le fa imu gan iseto yi na teyan ori toto yi gan infection le fa staphylococcus le fa awon arun ta le ko latara te ma ko latara ibalopo okunrin atobirin o ma nfa keyan ma ri toto dede mo elomi de dia
5: syphilis
6: staphylococcus infection ben bacterial infection lori shirishi ben o le fa ki ibi ti to tin jade ki to yen ma okunrin de ni prostate enlargement yen ma nse
5: okay
6: se obirin okunrin nikan lo ma nse to ba tin se le a di pe kuro ni be ma ma ri toto dede tabi okunrin to ti e wa je pe yala boya yawo e ku ni o be an kan sele ni o o wa ni anfani laarin bi odun 5 odun mefa lati meet obirin mo pe o tin collector si prostate o
5: so o se pataki okunrin ma dogo
6: o se pataki
5: so that nkan to jo mo pe o prostate de o kini ko kini
6: ko ni le sele si ro okunrin be
5: ni le sele si
6: so olorun ran wa lowo nkan to le fa niyan olotu
5: o da awon to ba wa ni kini ton to le mewa yi to ba ti kan si mama togo en so pe olorun a gbogo
6: be ni olotu
5: awon na a le ri
6: be ni
5: o da eje ka wa wo eleyi te kokko so ngba te wole nipa yi ti ti egun mama son won egun mama ro won to ma wa lati ibadi eyin lo si sale se ko nse ijekuje lo nfa kini abi je di
6: be ni olotu se ri elomi like nkan to dun gidi gan te ba de si like nkan to dun iwo lori minerals lo mu iwo lori pa lo je iwo lori awon kan to dun elomi like e gan to ba de tin mu nkan to du pupo ju o di pe kiro eni be ni aisan kan ta npe ni jedijedi elomi de ni ko ti e mu nkan to du sugbon ni kaluku ni aisan ti olorun ko mo latoje orun to ma ma baja elomi o mu to du be ti o ni aisan jedijedi ti enu die gan ti yo to je pe o ti to ba ti lo toilet ba ya ma fowo ti sinu ni
5: uru awon ni eya togo se ona bayo wa lodo yin
6: ona bayo wa
5: mo ran tin si pe o ni enikan nkan si meji to ti so pe kawon ba se gabai kini to wa ni enu ibi ta won tin yagbe akojade sita ta ba wa se ton awon ese wa fowo ti wo iwosan wa fun uru awon ni be yen lodo yin
6: olo ti iwosan wa fun se ri ewe ati gbo ta won baba an lo yi ti won lo lati jo si wa bakan na e o lo teyin le mu mi ti se kan ti baba mi ti fun mi ti pepe pipe ti e ba ni enu odi to yo seri o ga o opolopo yen ti so ogun nu ni ogun wa
5: ogun
6: ta ba jo ise itan awon ko ni ke ko lo bu si iga te ba su te ba su e bu si iga fun ojo meta abi elemi de le se o le suga le meta lojumo try ko bu si nu guy fun e meta leyin e wa bere si ma fi foko mu kini ya wole ben mo so fun yin olotu
5: ya togo
6: a wole
5: won ko bu kini e
6: won ba ba mi
5: se ga won da si bo tun se ga won da si
6: won bu si won flush e
5: won bu si won flush e
6: leyin to ba ti meta
5: to ba ti pojo meta yen to
6: nko
5: won wa ma bu kini e sinu eko
6: ben e ma fi
5: won ma mu eko yen
6: nko
5: ta nso yi to jade a wole pada
6: ben
5: e ri pa ti so nkan nu laye yi gbogbo awon nkan bayi ta awon baba baba wa gbe le eyin iya wa lowo kọlọn jẹ ko kan awa na
6: amen
5: oda iya togo mo ti gbọ pe kini yen to ma n yo yen o ma n je ki kini omo okunrin saida ko suki abi ko ma le gberi dada abi kokunrin e ma se ko to gun ori obirin o ba da towo ele
6: be ni olotu
5: ona wo lo
6: le seri awon aisan opolopo aisan mi ma n fa isoki fun okunrin ke bi awon oro ta ti so siwaju pe awon aisan ta le ko latara balopo to ba ti pe lara eyan ti o tete ri nkan to ma fi flush e danu o ma n fa kini ma suki tabi jẹrije ina o le fa ko ma sunki to ba de tin sunki e ti mo yi pe kini yen o ba ti kere ju obinrin oni like e
5: ah ko le kan le gan
6: so a ni awon kan te ma lo fun yen na to sunki yen a jade pada tori pe ko si nkan ti ologun afi ti e da oba mo ogun e loku ogun iku nikan ni o si
5: ogun ko
6: si be ni ko so ogun iku gbogbo apata
5: aju l'olorun ni
6: gbogbo nkan ti olorun da o da to je pe o da ko pe ko dogba elomi a lowo elomi a bimo elomi a kole elomi oni ni kankan sugba iku yi o pin dogba
5: opin dogba atolowo ati talaka
6: o la fin ni eje ka se daada
5: ka ma ja ba lo tan
6: ku won le ma so ti wa na ni daada
5: so apart from pe o ko nsuki opolopo awon okunrin lo npe mi anti chikito oko mi kere kini ma se iyawo mi o gbadun e girlfriend mi complain kini ko awon to ko won ba kere ati awon to je pe to ba de ode eyan kan soso ni oko won le dide to ba dodo elomi oko a ma sere kidi ni
6: ese olotu awon ti oko won kere elomi ba se bi niyan oko e kele laton sugba nkan to mu wa to je pe ta ba bi omo to won ba kere ju ani awon agbo ta le ma lu fomo yin to ma fi ma sanra ko si nkan to ba ri lati lo fun kini na fi sanra be ni ani awon agbo to ma ni e ma fi kan ori o e ma fi kan ori o ta ba ntomo to mo ba kere ta ba se bi mo baby wa ni eya e ma lu awon agbo ifun to ma to 2 months omo ya ti ati put on weight gan so ani awon kan te ma lo fun kini
5: se kini na le se o le je koko na put on weight
6: be ni o
5: koko na tobi
6: be ni
5: that means ireti nbe ati pe ona nbe fun awon okunrin to je pe oko won kere
6: be ni
5: ti won ba kan si odo mama togo
6: be ni olotu
5: so ru nkan yen te ba lo fun won oko won a se kini
6: a dupe fo lo
5: e to ku e de nsuki nkan
6: nkan na ni atotun ki to suki to wole ko le jade yi to kere ko na le sanra si ni to ba ti to size ti won fe won ni lo kini yen mo because ba tun lo kini yen tun ma tobi si to ba ti tun tobi ju problem ni fobirin
5: eh ko ti sele inu mo mo pe gbogbo awon okunrin to ko won kere lale yi o inu won adun gan won a de se kini won ma ko si mama togo e je ka pe number yin ka to kin to tun bere awon ibere kankan si
6: e se olotu ero ba ni soro mi ni 080 35 88 1030
5: lekan si
6: 080 080 35 88 88 1010 30
5: ya togo awon to wa ni ilu oyinbo nko sa anfani wa fun won lori gbogbo nkan te n se fawon to wa ni Nigeria mi
6: be ni olotu awon to ba pe wa ma ba won send ogun won e to ba fe pe mi lati do oyibo
5: okay ma ba won send you
6: beni beni
5: to ba ti so bo se nse won e ma wa we bill ogun won fun abi e ma ship e fun won
6: no a ma we bill e
5: e ma we bill e okay to ba fe pe yin ko
6: te ba fe pe mi lati do oyibo +234
5: okay
6: 80
5: +234
6: 80 80 35 35 88 double 8 10 10 30
5: okay number tem afi get iya togo niye eyin yo wa ti gbogbo nkan ti iya togo nso won ni ko si arun ti o ni ogun ninu aye ta wa ninu eyi afi ti eyan o ba mo to ku e ba kere oku e kere ni yoju si mama togo iwo to fe koko e to langbalangba a yoju si mama togo wa ri pe oku a se kini a to bi a de to wa de raye lati te kole fobirin yen gbogbon iwo to ku e ba nsuki se kini yoju si mama togo iwo to ba de ni eyi ta awon ibo npe ni arthritis abi rheumatism egungun mama san e gbogbo ara mama ru e yoju si mama togo iwo to ba tun wa se kini awon to n wa omo npe mi iya togo pe se le eto fun awon ta awon woju oluwa fun mo ni
6: a ni eto fun awon to n woju oluwa a ma so pe yala awo obirin to ti mari lojo to ti pe to to n sun fun airigbejo to ba kan si awon arun kan lo le fa idaduro to olohun o ki se ka awon aisan kan do ma fa idaduro ta ba toju yin lagbara olohun e si finu so yin e fe yin gbomopon opolopo okunrin mi na re wa to je pe agan lo fun ra e idi ni pe nigba ti nkan omo nkan to ma n do to ma n produce omo
5: latara
6: okunrin ato si obirin eleyi o ti dabi omi tabi ki eyin yen ko ma pe ti ele ba sele iru okunrin be ko le pregnancy obirin
5: okay
6: ko te ba n pe eyin okunrin te ba n pe ni irun kan bayi boyo ni watery sperm low sperm count e kan si ilese mama togo pelu ogun olohun e dupe fọlọ a de ma n tọjọ ọkọ ati iyawo ni ilese wa to ra ma bere be lọwọ ọkọ abe lọwọ iyawo ka le meni ti o ni fọta ma tọju ti everything fi ma wa okay
5: oda oda iya togo ti o ba wa sọdọ ise le ṣayẹwo fun wọn
6: bẹẹni a n ṣayẹwo
5: oda ẹ tún wàá pe nọmba yìí lẹẹkan sí ká tó dìde nílẹ torí àrọjọ mùsùlùkùn.
6: 080 080 35 35 88 88 1010 30 30
5: lẹẹkan sí
6: 080 080
5: 35
6: 35
5: 88
6: 88
5: 0108 10 30 30 gbogbo àwọn àmọ̀ràn àti láti lọ rí wọn fún ìtọ́jú ara yín ọlọ́run ọba mi á wà pẹ̀lú wa àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù ní ara wa àlàáfíà tó péye la máa fi máa lo ọjọ́ ẹ ṣé ó dà.

0: Oda eyin eyan wa ati pada de ni kiakia eje ka lo sodo daddy UK tori awon ni won soro lowo nigbati a lo si oju oja lekan sugbon o fe ke teti sile dada ke gbon nkan to nso ka tutu wa si oju opo sile sugbon to ba ma ko to di gbata ma si oju opo sile e si ma gba awon ni ni kekeke kan na e daddy UK mi mo boye e gbo wa hello oda eje ka pada sodo yin a ngbo yin sir
1: okay so nkan ti mo so lo le kan te so yi pe ki fi da duro pe e fe se e so le fun break mo ni ara pa ma ko okunrin e de ba lara ti ko okunrin se ri okunrin ti ko ba le se to ko gbere o ma wa too suspicious of their iyawo abi ko ye yin seri obirin na ma se be soko o but o ma po bi la roko iye mi pe bi ya wo e ba jade o ti peju to ba wo so ba se ti wa rile to ba so lori phone ta lo ba soro ko ye yin a ti ki to seri yen go o ma put obirin e si inu si egbe cup te bi e ma wo pe a ki no de de to le po ko o le se ni gbogbo bó mi yẹn bá ṣe é ṣe ibẹ ni pé tó bá lọ sọjà bá a ní wọn ti bá sùn tó mi yẹn bá rẹrìn ta ló rẹrìn sí ṣé ní kíní yẹn ó máa ń pa ọkùnrin kú díẹdíẹ ni àgàgà kí ìwọ tó tún wá jẹyàwó kó tún wá bá a bá ọkọ jà tàbí kó tún wá lọ ṣe èyí tó burú jù kó lọ kọ̀ǹpìà ọkọ ẹ pẹ̀lú àwọn ex partners ẹ tàbí pẹ̀lú bàbá lukú dádì sunday tó wà ní ìsàlẹ̀ báwo ló ṣe mọ̀ káàkiri ìyá sunday sọ pé tọkọ bá dùn báyìí a ṣe mẹ́wàá a ṣe 20 ìran ni wọ́n ti ṣèkìtò ṣe rí ẹni tí ò lè ṣe àwọn ẹ̀kọ́ pera wọn jọ kí wọ́n jọ yọ̀nà ní ẹ̀kọ́ jọ sọ ó bẹ́tà kọ́kọ́ àti àwọn jọ sọ kọ́ jọ wá solution solution tí mò ń sọ kì í ṣe pé kí wọ́n lọ máa lo nǹkan tí ò yẹ kí wọ́n lò bọ́lájí sọ kíní kan lẹ́ẹ̀kan ó ní àwọn dáwọ èsì wà léyìn olóṣù gbádùn ara wọn especially mo sọ lórí àwọn tí ó jẹ́ pé wọ́n ti fẹ́ra ó ti lé ní 20-30-40 years adíṣìkì tó kì í ṣe ẹni tó ṣẹ̀ṣẹ̀ fọ́ra wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bí wọ́n ṣe máa bímọ tí wọ́n ò tí ì rọ́mọ bí ìwọ tó bá mọ̀ pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ra yín tó dẹ̀ mọ̀ pé nǹkan tó ò fẹ́ òun kọ́ ló bá lọ́dọ̀ ẹni yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan máa sọ pé kò fọ́ ìdìbò yẹn because kò sí bó ṣe lè ṣe oníbọ́dì kan ti 30-25 àwọn tó ti bá sùn tẹ́lẹ̀ ni là ń sọ yẹn o wá rí léyìí ẹyọ ọkọ ṣoṣo tó jẹ́ pé nǹkan tó wà lábẹ́ kò kẹ́ tàbí wọ ọkùnrin tó jẹ́ pé nǹkan tó rí ẹ gbé dání tó bá wọ ọbẹ̀ báyìí bí ẹni tó wà ní ẹni tó wà nínú kan dání wà ó pé àìlè kì í ṣàrẹ̀ ìyẹn lẹ́sìn máa rí kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì tí wọ́n bàjẹ́ tí wọ́n máa sọ fún ìyá wọn lójú àwọn pé ẹnìkan báyìí ló wà ní lójú ọkọ́ ẹni báyìí ló ń tètè ṣiṣọ́ ẹ àwọn ọkùnrin tí wọ́n bá wà ní sípìn lọ́ máa sọ bẹ́ẹ̀ àti ibi tó dẹ̀ pọ̀ gan ṣe rí ẹnìkan ní àwọn tó ti kọ́kọ́ pè lákọ̀ọ́kọ́ wọ́n sọ̀rọ̀ gidi kan ṣe rí gidi yìí àti ìṣèkìtò ó pọ̀ lára àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó túká kì í ṣe nítorí owó nìkan nítorí ìbálòpọ̀ lọ̀pọ̀lọpọ̀ ìdílé fi túká ọ̀rọ̀ tí ìṣèkì tí ọmọ yẹn ká tọrọ wa ọ̀pọ̀lọpọ̀ ló máa ní ìjàmadé tí jẹ́ kí wọ́n nígbà kan ṣe lè communicate ẹ̀ fún ara ìta tó bá ní kíkí ló fàjà adi dáàdì wa ni kí ni dáàdì wa ṣe ẹ má dáwọ́ lóhùn ánsà nìyẹn torí pé wọn ọ̀fẹ́ tú àṣẹ rárá wọn síta àwọn tí ó ṣèkì tó díẹ̀ ọmọkùnrin ò tó ọmọkùnrin tí ó bá ń dógò dáadáa tàbí ọmọkùnrin tó bá ń gba ọkọ dáadáa tí ó ṣèkì tó kí ló máa ṣẹlẹ̀ tẹ̀bọ́ra àwọn bàbá yẹn tó sọ pé àwọn ti 70 àwọn ti 80 àwọn bàbá yẹn dógò dáadáa ni àwọn tí ó ṣèkì tó ẹni tó bá ń dógò dáadáa immune system ẹ̀ kò yẹ yín ó máa improve lójoojúmọ́ ni bá a ṣe ń sọ pé libido ó máa go down ẹni tó bá jẹ́ pé ó ń dógò dáadáa ṣe rí immune ẹ̀ á máa lọ sókè lókè lókè ni ẹni tó bá jẹ́ pé tó ní blood pressure kò yẹ yín ó máa regulate blood pressure yẹn tó bá ń dókò tó ń dógò dáadáa ìwọ ọkùnrin tó bá ń dógò dáadáa prostate kò ní affect ẹ yà àbí kò bá lọ ṣe test àti ṣèkìtò ẹ̀wọ̀n tó bá àwọn kan máa ń sọ pé àwòrán yéṣù se ri obirin to ba ti wa ni age of 40 to ba lo si odo doctor yi pe ah doctor mi o ro si ah gbogbo se e kon du mi gbogbo yin e du mi igba bi ada pe brain mi gbe ni pe nkan kan la go lori mi the first thing the doctor ba bi lowo e ni pe se o ti mari to ba lo mari a gbe pe jo olo ti doko last ijo olo ti dopo last so o ma wa o ma ya le ti ma do polo pa wo ti ba soro oko wa re bi ari a ki se unje o je ni o ogbo won ni akapo won ni mama awon mummy to so le ko won ni to ba lo gba bere ko 5000 abere 5000 eyan mebi nuno lati gba bere 5000 o se doko ko gba oro ololufe ko fa wole ko ba sere ko ko bu 2000 ko reja ti wa to ko ke duro aye ke se bi omo tutu ke ma lera ikri ninu le o ti se kini there are so many other ways to be spicy relationship ni te ba ke mo pe e le se ni ko ni ko ni bala ji so le ko ye e so te ma bara yi sere ko ba we je e ni te ba so fun ko le mo pe elo dildo ninu yara yi te ba de so fun fun ara ta se ri dildo go papa e kunrin mi mara fun yawo wo ori obi ko mo ti so kiri e fun ni gba ko ti je pe obirin e a wa lati Nigeria a de wa ra dildo ye a wa fun awon ko mi fe so awon ko ma fun ni every Christmas a ti se to se ri ibalopo nkan gidi ni o ti o ba so yi pe ah obirin ko koko e nitori wipe oko o le se a ti se ki to strong reason ni ye lati koko e ba je ka kuro sora wa tori pe okunrin o ni fe ko bi yelo seseku se nita obirin o de le joko di okunrin ti o le se because to bi le ba te so ko ma mari o ma de se ko ti ara ma bere fun a ti sikito ara ma bere fun ke je pe o ba te so ko ti enu odido olokini ko a fe si je wa fe ki o ko wonu obo yen gangan iwo obirin to wa ma bebe fun ge pe to ba keri wa ma fa nera ki le nke tawo obirin mi ati si ri ye pe to ba to bu ye ba o ti ara wo ba di ke lo jiji ko ye se re ti wo ma lo gbe ara wo ba e wa surprise ye le ma du lo bi wi pe e ran te ran ba e di to wa far more beneath their dignity e di te pe e le ri pelu e ke so pe ah ah ki do se pelu leyi oko ti o le si yawo ile a ni si omo odo ti o se wa Friday daddy yawo ki lo fa e ma so fun ogun gbogbo eko logun to bi ni ba mara ni oko ko si bo se le fa eto ati si to oko oko oni le to bi ni ba so oko ba ni ko si bo se le fa eto oko oko oni le ọkùnrin bá tún wá ká obìnrin mú tó yẹ pé ọkọ ọkọ ká ìyàwó ní pé wọn ti borí ẹ àbí wọn ti báyàwó òun sùn is another good reason kókó ọkọ kókó ọkọ ọkùnrin kó má lé ẹgbẹ́ ìgbọ́tẹ́ nìkan sọ gbà kan pé oògùn kó máa ń pa oko ìwọ tó bá fi fẹ́ kí oògùn ẹ̀gọ́ ẹyọ kan ṣoṣo ẹ kó pa oko òun láti mọ̀ bó ṣe máa change style pẹ̀lú ọkọ ẹ o láti mọ gbogbo ọgbọ́n tó máa dá tó gbọ́n máa mú ní ọkọ̀ ẹ̀dùn tó bá sọ̀rọ̀ friends with benefits báwo ni ṣe máa ṣe tọ́kọ̀ mi lọ ní àwọn friends with benefits jẹ́ pé àrí wọn lọ́dọ̀ wà níta ṣàdébí dábí fokó ni ó pọ̀ níta tí sì kí tò so rather than accusing each other wípé o ṣe báyìí ẹ ṣe wá fẹ́ the solution sí oko tí ò le àti òbò tí ò fẹ́ dókó ẹ ṣe fẹ́ ìsolúṣọ̀ ẹ ṣe bára yín sọ̀rọ̀ ẹ ṣe communicate lọ́dọ̀ ọ̀dọ̀ kẹ máa nag the more ṣe bá nag láàrin ọkọ̀ àtìyàwó tí nag yẹn bá wà láàrin ọkọ̀ àtìyàwó ó ṣe pa ọkọ̀ tí mo máa pa ìyàwó àjẹ́lẹ̀ dìde wọ́n aṣọra wọlé nítorí ẹni kọ́nà àmúyèjì máa cheat wọ́n ní true love never dies àti ṣe kò tẹ́lẹ̀ bá fẹ́ kó die ẹ láti ṣàtúnṣe òun ni ìtàsẹ́lẹ̀ kan communication ni number one tọ́kọ̀ àti àwọn ọba ti lè pera wọn jọ tó ti lè bára sọ̀rọ̀ tó ti lè sọ pé oúnjẹ tẹ́lẹ̀ okò ilé okíkíle ká ṣe okìkí jẹ́ ká kúkú chase style dáká bọ́ sẹ́yìn kò sí òfin tó ṣe pé kò sùn gbálájá kí gbálájá ní kẹfí máa dóra yín ẹyin ẹwọ àwọn sáìní kò sí ẹwọ àwọn ìwé ẹwọ àwọn nǹkan míì tó máa kọ yín níbẹ̀ ṣe máa dóra yín tẹ́ ẹ bá fokó sí lẹ́yìn kì í ṣe pé kẹ bá fokó sí ṣùgbọ́n àwọn obìnrin tó bá jẹ́ kí ọkọ ẹ dun ẹ láàrin oṣù kan àti ìṣèkútò obìnrin tó dúnkọ́ láàrin oṣù kan tí ò bá rálẹ̀ lóṣù méjì tí ò bá rálẹ̀ ní oṣù mẹ́ta tó wá sọ pé àbọ́dù obìnrin yàtọ̀ sí bọ́dù ọkùnrin ẹ bá yẹ ká tọrọ wa obìnrin yẹn mi ìfẹ́ sọ pé obìnrin yẹn ti ní nǹkan níta tí ò bá lójú níta àti ìṣèkútò káàkiri sọ pé kò lójú níta wá jẹ́ wípé bọ́ọ̀dì ẹ̀ ẹ jẹ́ kóbìnrin ní problem pẹ̀lú bọ́ọ̀dì ẹ̀ ẹnìkan bìí pé amẹ́ríkà tó yẹ ká máa dóró ká máa dóra wa ní èyí kò sí nǹkan tó sọ pé ìgbà bá la lè dóra wa but opportunity bá wà kò sí nǹkan tó ní ká máa dóra lẹ́ẹ̀mejì ẹ̀mẹta ẹ̀mẹrin ẹ̀ márùn-ún bí agbára wa bá ṣe lè gbé. So atiṣekito kí wá ní solution ká lè fa ká lè ṣe sínú kinní yẹn solution tó pàtì àwọn lè ṣe láti fi rọra wọn lọ́wọ́ oní kọ́tù ẹ̀ tó lọ sí ọ̀gá akọ́ṣẹ́mọṣẹ́ kọ́kọ́ communicate freely láàrin ara wọn kọ́kọ́ má pressurize ìyàwó kíyàwó má pressurize ọkọ kíyàwó má pọ̀ bí ara ẹ̀ pẹ̀lú kó má pọ̀ bí àyàwó ẹ̀ pẹ̀lú new catch kíyàwó má pọ̀ bí ọkọ ẹ̀ pẹ̀lú ex boyfriend àti tó bá lè ṣe gbogbo eléyìí tó bá lè stay together kí wọ́n iron things out ẹ̀rí pé oko yà ti lè padà tẹ bá wá sí gbogbo ilé tẹ rí kókó yìí ò lé tẹ fara yín lọkàn balẹ̀ tó kó yìí ò lè lé tẹ dẹ mọ́nítọ̀ kan jíjẹ yín tẹ ẹ̀bẹ̀ sí jẹ́ àwọn tó yẹ kẹ jẹ then ẹnu rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ṣùgbọ́n tẹ́nìkan sọ fún mi wípé tí obìnrin ò bá lè dún ọkùnrin wípé kò ní sí ìjà ìjáwà o ìbálòpọ̀ oúnjẹ gidi ni ìyá àti síbitò tó bá sọ pé kì í ṣe oúnjẹ ìwọ jókòó kò sọ pé kọkọ ẹ kó máa dún ẹnìkan lójú ẹ bójú àgbà ìwọ jókòó kò ní kẹnìkan máa dún yàrá bóyá ojú ẹ àgbà kò ṣeé ṣe sọ sí ìṣèkìtò ẹ má jẹ ká tọrọ wa tí àǹfààní bá wà mo sì ní àwọn kan tí mo sì fẹ sọ pẹ̀lú ẹ̀ kì í ṣe ìdánilẹ́ gbogbo àìtórí mọ pé àwọn èèyàn kì í fẹ sọ̀rọ̀ sí
0: ẹ ṣe gan ni ẹ ṣe mọ̀ pé àwọn èèyàn at least wọ́n ti kọ́ nǹkan láti ọ̀dọ̀ yín báyìí tí wọ́n dẹ̀ ti kọ́ ní ọ̀dọ̀ látọ̀dọ̀ uncle BJ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni àti ìgbà tí ẹ ti ń sọ ọ̀rọ̀ ni àwọn kan èèyàn ti ń pè ẹ jẹ́ ká gbé ìpè èèyàn mélòó nínú wọn ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ lẹ́ẹ̀kan tí mo fẹ́ rán yín létí nípa ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tó ń bọ̀ ní Sátidé tó ń bọ̀ yìí lágbára ọlọ́run ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹsàn-án yìí ìdánilẹ́kọ̀ọ́ yẹn fún àwọn tí wọ́n bá fẹ́ tí wọ́n ń gbọ́ràn tí wọ́n dẹ̀ fẹ́ kí kíní tá à ń sọ nǹkan ọmọkùnrin wọn kò gbórí dada bó ṣe yẹ kò ṣe gbórí kó dẹ̀ dúró dada àti àwọn tó fẹ́ kí sétọ̀ tó bá ti wà lára wọn kọ́ mọ nǹkan tó yẹ kọ́ ṣe àtàwọn tó yẹ pé tí wọ́n bá ìtì ní kọ́ mọ ọ̀nà tí wọ́n máa gbà láti fi rí pé wọ́n máa dènà àìsàn yẹn mo dẹ̀ sọ́lẹ̀ kan mo léyàn kan láti ìlú òyìnbó láti US wọ́n ní tábà ti àwọn ilé iṣẹ́ tí wọ́n ń ṣe àyẹ̀wò fáwọn èèyàn tí wọ́n ṣàyẹ̀wò ilé iṣẹ́ tó ti ń ṣe àyẹ̀wò pé tí wọ́n bá ti gba ẹgbẹ̀rún mẹ́wàá pé àwọn máa san owó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún yẹn dẹ̀ rí afẹ́mu láti àárín àwọn bàbá yẹn tó jẹ́ pé wọ́n nípèníjà tó yẹ pé alẹ́ báyìí wọ́n máa tọ̀ tọ̀ àwọn bàbá kan wà tó yẹ pé wọ́n máa rí wọn dáadáa tó yẹ pé wọ́n máa tọ̀ èmi gan lè jòkó báyìí ìtọ̀ ajábọ́ lára ẹ̀ kò dẹ̀ ní wọ́n god ọlọ́run máa jẹ́ ọ́ ọ̀dà lórí facebook a ní ahmad suara abidemi adisa bọ́lájí ọ̀làdìpúpọ̀ ọ̀làkúnlé kúlàlà ogundola ẹ jẹ́ ká wo àwọn èèyàn tó wà ńbẹ̀ ká mọ èèyàn mélòó tí a máa gbé hello a lè gbé kọ́ọ̀lì téèyàn bá ń sọ̀rọ̀ ìyá kingsley kò pọ́síbù
2: ó rí pé mo fẹ́ sùn ni
0: ok dàbí
2: ní kò yẹ ká lẹ́jà rẹ

0: Wala mi.
1: Ẹ káàbọ̀ o. Sálàfíà lẹ́wà o.
0: Sálàfíà.
1: Mo ń bá sọ̀rọ̀ ní o. Ẹ pẹ̀ fún mi o lórúkọ Jésù
0: o. Àmì o.
1: Ní àdúgbò mi o. Ìkẹ́ ẹ̀sì kí ìpẹ̀lẹ̀ wọ̀ náà kù ṣe òkú àìsàn.
0: Ẹ wo ga.
1: Kẹ́rí gbogbo tẹ́ǹtọ́ yẹn gbogbo ẹni mò ń fi títí. Ṣé ẹ rí ọkọ tó jẹ́ pé èèyàn ti fẹ́ tẹ́lẹ̀ tí ìṣepẹ́ nǹkan ṣe nǹkan ẹ̀ tẹ́lẹ̀ ẹ ti bímọ fúnra yín nǹkan wá ṣe nǹkan ẹ̀ wá torí ẹ̀ fẹ́ jáde dé iṣẹ́ ọ̀rọ̀ tó bójú mu rárá kò bójú mu ó ti gbàgbé tó ń gbà tó ṣe ẹjọ́ ṣe ni tàbí ò

0: jẹ́wọ́, ìyàwó ìtìjọ́dé jẹ́wọ́, pẹ̀kì láti ń bọ́, ó kú o, ó kú, tó bá ẹgbẹ́ ibi téèyàn ti lé wọ̀, ó kú, tó o bá fẹ́ fọkọ mọ́, kúkú pẹ̀kọ́ pé ò lé ọkọ pátápátá, kó lọ máa ṣe tó bá wù ẹ́, àmọ́ kó wà ní ọkọ tó rọ́ kò lè ṣe mọ́, kò bí ti ọkọ yẹn ni, torí ò lè ṣe mọ́ wà wá lọ máa fẹ́ lòmíì, ní tèmi o, ìwà gbèrè lèmi kà sí, ìwà gbèrè ni èmi kà sí.
1: Kò yí àwọn kò yí àwọn yan.
0: Èso wọn ni o yóò láìkí ọkọ ẹ̀ tó bá láìkí ọkọ ìlú ṣe bẹ́ẹ̀ yẹn ìtọ́ ti gbé bá ó yẹ kó bá fara mọ́ ọ̀wá torí ẹ̀ kó kúrò nílé kò dá o èmi ò fara mọ́ o ọkọ díje èmi ò fara mọ́ tèmi
1: o. Ẹ ṣe mà ẹ ṣe mà ìyá wa mọ́mì Kingsley nìyẹn lágbọ́n ọlọ́run gbogbo alájọ máa péjọ ṣe éètì wọn tẹ bá rí wọn sì dàbí kókó wọn sì dàbí kókó yìí ó ní ìyá tọ́jú ara wọn wọn tọ́jú ara wọn gan ni wọn tọ́jú ara wọn gan inú mi dẹ́dùn pé wọ́n tọ́jú ara wọn torí tẹ bá rí wọn ìkókó lẹ́sìn máa pè wọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀dà ẹ jẹ́ ká gbé tẹ́lẹ̀ hello.
2: Ìṣiṣi kíkọ.
1: Ẹ kalẹ̀ sà.
2: Ìyálà ya gbogbo everybody.
1: Ẹ jẹ́ ká tètè ṣe ní pápákọ̀ torí kò sọ àrọ́jọ́ fún olókùn.
2: Orúkọ tèmi ni Kòfóṣù Tádolóde Ìbàdàn, mo kí Dadi Yuko, Uncle BJ, òní fòpin ọlọ́ṣẹ́ sílé pẹ̀lú ògọlọ̀, ọmọ aráàánú gbà, ẹ̀yin náà náà ní kéde kú yín fún wa.
1: Sẹ́ẹ̀rì
2: kò sí ìgbéyàwó tó máa ń bẹ̀rẹ̀ ní dúndùn tó jẹ́ pé àárín kan tí ìbálòpọ̀ ò fẹ́ dájà lọ láàrin ọkọ̀ àtìyàwó understanding nìyẹn máa fi tẹ́rí because ara wa yóò ṣòkúta nítorí ẹ̀ náà lẹ fi ń sọ ẹ̀kọ́ náà ń kọ́ lórí ètò ìwé ìwé tó bá ti kẹ́sìn kankan lágọ̀ọ́ ara ẹ̀ jáde síta yóò ṣàyẹ̀wò kò ń ṣe oúnjẹ kò ń ṣe oúnjẹ kò oúnjẹ ni fáwọn kan ìyàwó mi ò lè múra láàrin oṣù kan kó má rí ọkọ ẹ kó má ní ìbálòpọ̀ pẹ̀lọpọ̀ ẹ ká wá sọ fún ní ìyàwó yẹn pọ̀pọ̀ ẹ ní problem pé kò lè ṣe complete bóyá bí 6 months lọ́nà kó wà láti dé nìyẹn but ká kọ ọkọ wa kọ́ ní iṣu ká kọra wa kọ́ ní pé ní iṣu bí ó ṣe pé tí nǹkan bá ti dé láàrin ọkọ àti ìyàwó káwọn méjèèjì fọwọ́sowọ́pọ̀ kán dẹ̀ wá solutions ṣùgbọ́n tó bá padà oríṣiríṣi àìsàn ló pọ̀ ń tà tó bá lóun fọkọ́ lẹ̀ pẹ̀lú condition ẹ̀ tó bá lọ́sẹ̀ síta tó lọ padà kó nǹkan ní ìtọ́jú ohun tó ń ṣọkọ lọ́gbọ́n tó kọ́lọ̀ lọ́jọ́ ni kò ṣàánú fún wa aráàánú gbà ó òfóṣì láti olóde ẹgbẹ́dọ̀.
1: Ẹ ṣe sà. Hello.
3: Ẹ
1: bá gbóhùn sókè ẹ jọ.
3: Ẹ ká lẹ́lẹ̀ kan ṣe orúkọ rẹ ní Kamaruzin Alamu láti Nuga Ajede Kasumu. Ẹ rí ẹlòmíì ní ọkùnrin náà mo ní ní ẹ̀jẹ̀ mo dẹ̀ ní inú mọ̀lẹ́bí tó fẹ́ pé àárín oṣù mẹ́ta òun ní báyàwó òun lò pọ̀ kó jẹ́ dá yẹn léyàwó ẹ̀ síta. Àwọn ẹni ẹni tẹ́ sọ̀rọ̀ yẹn rí pé kéèyàn ọmọ ní ìbálòpọ̀ láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀rọ̀ gidi wọn sọ kéèyàn ọmọ nìléyàwó ẹ̀ síta tàbí kéèyàn.

0: láì láti sọ ni pé ọ̀rọ̀ wípé kí obìnrin kò sí tó burú níbi pé kó bèrè kó bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ wípé kiní yìí o kò ṣe dáadáa èyí tí mò ń sọ nìyẹn tó láwọn èèyàn ti ń pè mí gbọ́ fẹ́ mọ̀ ṣì mí gbọ́ pé ṣe mo ní kóbìnrin mọ jáde kiri kò sèré níbi ìyẹn kò sèré níbi kóbìnrin mọ jáde kiri kiní kan tí mo kàn mọ̀ ni pé ó dàbí pé bí apá òkè ọ̀ya tó bá dàbẹ ní pé tí ọkọ tí ó bá pa ìyàwó ẹ̀ tì àbí wípé bákan a mọ gbé iye tó a máa ń gbọ nínú ìròyìn tí wọn ó gbé ọkọ wọn lọ lé ẹjọ wípé kò ṣe kinní ìfáwọn torí ìdí èyí àwọn fẹ́ kọ̀ sílẹ̀ so tó bá dàbí ẹni pé kinní iṣẹ́ mọ̀ normal normal gẹ́gẹ́ bí màmá kristi ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan tí èèyàn ti dìjọ ń jẹ bọ̀ tí ò ṣe wípé bóyá ìgbà tó ẹsẹ̀ fẹ́ra yín lórí bẹ́ẹ̀ èèyàn náà gbúdọ̀ dìjọ mánèjẹ kéèyàn dìjọ wò pé kí la fẹ́ ṣe sí i òun ló ṣe pàtàkì dẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà wọ́n á máa fira wọn pamọ́ wọn ò ní lè ṣàlàyé fún ìyàwó àwọn ìyàwó wọn ìmí ìlé ní ẹ̀hún gbàwẹ̀ ni ìmí ìlé ní kinní kan ni ṣé mọ̀ ìyẹn ò ní ìdájú fira ẹni pamọ́ lórí nǹkan tí ò ní ìtumọ̀ ẹ ṣe àdìsí kìtọ̀ náà ní pàlàkà ìyá lórí ọ̀rọ̀ ẹ sọ pé àwọn kan sọ wípé àwọn máa ran àwọn àgbààgbà lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìṣètọ̀ ẹnìkan náà tó di pè mí o kí n jọ kí n bóun bá ti ṣíkì tó sọ̀rọ̀ nítorí ọlọ́run o kí n bó bá jẹ́ báfà nìkan o pé kí wọ́n fún àwọn ẹjọ́
1: lóhùn àwọn tá a máa mú a ti sọ éèjì wọn kò yé yín bá dẹ̀ máa mú wọn wọ́n máa orí rédíò mi náà láti máa mú wọn wọ́n dẹ̀ máa wá sínú stúdíò káwọn èèyàn rí wọn ṣẹ́gbẹ́ ẹ̀tẹ̀
0: ó ti yé bẹ́ẹ̀ yẹn
1: tábà ti ń ṣe gbogbo ẹ̀ náà ni everybody ẹ̀ṣẹ̀ gan sà.
2: Hello.
1: Yes, sir.
2: Auntie Sututu.
1: Yes, sir.
2: I can let you quit too.
1: Olu, I quit too, sir.
2: Yeah, I'm ready to see you. I'm sure.
1: I mean, sir.
2: Ejo, you better call me February. And it's about to be age in the TM. Call me 90, 93. See, I want to be back. So, that's why I teach you. I don't know. I don't know. I don't know.
1: And to about 80, 90, kini. O si nkan tani yen le se to ba ti ri be at 90 na o ko yen ti try grandma gan at least en to ba okunrin to ti 90 grandma na ma ti bi 80 na mi
2: no ka what a question ki to je pe yen fe ra yen ni ki se pe ti da gbogbo ti e to le ti lati kekere to je pe o fe yen gba ti yen ti dagba ni to o du ori ti o ti 60 nkan kan ni
1: okay ìyàwó fẹ́ ẹ̀ ń gbà tí ẹ̀ ti dàgbà
2: kò sí ẹ̀kọ́ ṣùgbọ́n o kò sí ẹ̀kọ́ ṣùgbọ́n
1: o ìyàwó bíi 60 nǹkan kan àbí then bàbá rẹ̀ bàbá bíi 90 kí bàbá pè lẹ́yìn ètò ó ní nǹkan tí bàbá máa jẹ náà mọ̀ pé àwọn olókè ọ̀yà ó ní nǹkan tó ń jẹ nígbà tí bá ń sọ̀rọ̀ kùnú ayé ó máa dàbẹ́ ní gbogbo yẹn ń sọ àsọdùn.
2: Kí n bá sọ lórí afẹ́fẹ́ màá máa sọ
1: bàbá ẹ pè mí lẹ́yìn ètò màá pe nọ́mbà mi síta ṣe gbọ́
2: ọ̀dà
1: because ẹni tó wà ní 60 something ó sì nídìí pọ́nrán gidi gan ni kò yé yín ó sì nídìí pọ́nrán àgbẹ̀ èyí tí ò kì í ṣe nǹkan oṣù mọ́ but ìyanu àṣẹlẹ̀ nǹkan tí bàbá lè lò nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ṣe rí ọkùnrin ṣe pé bóyá o kọ́kọ̀ máa ń dédé kú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ó ní nǹkan tó ń pè ní tí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń pè ní testosterone ṣẹ́rí testosterone nìyẹn òun ló máa ń jẹ́ kí okó lè máa ṣe bó ṣe yẹ kó ṣe.
2: bọ̀dà àgbà pé wọ́n sọ pọ́bìnrin míì tí ò bá ti ṣe nǹkan oṣù mọ́ tọkùnrin bá ń bá a lò pé abẹ́ obìnrin bẹ́ẹ̀ mọ́ wíìkì ọkùnrin.
1: ìrọ ni ilé ìta ló tún sọ yẹn ìrọ gbáà ni grandpa ìrọ gbáà ni ìrọ ni kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ testosterone tí mò ń sọ̀rọ̀ ẹ̀ tí kò bá ṣe dáadáa lára mọ́ torí téèyàn bá ń dàgbà náà ni testosterone yẹn máa ń lọlẹ̀ ó dàbí tóbìnrin ostrogen ni tóbìnrin tó bá ń lọlẹ̀ obìnrin yẹn ò ní lè tètè capture oyún mọ́ tó bá gba oyún sí lára ṣùgbọ́n tọkùnrin tí testosterone yẹn bá ti ń lọlẹ̀ tó ti lọlẹ̀ kò ní okó yẹn ò ní le bó ṣe ń le láti lẹ̀ mọ́ so the only thing ni pé bí bàbá 90 yẹn wọ́n á boost to testosterone ni wọ́n pẹ̀lú oúnjẹ pẹ̀lú àwọn nǹkan kan kò yé yín nǹkan tá à ń sọ yìí náà ọlọ́run á sì ṣèyanu ṣùgbọ́n bàbá náà ti dìbò ṣùgbọ́n bàbá sì nídìí láti.

0: ti ma fire
1: bẹ ni ah ẹgbẹ o ma wu yan se
0: eh
1: o ma wu yan se o ta ti ti do mo wa
0: e je ka so le yin eto
1: abo ma sa su pelu e ri jo gogo gba ni
0: e je ka so le yin eto se gbo abi awon daddy uk to ba ni nkan to fe so na won na ma so fun yin e se gbo sa yes a le yin eto e se sa o da ta lo tu wa nbe o so eyan eyan mo be yin opolopo eyan okunrin opolopo yin sey stress atawon kokon na o wa lara nkan to je ki testosterone okunrin ayin okunrin ko lole nkan ti mo se mu eto yi wa ni pe opolopo ile lo ti daru opolopo obirin lo ti lo yan ale tori pe oko won o le se mo ma je nkan to ma boost testosterone ta n so re yi ma je nkan to ma boost e to ba je nkan to ma boost gege bi okunrin to de mu nkan to ma boost e se mo pe o le pada sipo ko ye yin e bo ko le dabi tomode o e ma gara yin o
1: hello hello
0: e ba gbo so ke sa
1: hello
0: e ka le sa
1: e ra ma
0: yes sir
1: e ku eto
0: lo wa ku eto
1: e ze ri iru yawo temi bayi oke mo lo alomo meji okunrin ko obirin kan o ma mu awon mo ma ajo pelu gbogbo a ma n sun papọ ni o ma gbe ọmọ sẹgbẹ ọmọ ma wa laarin o ma lọ sun lẹgbẹ kan ma sun ba de si yọ even oṣu mẹta oṣu meji bayii kẹ ma fọwọ kan bayii kò sí nkan tó kàn tí rẹ bi mi ọdá sá o wa bi bayii kẹ bá n ba sọrọ.
0: Nkan tó ń ṣe yẹn ọ̀dà òkú díẹ̀ tó bá nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ ni kò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀ ló ẹ̀jẹ̀ ká bá wọn sọ̀rọ̀.
2: Hello.
0: My sister ṣe wa.
2: Mo wà kalẹ̀ kúrò.
0: Yes ma. Ṣara le.
2: Adúpẹ́ ma.
0: Àwọn ọmọ mi ń kọ́.
2: Àwọn ọmọ yín wà lápá.
0: Àjọ máa jèrè wọn lórúkọ Jésù. A ti mọ̀ bẹ̀rẹ̀ wọn àní mo pín wọn. Ẹ ṣe my sister. Kí ló wá ṣẹlẹ̀ ṣe ń bínú ni yọkọ mi.
2: Ara òun ìbínú.
0: Kí ló wá dé ṣe mọ̀ pé tẹ bá nífẹ̀ẹ́ ọkọ yín tí ẹ̀bà jẹ́ kó máa ṣe kínní ṣé tó bá tí ó bá délẹ̀ agbára yín ò ní kà ó ní dáadáa ló dẹ̀ máa délẹ̀ lágbára ọlọ́run ànira burú torí ṣe rí ọ̀rọ̀ nǹkan tá a fi ń sọ̀rọ̀ ni pé nínú oṣù tó kọjá yìí àwọn ọkùnrin tó yẹ pé prostate cancer pa wọ́n pọ̀ àwọn ọkùnrin tó yẹ pé wọ́n ti ní prostate enlargement wọ́n pọ̀ ìkan nínú ẹ̀dẹ̀ rè tọ́bátọ́bá ti dé uch mẹ́lẹ́ ní larúkọ mọ́lẹ̀ wọ́n máa kọ́kọ́ béèrè ẹni tó bá ti lọ ṣe test níbẹ̀ tó bá ti ní dókítà máa kọ́kọ́ béèrè pé ṣé o lájọṣepọ̀ ni bẹ́ẹ̀ ṣe wà yẹn tẹ́mi tẹ́ ọkùnrin náà tọkọyín náà wà ẹ̀yin méjèèjì ọlọ́run ní àǹfààní tẹ́yìn méjèèjì tọ́lọ́run kọ sílẹ̀ pé kẹ́yìn méjèèjì máa bára yín ṣe kò yé yín. So ẹ dákun ẹ jọ ìyọkọ mi ẹ má gbé ọmọ sáàrin torí kò ní dákọ ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí ẹyin àti dáàdì ẹ gbádùn ara yín nítí tẹ ṣì yọǹgì ṣẹ gbọ́ ìyọkọ mi.
2: Gbọ́mọ ṣe mà.
0: Olúwa ló ṣe àbó ní nǹkan tí wọ́n ń ṣe tí ẹ láìkì.
2: Èsì rẹ̀ bẹ́ẹ̀ ń ṣe sí mi ẹ̀ láìpẹ́ mọ ọkùnrin àti obìnrin náà kò sì bẹ́ẹ̀ ṣe ní ìṣẹ́ra.
0: Bẹ́ẹ̀ni
2: kéèyàn máa sọ̀rọ̀ tọ́rọ̀ bá jẹ́ kékeré kéèyàn sọ bí ọ̀rọ̀ bá ṣe mọ òun ṣe pé kéèyàn máa sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ yẹn láṣọ jù débi pé tá a fi máa bíyàn ní tàbí tá a fi máa bíyàn ẹ̀mọ́rún nǹkan bẹ́ẹ̀ tó yẹ pọ̀rọ̀ téèyàn máa rò tó téèyàn á kàn téèyàn tó tẹ̀ ní sínú èèyàn ò ní dùn.
0: Bẹ́ẹ̀ni ó dà
2: so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn.
0: Ó dà ẹ dákun ìyọkọ mi ẹ máa bínú ṣe gbọ́. Èmi ni mò ń bẹ̀ yín nísìn ṣe gbọ́ ẹ má bínú ẹ dákun ẹ bá ń gbé fóònù fún wọn.
2: Ẹ ṣe mọ ọlọ́run
0: àtẹ̀yìn náà ẹ bá ń
1: gbé
0: fóònù tìyín náà pọ̀ òun lọ sọ yẹn ọ̀rọ̀ yín ti pọ̀ jù tẹ́yẹ ọ̀rọ̀ bá jẹ́ kékeré jẹ́ kó mọ níbi tó mọ
1: sí. Ẹ
0: jẹ́ ń gbọ́ràn ojú òun lọ fún yín lóbòdó yẹn tó run okùn yìí.
1: Èmi ò fọ́ fún gbogbo yẹn.
0: Ẹ máa gbé ẹ
1: lé. Ọgbọ́n máa tọ́ sí gbòòrò mọ̀ pé
0: iṣẹ́ ọ̀rọ̀ náà yà. Ẹ lọ wọlé sí ilẹ̀ ìlérí jàre kẹjẹ gbọ́ràn. Wọ́n ní tọ́rọ̀ bá ti jẹ́ kékeré ẹ jẹ́ kó mọ̀ ń kékeré.
1: Àwọn tán wá wà bá pọ́n gbòòrò ayé.
0: Ẹ ó wà lára yìí kọ́ lọ́ máa jẹ́ ẹ wò ó ti sọ gbogbo yìí. Àwọn àrùn kan wà ń tà ń sìn tó jẹ́ pé téèyàn bá ti kó tó lọ ẹni yà ké hepatitis B. ìbálòpọ̀ èèyàn lè ní ìbálòpọ̀ èèyàn dẹ̀ lè ní láti pé ẹ̀fọn ẹnu kú ẹnu.
1: ọmọ sáàrin ìlú fọ ìdíkan
0: tẹsán. Ẹ̀yà lọ ṣọ́ra yín ẹ̀yà tètè bẹ́ẹ̀ kẹfọwọ́ kú ọmú sókè. Bàbá lọ fún yín, wọ́n fún yín nìyẹn o, kò sọ ọlọ́pàá tó fẹ́ mọ anybody o. Nígbà tá a tún bẹ̀bẹ̀ tí ìyá láwọn ti gbọ́ tẹ tún dúró sí bàárà nǹkan tá à ń sọ náà nìyẹn, tẹ́ ń jẹ́ kọ́rọ̀ kékeré kó tún máa di ńlá. Ẹ̀yà lọ́dọ̀ bàálẹ̀ wájú ẹ̀gẹ́ ní dákun ṣàánú mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ̀. My sister,
2: yọ ọkọ mi
0: kọ́ mú sí lẹ́nu jàre, wàhálà wọn pọ̀. Ọ̀rọ̀ kékeré nìyẹn, obìnrin ẹ ti sán tó lọ́rọ̀ kékeré, ó máa sọ ọ́ di ńlá. Ẹ jẹ́ ká já mi ń bẹ̀. Àwọn dádì UK ṣé wọ́n ṣà ń gbọ́ wa?
3: Hello. Orúkọ mi náà wúlò ìṣẹ́ka Dwala Music.
0: Ok sir.
3: Láti wo.
0: Dwala Music.
3: Ẹ̀kọ́ ńlá la fẹ́ kọ́, ma. Ẹ̀kọ́ ńlá la fẹ́ kọ́. Bàbá ti dòde lórí ètò oní. Ẹ̀kọ́ ńlá la fẹ́ kọ́. Ẹ wo ètò tí a ń gbọ́ lọ́wọ́ bedroom secret ló mi jẹ́ láti UK, wọ́n ń bẹ fún wa, uncle BJ wọ́n ń bẹ fún wa, mama fi kító wọ́n ń bẹ fún wa, ìyá Togo wọ́n ń bẹ fún wa, ìkíní ò bá gbé rí jẹjẹ lórí wọn, mama ń fẹ́ ní tòsí ń bí ìkíní ò bá gbé rí. Ìyá ẹ dákun, ẹ ń gbọ́ mi nílé, ẹ mọ̀ fi dun àwọn bàbá mọ́, torí pé ọmọ tó fún wa, kò sọ pé ká fi sáwo sáwọn bàbá wa. Ẹ gbé kinní bí wọn lẹ́nu kí wọ́n mú ẹ pètò.
0: Ẹ ṣe sá
3: Dwala Music láti wò.
0: Ẹ ṣe gan sá Dwala Music nìyẹn, ẹ ṣe gan. Lórí Facebook Omidele Mansuru Adewale, ẹ ṣe Honorable Moses Fabiyi, thank you. Fúnmi Lọ́lá Taiwo, àǹtí nìyẹn, ẹ káàárọ̀ mà àǹtí. Samuel Ibitoye, ẹ ṣe gan ni. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa, kọ́ba lè má ráyè máa gbé ọmú sí wa lẹ́nu. Lágbára Ọlọ́run, ìjọ Friday, ìjọ Saturday, ta fẹ́ ṣètò, ta fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí. Hello, mo fẹ́ kó jẹ́ pé ọkọ ti ìyàwó lọ́jọ́ máa wá. Hello. Ẹ bá gbóhùn sókè.
4: Ẹ máa tẹ̀síwájú.
0: Àmì mà.
4: Ẹ parí dáadáa.
0: Àmì mà. Ìyá mọ́tọ́ láṣẹ bí àlàbá ọkọ yín ti bí ìbejì, kí lẹ tún bá ká?
4: Kì í ṣọkọ tèmi.
0: Kí ló dé tó fi ń ṣọkọ yín?
4: Ẹ̀yin lè ṣe àfi fún mi, ọ̀gá ẹ̀fà mi lé lọ́wọ́.
0: Ṣèbí ó sọ pé tibítibí ẹ̀ ẹ́, so kí ló tún wà ń bẹ̀?
4: Mi ò máa fi sí ìgbé kan bí mò ń gbé o.
0: Ẹ̀yin lè fẹ́ kó wá sílé yín, ṣèbó lòun fẹ́ wá ẹni kó má wà?
4: Ọmọ kíní wá kì í sí mẹ́ni rẹ̀.
0: Ó dáa. Ìyá Mọ́tọ́lá nílò ọkọ, àbí bò ni? Ìyá Mọ́tọ́lá nílò ọkọ, ẹni tó máa tọ́jú wọn, wọ́n ṣobìnrin obìnrin takuntakun ni wọ́n, ṣùgbọ́n wọ́n kàn nípèníjà ojú ni. Pẹ̀lú ìpèníjà ojú yẹn náà, wọ́n ṣì ń ta pure water, wọ́n ń ta drinking. So ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti tọ́jú ìyá Mọ́tọ́lá, wọn ò ṣọlẹ́ o, wọn ò yọlẹ́ o, pẹ̀lú ìpèníjà ojú tọ́ ni wọ́n ṣì ń tajà wọn o. Ẹni tọ́lọ́run bá ní kó tọ́jú wọn, kẹ́niyẹn pè mí lẹ́yìn ètò, nọ́mbà wọn wà lọ́wọ́ mi, a máa mọ bá a ṣe máa kọ̀nẹ́ẹ̀tì ẹ̀yìn àti wọn kí ẹjọ́ máa ṣayé yín lọ, kò yé yín. Torí nísì ó ti tó, at least ó máa ti tó ogún ọdún tí ìyá Mọ́tọ́lá dóko last, àbí bò ìyá Mọ́tọ́lá.
4: Kò tó ogún ọdún.
0: Ọdún mẹ́wàá mo fẹ́ sọ. Ẹ dárí jì mí, ọdún mélòó wa ni?
4: Going to
0: 10 years àbí?
4: 9.
0: Tí ẹ̀ dóko? Èṣù máa pò fo. Ó dá. Ẹ jẹ́ ká máa wo ẹni tọ́lọ́run máa mú wa. Olóòótọ́ ni o. Má bá mi try ẹ o. Pé jẹ́ ń sáré lọ jàre. Nígbà tí ó dóko òbu ẹ máa ta pọ́npọ́n. Jẹ́ ń sáré lọ kí n lọ jábà lé òbu ẹ. Wo anú ẹ ṣe mí. Mi ò ní gbé ẹ dúró ní gbèrígbè Ìbàdàn tí bá ní kọ́ gbé ẹ. Ẹ ṣe mà. a sọrọ later. Ọgá ọlọ́run jọ tún ẹjọ́ ẹtúyáyá lọ́jọ́ yẹn bí orúkọ tí grandpa béèrè nísìn gbogbo kíní ẹ̀ lọ́ máa kọ yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wá ń se oúnjẹ nílé tó jẹ́ pé ẹwà àwọn bàbá wa ń gbàtà àwọn bàbá wa wà ní ọ̀dọ̀ ẹwà ní wà láyé. Wọ́n á lóbìnrin mẹ́ta mẹ́rin márùn-ún olúkálùkù wọ́n á dẹ̀ máa wọlé olúkálùkù lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á dẹ̀ máa sáfíìsì wọn bó ṣe yẹ kó ṣe sáfíìsì wọn. Bọ̀ nísìn ẹ̀rọ ọmọ 35 years ó kó tire léde ẹ̀rọ ọmọ 40 years ó kó tire léde. Hello.
5: Ẹ kú àdàrọ̀ ẹ kú ètò.
0: Yes sir.
5: Orúkọ tiwa ni Kasim Ladakinri.
0: Ẹ káàbọ̀ yín tá bá ní ìbéèrè fáwọn dádì UK àbí ọkùnrin bíjẹ́ lè béèrè wẹ̀ ló à ń gbọ́ yín.
5: Ṣé ní àwọn obìnrin tí ò jẹ́ mi ò tí ì fẹ́yàwó mi torí mi níyàwó bí mo ṣe wá yìí. Ẹ̀gbọ́n lájúgbà tí ìyàwó mi ti kú. Ṣé rí obìnrin mi ti máa bá pàdé wọ́n máa sọ pé òun ò lágbára láti pé òun ò lágbára tí ẹ ṣe òun ò lágbára. Èmi sì ré èmi lè ṣe bí ẹ máa rùn mọ́júmọ́ lójoojúmọ́. Tún pẹ́gẹ́ kan lọ́dún tó lọ ni mo bá ní wò àmọ́ dúra wa gidi ló bá ní òun ò lágbára gbogbo yín o eré mo pè aláyé bá wọ́ dànù. Ọ̀jọ̀ yóò jáde ẹsẹ̀ méjì lásán báyìí mo ní pé eléfẹ́ mọ́ gbá mi ni o lè lélẹ̀. So gbogbo àwọn tó wà ń ta gbájú ẹ̀ ni wọ́n ò fẹ́ dókó rárá kọ́fẹ́ mọ́ gbá yan tí wọ́n.
0: Ẹyin ọkùnrin náà tẹ wà ń ta ẹ fẹ́ náwó. Torí ọkùnrin téèyàn bá máa dó èèyàn máa tọ́jú ẹ ni obìnrin téèyàn bá máa dó èèyàn máa tọ́jú ẹ ni.
5: Nípa tó wó àwa náwó fóbìnrin ṣùgbọ́n obìnrin mi bẹ̀ tó yẹ pé òun ò gbájú ẹ̀ ni wọ́n pọ̀ gan gbájú ẹ̀ gidi ni wọ́n. Ọlọ́run
0: Ọlọ́run á fún yín níyàwó gidi.
5: Ọlọ́run
0: ó dá mo tún fẹ́ kẹ gbọ́ díẹ̀ nínú àwọn nǹkan tí à ń plé lọ èrò ti pọ̀ jù lórí fóònù lálẹ́. Ogun tó bá ti kan tó kó báyà tó bò wọn a kún orí ìfọ rẹ ló.
6: Ẹ̀ló orúkọ mi láwọn olùsọ iṣẹ́ Kàdúrà Mèzè. Mo kí màmá gan màmá mátálá. Wọ́n gbìyànjú o. Bàbá ẹ̀yin ẹ̀ máa bá àwọn ọkùnrin ṣàwádà àwádà àlàbà bẹ́ẹ̀ wá ẹ̀ní pé kínní. Irú dáríjì jẹ́ tó lọ dán sí náà pé bákan ṣe díẹ̀ máa ti dára pẹ̀lú obìnrin wọn á dúró. Téèyàn bá náwó fún wọn á dúró. Tẹ bá rìn dáadáa wọn á dúró. Tẹ lọ́rọ̀ tó dá lẹ́nu wọn á dúró. Ìwọ tẹ bá dúró ń lò pé ẹkàn fẹ́ mọ́ bá wọn sọ àwọn náà sọ pé onírànù lè. Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Yes ma ẹ ṣe gan ẹ ṣe gan wòlíì tó ń kìlọ̀ fún Samuel Ibitoye òkè ẹ káàbọ̀ sà. Ok Ridwanu Lai Arisekola Biola wọn ní ẹ jọ̀wọ́ ṣé kò sí ewu nínú ní inú kí omi ọmú máa bọ́ sí wa lẹ́nu lásìkò ìbálòpọ̀ ẹ̀kú ètò àwọn dádì UK adáhùn gbogbo adáhùn ìbéèrè ẹ gbọ́ dádì UK àti uncle BJ wọ́n ṣé kò sí.
7: Reason to have sex with your spouse.
0: Ẹ jẹ́ ká gbọ́ eléyìí náà tá bá ti gbọ́ tán àmọ́ wá bẹ́ẹ̀ lọ àwọn dádì UK. Wọ́n ní èèyàn kan ń béèrè ń bí báyìí dádì UK tẹ bá lọ sórí Facebook ẹni ṣé táwọn bá ń ṣe.
7: Refusing to have sex with your spouse will not increase your holiness. Clock it. In fact, refusing to have sex with your spouse will corrupt your holiness. Because it's a basic need, especially for the men. It's a biological need. It's like food. They need for food. You will eat somewhere. If you don't eat the real thing at home, you'll be eating guguru on the road. You will be surprised how some people are given prophecy. I saw a marriage literally break right before my eyes because a prophet somewhere gave the gentleman a prophecy. Have you noticed something? That it is when you either go on a retreat and you just arrive or you want to pray, that's when your wife begins to parade herself around you and begin to touch you. Yeah, that's true. That's how she collects the anointing. You are saying, I said I literally watched, not even one, marriages break over prophecies like that. So I said, you got to be careful, get your traction from the word of God. Refusing to have sex with your spouse will not increase your holiness.

mo fẹ́ bèrè kankan ni. Lọ́sàn-án ìyọ̀rọ̀ ọ̀sẹ̀ ilẹ̀ tún sọ lálẹ́ ìgbà rẹ̀. Ọkùnrin kan ti rí oògùn kan wá. Ó wá ń sọ fún wa pé dókítà tó bá ní kíni wọ́n á ṣe ti obìnrin. Ó mú dókítà yẹn jáde. Ẹ sọ pé prostrate ìyẹn kinní kan ní kánsà. Ẹ ti bá ti ń ṣe pé kò ní ní kánsà. Ó ní dókítà tó bá sọ bẹ́ẹ̀ kan ó mú wá. Ó ní rọ́ọ̀ gidi náà ń pa. Kíni ọmọ sẹ́ẹ̀sì obìnrin ní wàhálà sí. Èmi wá ń sọ fún ọmọdé mi máa ń gbọ́ prógíráàmù. Ó ní ìbálò lọ́jọ́ ẹlẹ́tọ̀ọ́ ìlú. Ó máa ń tún yí àlàáfíà gan fún yẹn. Ó ní rọ́ọ̀ náà ń pa. Ó wá ń sọ fún ọmọdé sẹ́ wọ̀ọ́kà wí tó dókítà ni. Ṣé o torí nítorí fẹ́ ta fáwọn èèyàn tí gbogbo wọn ti gọ̀ ọ́ èmi kúrò lọ́dọ̀ ẹ̀mí o. Ṣùgbọ́n ní dáwà nǹkan lọ́dọ̀ yín o ti fún àwa ní ẹ̀rí ní dáwà fẹ́. Lágbára ọlọ́run làákà yìí yóò lọ dáhùn. Gbogbo ọgbọ́n tó lọ́run fún tẹ̀ ń lò ẹ fi ń kọ́ àwa ènìyàn. Lágbára ọlọ́run ẹ̀mí kú kékeré. Ọwọ́ yín rẹ̀ dẹ̀ fi gbẹ̀tọ̀ yín. Ẹ jọ tó bá wà láyé àwọn èèyàn. Gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ lẹ́tọ̀ọ́ èèyàn sọ́lẹ́tọ̀ káwọn mí ti obìnrin bóyá bí ẹ̀mejì lọ́sẹ̀ àdínkù lẹ́tọ̀ọ́. Ẹ sì mọ̀ dúpẹ́ orúkọ mi ní wá fẹ́mi àlàyé.

0: ìṣègbìdò oyún ò ní kẹ lágbára ọlọ́run àti bàbá uk dáde uk god bless you ṣẹ́ bá ń gbọ́ mi wòlíì tó ń kìlọ̀ ìwà samuel bitoye
1: ṣe gan bẹ o
0: ọlọ́run dẹ̀ nípa yín ọlọ́run nípa ẹ̀mí náà mo ti ní experience púpọ̀ nípa àwọn kan kéékèèké bá a kà sí rẹ ṣé ẹ máa yan obìnrin ọkùnrin gan ló ní jù ló ní ìdíẹ̀ jù omi ọmú tí ọkùnrin yẹn sọ yẹn kò ní ìdàkan jù pẹ̀lú kí kí wọ́n bá fún omi tó bá jẹ́ obìnrin tó yẹ bí kan fún omi ẹ̀sìn ní ìpín tí àwọn ọmọ fi ń mú ọyàn nígbà tó burú mẹ́ ọkùnrin á kàn máa wà mọ́ra máa fẹ́ máa rà ìdíẹ̀ bọ́ọ̀lù bí àrìn tó wà nú ẹ̀ ọkùnrin á máa rọra yí á máa kẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́lẹ̀ ní ìbàjẹ́ fún mi ẹ̀kọ́ mi lecture dẹ̀ ni this another university jáde uk and city to bíye god bless you mo ní tó ń kìlọ̀ ìwà.
2: Ẹ ṣe sá. Ó dà ẹ̀yìn èèyàn mi. Ẹ jẹ́ ká tún gbélé ká má palẹ̀ mọ́ láti ká má ṣe láti lọ. Hello.
3: Hello.
2: Hello.
3: Ẹ kú àìsàn.
2: Ẹ wẹ́ má pè wá padà tẹ bá ti jí. Tẹ bá ti jí kẹ pè wá torí àgbọ́ yín rárá. Ẹ àgbọ́ ọ̀tẹ̀ ń sọ ẹ má bínú. Ẹ ta lọ́wọ́ who is that? Ta ni ẹ.
3: Tàbí oṣù kí tó ẹ kalẹ̀.
2: Yẹ sẹ bá gbóhùn sókè.
3: Ẹ kalẹ̀ ẹ kú àtàárọ̀.
2: Yes sir.
3: Ọ̀lẹ́ kó ètò. Mo fẹ́ béèrè ìbéèrè kan ni mo bínú. Tí èèyàn bá ń bá obìnrin láṣepọ̀ tẹ́ wá láṣepọ̀ tí èèyàn wà tètè release tí obìnrin ti sọ pé ó sú òun. Ṣé kò yóò lè ṣe nǹkan kan fọkùnrin pẹ̀lú péèyàn ṣe release yẹn? Tí mo fẹ́ béèrè nínú mi.
2: No, ẹ tún béèrè torí mi ò gbọ́ yín dáadáa. À mi ò lè wá gbọ́ wọn dáadáa. Mi ò gbọ́ wọn dáadáa. Ọ̀dà bóyá àwọn àgbẹ̀ ìbéèrè yẹn ló.
4: Hello. Ẹ kalẹ̀.
2: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ nípa ọ̀rọ̀ kéèyàn mọ ọyàn obìnrin kò sí kankan bẹ́ẹ̀ kò sí wàhálà bẹ́ẹ̀. Ọyàn wọn gan bí tó bá wo ọmọ lọ́wọ́ ọyàn wọn máa ń dùn kọjá àwọn tí ò wo ọmọ rárá. Àìmọye ọmọ ìyàwó mi tí mo máa ń wọ ọyàn rẹ̀ gbogbo pé owó ọmọ lọ́wọ́ tí ń tọ̀ bí wàrà ni ìwàrà ló ṣe máa ń rí.
2: Ó dà ẹ ṣe wọ́n ní bí ìwàrà ló ṣe máa ń rí. Ọyàn màálù àti nǹkan omi ọyàn màálù náà ni wàrà. Am I right? Omi ọyàn màálù náà ni wàrà. Hello.
5: Ẹ káàárọ̀ ma.
2: Ẹ bá gbóhùn sókè ma.
5: Ẹ káàárọ̀ ma.
2: Yes ma.
5: Ẹ kú ètò ma.
2: Yes ma.
5: Ẹ kú jọ mẹ́ta ma. Ifá mo ṣe ń gbọ́ prógrámù yìí ara mi bẹ̀rẹ̀ move bọ̀ ní ọjọ́
2: pọ̀.
5: Mo ní mo ṣe ń gbọ́ prógrámù yìí ara mi bẹ̀rẹ̀ move but mi ò lọ́kọ single woman ni mí.
2: Kí ló dé?
5: Kò sí ẹ̀rọ mi gan ẹ̀ńtẹ̀ mọ̀ ní mí mọ̀ tó ti pẹ́ ta tíjọ sọ̀rọ̀. Ẹmọ mi dáadáa àti ìjọ ìjókòó sọrọ ìwé àti ní lọfíìsì mi.
2: Ok, ẹni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ program ara yín dẹ̀ move.
5: Bẹ́ẹ̀ni màá rọ mi ìlọ́kọ sí bí mo mà ní.
2: Mo tẹ́ ẹ lọ́kọ sílé.
5: Mi ìlọ́kọ mo lágbé ni.
2: Ó da ẹyin ọkùnrin ẹyin náà ti gbọ́ nísìn ẹni tó bá ṣe pàtàkì ni o ò ń ṣe shop and run ni o.
5: 50 years ni mi 50 years.
2: 50 years ni iṣẹ́ dẹ̀ ní ìdí ọkọ.
5: Bẹ́ẹ̀ni màá.
2: 50 years ni kí lẹ rí.
5: Mo lẹ́ni tó bá da tó wà òkè tó jẹ́ christian.
2: Òkè ṣé òkè tẹ́ ń sọ ṣé òkè tó wó ni.
5: Yóò pẹ́ tó wà òkè tó máa wà kẹrin fún yàn.
2: Òkè so 50 years ni yín.
5: Bẹ́ẹ̀ni màá.
2: Ẹ dẹ̀ ní ìdí ọkọ.
5: Bẹ́ẹ̀ni màá.
2: So nísìnyí tí ẹ sọ pé tẹ bàbá ẹ ṣe ń gbọ́ ètò ara yín move kí lẹ fẹ́ wá ṣe nísìnyí ṣé ẹ ní pílò tẹ lè dì mú ni.
5: Pílò náà ni mo máa dì mú.
2: Wọ́n ti rẹ́ ni. Ó dà 50 years ìdẹ̀ ní yín àbí.
5: Bẹ́ẹ̀ni màá.
2: Ṣé tẹ bá rọ ọkùnrin tó nífẹ̀ẹ́ yín ní ṣiṣẹ́ fẹ́ bímọ sí ni àbí bò. Ó dà pé credit wọn ti tán. Ẹ pé o tọ́ bá yẹ pẹ́ ṣì wà ń bẹ̀. e pe wole because eyin te ba gbo wa dada won ni ba won se n gbo eto pe ba se so program pe ara won de move pe so pe single mother la won single mother pa won nilo oko won ni 50 years la won so eni to ba ni interest o le pe leyin eto ko ye I ma ko wo pe ah o la re move je n ti e sare pe sikito kini mo fefe je n sare gun legun meji wo o le ba mi se ru e to ba dan wo to ba dan wo wa sa ku o n ba dan yin ni o tori so eni to ba serious ni si te ri pe e ma ri pe te ba de gboro ni si awon obirin po repete drixin awon obirin po repete awon okunrin na po repete to ye ko won wa eyan to n wa eyan so eyin te ba nilo oko e ma yoju e lo
6: Hello.
2: Bo se wa yen 50 years ni won eni mimo mi ni won won de look good won fine won se ri moyan won de se mu jade so eni to ba ni interest ko je ka mo ko pe mi leyin eto wa de wa ma se serious screening pelu police report and everything ti wa mu wa hello
6: hello olugbo ibere mi le kan ni
2: be ni mo se n gbo ba
6: ani ti eyan ba nsu mo birin teyan wa pepe pelu register mu kiti wa ti abe obirin ti wa gbona ti o gba titi ti eyan to fi jide labe eyan teyan o de ri yi se ko le se nkan kan fun eyan teyan o ba ri yi
2: okay e pepe spam wa se lo nkan ni
6: lo nkan kan wa kan o ba lafia pade ni
2: okay se ara ise aya hello
6: Mo n dáhùn.
2: Ẹ ló bá làáfíà pàdé.
6: Ẹ àbí ó bá làáfíà pàdé nígbà tí ẹ fi pa ìlú nǹkan.
2: Ó dà ẹ jẹ́ kí dádì UK dáhùn àbí ọkùnrin bíi jì ẹ máa lọ gbọ́ wọn.
7: Ọkọ tó pè tó ń sí yẹn. Ṣé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sometimes èèyàn máa lẹ́kọ̀ọ̀kan a máa ṣẹlẹ̀ tẹ́ pé tọ́wọ́ when you have sex and te ba ni baloko pelu obirin o ma o le pe ngba mi te pe even go wa yin ko ma frustrated te pe e ko you just let go o ma nsele be sokunrin so ni en to ba tun le ma ju e mo pun o daddy you can also so igba mi kede ni e ni lo e o 2 minutes o tun ma fe ma goribo e ya sare yo kuro ko to se kin ga tu ko to tun wole pada so o ma nsele be ko si nkan to fe fi nse ṣẹgbọn nku ẹfọ kan yín balẹ.
2: Okay, wọn ní kò sí problem àwọn ọkùnrin lọ ní kò sí problem hello. Hello. The number wọn lọ wọn ò rí lò ó dà ẹ jẹ́ ká máa gbaradì láti wá palẹ̀ mọ́ ká lọ sọ́dọ̀ àwọn uncle BJ àti dádì UK okay ẹnìkan ti rá palẹ̀ wọlé hello. Oh sorry hello.
8: Orúkọ mi ni arúgbó iṣẹ́ kàtọ́lá mi láti wò ẹjọ́ wọn fẹ́ dáhùn ìbéèrè bàbá tí wọ́n béèrè yẹn ni àwọn náà mọ̀ o wọ́n mọ̀ pé tí ẹ bá ti lé ní age of 40 years tó bá ti release lálẹ́ àkọ́kọ́ tó pẹ́ díẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò tó wá ó máa pẹ́ ni bẹ́ẹ̀ yóò pé 40 gan téèyàn wá ní age of 20 upward tí ìmọ̀ àkọ́kọ́ release lálẹ́ àkọ́kọ́ ó máa yá ẹlẹ́ẹ̀kejì máa pẹ́ díẹ̀ tí ẹ bá ti wá lé ní 40 tẹ bá ti bóbìnrin sùn láàrin bíi ọjọ́ márùn-ún tó bá ti bíi ọjọ́ kẹfà fáàmù ò ní wá o tí ó bá dé wà yóò pẹ́ tẹ bá tó wá sí ẹ tó bá máa ń mú nǹkan ọ̀fẹ́ ọ̀sán kú mọ́ yín lábẹ́ ni kọ́lọ́mọ́jì àríwú ẹ̀ torí ó lé bẹ́ẹ̀ ni fáàmù ò dẹ̀ ní wá tó bá jẹ́ bóbìnrin náà láìkí ẹ̀ bá mọ̀ sí ìfúnpá mẹ́wàá ká sọ̀rọ̀ o lọ́mọ ṣùgbọ́n ìṣẹ́ pé báyà pé abẹ́rẹ́ ó lọ ṣéèdì tó jẹ́ pé nǹkan ọmọkùnrin tẹ̀yìn ó lè ṣe wọ́gun wọ́gun yóò máa dùn yóò sì yẹra fún yín ó ti jẹ́ nìyẹn
2: o. Ọ̀dà ẹ ṣe.
8: Bala music lati wo.
2: Oda e je ka lo sodo daddy UK ati uncle BJ ki a fi ka eto nle sugbon ka to ka eto nle mo ran ti pe mo so fun yin pe lagbara Olorun ni Friday Saturday to n bo yi e je ka tu ya scout camp oja scout camp oja jimobi to wa legbe idiodo nbi inu be ni ati ma la ma lo ta ti ma se idanileko fun gbogbo eyin okunrin ofe patapata de ni gbanileko iko seni to ma gba kobo lowo anybody e jade wa njo yen e wa gbo lenu akose mose ona te le gba lati ri pe nkan mo okunrin oko yin o nduro dede bo se ko duro en to ti testosterone ti e ba ti lo nkan to le lo lati fi boost testosterone then en to ba ti ni prostate enlargement nkan to le se lati fi ri pe koni wo cancer koni koja bo se lo to de ma ku o lare eyan eni to ba de iti ni nkan to le se lati fi dena nkan yen ko ma mu orun a ma se then mo fe fa koko yi be yen dakun mo ni awon bale ile meta to ye pe won young won young won young gan ni but ibi ti won tin sise company yen o fold so won de nwa ise lowo lowo bayi drise driver e dakun e sanu mi e sanu mi awon meta ni eni ti o ba nilo to ba nilo to ba nilo to ba lagbara ise lati wa ise driver fun won abi en to ba nilo driver awon ti mo le fowo saya awon ti mo le fowo saya bayi fun ni pe ko si nkan to jo ko si nkan aburu ti won le se en to ba nilo driver abi company to ba nilo awon driver to ba ni moto to le gbe fun won to ma wa bi fowo saya bayi pe awon ti mo nso yi awon meta yi ko si aburu kan ti won le se tori ebi to ti nbo na awa na Olorun lo wa fun won won de se dada sugbon nkan kan oni bo se sele ni Nigeria ni si teni to ni so pe ohun tin pa ohun tin lo si ilu oyinbo so awon bu ike bi ma pa won edakun e sanu mi emi ni ke sanu fun ejo mo be yin ni mo bebe ni mi o sako awon meta won nilo ise driver ejo e sanu mi ko ba le toju awon ko ba le ri mari nkan fi senu ati mari nkan toju awon omo won ti won bi saye awon olomo ejo eni ti o ba olorun ba fun lagbara yen ejo lati wa ise driver feyan meta yi ejo e pe mi leyin eto boje eyan kan le ri nbe boje eyan meji na le ri fun atun ma tesi waju na lati ma wa fun won ni oda daddy uk e ba pe number yin ka dide lori eto titi di ose to nbo lagbara olorun
9: okay ese ati si tutu telephone number daddy uk +44 7957 227 605
2: Daddy UK era ba pe sa en rush e ni
10: pylori enters your stomach
9: +4
10: enters your
9: 7957 227 605
11: the officer
9: 05 +44 7957 227 605 Adi Shikito, just very quickly. Mo fẹ sare so quick record ki nkan ti awon ilu so le pe. Seri gbogbo e na o depend lori bi body of kun seri. Bi pe enikan se meji ta ba se o atun pada wa o le ma jade. Tele mi le ma jade, tele mi ma jade continuously ni. So o depend body ni kan ku. E se Adi Shikito. Dixon ati gbogbo awon to ku adupe e se oju oni ti yo. Adi Shikito Bolaji ati Dixon
2: oda e se uncle BJ sorry ba ki awon eyan to ra tin lo awon teto kan ti wole wa
12: e se won e won gbogbo eyin se tin bo lati aro te ti wa ni ori kini te sun e se o eku aisun e se ngo ni o
2: e se
12: gbogbo ada o
2: e se oda eyan wa eyin te ba fe pe mi Chikito number te mi 08081218145 te ba fe pe mi lati beere ibeere si waju lori idanileko ta la fe se to je ofe abi eyin tolohun fun lagbara lati wa ise driver feyan meta ti mo so yen dakun sanu Chikito number te le pe 08081218145 oni number mi te le pe mi Chikito si olohun a wa pelu wa eyin yawo e dakun e ma so pe tori daddy je oluso aguntan kokoku ni fe lomi kokoku ni lo be lomi sunita Olorun ma bi yin o Olorun a wa pelu yin e se 08081218145 o da ro e se te n gbo wa o da ro